láti alẹ́ àná ọ̀dọ̀ ọlọ́run ọba òun òun náà ni a padà sí ńjọ kan àtẹ̀mí àtẹ̀yìn àmọ̀dúpẹ́ fún ọlọ́run ọba orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run mọ́jì ó dàrú o bá a ti ń jí làárọ̀ àwa ń fa ọ̀rọ̀ wa à ń fa alẹ́ ọlọ́run ọba lọ́wọ́ à ń fa ọ̀rọ̀ wa à ń fi lé ọlọ́run ọba ọba àláà lọ́wọ́ iléeṣẹ́ wa àdàbà 88.9 FM ọlọ́run ọba mọ́jì ó túká láéláé bí ò bá túká bẹ̀rẹ̀ látòrí GM tó fi kárí gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ ọlọ́run ọba má dọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa rú ìlú wa nílùú ondo state ọlọ́run ọba mọ́jì ó dàrú tí ò bá dàrú ọlọ́run má dọ̀rọ̀ tiwa dàrú ńbẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni ọlọ́run mọ́jì ó dàrú ọlá láìláà ilàlá mo ni mo jí sáyìn lóòwúrọ̀ yìí ọlọ́run yá rọ́bì dákun jẹ́ ńlẹ̀ jí ìtọ́lá rọ́bì ọlọ́run dákun jẹ́ ńlẹ̀.

0: ṣèjì rẹ̀ má dọ̀. Láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹfà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn. Oru àṣírí. Pẹ̀lú crossover night June edition. Látọjọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Next level. Ìpele tó kàn la kò rí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ kó lè máa bá lọ báyìí. A fẹ́ sílẹ̀ kùn ẹ̀rí ọ̀tún. A fẹ́ mú ìwọ kúrò nípele yàgò. Kọjá lọ sí ìpele ànító àti ànísẹ́kù. Àṣírí owó tó ń jà ó máa tú. Gbogbo ẹ̀ lórí òkè ogun àṣejìrẹ̀ Mbàdàn. Lọ́jọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Ọ̀pọ̀rùn sí Ọlọ́run nínú ọ̀rọ̀ àtòrí ló ń bọ̀. Wòlíì Azọ̀rọ̀ Ṣẹ́ni, Prọfẹ̀sì Sam Adébáyọ̀ Òjó Ọ̀tọ́rìtì. Wọ́n máa súre wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú mọ́kànlá alẹ́ láti Ìbàdàn. Bó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, àṣejìrẹ̀ ni ẹ máa bọ̀ ládójú pọ̀ Coca-Cola. Orí òkè ògo lẹ́ni kẹ̀. Kó o tó wọnú oṣù keje ni. Jésù Olúwa yóò ti tó ìtàn rẹ kọ́.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí. Mo jẹ́ ọmọ àjọ orí afẹ́fẹ́ yìí ni. Mo jẹ́ ọmọ àjọ yìí lórí afẹ́fẹ́. Orúkọ mi ni Ṣẹ́gun Adéyẹmọ láti Mọ̀dáẹ́kẹ́. So ó ṣẹlẹ̀ pé mo ra ilẹ̀ kan nínú oṣù kẹwàá ọdún tó lọ. Mo kọ́ lóṣù kẹwàá yẹn. Mo parí ẹ̀ lóṣù kẹwàá yẹn. Mo kó ọbẹ̀ lóṣù kẹwàá yẹn. Níparí oṣù kẹwàá. Ilé dádì mi. Wọ́n ṣe foundation wọ́n ṣe wọn ò kọ́ lọ. Mo lọ kọ́ mo parí ẹ̀. Àná kó ọbẹ̀ lóṣù kejìlá.
2: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Life is good on Adaba FM.

Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kì í ẹ̀kú ojúmọ́ ìròyìn ní kùtù àìlàmú afunyin láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ilé ìlàràn Kínàwá, tá a ti ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dànù níròyìn ṣáájú náà ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Adarí tí kìí ṣe ológun náà ni yóò mọ darí àjọ tó ń sin ìlú ìlú nílẹ̀ Nàìjíríà lábẹ́ àgbéyẹ̀wò tuntun eléyìí tí wọ́n ṣe sí àjọ ọ̀hún. Ọmọ ọdún 24 ló jẹ́ pé ó ti di charter accountant báyìí tó jẹ́ ọmọ kékeré tí ó wà nínú àjọ ọ̀hún. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fásitì nílẹ̀ Nàìjíríà ni wọ́n ti dúnkùkù lájà ìyanṣẹ́lódì náà fásitì nípínlẹ̀ Ondo àtàwọn bíi márùn-ún míì. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Àjọ tó ń rí sí ètò ìsìnrúlú nílẹ̀ Nàìjíríà lọ́jọ́ wípé wọn yóò wá lọ pẹ̀lú ìlànà eléyìí tí ó mú ọ̀rọ̀ ìlànà ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà báyìí pẹ̀lú àfojúsùn ìdàgbàsókè àwọn ọ̀dọ́. Eléyìí òun náà lọ́jọ́ pé ó wáyé gẹ́gẹ́ bí ìgbìmọ̀ aláṣẹ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sì ti fọwọ́ sí àtúntò tó yanrantí sínú àjọ NYSC náà, èyí tó jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tí wọ́n ṣe àgbéyẹ̀wò rẹ̀ láti ọdún 53. Eléyìí tí wọ́n ti dálẹ̀ ń ṣe ni àtúntò ọ̀hún ni wọn yóò ti ní adarí tuntun eléyìí tó jẹ́ pé yóò jẹ́ aráàlú tí kìí ṣe ológun, nígbàtí àwọn ológun tí wọn yóò sì mọ pèsè ètò ààbò fáwọn tó jẹ àgùnbánirọ̀. Ìyíṣe ni àyípadà yìí òun náà ni ó tún wà níbàámu pẹ̀lú ìlànà ìmọ̀-ẹ̀rọ àti jíjẹ́ kí ètò tó níṣe pẹ̀lú ìfiniwọ̀ àwọn tó jẹ́ àgùnbánirọ̀ ọ̀hún tó fi mọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó yanrantí. Ìgbìmọ̀ aláṣẹ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ló ti wá pàṣẹ báyìí fún ẹni tó jẹ́ agbẹjọ́rò àgbà àti iléeṣẹ́ tó ní sí ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ọ̀dọ́ kí wọ́n ṣe àtúnṣe lórí òfin àjọ NYSC náà láti lè ṣe àtìlẹ́yìn fún àtúntò eléyìí tó jẹ́ pé wọ́n ṣe ọ̀hún. Ẹni tó jẹ́ mínísítà fọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ọ̀dọ́ Ayọ̀dẹ́lẹ̀ Ọláwáńdé inú fojú ọ̀rọ̀ yìí léde lórí àyípadà eléyìí tó ní yóò túnbọ̀ mú kí àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà gbáradì fún ìdàgbàsókè. Ẹ̀wẹ̀ ń ṣe ni ọmọ ọdún 24 ọ̀sásẹ́rẹ́ Okundaye iná jẹ́ pé ó ti di charter accountant báyìí tó jẹ́ ọmọ kékeré tí ó wà nínú àjọ ọ̀hún. Àṣeyọrí yìí òun náà ló jẹ́ pé ó ṣe lẹ́yìn tí ó kójú òṣùwọ̀n sínú àjọ náà tó sì pa ìtàn eléyìí tó ti wà tẹ́lẹ̀ tọmọ ọdún 23 tí ó jẹ́ pé ó ní lọ́dún 2022 rẹ̀. Mínísítà fọ̀rọ̀ àwọn ọ̀dọ́ Ayọ̀dẹ́lẹ̀ Ọláwáńdé ló kéde èyí lásìkò tí ó ń kíkú oríire. Ìyíṣe ni orí ọ̀sásẹ́rẹ́ ọ̀hún ló ṣe àṣeyọrí gẹ́gẹ́ bí ọ̀dọ́ léńjeléńje ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé yóò wà nínú àjọ náà pẹ̀lú ìrànlọ́wọ́ àti ìfarajìn rẹ̀. Mínísítà ọ̀hún kò ṣàwá kíkú oríire àtàwọn òbí tó fi máwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́. Ẹ̀wẹ̀ ìṣe ni ìgbìmọ̀ àwọn tó jẹ́ olùṣirowó yìí ni Institute of Chartered Accountants of Nigeria ICAN ti ọ̀wọ̀ṣẹ́ ìnájà pé wọ́n yóò ṣe ètò fífi ọ̀mọ̀wé Káyọ̀dé Ismaila Asájú wọ́n ṣe ayẹyẹ báyìí fífi jẹ igbákejì alága kejì lónìí ń ṣe ni ètò ọ̀hún náà ni yóò wáyé gẹ́gẹ́ bí wọn yóò tún ṣe bọ àwọṣẹ fún àwọn tó jẹ ìgbìmọ̀ aláṣẹ tuntun ẹgbẹ́ ọ̀hún. Ètò ayẹyẹ náà ònájẹ pé yóò wáyé ni Federal Medical Center ní auditorium wọn nílùú Ọ̀wọ̀. Ìyẹn ṣe ni ẹni tó jẹ́ ààrẹ kejìléní ọgọ́ta ti ẹgbẹ́ ICAN ọ̀hún àti alága ìgbìmọ̀ ọ̀hún Hajia Queensley ìnájẹ pé ìrètí wà wípé yóò jẹ́ àlejò pàtàkì níbi ètò náà. awon omo ogun orilede Nigeria na ti dola emi awon akeko mewa atoluko eleyi to je pe awon onisumami ti won jigbe lasiko ikolu yi to waye si ilewe won nipinle Borno yin se ni awon omo ohun ni won jigbe ni ilewe Government Day Secondary School lasa lasiko ti won ko idawo neku lowo yin se ni fonran ohun no jade leyin ti won se ikolu na ti won si ni en to je igba keji oga ilewe ohun po nazake on fi lede wi pe nse ni awon iko mo ologun no je pe won gbena woju awon to je onisumami ohun eyi ti o je pe o mu ki awon omogun ki won lanfani ati dola emi awon akeko ohun atoluko awon iko mo ogun ona ti wa dola emi awon akeko pelu awon oluko na lai farapa to si ni akitiyan ti no lowo lati dola emi awon yoku ile ise olopa ni ipile osun lo ti se afihan awon afrasi oniwo daran 25 bayi ti won ni won wu iwa laabi to fi mo egbe okokun idigunjale ati awon mo gan fi oloselu lara awon ti won mu ohun ni Saheed Karim ti gbogbo eyan mo si tanfiani eni ti won ni o lowo ninu iku omo odun 4 lakan Ezekiel Olapade ni ilobu ni joba ibile Irepodun commissioner olopa Ibrahim Gbotan oni omo kekere oni won se pupa leyin ti awon agbe bọ́nà tí wọ́n lọ sí agbègbè ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní síná ìbọn bulẹ̀ ni bàbá ọmọ ọ̀hún ló fi ẹ̀sùn kan Karim wípé òun ló wà nídìí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n tó ní òun kọ́ ni òun ò jẹ̀bi ẹ̀sùn eléyìí tó jẹ́ pé wọ́n fi kàn án ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì lórílẹ̀‐èdè Nàìjíríà ASUU ẹkùn ti Benin ló ti dúnkùkù lájà láti ibere si yan ise lodi baye kaakiri awon ilewe bi meje ni ipinle Edo Delta ati ipinle Ondo ti ijoba apapo orilede Nigeria ba fi kuna lati tele ase ati adehun eleyi to je pe o wa pelu won lati se amuse ade ohun ninu owo osu won to su keje yin se ni awon ilewe toro kan ni Ambrose Ali University Epoma Adekunle Ajasin University Akungba Akoko Olusegun Agagu University of Science and Technology Okutipupa ati Delta State University of Delta Hagwo ati Dennis Osadebe University Asaba to fi mo Southern Delta University to je alamojuto egbe na ojogbon Monday igbafun oni egbe ohun ina je pe won ti lugo akitiyan bayi ti mo lati ba awon ijoba ipile na soro ti won se kilo wi pe ti won ba kuna lati se amuse ade ohun nse ni iyanse lodi ni pero o to je alai nigbedeke ni won yo gunle Ije ibi ti arimori lori iroyin ni kutu ai fun ti aro tuni Olasokanmi Elujoba lole otu iroyin opeyemi jodanu mo asetigboyin ise oni pe wa o lagbara lowo Olorun.

0: pupa oluyipada ayo.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró nájàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707 454 3005.
4: CDK, sanwó díẹ̀díẹ̀, dá ìgbé ayé rọ̀.

0: mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni.
1: Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́
0: dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni.
1: Kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 09160626253. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: of a dove.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

Hallelujah.

0: ibi tá a gbà wọlé láàárọ̀ yìí náà dùn. Ó sẹ́lẹ̀ńkẹ́ jọ̀dé gbèga àlàní, ó ń wọ̀ mí lómi ṣàkín ara lọ. Apari ọmọ Yakubaru, ṣàlàáfíà ni. Ó sọ wákò òtútù láàárọ̀, ẹ sọ̀rọ̀ gbòòsí Mike, ọmọ Nàìjíríà fẹ́ gbòòrùn rẹ̀. Ọtí ní pimple
1: lẹ́rẹ̀kẹ́. Ṣé bí wọ́n sì máa introduce èèyàn ni ẹ̀?
0: Ok, ẹ jẹ́ kí n introduce àlejò, sorry, kí n introduce àgbẹ̀gbẹ̀ wa.
1: Èèyàn máa pọ̀ yàn lé ni, tó bá ti rí èèyàn lórí rẹ̀, wà á kọ́ pọ̀n lé náà pé
0: à. Ok, ok, farabalẹ̀.
1: Bọ̀dá mi kan wà lẹ́gbẹ̀ẹ́ mi o. Ẹ̀gbọ́n mi kan wà lẹ́gbẹ̀ẹ́ mi o. Gẹ́gẹ́ ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mo owó ni o.
0: Ẹgbẹ́yàn bá ti gbàgbé epo rẹ̀. Téèyàn bá ti gbàgbé epo rẹ̀.
1: Èèyàn sì máa ran létí.
0: Tó ń gbàgbé ifá tó dáa. Tó ń gbàgbé ifá tó dáa. Òní mo ń sorí bẹ́ẹ̀ sáwọn àgbàlagbà. Kọ́ orí mi bí mo ṣe wà pẹ̀lú oorun gan mi.
1: Ṣẹ́ṣẹ́rẹ́
0: pẹ̀lú oorun mú mi.
1: Ní sùúrù, tán bá wo gan dáadáa, ọmọ tó wà wájú wa yìí lè da.
0: Kíni? Kíni?
1: Tó bá wo oorun gbọ̀n mi sí oorun gbọ̀n, a mọ̀ pé bros lélẹ̀.
0: Irọ́. Sọmọ pé irú àwa tá a ti dàgbà. Tílẹ̀ bá ti pẹ́, kì í wu kókó dáadáa mọ́.
1: Tílẹ̀ bá pẹ́ kì í wu kókó.
0: Mo ti àgbà ló ń wò yìí tí ò jẹ́ kí oorun gbọ̀n mi ó pọ̀. Àgbà ló ń wò yìí jọ̀dá.
1: Ó sọ pé wọ́n ti bọ́ ọ fọwọ́ rẹ.
0: Tí ì bá sọ pẹ́lọpẹ́ ẹ dá yìí.
1: Àwọn tó ń bọ́ fọwọ́ fà á ti fọwọ́ rẹ
0: tán. Tí ì bá sọ pẹ́lọpẹ́ ẹ dá yìí. Irun gbọ̀n mi ò sọ pé òun ó dúdú.
1: Ìbá funfun.
0: Ìbá funfun ni bala. Gbogbo onú orí mi. Gbogbo onú tí.
1: Ṣé bọ́ lọ́kùn ni? Ṣé bọ́ lọ́kùn ni?
0: Òun náà ni mo ṣe ń sọ. Well, ẹ jẹ́ kí n introduce àbúrò wa tó wà nínú studio pẹ̀lú wa láàárọ̀ ẹ̀. Ẹyà alára wa, akínyẹ kábọ̀ sí orí ètò ojúmọ̀ ayọ̀. Kò sí oyè ìjà kan tá a ṣe síbi tí ó pa mí lára.
1: Ó rí pé rúlà máa kan orí orí.
0: Gbogbo àwọn tó bá dìde síbi
1: ní ìdájọ́
0: láti àlẹ́bí.
1: Máa kan mọ́ orí ẹ̀rọ ayé. Ọmọ pé bàbá tó bá wà ní primary school. Àbí sẹ́mọ́ primary school ni. Wọ́n sọ pé gbé kan náà bàbá yìí. Ṣé kò kún?
0: Àwọn
1: fúlà náà fún ọ fáì. Téèyàn kan náà bá ti kún àwọn akóbo owó ẹ. Orí rẹ̀ ọ̀gangan orí ẹ̀ báyìí máa fi sí. Akọlà sórí ẹ̀ ni.
0: Ó ṣe wọ̀ náà. Ó ṣe wọ̀ náà.
1: Mo pa mọ lẹ́nu.
0: Irọ́.
1: Onírú làwọn sá.
0: Ẹni tí àjọ máa ṣètò papọ̀.
1: Onírú làwọn sá. Kí ni?
0: Farabalẹ̀. Ẹni tájọ máa ṣètò papọ̀ láàárọ̀ yìí. Ó ti fìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ ní àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan tí kò ló kọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kó tó di pé Olúwa wá gbóhùn àdúrà ẹ̀. Ó wá fi àdàbà, ó fi jíǹkẹ́. Ẹni tí mò ń sọ yìí, òun làbá pè ní Apari ọmọ Yakuba toro funfun Balao. Ó funfun lókè dúdú.
1: Jọba mi paná yẹn. Paná yẹn.
0: Èwo lọ́lọ́run olókùnkùn báyìí.
1: Mo fẹ́ kọ́ paná kó lè bàa jẹ́ ẹgbà rẹ dáadáa ni.
0: Gbogbo májẹ̀mú òkùnkùn ẹgbọ́n Olúwa Jehova. Ẹ jáde wà láàyè.
1: Ó yẹ kí n gba ẹ báyìí kẹnu lọ́wọ́ ẹ̀ báyìí. Ẹ káàárọ̀ ní ibùdó àdúgbò wa.
0: Bóyè
1: sẹ́nu lélẹ̀.
0: O fẹ́ lu oògùn. O fẹ́ lu oògùn. O fẹ́ lu òòṣà.
1: Olú oògùn o.
0: Èmi gangan lòòṣà.
1: Òòṣà. Òòṣà kí ni tiẹ̀?
0: Ajijogun fa. Ajijogun ẹ̀
1: mọ́ wọ̀rí.
0: Ẹ kú ojú wọn ṣe dáadáa alábá yín làárọ̀ ẹ̀.
1: Akinyin o.
0: Bó o lọ̀dọ̀ yín.
1: Akinyin dáadáa.
0: Ó sanwó òtútù bá kan.
1: Ó ṣe fẹ́rẹ́fẹ́rẹ́
0: láàárọ̀ yìí. Ọ̀gá ọlọ́kọ̀ gan sọ láàárọ̀ yìí. Wọ́n ní ṣé mo dẹ̀ fẹ́ jáde láàárọ̀ yìí báyìí.
1: Bẹ́ẹ̀ni ọba múra dáadáa tí ó wọ̀ pé òun fẹ́ lọ bí iṣẹ́ kò ní fẹ́ kù ní.
0: Kò ní jáde lé o. O ṣe
1: winiwini. Wẹ́dá fọ̀ láyé máa ṣe
0: ní o. Sori àwọn obìnrin. Irú àkókò yìí báyìí.
1: Wọ́n máa ń fa àyàn.
0: Wọ́n máa ń bọ̀ fa ọmọra.
1: Tẹ́tí wá
0: lọ ní. Tẹ́tí lọ bí iṣẹ́ ni. Wọ́n máa wá olú ara.
1: Kọ́lé ìwà ni lọ sóò ní jẹun ni. Ọ̀sà jẹun.
0: Ẹ má ti lọ.
1: Wọ́n sọ wọ́n àárọ̀ jà yé.
0: Ẹ jẹ́ n fara mọ́ yín díẹ̀.
1: Ó jẹ́ n dé lálẹ́.
0: Ẹ mọ́ ti lọ náà.
1: Wọ́n ti ń bá mú wá. Fún ẹ náà mọ̀ pé ẹ dákun oúnjẹ sáàní jẹ lálẹ́ yìí ni.
0: Kọ́lọ́ sàánú
1: wa. Dákun jẹ́ mọ́ lọ fi iṣẹ́.
0: Gbogbo ẹ̀yìn ọlọ́kọ̀ láàárọ̀ yìí, abọ́ sọ fún yín pé ẹwà jẹ́jẹ́. Ẹ mọ̀ sáré jù. Ẹ mọ̀ jẹ́ kí inú yín ó dùn àná
1: jù. Ẹ dákun torí ọlọ́.
0: Tinú bá ṣì ń bi yín ẹgbọ́kọ̀ lẹ̀. Tinú yín bá dùn jù ẹgbọ́kọ̀ lẹ̀.
1: Bẹ́ẹ̀ni o. Torí èèyàn lè sa eré kọ́
0: Adaba
1: kò ní sáwà lẹ́sẹ̀ o. Ọ̀gbọ́n tán ní ẹni ó ṣe jẹ́jẹ́ ní Múrídélé. Bẹ́ẹ̀yàn ọba ṣe jẹ́jẹ́ lójú pópó nǹkan lè ṣẹlẹ̀ o.
0: Bẹ́ẹ̀ni
1: ẹ dákun ẹja tẹ jẹjẹ. Kódà àtọlọ́kadà gan ẹ mọ̀jà sáré mọ́tò kámọ́ sànú rẹ̀ tẹ́.
0: Ẹ mọ̀jà bá àwọn arìnrìn àjò. Ẹ mọ̀jà ká mọ̀ bá wọn jà. Ẹja sọ́ ká tó gùn. ẹja sort it out kato kato wonu e oju ma yo nla peto yi
1: awa boys yo lohun to ti denu
0: okan poru e ni le ise adaba fm
1: lori ikan ni adaba fm
0: ti de se pe be na la ni sense
1: ah kuku ni sense
0: sugbon kekere yi
1: e mu lo
0: e mo gbagbe o
1: e fi pa mo sapo yin
0: e make sure wi pe
1: toju e daada
0: tori be ba ile sonu
1: eh
0: o lewu
1: o lewu pupo pupo
0: lo sanu wa
1: o si ma sanfani fun lojo waju
0: adegoye gala ni lo ko temi nje
1: opa yemi jo oda yin re o atun ti de aro to ni gege bi ise wa nu lori eto ojumayo
2: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
3: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop. Don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
4: Wellspring University Benin City has officially opened admissions for the 2026-2027 academic session. Whether you're starting your academic journey or continuing your professional growth, Wellspring University is the place to be. We offer quality programs in nursing, medical laboratory science, public health, mass communication, business administration, computer science, economics, and many more. Take the next step today! Visit www.wellspringuniversity.edu.ng or call 0704-255-0535 or 0907-333-0526 for more inquiries. Wellspring University, impacting intellect and morals.

0: Ẹ káàbọ̀ padà.
1: Ẹ káàbọ̀ padà lápá ibi tá a wà yìí. Ibi tá a lọ láàárọ̀ yìí.
0: Kò jìnà rárá.
1: Lórí ọ̀rọ̀ ètò agùnbánirọ̀ nílẹ̀ yìí NYSC òun náà ni ètò ni yóò forí sọ. Ìjọba àpapọ̀ láti ẹnu ìgbìmọ̀ àwọn aláṣẹ tó ń ṣàkóso orílẹ̀-èdè nínú ìpàdé tí wọ́n ṣe lánàá ọjọ́ ajé wọ́n fẹnu kò wípé àtúnṣe eléyìí tán ti ń bábọ̀ látọdún 2025 lórí àwọn àyípadà nkankan nínú ètò agùnbánirọ̀. Wọ́n forí okó ẹ̀ sọ ọdúnrún ní àná wọ́n sì wá pàṣẹ fún mínísítà tó ń bójútó ọ̀rọ̀ ètò ìdájọ́ àti àwọn aláṣẹ míì tọ́rọ̀ kan wípé kán gbé ìgbésẹ̀ lórí ẹ̀ pàápàá àwọn tó fẹnu kò sí yìí kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tí ó sọ di òfin tí ó lè jẹ́ kó fẹsẹ̀ múlẹ̀. Kí làwọn nǹkan tó fẹnu kò sí? Àkọ́kọ́ wọ́n ní ẹ mọ̀ pé ológun ló ń ṣe adarí àwọn agùnbánirọ̀ tẹ́lẹ̀ báyìí kò ní jẹ́ ológun mọ́ yóò jẹ́
0: ajáraàlú
1: tí ìṣológun òní ò mọ̀
0: darí wọn
1: tẹ́lẹ̀ ta mọ́ ń gbọ́ major general tí ó mọ̀ darí NYSC nísìnyí bóyá doctor àbí minister òní ò mọ̀ darí wọn eléyìí yóò mú kí wọ́n yí aṣọ àwọn ọ̀dọ́ agùnbánirọ̀ padà kúrò ní kakí tá ń lò tẹ́lẹ̀ sí nǹkan kan tí wọ́n bóyá wọ́n ti ṣe àbí wọ́n sì ń gbèrú ẹ̀ wọ́n sì yí aṣọ wọn padà. Àwọn ológun ó sì mọ ṣe ààbò lórí àwọn ọ̀dọ́ agùnbánirọ̀ yìí tẹ́lẹ̀ rí ọ̀sẹ̀ mẹ́ta 3 weeks òní àkókò ètò ìdánilẹ́kọ̀ọ́ orientation campaign ṣùgbọ́n báyìí wọ́n wà á sun sókè sí ọ̀sẹ̀ mẹ́fà 6 weeks ní àárín ọ̀sẹ̀ mẹ́fà yìí ni wọ́n ti mọ dá àwọn ọ̀dọ́ agùnbánirọ̀ lẹ́kọ̀ọ́ ní ibi tán bá kó wọn papọ̀ sí jọ̀dá ara àwọn kan tí wọ́n ní wọ́n mọ̀ dá wọn lẹ́kọ̀ọ́ lé lórí
0: ẹ̀bùn àwọn ẹ̀bùn tán ní
1: ìrónilágbára ètò ẹ̀kọ́ṣẹ́ skills acquisition yóò wà nbẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ nípa bá àti ṣe darí leadership training yóò wà nbẹ̀ àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tó sọ
0: òní àtúntò yìí fẹ́ bádé
1: òní àwọn àtúntò yìí ló fẹ́ bádé pẹ̀lú àwọn nǹkan míì tí wọ́n bẹnu já.
0: Tí a bá sì wò náà láríjà àfojúsùn tí wọ́n fi gbé ètò ìsìnrúùlù kalẹ̀ ní ìgbà tí wọ́n gbé kalẹ̀ ní ọdún bíi mẹ́ta lé ní àádọ́ta sẹ́yìn òun náà ni wípé kí ìṣọ̀kan kó lè wà láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láìwo ti ẹ̀yà àbí
1: wọ́n mọ tó bá fẹ́ pè é sí ìgbà náà wọ́n ní unity in diversity ohun tán sì mọ kódà nígbà tí a wà ní gbọ̀ngàn ìdánilẹ́kọ̀ọ́ yìí 3 weeks camping yìí ohun tí wọ́n ń sọ fún wa náà ni pé
0: ìṣọ̀kan
1: ara àwọn nǹkan tí wọ́n tún bẹnu jájọ̀ dá tí ó yẹ ká jẹ́ káwọn èèyàn mọ̀ kó tó di pa gbàlejò wa wọlé òun ni pé wọ́n ní kò ní sí pé a kàn ń gbé èèyàn ju à síbì kan mọ́ wọ́n mọ wo kí ni lágbájá ìkọ́jáde ní ilé ẹ̀kọ́ gíga
0: bẹ́ẹ̀ni
1: ohun tó kọ́jáde yìí òun iṣẹ́ tí wọ́n ó fún pé kó lọ mọ́ fi kó lọ ṣiṣẹ́ ìsìnrúùlù
0: lé lórí kì í ṣe pé ó kọ́ṣẹ́ míì
1: kì í ṣe pé ọkọ̀ nípa ìmọ̀ ìṣirò
0: ọwá lọ ń ṣe bíi tíṣà nínú kíláàsì
1: tàbí ọkọ̀ ọ̀sẹ̀ bóyá mẹ́dísìn ìmọ̀ bá ti ṣe pò ògùn ọmọ ni kò lọ mọ kọ́ àgíríkì ní kinní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀
0: ìwọ́n
1: tó bá ṣe performing at ní school state tán bá gbé ọ lọ bóyá ministry of art and culture níbi tán ti ń jó bóyá bẹ̀ ni wọ́n gbé ọ lọ ìwọ́n tó bá ṣe mass communication àwọn iléeṣẹ́ rédíò ló wà nípínlẹ̀ àbí television ibẹ̀ ni wọ́n gbé ẹ lọ kì í ṣe kọ́ ṣe mass com kán wá ní pé kọ́ lọ́mọ kọ́ CRS
0: ní
1: inú kíláàsì kan kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àti pé wọ́n mú ìmọ̀ ẹ̀rọ wọ́n mú ètò ẹ̀rọ wọ́n mú wọ ìlànà ìpeni síṣẹ́ kọ́lọ̀ kò ní sí pé ọ̀dọ́ kan ń dààmú láti pé kó tó rí kọ́lọ̀ mọ́ kò ní sí gbogbo wàhálà bẹ́ẹ̀ mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni wọ́n ní àwọn àtúntò yìí yóò bàdé àlejò wa ti wà lórí ètò pẹ̀lú wa láàárọ̀ yìí ọ̀gbẹ́ni Ìdòwú Adébòmí wọ́n ti fìgbà kan náà jẹ́ ọ̀dọ́ agùnbánirọ̀ rí fún ọdún tó pọ̀ sẹ́yìn wọ́n sì jẹ́ ọ̀kan lára àwọn lámì ètò àwùjọ tá a ní lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Adébòmí Ìdòwú Akinyin ẹ̀kú ojúmọ́ o.
2: Ẹ kú ojúmọ́ o.
1: Ẹ ṣeun.
2: Ẹ pẹ̀lẹ́ kú ọjọ́ mẹ́ta.
0: Ẹ ṣeun.
1: Ẹ já bẹ̀rẹ̀ báyìí.
0: Tá a bá bí ni.
1: Ìjọba àpapọ̀ ní bí àwọn ológun ti ṣe darí àwọn ọ̀dọ́ agùnbánirọ̀ tele tele ri won ni ko ni si nkan to jo be mo awa ara wa la mo dari
0: awon ti won ti e kokko bere lori pe atoto ti ijoba apapo ti won se yi lori eto isin rulu awon agunbaniro oju wo leyin fi wo ile gan
2: e seun eyin olotu mejeji ni ti ki sare so wi pe change is constant yen tumo si pe ki n se ewo lati se awon atoto nkan bo ba ya na orisirisi atoto na lo ma waye orisirisi awon ipele ati awon ti a ti n se tele tele ri sugbon ti a ba fe se atoto nkan nkan to ma n dun mi fun orilede ni nigba ti mo gbo pe won se awon atoto won yi inu mi koko dun emi le ti koko lo sori lo kare ijara ti ni pe a ti e dupe o la koko sugbon nigba ti mo pada wa fi ara balẹ ti mo ka awon kankan ti o pada ati nidi a o da be ni pe nu mi o fe dun dele olorun je ki mo wa dunde lo nitori wi pe lakoko oju temi fi wo ni pe looto o dara ka se awon atuto sugbon ebi akoko ti ijoba ti koko gbe gbagi ti won fe da wahala sile ton de mo pe wahala won fe da le bayi lati koko yowo ki la nko awon ologun ku o be o ko boju mu ko ba oju e ko ide iye won ti so di oro oselu bayi nitori pe are lo ma wa joko ta wa yan enikan da bi minister fun eto agunbaniro ta ba de gogogo awon ministry ti a ti yan awon minister won yi ko se le ti ise won fe edomoro to ti NYSC nitori pe ologun nko ti awon ologun ba ti wa to je pa awon ni won dari re ri pe discipline o ma wa nbe daada a mo bi awon camp won se ma ri labẹ awọn ologun kan papa to se pa se ni awọn ọmọkọ ọmọ kan to papa se yọwọ kọwọ
1: ilu kan ni
2: ba ti di pe won ba ti lo ba ti ha loto ori irisi awọn awọn ologun wọnyi ni agbara wa fun lati pe lati so pe e duro bayi ti awọn eyan ma duro e as igba ti mo wa ri ton so wi pe awọn ologun ni awọn ologun bi boya awọn lopa awọn NSC na kan atawọn ologun kan kan na wa nbe ti won ma kokan cha ti dabubu ise pe awọn lo ma ma se awọn
0: ero tori ti mo fe lo na ni pe ki se pe won yo owo ologun patapata pe won ni won mo se idabo fun won
1: sugbon won ni mo dari director general ko ni sun
2: ele ti won fun won yi bayi sin o ku die ka to e je ka so toro wa e ti yo wo killer nko won ko laso ni roro to wa le e wa so pe kankan ma dabo pe kankan do si pa pe e kan ma dabo lasan se e ri to ohun igbogbo yen nikan na se gbogbo awon kan miran to ba lo ninu NYC camp yen o ri se kan le para ma gbo gba to ba ti ma ya gan a wa sun awon eyan lati se pe awon fe ma ran won lo se NYC camp tori pe ko ni si iwuri kankan be mo
1: awon akoko kan wa ni NYC camp ti won ni won pana gbogbo yin bodo wole won pa won ti tan na gbogbo yin bodo jade e se ro po le pa gbogbo awon kini won yi re ta won odo agubani ro mo sakube kube iro won bodo ba mi lori bed se ro pe yo pa gbogbo re
2: se ti ri gbogbo pe won wole won jade akoko bayi ni kini kan se ri mo fe ki a mo kini kan daju wipe ti iru awon eto bawon iba ti wa nle ko seni ti o mo wipe to ba ti di oro pe ka boju to eto awon ti awon eyan beru daada awon soja ko ipa kan bi awon eyan se ma beru awon lopata benesisi won ma beru times 5 we nigba ton ba ri awon ologun idi re simi to je pe camp ma nda bi igba ti won ba wa ni under military training ni won ti ja awon elomini je lati bi ago merin o ya o gbogbo yen dide e la ko lo di pa ago marun gbogbo ti gbodo wa nta eni ti a ba pada ba e ti mo ru kan be yen yen tumo si wipe awon eyan ma ti iyen o ti ma mu awon omo yen gan lara gan gba to ba ti ma ya ara won ma se kini o ma sugbe le te fe lo ko awon to ba ya ba e ma gbo wipe awon agubaniran kan fi igba ti se ti olopa e ma je ko ya yin lenu ninu camp nigbati ba bẹsẹ nigba awọn iroyin bẹẹ nitori pe discipline ma lo iyen ti ẹ wa daadaa discipline ma the standard of discipline will be so low ti ẹ ba sọ pe kan ma ṣakoso ẹ kan ma ṣe dabo gbogbo ẹnikan ita nikan ma wa lati ri pe gbogbo agbogbo ṣe kini ẹ wa ko awọn NSDC abawọn ọlọpàá ẹ ko wọn ti wọn sinu camp nbẹ iyen ti mẹhẹ.
1: Ọpọlọpọ awọn ipenija lawọn eyan ti n kọminu pe n koju eto agunbaniro yi lati bi igba kankan wa awon mi o ni ibi ton gbe mi lo igba kan lo sogoje ro waja ati awon pe mo dogbon si oto ni bi to ye kan gbe mi lo ṣùgbọ́n mo dọ́gbọ́n sí mo gbéra mi lọ́bù mi ṣe rò pé àwọn àtúntò wọ̀nyí ó lè yanjú gbogbo àwọn ìpèníjà tó ń kojú ètò agùnbánirọ̀.
2: ṣe rí orílẹ̀-èdè nàìjíríà la wà ṣe rí gbogbo kinní wọ̀nyí kì í ṣe gẹ́gẹ́ mo sọ ṣáájú wípé pé a ṣe ètò àtúntò ètò agùnbánirọ̀ kọ́ nìṣòro tó wà níbẹ̀ ṣùgbọ́n àwọn ètò àtúntò tá a ṣe gangan ni ká bójú tó dáadáa ká wò bóyá ohun tí yóò tán ìṣòro ìpèníjà tó wà lẹ́sẹ̀tẹ́lẹ̀ kó má di pé ṣe la padà máa lọ dákun ká má máa rò wípé a ti inú fry pan à ń bọ́ sínú iná ní ilé ìta fẹ́ ṣe kò sí bí a ṣe fẹ́ ṣe ètò a ń láti wo àwọn kùjẹkùjẹ nínú àwọn ètò tó wà lẹ́sẹ̀tẹ́lẹ̀ tí a fẹ́ kí àwọn ilé ìta ṣẹ̀ṣẹ̀ yìí kó ṣe kí ni kó bójú tó ni kó lè yọjú lákọ̀ọ́kọ́ ohun tí èmi kọ́kọ́ rò pé ẹ̀kọ́ ṣàtúnṣe ni pé bí ọ̀rọ̀ ètò ààbò nàìjíríà bó ṣe dagẹgẹ níbi tó dé dúró yìí àwọn tí wọ́n wá láti ìwọ gúúsù ìyàwó bóyá nìkan ó ṣe tán ní ìlú èkó tá a bá fẹ́ gbérú àwọn bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká gbé wọn jáde kúrò láàrin ibi tí àríjọ̀n ibi tí àwọn ọmọ yẹn ti kàwé ibi pé kán máa gbìyàn láti akwa ibom máa lọ sí màdígù kán máa gbìyàn láti èkìtì máa lọ sí yobe ó yẹ kí ìyẹn ṣe ní kódíkù ẹ jẹ́ kí àwọn ọmọ yẹn kí wọ́n lọ tàbí ẹni tó bá ìwà fẹ́ pé ó dá o ibi báyìí ni mo fẹ́ lọ bóyá ẹlòmíì lè rò pé mo fẹ́ lọ síbi tó jìnà ó wù ú nìyẹn ṣùgbọ́n àìtó ti wà fún ẹ láti pé àǹfààní wà fún ẹ láti iṣẹ́ àgùnbánirọ̀ ẹ ní agbègbè ibi tó jẹ́ pé ó máa rọrùn fún ẹ láti rìn dáradára ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó wà ń bẹ̀ ni wípé eléyìí tí wọ́n sọ wípé ibi tí wọ́n bá fẹ́ mú èèyàn lọ pé iṣẹ́ ẹ̀rọ ètò kan wo ibi ohun tí ẹnìyẹn tó ṣe tán ní ilé ìwé ìyẹn dá lọ́pọ̀lọpọ̀ ṣe understand me irú ẹni tó jẹ́ pé ó jẹ́ bóyá kó study political science tí ẹ wá lọ gbé tí ẹ gbé pa tí ẹni kó lọ síbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ ọ̀gbìn ṣe mẹ́ kó ti takora wọn ó dẹ̀ fẹ́ lódì ọdún kan bẹ̀ irú ẹnìyẹn ò lè wà productive ẹ jẹ́ kí àwọn èèyàn báwọn yẹn kí wọ́n lọ sí ibi tí ohun tó dàbẹ́ ni pé wọ́n kọ́ ní ilé ìwé fún ọdún kan yẹn ìyẹn á lè jẹ́ kí ọpọlọ wọn kọ́ lè yẹn ká sọ pé theoretical aspect ni wọ́n ti kọ́ ní school ṣùgbọ́n nígbà tí wọ́n bá lọ ṣiṣẹ́ àgùnbánirọ̀ wọ́n á rí wípé ó ti wà ní ibi tí wọ́n ti ń ṣe gan ẹni tó kọ́ mechanical engineering tẹ́ ẹ lọ gbé tẹ́ni kó lọ máa kọ́ ọmọ primary school ẹ lọ gbé ẹni tó ṣe èrò ẹni kó lọ máa lọ sí iléeṣẹ́ rédíò bẹ́ẹ̀ àwọn kan tí wọ́n ń dàrúdàpọ̀ wọ́n ni mo rò pé eléyìí tí wọ́n ṣe báyìí ṣe ó dáa láti rí wípé àwọn agùnbánirọ̀ wọ́n lọ ṣe iṣẹ́ tó jẹ́ pé òun náà kọ́ jáde ní ìgbà tí wọ́n lọ sí yunifásitì ìyẹn ó wà
1: bẹ́ẹ̀. lórí ohun tẹ́ ẹ̀ ń sọ àlejò wa ọ̀kan nínú àwọn àtúntò tí ó bá àtúntò yìí dé ó ní risk sensitive deployment ìyẹn ní í ṣe pẹ̀lú pé bí wọn ó ti mọ pín àwọn èèyàn sí ibi eléyìí tẹ́ ẹ sọ yìí ètò kan bẹ́lẹ̀ nínú àtúntò yìí tí ó yanjú gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹgẹ́ ń béèrè báyìí pé ìgbésẹ̀ pé a yí aṣọ àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ padà kúrò nínú kakí eléyìí tí wọ́n ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ báyìí pé mo fẹ́ lọ sìn rúùlù o torí mi náà fẹ́ fi kakí àfọ́tò mo fẹ́ ní fìlà mo fẹ́ so bẹ́ẹ̀nìtì ṣé ojúwò lẹ́yìn fi wò ó pé a yí aṣọ kakí padà àti ìmọ̀ nǹkan tí wọ́n yí padà sí ṣùgbọ́n kakí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ ojúwò lẹ́yìn fi wò ó àyípadà ẹ̀.
2: ṣe rí àwọn tó mú ètò àwọn tí wọ́n mú ètò pé à ń fẹ́ ṣe àtúntò yìí wá bóyá wọn ò pe àwọn tí wọ́n mo ẹ má bínú lọ́rọ̀ tí mo fẹ́ lò yìí pé wọn ò pe àwọn tí wọ́n ní ìmọ̀ lórí ọ̀rọ̀ yìí dáadáa ẹ má jẹ́ kan yí aṣọ yìí padà. ṣe rí ìgbà tí mo wà ní ilé ìwé gíga yunifásitì ohun kan tí ìyá mi sọ ni pé mo fẹ́ rí ẹ nínú aṣọ kọ́pà. ṣe rí ẹja sọ́tọ̀ tọrọ wà mo ṣe rí wọ́n ti fẹ́ sọ́ di pé bóyá àwọn èèyàn kàn fẹ́ lọ kọ́ṣẹ́ lásán ó yẹ kí wọ́n kàn fi ìkọ́ṣẹ́ ẹ̀ sí abẹ́ ètò àgùnbánirọ̀ yìí ni kò ní í ṣe pé kán pa gbogbo àwọn nǹkan tí ó ń fún àwọn ọmọ yẹn láyọ̀ ní káàpù kán padà o àkọ́kọ́ ni aṣọ wíwọ̀ yìí ẹ fẹ́ padà kó aṣọ láró ni àbí balẹ̀ ṣe bá mọ̀ ẹ́ pé àgùnbánirọ̀ tí wọ́n sọ yìí ní àwọn ilé èdè mìíràn wọ́n máa ń ṣe tó yẹ pé bí ìgbà tó yẹ pé wọ́n ṣe bí ìgbà tí èèyàn bá ṣe àwọn kọ́ntì kan rádá bíi korea tó yẹ pé kò sí bó ṣe fẹ́ ṣe o ní láti sìn rú ìlú fún ọdún kan tó yẹ pé ìbọn lo dẹ̀ máa gbé dáadáa kódà agbábọ́ọ̀lù kan ti lọ ṣe bẹ́ẹ̀ rí fún orílẹ̀-èdè ẹ̀ dáadáa rí tó fi ọdún méjì tó lọ fi ṣe yẹn tó kò ní jẹ́ bẹ́ẹ̀ pátá bá ti tó èjì kan o láti lọ àwọn nǹkan wọ̀nyí ni vocational status tó ń wá ṣe yìí ó yẹ kó jẹ́ apá kan lára àwọn ètò àgùnbánirọ̀ lọ́yẹ kó jẹ́ kì í ṣe pò lọ́wọ́ ayé kan fi ṣe kò kárí ẹ̀.
1: ṣé bí vocational training náà wà tẹ́lẹ̀ saheed program.
2: ó wà náà fún ètò àgùnbánirọ̀ mọ́ torí kò yàtọ̀ sí pàrọ̀ kọ́ṣẹ́ báyìí. o ya to cherry a n pe kini kan ni pe oribani o work and no play make jack a door boy eh nkan to fu awon mo kan ni ayo ni aso yen nkan to fu awon kan ni ayo rigorous training pe awon ologun jiwa ni ago merin a fe lo gun okun a fe cherry mo da mi loju pe eyin lu tu mejeji pe eyin na ti lo si agubani ro dada e je ka so to to wa e lowo opolopo said ti aso pa man se ni to agubani ro won yen o re lo mi lo nsu tori to ba o ma pe go se na mo pe te an ba ti joko fun gba pe o ma su to ba a ti re lo mi sara ibe lo wa pada e gbogbo ejo to ro yen ko ko elomi mo iwon ba le na won opolopo go to pe wa ba won se kan le to pe popo won si pe ke bayi kan bayi na se e je ko pe kini si segment by segment a ti mo epojo bayi said la fe fi se a ti mo epojo bayi nse la fe sare a ti mo epojo bayi nse la fe fu
0: ogbeni adebomi
2: ben
0: a ti moru aso ti ijoba ti o fe gbe wa lati so wi pe boya won fe se aye pada ti aso kaki tan mo agunbani ro lo sugbon ibi ti mo nlo ri sugbon o se se ko je pe aso ti won gbe wa na yo je nti o je atewo gba fa won akeko
1: boya kaki na ni
0: o le je le ti o je atewo gba fa won to je pe won sin lulu lowo
2: o ti mo fi ro pe ko ni para fi jo kaki lele ni tori pe won se koko yo wa awon ologun kuro nbe se me pe kaki kaki ta nlo o fe fara pe ta awon ologun daada ohun lo se je pe won gbe gbogbo nkan ti won mu wa sinu eto agubaniro abe awon ologun ni gbogbo e wa
1: eto awon ologun si ni
2: eto awon ologun si ni pa o da gan ibi to e kan se kini ide awon to ba fe sise ologun gan ibe gan lo e kan ti ma yan won se ri eto wa nigeria o mehe die mo so kini kan lekan a si ma pada wa sibi to ye pe to won yin to ba pada lo bo si la ta pada wa rojo lo ro wi pe njo to ba ti ti owo awon loselu are lo fe yen ni to ma sa gbateru ti o se ma sa koso agubaniro bayi e ri pe e pada ma gbo pe enikan
1: are na lo yan tele
0: are na lo yan tele
2: sugbon awon lugun to wa nbe ngba yen pe discipline wa awon loselu te pada fe lo yan si ma awon lagbara so pe fe lo yan si be owo no wa pada lo ko je nbe wa pada when why se ti fu idanu ni mi se le
1: o da
2: o si kan ti awon lagbara ba ti fowo baba e bi o ba baje yora
1: o da alejo wa awon won ti ni ose mefa ni won fi mo se eto idanileko fun awon odu agunbaniro yi ni camp
0: ose meta
1: dipo ose meta ta nlo tele irin ajo bi osu meji niyan ara won kan ti won se mo fi ti won ti mo da won eyan leko o ni eto ironi lagbara skills acquisition o ni leadership training iyen idanileko nipa ona ta ngba dari ati awon idanileko mi bebe nje ro pe yiyo wo awon ologun ko ninu idari iyen director general pe ko ni je ologun ni o mo se director general mo se o le pa awon iyan founder bi ologun tori won ti e ti so bayi wipe tawon odu agubaniro ba ti pari dipo ta fi mo se passing out parade iyen eyan founder ologun ko ni si yen mo
0: ayeye la
1: graduation ayeye ikeko jade oni won yo mo se fun awon eyan akoko se ro pe yo pa gbogbo awon alogun okun an lo wonu taya an lo gba beneti abi awon modomodo kokan to wa lori parade ground yo yo ku onbe abi eyin ro pe o se se ko si wa abi ko mo je pe side yen nikan o la won eyin o gbajumo kini nkan te ro sori eleyin
2: nigba ti awon funra won ti won gbe to ikan le bayi won o soro wi pe ikini o nipa eyan fanta mo so kini kan lekan bo se yo owo killer n ko awo logun kuro o ma ba opolopo nkan je se re pe ologun o si kan te ba ba won se laye yi
1: eyan fada
2: wa lara daada
1: eyan
2: di ogudo wa nibe sugbon nigba te ti wa ye won kuro te so pe se le fe daabo bo se ni ko ma daabo bo ibi ti won tin se camp yi nikan e ti yo won kuro ko si yan fada mo niyan ti o ba de se ri are idaraya o wuro daada jojo yato si pe kini kan o ma nje moriya fun awon odo a wa fe so wi pe tori pe a fe ko awon eniyan johnson a fe se vocational training e wa so pe fe so di ose mefa at the end of the day ni pari gbogbo nkan ti a so won yi gbogbo awon camp gbogbo ti e ti set up won yi se me pa ma lo si camp gaga a ma wo gbogbo ti won lo won yi pa ibu gan londa ologun ti a so won yi nje gbogbo nkan ti won so pe wa no camp lo ma wa nbe a mo bi opolopo camp se ma nri o camp bo si bo si igba to je wipe e wa ti fi so wa awon kan to je pe o se se kan ma te
1: fo alagbada
2: se je je kan to to wa gogo la ti ri kan ti awon awon eyan ti won ki se ologun ti won ti dipo ati ri won ba ati ri kan ton le se ati ri le ti won o le se ipa nkan akoko to ko ma rojumo won be ki se gogo awe pe o lati so lori iwe ki joba pa koso a se pe awon mo awon se kina stories to ba ti bere oyin kan miran le pa iroyin miran le pa ma gbo to ma ti awon camp won jade eri to gogo kan to so e papata ejo nikan na fe lo ro nbe. We have millions or hundreds of thousands of students to ma jade pa fe lo si ru ilu ngba kan ba de beta se pa o se me fa le fe fi se sai le fe do e fe se leadership training ko ku so pa ku fe lo ko se ka ku ba pe ki se pa fe lo si ru mo abi se bi se not eh ba ko se won se graduation pe awon jade eh eh so sugbon ni o fada bi ologun awoso ase leyin idunu lo ma nje fun awon obi pe omo mi wo aso yi iya to bi mi lomo inu e ma ndu ni a lo n fe ko mo na wo won se nget mi tori na pe eh gbogbo kini won lo e ki o ye kan ko wo idunu awon obi na pe won si rin ilu nkan ti mi ro pe kan se ju ni wi pe awon ti won ba ti jade boya enikan jade ni southeast e je ko serve the region of that southeast awon kan ni southwest e je ko serve the region of that southwest ki se pe ke gbe mo kan lati bi kan to e ko jojo meta ko ti de bi to ti fe lo sun ilu iwon yen o ti o de si eto abo eleyi lo gbona to e pe o peye ki se pe ke ma so wi pe eh e fe pe n bayi o e fe change aso e fe yo wa awon logun kuro e fe se kini kan logun kuro nibi ti orile de duro yi ki se kan to kokan ni won ti yen bi igba to e pe won ko mo to fe wa ije fun awon oloselu ati bi ti won ti ma kowo je ni
0: gẹ́gẹ́ bí àfikún ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ní wọ́n mọ̀ fún àwọn tó jẹ́ pé wọ́n sin rúùlù fún bí ọ̀sẹ̀ mẹ́fà àti àwọn ibi tí wọ́n ń gbé wọn lọ láti lè lọ sọ pé nǹkan tó ṣeré o nǹkan iná ní kọ́ lọ́mọ sin rúùlù lé lórí tá a bá ní ká wò ó ṣe é lérò wípé àfojúsùn yìí ó lè mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn agùnbánirọ̀ tí wọ́n ń jáde kí wọ́n lè dúró lórí ẹsẹ̀ wọn láti ní nǹkan kan tí wọ́n mọ̀ ṣe dípò mímọ̀ wá iṣẹ́ káàkiri.
2: Mo sọ kínní lẹ́ẹ̀kan nígbà tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀kan mo ní eléyìí tó dá ń bẹ̀ ni wípé a fẹ́ mú àwọn agùnbánirọ̀ lọ sí ibi tí ohun tí wọ́n kọ́ jáde nílé ẹ̀kọ́ gíga náà ni wọ́n fẹ́ lọ ṣe fún ọdún kan. Ṣé ẹ rí ẹni tó bá kọ́ tí ó bá ń ṣe bẹni pé ó kọ́ ṣe mechanical engineering a ti mọ̀ pé irú bíbá ìlú ẹ̀ kó lọ ẹni tó kọ́ electrical engineering ọ̀wọ̀ tó ẹ̀bà a ti mọ̀ pé ibi tí ilé iṣẹ́ nepa ni ó yẹ kí ló ní bẹ́ẹ̀ tó ẹ̀ kó lọ.
0: Ẹ ṣe wàá lérò pé àtúntò yìí yọ̀wà mú kí àwọn tó jẹ́ agùnbánirọ̀ tán bá ti ń jáde gan náà kí wọ́n tètè láǹfààní àti lè mọ rí nǹkan kan ṣe lórí ẹsẹ̀ wọn.
2: Ṣé rí gbogbo eléyìí tí wọ́n ń sọ yìí náà ǹjẹ́ ìmẹ́yà agùnbánirọ̀ tó ń jáde lọ́dún ibo mélòó lẹ fẹ́ kó wọn sí.
0: Ẹ ṣe lérò pé àtúntò yìí náà ná fi ń gbìyànjú láti rí dájú wípé àwọn èèyàn ń rí iṣẹ́ ṣe.
2: Àwọn tí ó bá kọ àwọn tí ó bá lọ ṣe iṣẹ́ tó jẹ́ pé kì í ṣe gbogbo iṣẹ́ kọ́ lèèyàn lè dá dúró lórí ẹsẹ̀. Ẹ má jẹ́ ká mú mọ́ra wọn o kì í ṣe gbogbo kan tá a kọ́ níléèwé jáde kọ́ ni àwọn èèyàn lè jáde dá dúró lórí ẹsẹ̀ wọn. Gbogbo nǹkan ló létò ẹni tó kọ́ṣẹ́ ẹni tó lọ sí skul tí ó lọ study law gbogbo alamọ̀ yìí pé lẹ́yìn pé ó sì máa lọ lọ lẹ́yìn tó bá kò lọ skul tán á ṣe lọ join chambers ṣé ẹni tí ò tí ì lọ court dáadáa lẹ́yìn tó sọ pé ẹ̀fẹ́ mu kó lọ stand on his own feet kó lọ dá a chambers sílẹ̀ ilé iṣẹ́ agbẹjọ́rò ṣó possible bẹ́ẹ̀ ò possible ṣé ẹni tó kọ́ mẹ́sìn ẹni tó kọ́ mẹ́sìn ẹ̀ṣẹ̀ nífẹ̀ẹ́ lọ da lókòwò gbogbo kínní wọ̀nyí ló ní ètò ẹgẹ́ tí àwọn kan wà tó kọ́ ẹni tó ṣe business. Kò tó study ẹ lè dá lókòwò ó lè dá dúró láti máa ta àwọn kan kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ń wáṣẹ́ káàkiri ìyẹn yàtọ̀ ó yàtọ̀ sí ẹni tó jẹ́ pé kíní tó kíní tó orúkọ ẹ̀ bóyá pilot ló lọ ṣe ìyẹn àwọn tó ń fọ ọkọ̀ bàálù ẹ wá sọ wípé ẹ fẹ́ dá lókòwò ṣé ẹ fẹ́ ra bàálù fún ni kì í ṣe gbogbo iṣẹ́ kọ́ ni àwọn èèyàn ṣàṣeyọrí lè kọ́ jáde nílé ìgbò gíga kan sọ pé a fẹ́ dá yín lókòwò pé ká máa dúró ó yàtọ̀ síra wọn gbogbo nǹkan pápátá ló ní ètò irú ẹni tó jẹ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí tí ẹ bá lókè nínú state bóyá wọ́n kó àwọn èèyàn wá sí ìpínlẹ̀ Ondo radio station mélòó ló wà lOndo wọ́n wá kó bíi 20,000 agùnbánirọ̀ tó study mass com. kọ́lẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn kọ́ wọn sí ondo state ṣé ilé iṣẹ́ radio station tó wà ní gbogbo lóde àti television àti ẹgbẹ́ ṣé wọ́n lè gba gbogbo 2000 yẹn tán. Wọn ò lè gbà tán.
1: Èmi tiẹ̀ ní ìgbé
0: mo tún gbọ́n nísìnyí jẹ́.
1: Mo ní ìbéèrè kan tó lọ pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ ń sọ ṣùgbọ́n ó fẹ́ dẹ̀yìn kọ́ díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń rí àwọn ilé iṣẹ́ kan tó jẹ́ wípé èèyàn kan ló dálẹ̀ pé okòwò mi lélẹ́yìí okòwò yìí ti wá tóbi débi pé yóò nílò ìrànlọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ó sì wò pé tí bá gba àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ ẹgbẹ̀rún mẹ́wàá ogún ẹgbẹ̀rún ó tó fún mi láti fún wọn lóṣù tí wọ́n wàá kọ̀wé lọ sí àjọ àgùnbánirọ̀ pé ẹ jọ ẹ fún mi láwọn kọ́pà o ṣé ìlànà yìí sí ò ní dẹ̀yìn kọ wọn.
2: Ara kan tí mò ń sọ lẹ́ẹ̀kan lílé ṣe rí tí a bá ní irú àwọn oníṣẹ́ tẹ́ ẹ sọ yìí báyìí tí wọ́n bá sọ pé àwọn fẹ́ gba àgùnbánirọ̀ tẹ́ tẹ́lẹ̀ rí àwọn ẹlòmíràn máa ń kọ̀wé ẹ fún wa ní àgùnbánirọ̀ ṣùgbọ́n ọmọ náà tẹ́ fẹ́ gbà náà gan sí àgùnbánirọ̀ gangan fún wa pé ẹ jẹ́ kó a máa bá a ṣiṣẹ́ ẹ fẹ́ fún wọn ní ẹgbẹ̀rún mẹ́wàá ní present situation yìí ohun tó yẹ kán ṣe ni mo sọ lẹ́ẹ̀kan yẹn any company tàbí ilé iṣẹ́ tó bá sọ pé wọ́n ti mọ̀ pé àwọn fẹ́ máa ṣe àgùnbánirọ̀ ó yẹ kán ti register ẹ máa fún wọn ní àgùnbánirọ̀ wọn wá máa sọ fún wọn pé tọ̀ 10,000 àti ẹ fẹ́ fún wọn yìí kéré eye báyìí lẹ máa fún wọn kò ní dẹ̀yìn kan wọ̀n nígbà tó bá jẹ́ wípé tó bá sì jẹ́ pé nǹkan tí wọ́n kọ́ ẹni kì í ṣe pé ẹni tó ní ilé iṣẹ́ àgbẹ̀ tó pọ̀ tó ń wá àwọn òṣìṣẹ́ tó dẹ̀ rí pé àwọn kan study agric jáde ó wá kọ́ lẹ́tà sí àgùnbánirọ̀ pé wọ́n lè fún wọn lọ síbẹ̀ kì í ṣe fún wọn kọ́ lọ síbẹ̀ lọ́ máa ṣe ẹrú ẹ jẹ́ ká fi kíní ẹ jẹ́ ká fi ṣe ẹ̀ fún sọlẹ̀ kan wípé àwọn fẹ́ fi ṣe vocational studies tó bá jáde kán dá wọn lókùn kán ṣe kíní kan fún ọdún kan tó bá ṣẹṣẹ kíní ẹ kọ́kọ́ kó wọn lọ́bẹ̀ kán lọ ní ìmọ̀ kì í ṣe pé kán lọ gbowó nìkan wọ́n fẹ́ lọ ní ìmọ̀ lórí iṣẹ́ eléyìí tí wọ́n pẹ́ jáde nílé ìwé gíga ni níbi tó bá kó wọn lọ yẹn ṣùgbọ́n kó bá lè sí àmójútó ètò dáadáa pé àmójútó wọn ǹjẹ́ wọ́n wá síbi iṣẹ́ ṣé wọ́n ṣe iṣẹ́ yìí kì wọ́n ṣe pé ẹnìkan sọ pé òun nídìí àwọn tí ó fẹ́ máa bá òun ṣiṣẹ́ ní oko ó ní agricultural farm ó ní agric farm tó pọ̀ ibi tó ti ń ti màálù ti wúrẹ́ ẹ̀rọ wa lọ gbé èèyàn kan tó sọ di political science ẹ̀ṣẹ̀ bá gbalẹ̀ lọ́nà ṣáà yẹn tó ọba débẹ̀ ọ̀hún ọmọ
1: ogun
2: ṣé ó fẹ́ máa sọ èdè gẹ̀ẹ́sì sí àwọn ẹranko ni ṣé gẹ̀ẹ́sì kan tí àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká bójútó kì í ṣe wípé ọ̀rọ̀ aṣọ kọ́ ló wà nílẹ̀ rárá ọ̀rọ̀ kìíní jẹ́ objective òyìnbó máa sọ ní objective wọ̀nyí kan tá a fi dá kìíní sílẹ̀ ǹjẹ́ ó sì wúlò ǹjẹ́ a sì ń tẹ̀lé.
0: Ọ̀dà ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí ó jẹ́ kí n fẹ́ béèrè kó tó di pé a lọ sí ojú ọjà o ni wípé a ṣe ètò kan lórí ètò yìí náà rí lórí ọ̀rọ̀ àtúntò lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nípa pé àwọn courses tí àwọn akẹ́kọ̀ọ́ gan tí wọ́n lọ ń ṣe láwọn iléèwé wa ó yẹ kó jẹ́ nǹkan tí wọ́n lè mọ fi láǹfààní pé tí n bá lọ ṣe tí n bá ṣe tán o
1: màá
0: lè dádúró lórí ẹsẹ̀ mi ìjọba ń gbé ìgbésẹ̀ lórí eléyìí lórí ẹ̀ ìgbà tẹ́ ẹ̀ ń mẹ́nu ba ọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kọ́ lè yan lè dádúró lórí ẹ̀ ṣé ẹ lérò pé irú àwọn àtúntò tíjọba ń ṣe yìí ó ní ṣe pẹ̀lú wípé n téèyàn bá fẹ́ lọ ṣe gan níléèwé ó gbọ́dọ̀ kọ́kọ́ rò pé ṣé àwọn courses tí mo fẹ́ lọ ṣe yìí ṣé ó sì wà relevant láwùjọ.
2: Ṣé rí ìyẹn kì í tẹ́ ṣe lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ kọ́ ló wà ẹ̀yẹ ká sọ
0: ọ wà lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ o torí àwọn náà ni wọ́n mú àwọn course tán fẹ́ lọ ṣe níléèwé.
2: Ṣèbí torí pé course yẹn wà available lẹ́ṣẹ̀ náà ṣe fẹ́ lọ ṣe. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká tò dáadáa. Ṣé rí ohun tí ó wà nílẹ̀ làwọn akẹ́kọ̀ọ́ máa jókòó tì pé nǹkan báyìí ok for fún àpẹẹrẹ báyìí àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan báyìí sì wọ́n ti yu àwọn kankan kúrò nínú ètò ẹ̀kọ́ wọn tó jẹ́ pé wọ́n rí pé kò sí ta mọ́
1: kò wúlò fún wa
2: wọ́n rí pé ìwọ̀n yìí ò ní mínímọ̀ kò wúlò mọ́ mo máa ń wo àwọn curriculum kọ̀ọ̀kan wá ní wọ́n máa kọ kíní kan wá ní cd kíní kan ìgbà máa máa wò pé ǹjẹ́ àwọn kíní wọ̀nyí sí kí ló ń kí
0: là ń kí ló wà ń bẹ̀
2: ìbá ti ṣe tó ṣe sọ̀rọ̀ nígbà tó tún wà ń bẹ̀ tẹ bá dé léèwé gíga ẹnìkan ẹ̀yìn kan gbọ́ kọ́ọ̀sì kan ẹ̀rí máa pa yín
0: bẹ́ẹ̀
2: wọ́n lè ṣe àpúùfù kọ́ọ̀sì yẹn ẹgbẹ́ nìkan tí mo sọ ṣùgbọ́n tí ò bá ti sírú àwọn kọ́ọ̀sì wọ̀nyẹn ó ti mọ̀ wípé nǹkan báyìí ló ṣe kíni ló wà nílẹ̀ yunifásitì mélòó báyìí sí ló ti include ai sínú curriculum wọn a sì ń jókòó si ori e si lawon kan to ba so pe awon se kini e wo nkan to lawon study titi e wa wo pe teni ba jade
1: kilo pe fi se
2: kini wulo e ti ki e ja ko kini wulo e se ara o fun ara e ka to ma so pe tawo gbogbo la gbogbo bo lo san pe certificate kiri e ja mi o fe tabuku course
1: kan be ni adaruko na ni adaruko
2: mi fe ko sugbon gbogbo la mo wi pe awon course kan wa to ye pe present ye mi ya kan ma gbe o ba ni post class inu e wa kan ma gbe
0: akan ma gbe pa ni kiri ni
2: Bẹ́ẹ̀ni, at the end of the day, ẹ̀pẹ́ ibi tó ti ń ṣe olùkọ́ aládàáni ló máa padà end up sí tó bá ṣọ́ra. Àwọn kan tí mo sọ wípé lóòótọ́ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ohun tí ó bá wà lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ náà ti máa mú kí ni wọ́n máa ń jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ míì gan yan ọ̀lẹ́ láti ṣe dáadáa nínú àwọn ìdánwò. Bí fún àpẹẹrẹ, a ti fẹ́ ba ètò ẹ̀kọ́ jẹ́ lórílẹ̀-èdè kọ́nà bá wa túnṣe lókù.
1: Oda
0: Oda Oda Alejowa
1: Eja dojo Oda
0: na edo kilo asin pada bo eseun
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
4: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land oh.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
4: so good together.
6: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: SELERIE salary
6: boda mi espelli so espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
8: TURMERIC turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo

0: àwọn náà láti ń bá fọ̀rọ̀ jomi tó rọrọ̀
1: látàárọ̀
0: ẹ já gbọ́ lẹ́nu àwọn ara ilé ìyá
2: tí
0: wọ́n kọ sí eléyìí 0816-251-9991 hello ẹ káàárọ̀ o.
3: Amako kí fún sáwọn.
0: Ẹ ṣeun.
3: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
3: Abimbona Afolabi ni Opolis láti ọ̀rẹ́.
1: Ó yà ń gbọ́ yín.
3: Inú mi dùn pẹ̀lú àlejòkẹ́ ẹgbẹ́ wa. Ṣùgbọ́n tó àbẹ ni pé tábánikà wo àyípadà gbogbo àwọn NYSC wa yìí. Kì í ṣe ẹnìkan oṣù pé lójókòó ló sì mú màrà yẹn wa. Wọ́n da ọpọlọ papọ̀ ní FC kìíní yẹn. Kò dẹ̀ sí kankan ló lè dà bá kọ́ fẹ́ẹ́ ṣe. Lójú àwọn aráàlú yóò dàbí kú jáde dáa. Bẹ́ẹ̀ni rẹ̀ máa jẹ́ dọ́rùn pa. Ẹ jẹ́ ká máa wò ná. Ìbẹ̀yìn kìíní bí ó ṣe rí. Tó sì dàbí pé.

0: bàbá tún ní làákàyè ni cherry unique tó wà ní nysc egbon cherry gbà tí mo wà ní school kí n tó lọ sí nysc gbà yẹn aṣọ yẹn ni mo sọ pé àdìdán ni kí n bá wọn wọ aṣọ yìí tí wọn tẹyìn nǹkan tí à ń ṣe ní camp ẹrú wípé àwọn ológun yẹn wọn fún ọ láṣẹ láti nàyàn láti fi àjẹyàn ṣùgbọn discipline wà for that 3 weeks yẹn cherry tí tó bá fi ti ìjọba lágbádá wọ nǹkan tá à ń sọ yìí lákọ̀ọ́kọ́ ná wọn a kó owó jẹ that take to be avenue fún àwọn kan láti lùtò owó ṣe discipline tí wọn ṣe ń gbà yẹn àtàwí pé ọmọ mi ló wà ń bẹ kọmíṣánná ó lè pè látòkè wá pé ẹ má fi ọwọ́ kan èèyàn tó wà ń bẹ yẹn o kàn fún ní special treatment hello.
1: àgbọ̀yìn
0: wọn fún ní special treatment nǹkan tó yẹ kó lọ kọ níbẹ̀ yẹn wọn ò kọ ṣe ẹ̀dẹ̀ wípé nǹkan tí wọn ní kí wọn lọ máa kọ yàn kan nǹkan tó kọ ní school kọ ló máa kọ ìyẹn wà unique bàjẹ́ èèyàn míì wọn gbogbo èèyàn tó gbà pé èèyàn tó lọ nyc o teaching line ló ń lọ ṣẹlẹ kí wọn kí máa gbà kókò ètò yẹn kú dẹ́ẹ̀ká tó aṣọ yẹn gangan torí kò sí nǹkan tó máa ṣèjì aṣọ yẹn sí wọn lè ṣèjì sí ìlú àti bùbá ìbá lágbádá ni wọn lè jẹ uniform kan pé bí a short and trouser ni ṣe ìgbà tó wà ní camp yẹn white gan tó ń wò yẹn for that ọ̀sẹ̀ mélòó kan tí wọ́n tó fún wa ní kákì yẹn aṣọ white wọn lò yẹn gan ó wà unique tí èèyàn mi bá sẹ́yìn sí ìtòlẹ́wá sílé ọmọ tó wà fẹ́ lọ ilé ìwé gan tó wá rí aṣọ bọ́n ṣe wà yẹn àti wọ́n pè wọ́n ní
2: federal
0: fowl gbà yẹn
2: white fowl
0: ṣe yóò wà unique ẹjọ ẹrọ ẹ bá mi bẹ ìjọba wọn ìjọba wa ibi tí wọn ti ń gbọrọ oyè yín
3: alágbádá tó fẹ. ẹ ṣeun
2: àti mú
3: lórí ọrọ aṣọ a mọ wo ohun tí
2: wọn gbé
3: jáde tẹ ti gbọ ẹjẹ awọ ẹlòmíì. hello.
4: ṣé ẹ̀ma ni wàlẹ̀ lágbọ́ náà.
3: àmì ìwọ ṣeun o.
2: hello.
3: hello.
2: hello ìkàrọ̀.
5: hello ìkàrọ̀.
2: ẹ ṣeun
3: ìkàrọ̀.
5: Àwọn
3: ọmọ ẹ̀ṣẹ̀.
5: Ohun tí mo rí lọ́rọ̀ àwọn agùnbánirọ̀ wọ̀nyí. Tí o ṣe rí aṣọ tó náà fẹ́ ṣe oyè pápá ṣe ń lẹ̀. Torí pé ọgbà ti ju sápamọ́ sábẹ́ láti máa kó àwọn nǹkan kan jẹ ìran tó ń dà
2: yẹn. Ẹjọ́ sún sẹ́yìn kó ń di rédíò yẹn ẹjọ́.
5: Ṣé èmi lẹ́lẹ́ èèyàn kan mo lọ sí agùnbánirọ̀ mo ẹjọ́ ẹ̀ ń gbà yẹn. Especially bí àwọn ológun ṣe ń ṣe tó máa ń fún trumpet tó máa ń kọrin tó máa ń lùlù torí nígbà yẹn mo ní opportunity láti wà lára àwọn color party tó ń shoes nítorí pé mo fi gbogbo ara sí machine tó wọ́n dẹ̀ shoes mi láti wà lára àwọn tó yarantí lórí machine tó ń torí pé ó jẹ́ iṣẹ́ yẹn tábà wò ó ẹ rí pé àwọn ológun tó ti tẹ́bù fún position yẹn láti máa hand drill. Mo tọ́wọ́ ẹ̀pá fẹ́ gbé sọ́wọ́ àwọn alágbájá tó máa fẹ́ kọ́ pé takeover ẹni pé ó máa jẹ́ ìsọdẹ́ kó máa mẹ́hẹ́ àdéhùn ọ̀gìdì
2: yìí
5: tí mo gbàdúrà pé ọ̀dọ̀ àwọn ràn wá lọ́wọ́.
3: Àmì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àdúpẹ́ o ẹ̀ jẹ́ kí a tún wo ẹlòmíì káwé nìkan sí 08162519991. Hello.
6: Mo gbà ní àdúrà ìbànú jáwé nígbà lórúkọ Jésù.
3: Àmì ẹ̀ṣẹ̀ o.
6: Orúkọ mi ni Wòlíì Dèmìdì Solomon. Ẹ̀mí bẹ láti ìlú ọ̀kà àkókò. Mo kí yín ẹ kúṣẹ́ ẹ̀dẹ̀ kú ètò. Mo dẹ̀ kí yín bàbá wa náà tí ẹgbẹ́ wa fi orí ètò. Mo dúpẹ́ gbogbo àlàkalẹ̀ wọn àti àlàkalẹ̀ ti yín. A rí pé ó jẹ́ nǹkan tó dáa. Ṣùgbọ́n nǹkan tí ó bá ṣe kókó ó ni pé kí gbogbo nǹkan tí wọ́n sọ yìí wọ́n ṣe kíni kíjọ́ ṣe kíni bàbá àfọwọ́ sí ẹ kú ètò sà.
3: Ẹ ṣeun.
2: Ẹ jẹ́ ká mọ gba bí ìlọlé ṣùgbọ́n ẹ já fọkàn sí wípé dídùn
3: lọ́sọ̀ọ̀sọ̀.
2: Àlejò wa ẹ ṣeun adúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa fún ti òní lágbára ọlọ́run a mọ̀ rí yín bá bí ẹ bá. Ẹ ṣe o èyí kò tún di ọjọ́ mẹ́jọ láṣọ ọlọ́run lórí ètò yìí ojúmọ ayọ nìkan ní àdàbà 88.9 FM. ẹ já gbàdúrà fàlàáfíà Jerusalemu Nàìjíríà wa tó fẹ yóò ṣe rere.
3: Orílẹ̀-èdè Nàìjíríà yóò kúkú dáa lágbára lọ́wọ́ Ọlọ́run ọba.
2: Adégbòye Gàlà ní lóòkọ tèmi ń jẹ.
3: Ọpẹyẹmí jọ ọ̀dà òun náà lóòkọ tèmi ń jẹ o.
7: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Na more rich chicken taste, more enjoyment, and more value for your money.
7: Rush go your nearest shop.

0: 3-in-1. O mini kaloku kofi kun.
1: Kivo.
2: Gary Mix.
3: Ẹ tó kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ń bẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni ilé-iṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Herbal Mixture. La fi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa. Láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Pọ́nbélé egbògi náà ná fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
4: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
5: Abba ajọ́ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Herbal Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Herbal Mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Herbal Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Herbal Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
3: Bẹ́ẹ̀ni ìjáwá ìjà ò sí always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pè 091-60-62-6253. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-6253. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé ire o
1: olowa mi o mi alo
6: o wa di o mi alo
1: ade tuni o mi alo
6: o wa di o mi alo
7: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
8: S E L E R R I E salary
7: ah boda mi espresso espelli no di salary oya lopin gbianju espelli turmeric
9: T U R M E R I C turmeric
7: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
10: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
11: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: ajakwe katuma akira wa kojuma akojuma akojuma atu kojuma mani bigogote tute nafane ati ma agba minora toni sebeti ma ijo ni lawa kogbodo joni lenu okele bi nyaso wa e ma foka wenya ko jora won life abadamala o jura won lo ta ban so nipa iroyin ere daraya ele to duro gbangba gidi gba won ni tabi supo kankan si nibe o duro kakaraka eyin temi o lo falanta dani oruko gbogbo eyin temi ngboro aye folajin oye tayo oruko mi lo nje be faka sport e controller of sport in general e sport commander agbara gbogbo leka fatamala category won wa die eje ko je mo pe assignment ni bi n ba ni mo gbe tuntun do ye na e data nanu a di ju lori trailer mo ya mi life wa ya nbe loko n ye gangan ni e temi debe 100 e ja jo fara balẹ gbera wa turaba yi ta ba n so nipa iroyin ere idaraya isi o tun lo ni e gege ba tun se ko we ni ni ojo tuesday ojo segun ni yo ba n pe atemi ateyin a segun ota re yin odi segun wa je teni kokan wa ami ati ami e ja ka bara bo sekere lati le ojare ko poto fun ele e je n lo bere latodo to bi amusan Obi Amusan gbon tari gasare ori odan olobirin ni omo le wa Nigeria oni mo ti duro kakaraka lori owo ta wa yi o falanta dani ero ti e ba mi kankan lowo ta wa yi be ba gbagbe leyin igba ti omo birin yi se ipo akoko iyen ninu idije ti Paris Diamond League eleyi to wa yi lojo simi o gangan ni 12.28 seconds lo visa o soluwa e oni mo ti duro kakaraka lowo ta wa yi mo falanta dani paapa julo nigba tawon idije olokan ojo kan ti o ba gbera so lo ni rabaji gan ati lo ni regede fi to bi amusan gbon dari gasare ori odan mo biro ilede wa Nigeria ni ise ye tan o duro kakaraka gege bi nkan tun se wa si niyan a gbodo ma je keyin ti wo mo eje mbale sodo ajoka ajoka futi je ka mo o ati je ka mo akọwe ajọ tuntun bayi won lawon wa e ba gbagbe won kede omo orilede wa Nigeria laipe yi pe ko sa dipo mu yen secretary general ile igbimọ ajọ ka awon lawon wa ojulowo gangan lowo ta wa yi gege bi ajọ ka gege bi royin le ti won tun gbe jade de mi na farabalẹ je keyin ti wo mo lati be lo e ja ma lo sinu idije fe ya gba nla aye tori pa won ko egbe agbabolu to wa nbe won se tuntun se mi wọ́n ṣe tuntun ṣèmíṣèmíṣe tuntun nìyẹn àwọn kan já dànà àwọn kan jẹ́ kó jẹ́ wáyé pé kò má ta o kò má ta páwa wá láti ilẹ̀ adúláwọ̀ mọ́kànlá mọ́kànlá la jọ wà lórí pápá àwọn kan tún ti tẹ̀ sí iwájú lọ sí ìpele tó kàn àwọn alágbára sì ń ṣubú lójú ìjà ení ẹ̀wọ̀ akọ́ra ò lè bá yá kìí ṣèròyìn mọ́ orílẹ̀-èdè south africa ti já dànà canada ló fi góò kan dondo jẹjú wọn o àwọn ti já a jẹ pé canada ti lọ sí ìpele ti round of 16 ó dí gàgà fórílẹ̀-èdè brazil àná ṣùgbọ́n tá a bá ń sọ nípa ìrírí àti tani tá a bá ń sọ nípa ìrírí lágbárin tàwọn akọ́nimọ̀gbà àti tàwọn tàwọn agbábọ́ọ̀lù ìrírí gàgà ló ṣiṣẹ́ fórílẹ̀-èdè brazil lálẹ́ àná torí pé ó kù dondo báyìí tí ìdíje ó parí tán lánàá òun lọ láwọn wá ṣe àmì sí àdó orílẹ̀-èdè brazil wọ́n ṣàpadà wá látẹ̀yìn láti wá fìyà jẹ orílẹ̀-èdè japan méjì sẹ́yọ̀ kan lọ̀rọ̀ bá dé orílẹ̀-èdè germany àti paraguay wọ́n dúró ti ra wọn lọ́rùn ó dúró tán o ó gbẹnu tán falanta dání gbogbo kọ̀ọ̀kan ni netherlands àti orílẹ̀-èdè morocco gbá lójú ayò ẹnu mi àgò gbogbo kọ̀ọ̀kan lórílẹ̀-èdè germany àti orílẹ̀-èdè paraguay gbá lójú ayò abala goliwo mi ń gbà sí ọ ibẹ̀ gangan ni orílẹ̀-èdè paraguay òun ni wọ́n ti yín ẹyọ pẹ̀lú penalty shootout mẹ́rin sí mẹ́ta nìyẹn a jẹ́ pé paraguay ti lọ sí round of 16 germany ti já sílé wọn a mọ̀ wá bẹ̀ ìgbà tó dọ́mọ̀ yá wa ọ̀kan lára àwọn ọmọ ìyá wa láti ilẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè morocco ni ànájí àmọ̀ pé kò sí fọ́ àfọ́ fún yín àwa gan lórí ọwọ́ tá a wà adúrò kakaraka nílẹ̀ adúláwọ̀ ni netherlands àti orílẹ̀-èdè morocco àwọn náà gbá góò kọ̀ọ̀kan lójú ayò wá ń wà ní o ẹ̀kú ti mọ̀ pé ẹnìkan ò jẹ́ ẹnìkan lọ sí ìpele tó kàn abala goliwo mi ń gbà sọ penalty shootout ibẹ̀ gangan lọ́lọ́run ti bọ́ orílẹ̀-èdè morocco se wọn ti já orílẹ̀-èdè Netherlands dànà pẹ̀lú 3-2 ọlọ́rọ̀ Badelalé àná. A jẹ́ pé Morocco tún ti lọ sí ìpele round of 16 yẹn. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, àwọn ará abí náà ń kọ ìtàn lọ́wọ́ tá a wà yìí o. Wọ́n ń kọ ìtàn, ẹja wo tó máa ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn, tó bá da ago 6 alẹ́ òní. Wọ́n fi dáadáa 20:99 gbogbo làrámọ̀kẹ́ àwọn Gunners nìyẹn. Aláṣẹ KSA àmì gbogbo kárí àkókò. Ọ̀túnba láàrin Fálànà gbogbo òlú ọ̀wọ̀ bí òní wá gbogbo yín tì. Tó bá da lé òní, orílẹ̀-èdè Côte d'Ivoire ọmọ kojú orílẹ̀-èdè Norway. Ọ̀kan lára àwọn ọmọ ìyá wa láti ilẹ̀ Adúláwọ̀ nìyẹn. Èyí ni tó tún máa ṣẹlẹ̀. À nígbàgbọ́ pé dúndùn lọ́sàn tún máa sọ lálẹ́ òní. Láti bẹ lọ, bó bá da ago 10. Orílẹ̀-èdè France ọmọ kojú orílẹ̀-èdè Sweden. Àwọn Kylian Mbappé Lutin yóò gà á yàtà. Mexico ọmọ kojú orílẹ̀-èdè Quido. Aago 2 òru àjù ní bẹ́ẹ̀ bá fẹ́ ṣèṣe òru wò. Bọ́mí dáadáa dé wálé màsá gbogbo òlú àjù ẹ̀. Up Gunners. England àti orílẹ̀-èdè DR Congo tó bá dọ̀lá aago 5 rọ̀lẹ́. Bẹ́jọ́ ọmọ ọmọ gà ti orílẹ̀-èdè Senegal. Ọmọ ọmọ gà ti ra wọn lọ́rùn. Aago 9 alẹ́ ọ̀la ló máa wáyé o. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí Falcao Sports. A gbọ́dọ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Láti bẹ lọ, ibo ni ká tún máa bàtẹ́ntẹ́lẹ́ bàtẹ́ntẹ́lẹ́ lọ. Bíyẹn ṣe wà nìyẹn o, àárọ̀jọ́ mùsùlùkùn. A jẹ́ pé orílẹ̀-èdè Morocco ti lọ sí ipele ti round of 16 gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó wà nílẹ̀. A sì nígbàgbọ́ pé nígbà tí ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé yìí bá fi parí, àwọn ọkọ̀ láti ilẹ̀ Adúláwọ̀ náà wọn ó ṣe dáadáa. Wọn ó tiẹ̀ rí nǹkan mú bọ̀ ni yàtọ̀ sódò. Ẹja tún kú ọmọ ẹ̀yìn lọ bẹ́ẹ̀. Ẹ ó lọ bí àwọn gẹ́dẹ́ngbẹ́ nìyẹn. Jẹ́ ẹja tó mọ̀. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea wọ́n ti gba owó tó ń lọ bí £70 million lọ́wọ́ ọkọ̀ Manchester City o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé mo já intan lórí ètò míì náà pé wọ́n ó gba owó tó ń lọ bí £10 million kan àtàwọn owó kan lẹ́gbẹ̀gbẹ́ gbogbo ẹ̀ sàn lọ bí £70 million. Chelsea ti gbà o. Bí wọ́n ṣe wá gbà yìí tó ń gbọ́ mi Michael Dasofo tó gbogbo làrámọ̀kẹ́ Up Chelsea. Ẹmi fi lẹ́gbẹ́ ó bàjẹ́ tì. Bẹ́ẹ̀ ṣe wá gba £70 million lọ́wọ́ ọkọ̀ Manchester City yìí. Òun gangan ló fún ikọ̀ Manchester City lórí ọ̀fẹ́. Àti lè kéde Enzo Maresca gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá wọn ní sàn-án lọ́wọ́ tá a wà yìí. Ẹ̀yin Chelsea, ẹ̀yin náà mọ bísínẹ́sì sí ojàre. Bẹ́ẹ̀ ṣe ń kásàt lórí pléyà lẹ́ ń kásàt lórí kóòtì. Ẹ̀yin nu Ọlọ́nu. Tó ń gbọ́ mi Olúbáyọ̀ Mike gbogbo ìjàpọ̀ extension Up Chelsea. Mr. Rotimi bí ò ní wá gbogbo yín tì. A jẹ́ pé ikọ̀ Manchester City lè kéde Enzo Maresca gẹ́gẹ́ bí ojúlówó akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún. Bó ṣe wà sí àtúngbẹ̀yìn ti wà débẹ̀. Láì ní dènà pẹnú láì tún ní fòlòlò fún. Ìbò ní ń balẹ̀ sí ẹjẹ́ ń balẹ̀ sọ́dọ̀ ẹ̀. Ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Brazil ni. Wọ́n sọ nípa Gumare. Bruno Gumare sì ni ó ti di agbábọ́ọ̀lù àkọ́kọ́ lẹ́yìn Sico lọ́dún 1982. Tó ṣe pé yóò ní ìrànwọ́ bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé. Wọ́n sọ nípa ọmọ orílẹ̀-èdè Brazil ni o. Sico ló fìtàn ìbalẹ̀ lọ́dún 1982 tó ṣe pé ìrànwọ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé. Orílẹ̀-èdè babańlá bàbá rẹ̀ Brazil ni. Jerry Bruno Gumares yìí òun náà ti wá bá àkọọ́lẹ̀ yìí o. Ìrànwọ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ní báyìí fún orílẹ̀-èdè Brazil nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé. Ìdásí máa sọ pé ọwọ́ tó bá ti wà mọ́ ń tó ń ṣe. Ọlọ́ba mi ló ní Dáúlà àájọ máa lò náà ni o. Ẹjẹ́ ń lọ sọ́dọ̀ João Félix ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Portugal ni. Níbi tí Cristiano dos Santos Silveiro Ronaldo níbi tó ti ń lo Dáúlà. Ó láwọn nígbàgbọ́ páwọn fìyà jẹ orílẹ̀-èdè Croatia nínú ìdíje ife ẹ̀yẹ wo ni ẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé. Tá a bá ń sọ nípa àwọn méjèèjì yìí, òdú ni wọ́n wọ ìsáyìmọ̀ fọlọ́kọ káàkiri àgbáńlá ayé o. gẹ́gẹ́ bí yọ Felix gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ jẹ́jẹ́ mọ̀ àwọn méjèèjì ẹ̀jẹ̀ ń sáré mú tó pa wọ́n pọ̀ wá tàbí kí n sọ pé àfiwé wọn ó ń gbọ́ mi ògún dìrán kọ́lá wọlé ọba sí òní ó ní kí ni àfiwé wọn ẹ̀kú jẹ́rìí ẹ̀ ń tẹ́ ẹni ṣé tuntun sèmí náà sọ ń gbòòrò ayé tábà ń sọ nípa ìdíje ti ro 2016 àti ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé ọdún tá a wà yìí jẹ́jẹ́ mọ̀ pé ní ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn ìyẹn nínú ìdíje ro 2016 wọ́n sọ nípa orílẹ̀-èdè portugal wọ́n ta omi àkọ́kọ́ góò kọ̀ọ̀kan ni wọ́n ta nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé tọdún yìí náà wọ́n ta omi góò kọ̀ọ̀kan pẹ̀lú orílẹ̀-èdè DR Congo Ronaldo mi àwọn méjì lọ́rùn nínú ìdíje ro 2016 Ronaldo ti gbá góò méjì wọlé nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé tọdún yìí ìfẹsẹ̀wọnsẹ̀ tó gbẹ̀yìn fún orílẹ̀-èdè portugal nínú ìdíje ro 2016 wọ́n ta omi ni o bẹ́ẹ̀ bá sì gbàgbé ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá gbẹ̀yìn fún orílẹ̀-èdè portugal nínú ìpín tí wọ́n wà pẹ̀lú orílẹ̀-èdè colombia wọ́n tún ta omi ni sunday nínú ìdíje ro 2016 orílẹ̀-èdè portugal croatia ni wọ́n kọ́kọ́ gbá pàdé ní knockout wọ́n já wọn dànù ọdún tá a wà yín náà nínú ìdíje ife-ẹ̀yẹ àgbáńlá ayé orílẹ̀-èdè croatia òun ni orílẹ̀-èdè portugal bá pàdé ní péré ti knockout lẹ́yìn ìgbà tí wọ́n náà wọ́n gbà náà lọ́hùn portugal ló lọ gba ero 2016 ṣé n tí mò ń sọ yé yín ṣé tábànà croatia lálẹ́ òní ṣé cristiano dos santos xavier ronaldo ṣé wọ́n lọ gba ìdíje ife-ẹ̀yẹ àgbáńlá ayé kò sí wàhálà ẹja ohun tó máa ṣẹlẹ̀ ẹjẹ́ ń dójú ọjà kí n lọ polówó mò ń padà bọ̀ mo kí yín o ẹ kú kalẹ̀
1: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
2: sẹ́lẹ̀rì sálárì
1: bọ̀dá mi ẹ̀ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lọ́pìn ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
3: turmeric turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀

0: Keep it locked on Adaba FM.
1: Ní ìtẹ̀síwájú ìfarajìn láti ṣe ìrónilágbára fáwọn ọ̀dọ́ olùdíje ẹgbẹ́ òṣèlú ADC ní ẹkùn ìdìbò Àríwá Àkúrẹ́, onímọ̀-ẹ̀rọ Tèmilolúwa Olúwaládé tọ́pọ̀ èèyàn mọ̀ sí ètò ló ṣe agbátẹrù ètò ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Legacy Football Club 5-a-side Tournament. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù 16 ni ó kópa níbi ètò náà, tí ẹni tó bá jáwé olúborí yóò sì gba ₦250,000. Ìfẹsẹ̀wọnsẹ̀ náà wáyé láàrin ọjọ́ 14 sí ọjọ́ 19 nínú oṣù keje ọdún yìí lórí pápá ìṣeré Legacy Lounge and Club tó wà ní kilometer 4 Becky Parker Secondary School Ọbaile nílùú Àkúrẹ́. Ètò yìí ó kọjá ọ̀rọ̀ òṣèlú o, torí yóò jẹ́ àǹfààní láti ro àwọn ọ̀dọ́ lágbára àti láti dókòwò sí ọjọ́ ọ̀la ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Nípa eré ìdárayá, ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè, àwọn ènìyàn yóò ní agbára sí ní ẹkùn ìdìbò náà. Fún àlàyé, ẹ lè pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706-249-9999 tàbí 0903-998-8151. Ètò ríró àwọn ọ̀dọ́ lágbára àti kíkọ́ ọjọ́ ọ̀la.
2: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fúngbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán, tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Mixure.

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURNERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: The Institute of Chartered Accountants of Nigeria, Akure and District Society proudly presents the investiture of Akinyemi Olaniyi Ogundare, BSc MBA FCA, as 32nd Chairman and the swearing-in of the 2026-2027 Executive Committee members coming up on Thursday, 2nd July 2026. Venue, Icon House beside Govan House, Alagbaka Akure, Ondo State, and time is 11 a.m. Special guest of honor is Excellency Dr. Lucky Orimiso Ayedatua, Governor of Ondo State, Chairman on the occasion, Honorable Ayodele Akonde, FCA, Commissioner for Water Resources and Public Sanitation. Chief host, Mrs. Queensley Sofuratu Selsime, MNI, FCA, the 62nd Icon President, Prince Ajibade Samuel Oriade, JP, BSc, MSc, MBA, FCA, Chairman, Central Planning Committee, and the Director General, Investiture Planning Committee, Pastor Shegun Orishabinone, FCA, Accountant General, Permanent Secretary, Treasury Department, Ondo State. Don't miss this memorable and historic occasion. Icon, accuracy and integrity.
1: So èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: Biodun
1: Tayode
0: Meta dini ogoni awon adari ajo Islamic State West African Province won pe ni ISWAP to je egbegun wa serubalu ina ti ko kan jale kawo ogun leri o fun awon omo ologun orile ti orilede yi agbenuso ajo omo ologun operation Adinkaye ni Captain Muhammad Goni won lo kan ro keke nu ati jade to fi tita lana ojo aje Goni won lo di eru oro bi won se kawo ija leri ohun le bi awon ologun bi won o se je kan simi atoju orun ati lele leyi ti won ko bitibiti ijabu won o nitori awon aserubalu ohun ni gbogbo bi ti palapala okuta leyi ti won asi ati awon ibi ti won gegun si ni apa ila orun ariwa orilede yi enu won ti ko ogun ti won o gege bo se alaye awon aserubalu ohun enu sa kuro ni iga won ton si se be ti won kawo ja leri fun awon omo ologun latari bi omi gbona ti se be o ti fe wo igbinlenu enu se be ti won si kawo ija leri o ti won so pe awon yo dara won o lati ma ja mo ti won si so pe awon fe di eyan gidi pelu ifinufile ati ise akoni leyi ti awon ologun na ti o se won ni ogun logo awon ti o je lenu nbe ti won si je ogun na gbongbo leyi ti o nda ito igbilamu ninu ajo ISWAP ohun o wa lara awon to kawo ija leri na lowo lowo awon yi ni won ti ko si ibi ti abu wa lori re o ti won si n gba akosile lenu ko wa won beke ni won po won ni fun ati galuku ma salaye ibi ti o ba se ewa odaran de gege won se se alaye won leyi wa pelu ni ibamu pelu ilana leyi ti awon ajo ologun ohun ti won to gege bi ati jade won se se alaye awon ologun na wa tun keke wi pe bi awon won bi won se kawo ja leri yi n lo je ki o ye awon eyan wi pe ija ti awon ologun na ti won ba awon aserubalu ohun ja tan koju si won lo muna muna o to si je wi pe kaluku won na ti mo wi pe egan ki o rorun nigbati ina ba bo si fun ikun o nitori idi eyi gbogbo ibi ti awon aserubalu na ti won fori mu si ati gbogbo ogbon ati ete ti won lo pelu gbogbo ona ti won fi se alakale re ni awon ologun ti kefin won ti won si ti bere si ni fi odugbongbo ti won ti fi fodanu leyi ti won fi je kan lanfani ati riyan fanda debi ti won sise ladu won mo o wa fikun wipe awon aserubalu ti o kawo oja leri ohun debi awon esin okoku leyi ti won se be ti won fara won le awon ologun lowo ati awon ebi won won ni eyi wa fi han gbangba wipe ni gbogbo agbegbe won yi owo ija awon ologun ohun o ti kale o ti ka oko nitori na awon aserubalu ohun ni ko ni pe ti oro won fi doyin tan ni orile ede yi e lo kayu ko ninu iwe iroyin Daily Post iwe iroyin Vanguard Punch atan iwe iroyin mi to jade loni.
2: For students at Obin only Fesi Private University.
3: Sugar Owo Gobo in Darubawa.
2: Oya Kalosi Westland University.
3: Iwo Osun State.
2: Flexible and affordable fees.
3: Lomukan Yato.
2: Approved by federal government.
3: Hongba student. Wole Lowo Lowo.
2: Full time.
3: Togboye BSc.
2: Ni College of Natural and Applied Science.
3: College of Social and Management Science.
2: Ati College of Earth Science.
3: Tobati Shade.
2: Nowo UTME.
3: Tony Jams Requirement.
2: Belu at least 5 credit passes.
3: In no more than 2 sittings.
2: O the student Westland University ni yeah.
3: Change of institution.
2: That what is it? 100 level
3: inu ogba le iwe wa tabi
2: ECBT center
3: 2 or 3 credit passes
2: lo nilo
3: hunju pe
2: OND
3: HND
2: NC
3: lo fi wole fun direct entry
2: awon students register
3: ba lecture
2: she exam ju pe
3: logba wa
2: hook top up conversion
3: HND BSc with pass
2: auto class ile se
3: be ni oni ND certificate
2: tun le wole si direct entry
3: 200 level lodo wa
2: Westland University wa ni kilometer 2
3: iwo ejigbo road
2: adenike ajoke ese
3: iwara
2: iwo osun state
3: website
2: www.westland.com
3: edu.ng
2: 0708 057 6961.
4: Irede irewolu aku orire ni ipinle Ondo. Eyin eyan wa ni orile ede Nigeria Kudi Berries International Loan Pagoda gbe irewo ipinle Ondo student loan fun masters program ni UK ati Canada. Bakan na ni ani student loan fun undergraduates ni Canada. E wa gbo guaranteed admission processing, study visa processing assistance. O ton sibe Kudi Berries Moringa man ran ni lowo lati da oko ogbin organic moringa sile ti a o tun ra lowo yin ni gbogbo igba ikore to e mejo ninu odun ti o si ma ri egbelegbe owo lori kan laarin odun kan kilo wa n duro de Kudi Berries International Study Loan Pagoda pelu Kudi Berry Moringa Man won wa ni Akure Tech Hall Futa Southgate ni ilu Akure telephone 080 20 0804-21-44-34. Lẹ́ẹ̀kan sí 0802-081-4434. Ọ̀rẹ́ wa pẹ́ra.
0: Bíọ́dún
1: ẹni tó jẹ́ igbákejì ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Rabiu Kwankwaso ló mọ̀ tí rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú náà pé kí wọ́n lọ fi ọkàn balẹ̀ wípé oríṣiríṣi ìgbésẹ̀ ni àwọn ti ń gbé o tó sì jẹ́ pé láìpẹ́ láì jìnà wọn yóò rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ yìí tí wọ́n ti ń gbé náà. Kwankwaso lẹ́yìn tó ti fi ìgbà kan jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NNPP ń ló sọ eléyìí di mímọ̀ lánàá sẹ́mẹ̀ pé adájọ́ kan ló fi ìkàlẹ̀ sí ìlú lọ́kọ́jà lẹ́ni tí orúkọ rẹ̀ ń jẹ́ Isa H. Dashen tó ṣe bẹ́ẹ̀ tó sọ pé òun dá ẹjọ́ o ìyẹn ní ọjọ́ kẹwàá oṣù kejìlá ọdún 2025 tó sọ pé kí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí kó rí ẹgbẹ́ òṣèlú NDC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú kan léyìí tí ó darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n kò tiẹ̀ tún pẹ́ kò tún jìnà ìní ilé ẹjọ́ míì ló tún wá gbé ìdájọ́ kalẹ̀ tó sọ pé kí wọ́n fagilé ẹgbẹ́ òṣèlú NDC gẹ́gẹ́ bí ìkan lára àwọn ẹgbẹ́ òṣèlú tí ń bẹ ní orílẹ̀-èdè yìí o. Èyí gan ló wá jẹ́ kí Kwankwaso kó wá sọ pé ó dùn òun o wípé ṣé ilé ẹjọ́ lè máa ṣe bí ilé ìdájọ́ ṣá nígbà tó jẹ́ pé ẹgbẹ́ Peace Movement Party lè tó sọ pé àmì ìdánimọ̀ ẹgbẹ́ òṣèlú wọn ni wọ́n lò ní wípé ṣé ẹgbẹ́ òṣèlú òun sọ tiẹ̀ wà ṣá. Ó ní nǹkan tí ilé ẹjọ́ náà tó gbé kalẹ̀ níṣe ló yà wọ́n lẹ́nu gan gidi nítorí pé tí wọ́n bá wo àmì ìdánimọ̀ èyí tí ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú wọn ìyẹn ẹgbẹ́ òṣèlú NDC ni wọ́n rí pé ó yàtọ̀ gédégédé sí gbogbo àmì èyí tí ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú kẹgbẹ́ òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n ṣá o bí ìdájọ́ náà bó ṣe wá wáyé àwọn sì ti wá gbé gbogbo ìgbésẹ̀ tí ó yẹ kí wọ́n gbé báyìí láti lè rí pé irọ́ ni wọ́n ń pa gbogbo nǹkan tí ó bá yẹ láti pé kí orúkọ ẹgbẹ́ òṣèlú NDC kó ba lè wà nínú ìwé ètò ìdìbò orílẹ̀-èdè yìí èyí tó máa wáyé lọ́dún 2027 ni àwọn yóò ṣe o. Nítorí náà kí gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú wọn yálà ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àti àgbà ni kí wọ́n lọ fi ọkàn balẹ̀ pàápàá jùlọ àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ alátìlẹyìn fún ẹgbẹ́ kan tí a mọ̀ sí Kwankwasi àti èyí tí a mọ̀ sí Obedience. Wọ́n ní láìpẹ́ láì jìnà wọ́n máa rí pé àwọn ni yóò padà jáwé olúborí o. Ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch ìwé ìròyìn Daily Post kẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́.
0: Bíọ́dún
1: Káyọ̀dé
0: iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun lánàá ọjọ́ ajé ló ti ṣe àfihàn àwọn afurasí kan Karim Saheed tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ síta ń fi ani àti àwọn 23 mìíràn léyìí tí wọ́n rámú lórí onírúurú ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé wọ́n jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ kan léyìí tí kò gbore ọ̀fẹ́ gbòǹtẹ̀ ìjọba tí wọ́n sì fira wọn jìn láti máa lò gẹ́gẹ́ bí jàǹdùkú òṣèlú pẹ̀lú àwọn ìwà ọ̀daràn káàkiri òru àti bo ìpínlẹ̀ ọ̀hún. Saheed náà fi ẹ̀sùn kàn wípé ó ṣáájú àwọn ikọ̀ jàǹdùkú kan léyìí tí wọ́n wọlé sí sekretariat ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn léyìí tó wà ní Ìlobù ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún tí a wà yìí nígbà tí ọmọ ọdún 14 ọmọkùnrin Ezekiel Ọlápàdé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yìnbọn pa gẹ́gẹ́ bó ṣe sọ. Àwọn afurasí ọ̀nà ṣe àfihàn wọn ní oríta pé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nílùú Òṣogbo látọwọ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ibrahim Gúta. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀ṣe sọ tẹ́ ẹ̀ bá gbàgbé bàbá ọmọ tó jẹ́ láìsí náà Gbẹ̀ngà Ọlápàdé n ló ti fi ẹ̀sùn kàn pé Saheed n ló ṣáájú àwọn ikọ̀ kan tí wọ́n fi ṣe àkọlù sí ṣọ́ọ̀bù níbi tí ìyàwó rẹ̀ tí ó ti ń ta ẹmu lè tó dojúkọ sekretariat ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé ó láwọn jàǹdùkú ọ̀hún inú wọn ṣínà ìbọn bo arákùnrin kan o ní kété tí wọ́n rí tí ó dé fìlà olómi ọ̀sán nínú ibi tí ìyàwó òun tó ti ń ta ẹmu náà. Ó ní ọ̀tá ìbọn tó ń fò kiri n ló lọ bá ọmọ òun ọkùnrin Ezekiel nígbẹ̀yìngbẹ́yín ó ṣe bẹ́ẹ̀ ó fi ọwọ́ tútù léra. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn ọ̀hún lásìkò ìgbà tí wọ́n ń ṣe àfihàn Saheed sẹ̀ wípé òun ò lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ikú tó pa ọmọ náà ó sì gbọ́dùn légi wípé òun ò tiẹ̀ fi ìgbà kankan súnmọ́ agbègbè ọ̀hún níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ kó tó di pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ o. Ó ní gẹ́gẹ́ bí òun ṣe wà ó ní ẹni tó jẹ́ abẹ́ṣekáwọ́ alága ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ni òun ṣe ó lóun ò tiẹ̀ lọ sí gbogbo agbègbè ọ̀hún lásìkò ìgbà tí wọ́n sọ pé wọ́n ṣekú pa ọmọ náà. Ó lóun wà ní ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú ní Ìlobù léyìí tí ó jẹ́ Accord Party níbi tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti táwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Party tí wọ́n ti ń parọ́ mọ́ òun. Gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé o nígbà tó sọ̀rọ̀ lórí fúnra móhùnmáwòrán wá tí wọ́n ṣe àfihàn rẹ̀ lébi tí ó ti gbé ìbọn lọ́wọ́ Saheed sọ wípé ńṣe ni wọ́n ṣe àkọsílẹ̀ yìí láti bí ọjọ́ méjì sẹ́yìn koto di pe isele yen koto di po isele ninu fara mo ma oran wa ohun ninu won ti ri to ti gbe iban ti won si se akosile re ati akasile re ni ojo eti ojo kokandilogun osu kefa odun ti a wa yi nigba ti awon janu kan lati nu egbe oselu akọ ti won se akolu si ayika ijoba ibile irepo dun na o gege bo se so oni kini e lo sinu iroyin punch iwe iroyin daily post Vanguard, atan wero yimi tu jade loni, ke kayo kumbe.

0: pàdé.
1: Jọdún.
0: Ẹnìkan tó mọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú dáadáa tí orúkọ rẹ̀ ń jẹ́ Somna Sambo ló mọ̀ ti rọ ẹni tí í ṣe ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi pé kó dúró nínú ẹgbẹ́ òṣèlú NDC kó má sọ pé bóyá òun fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà pẹ̀lú ogun tí wọ́n gbé ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó ní ńṣe ni kó ja àjàdúró kó mọ̀ ja àjàtúká nínú ẹgbẹ́ òṣèlú náà. Sambo tó sọ eléyìí di mímọ̀ ní àná òde yìí lásìkò ìgbà tí wọ́n fọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú rẹ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan ló sọ. Ó ní lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ yìí tí ó fìkalẹ̀ sí ìlú Lọ́kọjá ní ìpínlẹ̀ Kogi tó ti sọ pé kò sí àyè fún àjọ elétò ìdìbò ilẹ̀ yìí láti pé kó fi orúkọ ẹgbẹ́ òṣèlú NDC sílẹ̀ gẹ́gẹ́ bí ìkan lára àwọn ẹgbẹ́ òṣèlú tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Oní tí ọ̀gbẹ́ni Peter Obi gan fúnra rẹ̀ tó bá wò ó, ó lóun ti ẹ̀fẹ́ bèrè pé kí ni nǹkan gan tó fà á tó fi jẹ́ pé gbogbo ẹgbẹ́ òṣèlú tí ọ̀gbẹ́ni Peter Obi tó bá lọ ni wọ́n máa ń gbógun ti ẹgbẹ́ òṣèlú náà tó sì jẹ́ pé wọn yóò ṣe é débi pé wọn à ní fẹ́ kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kórúkọ rẹ̀ kó wà lára àwọn tí ó máa díje fún ètò ìdìbò. Ó ní kí ló dé kí ni wọ́n rí lára ọ̀gbẹ́ni Peter Obi tó fi jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n fi ń ṣe àdínàgbò òkú rẹ̀ ṣáá láti pé kó má lè bá wọn kópa nínú ètò ìdìbò náà. Ó ní tí Obi gan fúnra rẹ̀ bá yẹ ara ẹ̀ wò, ó lóun fúnra rẹ̀ mọ eléyìí nínú ọkàn rẹ̀. Ó ní torí pé tó bá sọ pé bóyá òun fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú NDC báyìí kó tó máa lọ sínú ẹgbẹ́ òṣèlú míì, ó ní kó ti yá mẹ̀ pé ó ti bọ́ sórí o. Ó ní ṣe ni kó dúró nínú ẹgbẹ́ òṣèlú ibi tó wà yìí kó kúkú ja ìjà náà ní àjàdíjú kó sì lè jáwé olúborí nínú ètò ìdìbò èyí tó máa wáyé náà. Ó ní torí tó bá wẹ̀yìn wò dáadáa nígbà tí wọ́n lè yàn kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó lọ sínú ẹgbẹ́ òṣèlú Labour. Ó ní ṣèbí nínú ẹgbẹ́ òṣèlú Labour tó lọ ń gbà náà ẹmọ ogun tí wọ́n gbé tì í bó ṣe tó àti bí ó ṣe pọ̀ tó. Ó ní lẹ́yìn ìgbà náà ló tún torí ogun yìí ló tún kúrò ńbẹ̀ tó tún lọ sínú ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní kí ló tún débẹ̀ fún wọ́n tún bẹ̀rẹ̀ sí ní gbógun tì í. Ó ní ó tún kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC ó tún wá sínú ẹgbẹ́ òṣèlú NDC. Ó nínú ẹgbẹ́ òṣèlú NDC tó tún wà báyìí ibẹ̀ ni wọ́n tún ti ń gbógun tì í. Ó ní ó dàbí ẹni pé wọ́n rí ọ̀gbẹ́ni Peter Obi gẹ́gẹ́ bí egungun èyí tí a sọ máa já lọ́rùn lórí ọ̀rọ̀ òṣèlú ní orílẹ̀-èdè yìí ni o. Tó sì jẹ́ pé wọ́n mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ó ní nǹkan kan èyí tí ó fẹ́ ṣe tàbí nǹkan kan èyí tí ó fẹ́ dà nínú ọ̀rọ̀ òṣèlú. Ó ní torí náà níṣe ni kí ọ̀gbẹ́ni Peter Obi kó kúkú dúró nínú ẹgbẹ́ òṣèlú NDC tó wà yìí kó ja ìjà náà ní àjàdúró dáadáa kó má ṣe jà ní àjàtúká o. Nítorí pé tó bá sọ pé òun ṣe fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà báyìí a jẹ́ pé òun fúnra rẹ̀ ló kàn fi ọwọ́ ara ẹ̀ ṣe ra ìṣá o. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Jọdún.
0: Káyọ̀dé.
1: Ilé ẹjọ́ májísírèètì tó wà ní ìpínlẹ̀ Kano òun ló ti ní kí ìyá lọmọ kan Jumaya Ahmad kó máa lọ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn wípé ó gbìmọ̀pọ̀ wọ́n sì rán ọmọ tuntun jòjò ló tó ṣẹ̀bí lọ́rùn ọ̀sán gangan. Ilé ẹjọ́ ọ̀hún léyìí tí májísírèètì àgbà Àwùlátù Mágàjí Kàǹkàrúfi tí ó wà lórí rẹ̀ ló pa aláṣẹ pé kó máa lọ sí àwọn ọmọ ọgbà ẹ̀wọ̀n náà nígbà tí ẹni tí ó ń jẹ́jọ́ ọ̀hún tí wọ́n gbowá síwájú ilé ẹjọ́ náà láti ọwọ́ àwọn ọlọ́pàá lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti wo ìwà ọ̀daràn àti ṣíṣe ẹ̀mí ẹni ní kúkúrú. Gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́ bó ṣe sọ ẹjọ́ ọ̀hún ni wọ́n mú wá sí àgọ́ ọlọ́pàá láti ọwọ́ olórí abúlé kan léyìí tó wà ní agbègbè Gama I ti níbi tí arábìnrin ọ̀hún tó ń gbé. Àwọn olùpẹ̀jọ́ wá fi ẹ̀sùn kìí pé Jumaye ló lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú ìyá tó bí lọ́mọ láti ṣẹ̀mí ọmọ náà ní kúkúrú ní kété tí ó bí ọmọ náà léyìí tó sì jẹ́ wípé kò tíì ṣe ìgbéyàwó tàbí kó lọ́kọ tó fi bí ọmọ náà. Ìyá Jumaye lọ́wọ́lọ́wọ́ òun ló ti yìn dànù bí ìbọn o léyìí tó sì jẹ́ wípé kó tó di pé wọ́n fi kélé òfin gbé in ló ti fẹ̀yìn bẹ́lùgbẹ́. Ilé ẹjọ́ ọ̀hún wá pa á láṣẹ wípé kí Jumaye máa lọ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí tí ẹjọ́ ọ̀hún yóò fi bẹ̀rẹ̀ o. Nígbà tí wọ́n sì ń sa gbogbo ipá báyìí láti rí i dájú wípé ẹnì kejì tí ó jẹ́ afurasí ìní ìyá rẹ̀ tó ti bójú fèrèsé kan lu pápá wípé kí wọ́n wá aláwárí kán sì fi kélé òfin gbé débi tí yóò fi wá ká ọ́ pẹ̀yìn níwájú ilé ẹjọ́. Ẹ wò tẹ bá fẹ́ kà yókù ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé.
1: Bíọ́dún.
0: Ẹni tí í ṣe ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC tó sì ti fi ìgbà kan jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn Atiku Abubakar ló mọ̀ ti pariwo síta tó báyìí tó sọ pé ẹ̀yin èèyàn ẹ tún wá máa wò ó. Àwọn kan wọ́n tún ti ń dáná ogun kan ní abẹ́lẹ̀ báyìí ò léyìí tó jẹ́ pé wọ́n sì ń gbìyànjú ṣáá láti pé kí wọ́n lè rí dájú pé òun ò bá wọn díje nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé ní ọdún 2027. Oníṣe ti ẹgbẹ́ òṣèlú NDC ilẹ̀ Sirítẹ̀ ń pariwo o ni se ri egbe oselu to nse ijoba ni orile ede ibayi ni won tun tin pero bayi o lati pe ki won ma se je ki egbe oselu ADC nibi to n ti fe dije si ipo are ko na ko tun rowo mu ninu eto idibo yi to ma wa lodun 2027 ohun o gege bi atiku bo se so lana lati enu eni ti se olubarun damaran pataki re lori oro iroyin yen pran saibu o ni te ba wo gbogbo nkan tin lo bayi awon ti gbo ni gbogbo orisirisi ona le ti awon eyan ti won tin so fun mi pe won tun fe yo oruko egbe oselu ADC na kuro ninu eto idibo yi to ma waye iyen ni odun 2027 o ni tori gbogbo ile ipatapata ni won se mo pe ko ba isijoba wa ara wa mu gan o won ni tori pe gbogbo erogba won bi won se nso bayi be na ni awon eyan ni won yogbo ti awon na afura won ti won se yin ri gbogbo igbese yi ti ijoba egbe oselu APC ti won gba lati pe ki won sa le ri pe looto ati lododo egbe oselu ADC won tun ni omo oye ninu egbe oselu na koda won ti en se debi pe ko ni si oruko egbe oselu ADC gan ninu iwe eto idibo na won ni gbogbo eleyi ni won ti mo nitori pe ti egbe oselu APC to ba mo pe looto ati lododo ni o da won loju pe awon gbaju gbaja daada ki lo wa de kina won se wahala fun won ni lo lati pe ki won ma se be gbogun ti awon egbe oselu alatako won ni to ba je pe boya won ni igboya daada ti won mo pe ise owo won da ki won je ki gbogbo won ki won jo bo si ori papa ki kaluku ko si ja towo re ki won jo dan agbara won wo ki won mo bi gbogbo won bi won se gbaju gbaja to ki wa se pe boya ki won tori pe boya won se ijoba lowo ki won wa ma se be ki won mo gbogun ti awon egbe oselu alatako won ni se won mo pe nse ni won fe fi ogbogbon ere ro so orilede di ti elegbe oselu kan soso ni nitori ide yi gbogbo enikeni ti oro eto idibo kan iba je ti ijoba yi ti nse ijoba lowo tabi ajo eleto idibo to fi mo awon eso alaabo nse ni gbogbo won se ni ki won duro gedegbe o ki won je ma se je ki enikeni o ti won gbongbon lati pe ki won ma se je ki awon egbe oselu alatako kankan ki won ni oruko ninu egbe oselu e to je pe won yo kopa ni bi eto idibo na won ni tori ide yi awon tun tete n pariwo bayi o pe ka won omo orilede Nigeria ki won ma wo nitori pe nse lo ye ki won paaro ijoba ti n be lode yi abi kini nkan gan ti won se to da sebi ti won fi n pa eyan ni se gbogbo nkan to gbowo leri ni orilede yi ni tabi ti airise yi to je pe gbode won ni ele to te je pariparí re ohun ni ti oro abo yi to je pe o mehe gan gidi ni orilede Nigeria nitori na ki won ya tete so fun won o ki won ma se je ki orilede Nigeria ko ma se bayi tesiwaju ninu igbesi aye re ewo oro po to so gan e koja lo sinu iwe iroyin Vanguard ke lo ka lekunrere
1: bi odun
0: ayode
1: omo iya meji mekalasi gogo osuri eni odun 25 ati aburo re obirin Rejoice gogo osuri eni odun 23 ni won ti jalaisi ngba ti oko oju omi to gbe won pelu awon ero oko marun miran ti o dede doju de biri ni ilu Awada le to ani joba ibile Ilaorun Awada nipele Rivers gẹgẹ bi irin tuntun lori lọwọ iṣẹlẹ ohun lo ṣẹlẹ ni nkan aago mẹjọ ku ìṣẹjú 15 alẹ ni ọjọ àbámẹta ti o kọjá yìí nígbàtí àwọn tó wà ní ọkọ ojú omi ọhún tí wọn ń bọ tí wọn ń padà sí ilé wọn láti ibi iṣẹ nígbà tó ń bá oníròyìn fọrọ jẹwọ ní ọjọ àìkú ọsẹ yìí ẹni tó jẹ ẹgbọn àwọn tó já láìsí náà Abraham gogo sure ohun ló sọ wípé àwọn àbúrò ohun tí wọn jẹ ọmọ ìyá ohun bàbá ohun ni wọn wọ ọkọ ojú omi náà tí wọn sì ń sọdá ojú omi ọhún láti lọ sí ilé wọn tó wà ní àlíyà níbi tí afárá alágbèéfò tó wà gẹgẹ bí wọn ṣe sọ wọn ni àwọn iléeṣẹ kongila ni wọn ṣiṣẹ lọwọlọwọ lórí ojú ọnà náà níbi tí afárá ohun tó wà ìdílé tí wọn fi lọ gba ojú omi ó ní wọn ń padà bọ láti ibi iṣẹ ni o ni wọn bá wọ ọkọ ojú omi náà láti sọdá odò ọhún lọ sí ilé wọn tó wà ní àlíyà ọhún iléeṣẹ kongila ni wọn ló ń ṣiṣẹ ní agbègbè náà ṣùgbọn jẹun tó ba lọkàn jẹ wípé ọkọ ojú omi ọhún ló yí biri tó dojú dé o tó sì jẹ pé àbúrò òun ọkùnrin àti àbúrò òun obìnrin àwọn méjèèjì ni wọn mumi yó tí wọn sì já láìsí gẹgẹ bó ṣe ṣe àlàyé ó ní àwọn méje iná wà nínú ọkọ ojú omi ọhún ṣùgbọn àwọn àbúrò òun méjèèjì nìkan ni wọn pàdánù ẹmí wọn nínú ìjàmbá náà ó di ẹrù ọrọ ọhún lé bí ọkọ ojú omi tí wọn wọ náà bó ṣe wà ní ipò àìlera léyìí tí ò dá rárá àti wípé agbada agbẹmíró léyìí tí wọn pè ní life jacket ni òtún sí fún àwọn tó wọ ọkọ ojú omi náà ó ní wọn tó bí méje nínú ọkọ ojú omi ọhún o ṣùgbọn àwọn méjì tó jábúrò tèhun ọmọ ìyá ohun bàbá ohun ni wọn bá ìṣẹlẹ náà lọ nígbà tó jẹ pé ọkọ ojú omi ọhún ìlera rẹ ò tiẹ pé rẹgẹrẹgẹ ati wipe ko tun si agbada agbemiro ninu oju omi ko si ninu oko oju omi na o le yi lo se okunfa eku won o bi Abraham bo se se alaye ojuwe oko oju omi ohun gege bi eyi tin jo surusuru bi ile ti ara ti se be ran lowo ri o ni oko oju omi ohun lo je wipe odidi iro aso lotun lo si inu won fi di ibi ti omi tin ya wole sinu re ko mi mo ba ya wole oni won di eru oro na lori awon ile ise to je kongi lati ise nitori pe won kuna lati pese oko oju omi ati life jacket na fun awon eyan ti won soda nitori omi ohun o jin gidi gan o tun wa se alaye o ni oko oju omi leyi to je pe nse lo njo surusuru lasiko igba yi o ni ko si ona miran fun won lati gba afeniba fe kan ludo oko oju omi kan susu ona lo wa nbe won ni lati wo ona ni tipatipa ni o se alaye re o Abraham wa keto bi en le koko mu lowo o ni gbogbo awon ibi ti o ye ki won gba nibi awon afara kekeke kan leyi ti won se ti won le gba koja o ni gbogbo re pata ni won ti wo danu tori pe won se ise lowo to je pe gbogbo awon to wa ni agbegbe ohun ko si ona miran fun won lati gba o afi kan wo oko oju omi leyi ti njo osurusuru na o ni kini e lo sinu iwe iroyin punch iwe iroyin daily post vanguard atan iwe iroyin mi tun jade loni ke kayuku nbe

0: chocolate, chocolate. John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE Salary.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: máa ń kọ́ fún àwọn community ta máa ń kó lọ sínú kíní a máa pín fertilizers láìpẹ́ so in fact wọ́n máa ṣe a máa ṣe commissioning project kan láìpẹ́
1: ṣe báyìí náà
0: yes
1: ah
0: ti yes so ìjọba tẹ̀síwájú ni that's the essence of the continuity ti à ń sọ so ìjọba ẹbí tó tún máa bẹ̀rẹ̀ ó mì pé just like bí governor báwo ṣe sọ nínú acceptance speech wọn wípé àwọn máa work even harder and even smarter than nǹkan tó ń bọ̀ èkìtì development tó ń bọ̀
1: yóò ju ti sáà àkọ́kọ́ ẹ̀
0: bẹ́ẹ̀ ni bí ògo ti ń jẹ́ tọlọ́hún pẹ̀lú àtìlẹyìn ọlọ́hún àti àtìlẹyìn president bola ahmed tinubu tí ó ti wà lẹ́yìn dáadáa ṣé àwọn ọmọ máa ń sọ wọn ní governor báwo wọn jẹ́ governor pariwo àgbà òfìfo ní dùn tó bá lómi nínú òní dùn wà á kàn máa fún wà á máa fún omi yẹn wà á máa fi
1: ṣàfà
0: bẹ́ẹ̀ ni díẹ̀díẹ̀ ni táwọn èèyàn máa máa mómi lọ so nígbà tí àwọn èèyàn dẹ̀ ti wá rí pé ọmọkùnrin ó ní gbogbo governor ìdajì governor nàìjíríà lówó èkìtì
1: wọn ò
0: sáré wà wọ́n wá lẹ́ẹ̀mejì mi wọ́n wá fún àwọn kan wá fún megarali àwọn kan dé fún megarali
1: àtàwọn kan tó ń dé ní thursday
0: yes
1: kí wọ́n
0: bọ́ ṣe engage tí governor taraba bó ṣe engage àwọn ará ìlú ẹ̀ ni governor kaduna ló engage
1: bẹ́ẹ̀ ni kíni
0: ni kogi ló ẹ̀ former ti kogi president ti kogi ti zulu náà dé ni gbogbo àwọn gbogbo southwest ló kàn sanwó olúwúdé gbogbo wọn ló dé imo dé
1: gbogbo
0: wọn lájọ wà nínú situation room báwọ̀bá ní wà tí governor báwọ̀bá ní ìwà tó dà tó ń rí gẹ́gẹ́ bí ọmọlúàbí tó ṣe bá rìn tán bá rí tán dẹ̀ rí wípé ẹni tó ní láárí tó níwà dáadáa sí president dẹ̀ mú bí ọmọ mi máa wé lebe yìí ni bẹ́ẹ̀ni.
1: ẹ ṣeun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la tó gbọ́ pé gómìnà tó ti ń lọ káàkiri láti lọ dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà a rí fọ́nrán kan bí tán ti lọ kí bàbá fẹ́ bàbá lọ́lá tí bàbá gan sọ ọ̀rọ̀ tó yanilẹ́nu pé àṣẹ àwọn nìkan tán pé kí ni tí ẹ lè tó ń sọ nípa ilé yìí náà àti pé lọ́nà kejì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti gbé oríṣiríṣi irọ́ níwòyí èsì báyìí láàrin oríṣiríṣi fídíò fọ́nrán káàkiri láti fi tàbùkù ìṣèjọba tó wà lóde yìí ṣùgbọ́n nígbà tí olúborí ti jẹ́ kí gómìnà bá òborí báyìí kí wá ni ìmọ̀ràn yín sí àwọn torí wọ́n fẹ́ sásẹ́yìn ṣùgbọ́n ìjọba orí gbogbo èèyàn náà ni.
0: sásẹ́yìn ṣé pé àwọn tó ṣiṣẹ́ ibi àbí wọ́n fi
1: social media
0: ṣiṣẹ́ ibi ẹ̀mí sàtífíkẹ́ẹ̀tì orúkọ rẹ̀ sí inec ṣe àgbẹ̀ mo sọ ń gbà yẹn pé àwọn kan wà tó yẹ pé àkànmá rẹ́rìn in fact èmi máa wà because táwọn èèyàn bá ti ń pè èmi wọn kàn lè àwọn míì kàn lè gbọ́ kinní kan wọ́n kàn lè kàkan wá tún pè and that is why we must appreciate Ekiti people because àwọn fúnra wọn they became gatekeepers for us and it is all because àwa náà rọrùn government tó ṣílẹ̀kùn ẹ̀lẹ̀ tó jẹ́ wípé
1: tó hàn gbangba
0: bẹ́ẹ̀ ni governor kì í ṣerú governor tán kì í rí ṣẹ̀gbẹ́ni tẹ́ ẹ̀ bá rí and this is a lesson to all of us ibi tá bá ti ń ṣe olórí gateman ẹ ò ní access yẹ àwọn kúkú ẹ kankan náà rí ẹ tó bá ti gbóúnjẹ wá sí dining nìyẹn ó ti tán ni wọn ò lè bá ẹ sọ̀rọ̀ odi ọlọ́run wọn ò lè bá ẹ sọ̀rọ̀ wọn ò lè wọn ò ní access yẹ wọn ò lè pè é if your àwọn ṣẹ̀dẹ̀ láwọn ohun yìí náà ní information títí kàmú rú
1: ọlọ́run
0: so because we need to learn ẹni tí ò bá rán open door policy láti mú inú ilé ẹ̀ wá kò lè rán mi irú government tí governor báwo rán mi ẹni tí ò bá ń kóyàn mọ́ra láti inú ilé ẹ̀ wá láti family ẹ̀ wá tó jẹ́ wípé oníkanra ni kò sọ kúròrò jáà ni oníkanra gidi ni kò lè máa rán mi irú government yìí ẹni bá ní ìgbéraga tó jẹ́ pé kò ṣe èèyàn ọjọ́ lójú kò lè máa rán mi irú government tí governor báwo. So awon eyan they turn themselves to get keepers for bow. Won sora won di performance for bow. Won je ki ti bow di won je ki ti wadi. Yes. So awon and they ki se pe won gbowo si now.
1: Won so, mo fe no fe do se.
0: Igba mi and ni igba mi ti ni arin ohun lawon messages mi ta send ta to ma send messages si wa to ma pe ah iko bayi kan bayi ni o. These are people to e pe they are Ekiti people. To ni fe si lo si waju fun wa Ekiti. So awon kan bayi ni awon lo pe akiyesi wa to ma de tin pe ah in fact awon fun awon lo ma defend yi na ma defend wa because awon yen won awon lo wa bi bayi je ri gbogbo awon ti won lo lati se kini election ti tan governor bawo ti so be pe election ti tan o e je ka iwo ti o de ti so governor bawo ni iwo to mro pe o semu o lo ti dariji e o ohun ori o pada wa o ka jo ma se ijoba iwo to beyin bebo je to je pe ise owo e o se kini o ti tan e je ka jo pada wa ijoba Ekiti be ni ka jo tun Ekiti se because Ekiti really really needs some of us to je pe we have genuine interest in the development of the state. So ti abajo you know ti abajo fowo sowo po awon adugbo e boya adugbo e lo ni the development but tori ise ibi ti wo funra ise o wa sa seyin tori pe o ti deprive adugbo e beyen. So tori adugbo e tori ilu e mo sa seyin
1: e seun ko to de pe won si oju opo e ti so wipe isejoba sa akoko to ku kekere yi yo dun re sa keji to nbo yo tun dun daada. Ki wa ni oju si awon araalu gan ki le fe gan lati odo araalu fun gomina ni sa keji to nbo ni waju o.
0: Well nkan ta fe because Ekiti kete ati try nkan ta fe ni ife ton ni si bawo ton ti ni ati trust ti won ti ni si governor bawo o ni kan ni o ke tubo ma ni si trust that ni si governor bawo believe strong believe that ni si governor bawo yen ka tubo ma ni si se mo because o take eni to ba ni fe yan to ba ni trust ninu eyan ko to asa awon gbon le ko to gbon le pe
1: se like then we nkan mi mo gbo
0: eh awon kekere ta won bi you know I roll about ta ra be yin awon eyan ba ni oro ba o ni won ma ni oro ba o ni ko se ya mi o so se. So these are the things to je pe governor bawo ri ewo sharing bi e se je informant be se je gatekeepers fun governor bawo e tubo je e tu iyen nikan la need ke tubo je ka wa ma ni si eyin na ke wa relax ke wa wo bi governor bawo se mama fi igbadun ati idagbasoke ka ma wegele si gbogbo wa lori to ma fi ma shine oju wa because ijoba irorun ni yato si pe eniyan fi owo si olohun tun fi owo si olohun tun so o de se be. So
1: e seun adupe lowo yin le kan si lati bi ogbon seju seyin ni mo tin fi oro wero pelu oludari agba ni ajo to nri si ibara eni soro araalu l'office gomina eyi un arabirin mary oso motoso ikan gbogi ninu awon ti won ko worin pelu gomina nipa isejoba to wa lode yi gaga bi ti won so pe eyin te ba gbo eto yi loni te ba ti wole boya ki kekuku so lati kini o sele ade aya so pe o
0: ibere yi gan o po
1: esigba ta awon eyan na n do de wa ni won ti n pe wa gan pe ijejo lo ye ke wa elomi
0: oh mi hani gbogbo e le gbo mi ti a ba wa ni last week yen you know me the fe ka wa ka ma gbo
1: kini ara wa
0: da ma se lo mo re lo mo mi o But Sherry ni ojo ta wa before election. Se be governor ba oro wa sin. To ni pe gbogbo nkan ta ma nse ni office wa ba se bi governor ba o se nsiju anu awon eyan ti awon eyan de call ti ti onikaluku so nkan ti won need eni aso aso lojo yan ni a ma pada wa ipe the same template na la ma lo so leni the same template la ma lo e ma pe wa awon to ba need nkan so now awon eyin te pe ni ojo si e ma pe wa leni
1: ga ma pe wa o
0: gbogbo eyin te pe lojo si e mo mo pe o possible ke fe pe boya e dupe mi de mo boya won pe ni other programs ti won dupe because awon mi gan tun wa wa to je pe well bi ba o se ma se niyan gbogbo awon eyan to wa awon to ta to gbe freezer fun awon to gbe machine fun awon to fun lowo based on nkan ti won
1: request
0: you know governor bao ati yawo bao won se ni ka se niyan eleyi awon ejo nkan ti a mi o
1: ba ka pe a ni number si bi ta fi wo
0: a ni office mi ni adeti ba se se lo dosun na adeti won bo fi omo esi bo fi kini si mo se be o e gba mi o e le dribble mi o otele mu egan le mi fun ami so e fun awon ti o ti jafani laye so that o ma kan wa ni die die die ni imoba imoba e ma de tun awon request ti
1: di oko ja para ijoba gan
0: ah awon request e mo pe awon oku wa kan ni family wa o se fun wa oko ra gan abi awon koko se to le se fun wa ni kini ejo e ma je ka koja aye wa e je ka so nkan ti o le tan to le help wa loju ese awon ta se fun mi last time bayi won ti lo upgrade the businesses won to de je pe idunu ni fun wa emi ija olohun ri pe o
1: ko je anfani o
0: awon ti awon to ma to pe last awon gbo bayi to ba ti pe pe se lo fe dupe ma pe ma dupe so that in mo ba time ta ni a le fi receive calls
1: adupe lowo yin le ko si oju opo ti e o pe wa si o na ni 08130 132097 odo

0: mẹ́jọ ókan ẹ́ta odo ókan ẹ́ta èjì odo ẹ̀sán àti èje ẹ̀sọ́ orúkọ yín o àti bíi tí ẹ bá ti ń pè wá náà ẹ̀sọ́ ní orí ètò yìí ẹnu ẹ káàárọ̀ yìí o.
1: ẹ̀dọ́ mo dúpẹ́ láti sìmọ̀rú láti ló òkè ayé tó.
0: Lásì sìmọ̀rú láti òkè ayé dùn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun ẹ mọ̀ káàárọ̀. Ẹ
1: kí o máa kórìí o.
0: A dúpẹ́ o.
1: Ẹ àwa náà aṣojú tiwa náà mú pa accessories mo jẹ fẹ́ fi sponsor ìdàmú mo lọmọ méjì tí mò ń tọ́ lọ́wọ́.
0: Irú accessory wo lẹ́ ń tà?
1: Àwọn fóònù accessory tó rẹ engineer ni mí tẹ́lẹ̀ kó tó di pé situation ń ṣẹlẹ̀.
0: Ẹ ṣeun.
2: Ó yẹ pé nọ́mbà
0: yẹn. Nọ́mbà ti wà ń bí mo ti kọ́. Ẹ ṣeun. Bóyá tó dẹ̀ mọ pé ká lè. Kó lè mọ já gbangba. Ẹ̀lú ẹ kú dédé wòye ẹ káàárọ̀. Wọ́n ti. Ẹ̀lú o. Ẹ̀lú ẹ káàárọ̀ o.
3: Káàárọ̀.
0: Ẹ gbọ́n sókè dáadáa o.
3: Káàárọ̀.
0: Orúkọ yín bó láti pé o.
3: Tọ́pẹ́ ní láti gba gọ́mẹ̀ntì sátá.
2: Ẹjọ́ tọ́pẹ́ kí ni
0: ẹ pé ní mi.
3: Tọ́pẹ́ Francis.
0: Láti bo.
3: Láti
0: odò Adó.
3: Bẹ́ẹ̀.
0: Ẹ̀sùn o, kí lẹ̀ ń fẹ́ o.
3: Ẹ̀jọ̀ mo ní ìjọ lọ́wọ́ tọ́nà káàkiri mo rí ẹ́dùn mo ní ìpèníjà ojú mo tẹ̀lé ṣe sọ́ọ̀jì.
0: Ṣé ẹ ti pè wá ń gbà kan lórí ètò yìí?
2: Ṣé ẹ̀kan la fún lọ́wọ́ sọ́ọ̀jì ìgbà yẹn?
3: Rárá ta, rárá ta.
0: Ẹ pe nọ́mbà yín ń gbà ń ká mọ̀, á wò ń bí o.
3: Mo tẹ̀wọ̀n.
2: Mo mọ̀
0: wọ́n. Tó bá ti ń kọsẹ̀ létè yóò rí bété ń bí o ẹ pé láti bẹ̀rẹ̀ ká gbọ́.
3: Ó sẹ́wọ̀n.
0: Ẹ ṣeun. A kàn sí wọn. Ẹnu ẹ kú dédé wòye o. Ẹnu o. Ẹ wà lójú òpó báyìí o. Ẹ pé wá padà o. Ẹnu ẹ káàárọ̀ o. Ẹsẹ̀ wọn gbọ́n sókè orúkọ yín o.
1: Orúkọ yẹn aláwọ̀ ṣe láti ọ̀dọ̀ ìṣúgbà.
0: Kí la pé yìí?
1: Ọlámìdé láti ọ̀dọ̀
0: ìṣúgbà. Ọlámìdé kí ni?
1: Ọlámìdé ìlú Afẹ́mi.
0: Láti ìlú Ọ̀tún.
1: Bẹ́ẹ̀.
0: Kí la fẹ́?
1: Ẹ̀dùn ọmọ nílò ìrànlọ́wọ́ wa. Ìrànlọ́wọ́ gómìnà wa
0: ni. Irú ìrànlọ́wọ́ wo?
1: Ẹ̀dùn ọmọ
0: wọ́n ní wọ́n bá máa ṣe
2: lọ́wọ́. Ẹni di 100,000 fún kí ni?
0: Kí la ti fẹ́ ṣe o?
1: Ọ̀gá mi gba àgbọ̀dá ìdẹ́gbẹ́sì ní Paraná.
0: Ẹ ṣeun. Ṣé nọ́mbà yín ló wà ń bí?
1: Bẹ́ẹ̀
0: sà. Ẹ pé ká gbọ̀, mo fẹ́ kó wọ́n kedere o.
1: Ó ti sà.
0: Ó yọ ya.
1: Nọ́mbà yẹn mi fẹ́ ṣé mi yẹn mi ti máa nọ́mbà yẹn lórí dáadáa.
0: Kò sí wàhálà a ti mu sí bíbọ̀ a kàn sí àfẹ́ kí 08130132097 ní ojú òpó. Wọ́n ní kí n má rọra pé o. Hello.
2: Ẹ pé kí n má rọra pé.
0: 08130132097 ní ojú òpó. Ẹ káàárọ̀ yìí o.
4: Ẹ káàárọ̀.
0: Mọ́mí ẹ káàárọ̀ mà.
4: Ọtí tó kẹ́kọ̀ọ́ wà ló ń pè láti ṣe o.
0: Ẹ ṣeun ẹ káàárọ̀ yìí o.
4: Ẹ̀dọ̀ this is a hand. Tabulẹ́tà ni mo ní ìdò láti pa this is a fún mi. Níta yọ tí mo ti ta mílíọ̀nù.
0: Ẹ ṣeun.
4: Tabulẹ́tà.
0: Ok, láti òṣìlẹ̀ ti pè wá yìí.
4: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun o.
4: Àdúgbò. Nọ́mbà mi. Ṣé ìtọ́?
0: Eléyìí tẹ́ fi pè wá yìí àbí? A ti ní ìtò bá a fẹ́ kó tẹnu yín jáde.
4: Ó ti 080. 37. 57. 1675.
0: Ẹ ṣeun. A mọ̀ ṣe torí òfin ò ní pé ká mọ̀ pé nọ́mbà wa gan kó mọ̀ di pé àwọn tí wọ́n fẹ́ ṣe nǹkan tí ò dáa ó mú wa. Ṣùgbọ́n a mọ̀ mú nọ́mbà yín bí ẹ̀rọ ẹ̀kú dédé wòye ẹ kó ìyálẹ̀ ta o.
1: Ẹ̀lú ẹ̀ka ọ̀rọ̀ mi.
0: Orúkọ yín sa ìbò lẹ ti ń pè o.
1: Àwọn ọmọ ìlú Rọ́ṣìn gòmìnà tẹ̀lé ìbò ti ń pè ta.
0: Kí la pé yìí?
1: Babatunde Olúwàṣẹ̀yìn ló ń pọ̀ mí.
0: Babatunde Olúwàṣẹ̀yìn láti Adó.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Kí la ẹ fẹ́ o?
1: Ọ̀rọ̀
2: tó ń fẹ́ ṣe ṣe pé
1: mo bá sọ nílẹ̀ àti ọ̀rọ̀ òkú.
0: Ok.
2: Kí ni
1: kọ́kọ́ ẹgbẹ́ tẹ̀lé sọ lọ́wọ́? Ẹ̀rọ àwọn èèyàn wá rí ìyàwó
0: So all right, so one in one.
2: Appointment.
0: Appointment.
1: What?
0: No, what? One in one. In office, you.
2: Okay. Oh, yes.
0: Eruba, you know me.
2: Gbogbo
0: awon ni so appointment ni se ko tan pe o kan won na e na ku dede wo ye ka ro o
4: e na ka ro so
0: e se we ka ro o
4: ye sa na to le shugo
0: kini oruko yin o
4: Bunmi Lubusi
0: Bunmi Lubusi lati Olorun Sogo Ladunbi
4: be sa
0: ki le fe o
4: e do machine mo fe ta industrial machine
0: Ẹṣeun, a kàn sí yín lẹ́yìn ètò.
4: Ok, nọ́mbà mi lè lé ẹ̀lẹ́ pèsè nọ́mbà ilé.
0: Kò sí wàhálà.
4: Bẹ́ẹ̀
0: sá. Ẹṣeun o, 081-3013-2097 ni ojú òpó ẹ̀lú ẹ̀ káàárọ̀.
4: Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
0: Ẹṣeun orúkọ yín bó lẹ́ ti pé o.
4: Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
0: À ń gbọ́ ní orúkọ yín bó lẹ́ ti pé o. A jẹ́ pé hello wẹ́ ẹ mọ́ bínú o ẹ pè padà ẹnìkan ti wà ń bẹ̀ káàárọ̀ yìí o orúkọ yín sà kí ló orúkọ yín o
4: Ajídáre
0: Emmanuel láti Ìkẹrẹ́ kí lẹ̀ ń fẹ́. Sọ́ra ètò ẹ̀ṣẹ̀ wo a pè yín padà lẹ́yìn ètò. A dúpẹ́ lọ́wọ́ yín 081-3013-2097. Hello.
4: Hello ma.
0: Ẹ káàárọ̀ yìí o.
4: Hello, ẹ káàárọ̀.
0: Kí ló orúkọ yín bó lẹ ti pè wá?
4: Láti ọ̀wọ̀ ní pé tí ti ẹni ìfẹ́bẹ́lá.
0: Láti ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo.
4: Bẹ́ẹ̀ ni gbà.
0: Ọmọ ìlú wo ni yín?
4: Ẹ mọ̀ kúrọ́ o.
0: Ọmọ
4: ìlú.
0: Ọmọ Kwara ni.
4: Sí Ondo.
0: Ondo lẹ fẹ́ kọ sí.
4: Bẹ́ẹ̀.
0: Kí lẹ fẹ́? Ọmọ Èkìtì ni wọ́n ní kó jẹ àǹfààní. Ní ìṣùgbọ́n ṣé ká fojú àánú wò wọ́n? Kí lẹ fẹ́?
4: Ẹ
0: fẹ́ ṣe lé ẹdìẹ. Kí lẹ forúkọ yín lẹ́ẹ̀kan sí?
4: Ayé ìtàn Bọ́lálé.
0: Ayé ìtàn Bọ́lálé láti Ọ̀wọ̀.
4: Bẹ́ẹ̀.
0: Ẹ ṣeun o, a kàn.
4: Ẹ gbé ta.
0: Ilé ìta àti ilé tó lọ àìmọye àwọn tó wá láti ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Ondo náà wà bẹ́ẹ̀ àmọ́ ìpẹ́ àwọn rédíò tó ti ń gbọ́ wa ìjọba báwo náà gẹ́gẹ́ bí ìtẹ́ ẹ̀sọ́ kò sí fún èèyàn ìpínlẹ̀ Èkìtì gbogbo ọmọ Nàìjíríà ni ẹnìkan wà ń bẹ́ẹ̀ káàárọ̀ o.
4: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ ṣe wẹ káàárọ̀ máa o.
4: Ìyẹn
0: Fọlákẹ́mi Alóńgẹ́
4: bẹ́ẹ̀ni.
0: Láti ìlú Péjú Èkìtì.
4: Bẹ́ẹ̀ni sà.
0: Kí lẹ̀ ń fẹ́ o.
4: Mo ní ìrọ̀rùn ọ̀pẹ industrial machine tẹ́lẹ̀ ni mí. Mo ní ìrọ̀rùn ọ̀pẹ industrial machine.
0: Industrial machine ni nílò ìrànlọ́wọ́ rẹ̀.
2: Ẹ ti ní kan tẹ́lẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ti ní kan tẹ́lẹ̀ àbí?
4: Mi ò ní kọ̀ọ̀kan tẹ́lẹ̀ o.
0: Eléétí yìí ṣe ìdọ́ṣà.
4: Ẹ mo ní eléétí òjò ìdọ́ṣà àbẹ̀ mo ní ìdọ́ṣà machine.
0: Kò sí wàhálà àti mú 081-3013-2097 ni ojú òpó. Hello.
4: Hello sir, ẹ káàárọ̀ sir.
0: Ẹ ṣeun o.
4: Ṣé sà.
0: Kí ni orúkọ yín bó lẹ ti ń pè wá o?
4: Ṣé tọ́pẹ́ ló?
0: Láti bo. Kí lẹ̀ ń fẹ́?
4: Márúwárú ló wà sọ̀rọ̀ mi ṣe.
0: Ẹ wá nílò
4: òdòdó
0: márúwá kan.
4: Bẹ́ẹ̀ sà.
0: Arábìnrin Marius kan ó dọwọ́ ní o. Wọ́n pè é lẹ́yìn ètò.
4: Ókè sà.
0: Ẹ ṣeun o. 081-3013-2097 gẹ́gẹ́ bí n ta sọ ẹ mọ ẹtí ìkíní. A fẹ́ kó àwọn èèyàn tí ó jẹ àǹfààní kó. Tá a bá wá lọ gbé nǹkan tó lágbára kó mọ̀ lọ jẹ́ pé òun ni ó fà á tí wọn ó fi fagilé o. Ẹ já sọ àwọn nǹkan kéékèèké ìmọ̀ràn ni o. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Orúkọ yín o.
1: Benjamin láti Ìpínlẹ̀ Ìlọrọ̀.
0: Ọ̀gbẹ́ni Benjamin láti Ìpínlẹ̀ Ìlọrọ̀.
2: Benjamin
0: kíni.
1: Benjamin
0: kíni.
1: Benjamin Akínwùmí.
0: Akínwùmí láti Ìpínlẹ̀.
1: Bẹ́ẹ̀ jọ mo ní ìpèníjà ojú ó gbọ́ mo ké pé mo ní ìdí ẹ̀rọ ata.
2: Báwo lẹ ṣe fẹ́ máa lò?
1: Ọmọ mi á máa ṣiṣẹ́ mi jáde mọ́ ní mo lè lónà.
0: Mi ò pé ẹ rí ṣé rí ẹ̀rọ ata. 08130132097 ni ojú òpó ẹ kú ìyálẹ̀ta o. Orúkọ yín ṣàìbó lẹ́tí pé o.
1: Mo ṣì dúró orúkọ mi náà tàbí ètùtù.
0: Ládùúgbò wo ládó.
1: Láti Fálẹ́gọ̀.
0: Láti fa kílẹ̀ pé orúkọ yín lẹ́ẹ̀kan sí.
1: Mo ṣì dúró orúkọ mi.
0: Masood kíni.
1: Mo ṣì dúró Olúwaṣẹ̀yí.
0: Olúwaṣẹ̀yí kílẹ̀ fẹ́.
1: Ẹjẹ̀ mi ti bẹ́ jẹ́ àkókò lábùdọ̀ gómìnà wa nínú ilé kíkẹ́ owó oríire àná.
0: Ẹ nílò ìrànlọ́wọ́ owó lẹ́ sọ yìí. Sọ́ra ètò. Ẹ ṣeun. Ẹ jọ gbogbo ẹ̀yin tí ẹ bá ti pè wá tàbí tẹ́ ẹ fẹ́ pè wá. Ẹ dákun bẹ́ ẹ bá ti rí ẹyí rédíò yín sísàlẹ̀ ká lè gbọ́ yín dáadáa. Ẹ kú ìyálẹ̀ta ẹ kú dédé wòyí o.
4: Ẹ kú ìtúta.
0: Ẹ ṣeun o.
4: Ẹ kú ìtúta Golden Twins ló tẹ̀lé.
0: Golden Twins.
4: Ìwé ìgbà ẹtú tó rẹ̀ gbà.
0: Ẹ ṣeun o. Kí lo orúkọ yín gangan?
4: Láti
0: ibo lẹ ti pè wá.
4: Kẹ́hìndé tí náà máa ló
0: fún. Ìlú wo lẹ ti pè wá?
4: Ó ti tó sọ̀rọ̀ àwọn àgbà ń lò.
0: Mo ní ìlú wo lẹ ti pè wá? Kí lẹ fẹ́? Ọ̀tọ̀ ọ̀tọ̀ lẹ dẹ̀ fi pè wá ń bí báyìí o.
2: Kí
0: lẹ fẹ́ gan? Kí lẹ fẹ́? Kí lẹ fẹ́? Wọ́n ní nílò kọ̀m̀pútà, ó dàbí pé wọ́n sọ níbẹ̀rẹ̀. Kọ̀m̀pútà, wọ́n bá dọ́dọ̀ yín wọ́n mú. Ẹ̀yin aráàlú ẹ fẹ́ máa pa á lẹ́rìn lórí ètò yìí o. Tẹ́ ẹ bá ti ẹ máa fọkàn sí bí kẹ́sì fọkàn balẹ̀ tẹ́ ẹ bá ti ń pè wá. Ẹ má jẹ́ ká sáré jù. Ẹ̀lú ẹ káàárọ̀ yìí o.
4: Ẹ̀lú ẹ káàárọ̀ yìí
0: o. Ẹ̀sìn orúkọ yín o.
4: Táyọ̀ Olúwaṣẹ́un fẹ́ pè látàdé.
0: Táyọ̀ Olúwaṣẹ́un. Láti àdúgbò wo ládó. Láti fi ṣe kíni. Ẹ fẹ́ máa ta àwọn oúnjẹ. Ẹ ṣeun o. Àwọn ò kàn sí yín láti ẹ̀yìn Fabian. Ẹ já tún gba ẹlòmíì. Àbí ṣé ká ìmọ̀ ba lọ? Ẹ̀rọ ẹ káàárọ̀ yín o. Ẹ wà ń bẹ̀ orúkọ yín o. Kí lẹ pé yìí?
1: Káyọ̀dé Isaac láti Ọ̀tún.
0: Káyọ̀dé Isaac láti ìlú Ọ̀tún. Kí lẹ fẹ́ sà?
1: Ẹ̀jẹ̀ ní ti ẹ̀jẹ̀ ọmọ ìjọba yẹn wà lọ́wọ́ nífẹ̀ẹ́. Iṣẹ́.
0: Iṣẹ́ ìjọba lẹ fẹ́?
1: Bẹ́ẹ̀
0: nífẹ̀ẹ́. Ẹ̀sìn Káyọ̀dé Isaac.
1: Láti ìlú Ọ̀tún.
0: Láti ìlú Ọ̀tún. Wọ́n níṣẹ́ ìjọba. Wọ́n ní kí lẹ kà ní sùkúù.
1: Àdìkẹ́ 29 Federal Police Agriculture.
0: Lẹ ti di.

0: owó kékeré lẹ nílò.
1: Ẹ ṣe kí máa fi lọ sí ọjà.
0: Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn èèyàn pọ̀ sójú òpó láàárọ̀ yìí. Ẹ kú dédé wòyí o. Hello.
1: Hello, ẹ dàrọ
0: o. Orúkọ yín mà.
1: Ọpẹ́ yẹn ti sáyọ mí ni láti ìlú Ìlógbò
0: Èkìtì. Láti Ìlógbò.
1: Bẹ́ẹ̀.
0: Ọpẹ́ yẹn mí kí lẹ pé yìí.
1: Fayọ̀mí.
0: Fayọ̀mí kí lẹ fẹ́.
1: Ẹ jọ mo fẹ́ ẹ̀rọ ata ni.
0: Ó dídí ẹ̀rọ ata.
1: Bẹ́ẹ̀ sà.
0: Sọ́ra ètò. Wọ́n kàn sí yín. Ó kun ìṣẹ́jú péréte o. Ẹ gbìyànjú ẹ o. Hello.
1: Hello.
0: Orúkọ yín bo lẹ ti pe o. Hello.
1: Bọ́lá Adéjọ.
0: Kí ni orúkọ yín mà?
1: Abiodun Lata Adéjọ.
0: Láti ìbò Lado. Abiodun kí ni?
1: Bẹ́ẹ̀ lọ.
0: Abiodun kí ni? Abiodun Ogunleye.
1: Abiodun Ogunleye.
0: Kí lẹ fẹ́?
1: Ẹ jọ mo bí lè rẹ̀ lọ́wọ́ kù. Ìyá mi bàjẹ́.
0: Frisa yín bá.
1: Mo fẹ́ ra ẹ́.
0: Ó bàjẹ́.
1: Bẹ́ẹ̀ mo fẹ́ ra ẹ́ńjì.
0: Ẹ fẹ́ ra ẹ́ńjì sí Frisa yín.
1: Bẹ́ẹ̀ ó bàjẹ́ níta.
0: Kò sí wàhálà. Ẹ ṣeun o. Ó kun ìṣẹ́jú péréte 08130 3013209 7 ni ojú òpó. Hello.
2: Hello, Kéde.
0: Ẹ ṣeun sà.
2: Láti ìgbìmọ̀ ibẹ̀ láti ìgbìmọ̀.
0: Láti ìgbìmọ̀.
2: Bẹ́ẹ̀ ẹgbẹ́
0: Alhaji. Alhaji. Alhaji Latif kíni.
2: Láti Latif.
0: Láìsì. Láti ìgbìmọ̀.
2: Bẹ́ẹ̀.
0: Kí lẹ láì nílò yìí?
2: Wọ́n ní ìdílé pé ẹ̀dúmọ̀ adúgbò ọ̀pẹ mi ni.
0: Ẹ ṣe gan o, adúgbò lọ́wọ́ yín o. Ẹ dákun o, èyí tí mo ṣàkíyèsí ń bí tẹ́ ẹ bá ti pè wá ń gbà kan pẹ̀lú nọ́mbà yín, ẹ mọ́ tún lò ó fún ẹlòmíì. Àwa náà à ń wo ohun tí ó ṣẹlẹ̀ lápá bí mo ti ń rí àwọn kan tí wọ́n ti fi nọ́mbà kan pè wá tí wọ́n tún lò báyìí. Bá a bá a fagilé tá a bá ti mú yín nù. Ẹ lọ kú dédé wòye ẹ káàárọ̀ o.
1: Ẹ lọ káàárọ̀.
0: Bàbá ẹ káàárọ̀ sà.
1: Ṣé bàbá lọ náà ti sọ ní àlọ́?
0: Ẹ nílò kọ̀m̀pútà.
1: Bàbá ẹ ní kọ̀m̀pútà.
0: Ẹ ṣeun o. Ẹ ṣeun. Wọ́n ń kí yín o. Bàbá ọ̀rẹ́ ṣàǹṣà ẹ̀ láwọn ọkọ. Adúpẹ́ lọ́wọ́ yín, ó kú ìpè ẹyọ kan dondo kó tó di pé a mọ̀ lọ. Ẹ̀yin sì ni orúkọ yín bó lẹ ti pé o. Ẹ kú ìyálẹ̀ ta o. John.
1: Bẹ́ẹ̀
0: sọ. Kí lẹ pe orúkọ yín?
1: Ẹlẹ́ ìyá Adéṣẹlẹ́.
0: Kí lẹ fẹ́ o?
1: Mo ní ìrànlọ́wọ́ mínísà, mo ní kì í frísà, ó pọ̀ òkúta òkú.
0: Odidi frísà tó jẹ́ kí nǹkan tutù.
1: Bẹ́ẹ̀
0: sọ. Ẹ ṣeun, a kàn sí yín.
1: Okay,
0: sir. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lórí ètò iṣẹ́ ti gbọ́ lónìí. Gẹ́gẹ́ bí tí mo sọ níbẹ̀rẹ̀ ètò yìí, mo ní tí arábìnrin Mary ó fẹ́ jẹ́ pé bẹ́ẹ̀ bá ti wá sórí ètò báyìí, àwọn èèyàn ó ganu sí, wọn ó lànà lẹ̀ pé ẹ̀kẹ́ pè wọlé kẹ́ jẹ nǹkan ni, bóyá pé ẹ̀bà tó wá lọ́jọ́ míì wọn ó tún jẹ nǹkan ni. Adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i. Ẹ mọ̀ bínú ẹyin tí àráyè gbé ìpè yín kò ní jù báyìí lọ, ibi tán ní ká ṣe é dèrè o. Arábìnrin Mary ọ̀ṣọ́ ọmọ́tọ̀ṣọ́ kó tó di pé a máa lọ. Ẹ bá wa sọ̀rọ̀ ìgbanimọ̀ràn ìmọ̀ràn sí gbogbo àwọn èèyàn.
3: Ẹ ṣe. Well, lórí eléyìí tí àṣẹ̀ṣetán yìí, as usual, a máa scrutinize ẹ̀, a dẹ̀ máa ṣe, a máa investigate ẹ̀. So kó má di pé a padà pé
0: ẹlòmíì o.
3: Ta bá ti rí pé irọ́ ló wà nídìí ẹ̀, a ní pé.
0: Àbí tẹ́ ẹ ti jẹ àǹfààní ìwà rí.
3: Ìwà rí bẹ́ẹ̀ ni, a ní pé. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ Èkìtì. Gọ́vnọ̀ Báwo ló ní ká máa ṣe nǹkan tá à ń ṣe, because every avenue ti Gọ́vnọ̀ Báwo bá rí ni wọ́n fi ẹ̀m power, tí wọ́n dẹ̀ fi ní impact. So that's the essence of pé wàá ṣe ìjọba. So a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Èkìtì pátápátá o. Àwọn sáà kejì tí a fẹ́ wọ̀ yìí lágbára Ọlọ́run, ó máa dáa fún wa, dáa ju

0: tí wọ́n jẹ́ olùdarí àgbà ní ọ́fíìsì àjọ tó wọ́n sì bá ẹni sọ̀rọ̀ ara ìlú. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún 2024 tá a ti bẹ̀rẹ̀ ètò yìí nígbà ìṣèjọba sáà gómìnà bí ọdún Òyebàjí àkọ́kọ́ yìí. Àwọn
1: Ayọba FM, Adúpẹ́ Oyè, Adaba FM, Ẹ̀ṣin Gani, Voice FM, Ẹbí Ńlá Radio, Ẹ̀ṣin O, Progress FM nílùú Adó, Adúpẹ́ lọ́wọ́ yín, People's FM nílùú Adó, Ẹ̀ṣin àti Adánimógo FM nílùú Ìdó, Adúpẹ́ fún ìbáṣepọ̀ yín. Ọpẹ́ wa lọ sọ́dọ̀ EKTV Channel 41 àti NTA Channel 5, Adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn afẹ̀rọ yàwòrán, àwọn amojú ẹ̀rọ akéde ètò àti gbogbo àwọn tá a jọ wà ń bí. Ẹ ṣeun o. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ àjọ Bureau of Community Communication tá a jọ ń wá sí orí ètò iṣẹ́ ti gbọ́ yìí. Wọ́n pọ̀ náà, àjọ kọ́wọ́rìn wa síbi lónìí. Ọpẹ́ mi pàtàkì lọ sọ́dọ̀ aṣètò ìtàgé wa lórí ètò iṣẹ́ ti gbọ́, Christy Ìṣọ̀lá Yusuf, o ṣeun ṣeun. Olóòtú ètò yìí, Akinwálé Ọláoyè, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn olóòtú àgbà méjì tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ní iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn, Alhaji Ayọ̀ Àkàndé, General Manager NTA Channel 5, ẹ ṣeun. Bákan náà la dúpẹ́ lọ́wọ́ Olóyè Olúrótìmí Pópóọlá Olùpò, ọ̀gá àgbà iléeṣẹ́ BSES, ẹ ṣeun. Arábìnrin Mary Ọ̀sọ́nà, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹdún ní eré gbogbo di orí igi, ìpàdé wa yóò wá tún di wọ̀ tó bá di ní ọjọ́ mẹ́jọ ní orí ètò iṣẹ́ ti gbọ́. Ẹ̀yin ò ní kú, àwa náà.

0: lágbára púpọ̀. Ó yá o, ètò ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí Adaba 88.9 FM níbi tí Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ Prophetess Emilio Ọlọ́run fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀ ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ sọ fún gbogbo ẹni tí ò tí gbọ́ gbogbo ẹni tí ò tí mọ̀ wípé ètò ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ kò ṣe má gbọ́ ètò ni o fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run Prophetess Emilio Ọlọ́run tó ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.
1: Ogo ni fún bàbá.
2: Mímọ́.
1: Ogo ni fún ọmọ.
2: Mímọ́.
1: Ogo ni fún Ọlọ́run ẹ̀mí mọ́. Bí ó tún wà láti kọ́ ṣe, ó bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun.

0: ní gan Ọlọ́run nínú ayé rẹ iná Ọlọ́run kójó.
1: Àmì Jésù.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ kérúbù àti seraphim, ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sẹ̀lẹ́síà, ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sí èsì, tó dẹ̀ ń gbàdúà, tó mọ̀ pé àdúrà ń gbà láyé fi ń gbà, àmọ́ ogun dúró bí gbèǹdéke, ó wá fi ọjọ́ orí rẹ àti àkókò rẹ ráre, ó yá lónìí iná Ọlọ́run sí ogun náà lọ́wọ́
1: ẹgbẹ́.
0: Mo ẹnìkan ò tiẹ̀ rá mi ṣe, mò ń fọwọ́ sọ̀yà ni. Ó ní Ọlọ́run bàbá Lọlá, mo fọwọ́ rẹ sọ̀yà. Ọlọ́run Mósè Orímọládé, mo fọwọ́ rẹ sọ̀yà. Ọlọ́run Ẹ́gbíjọ Sọfà, mo fọwọ́ rẹ sọ̀yà. Gbogbo ẹni tó lóòní kájú oṣù mẹ́fà tó kù kó para rẹ̀.
1: Àmì Jésù.
0: Oṣù mẹ́fà tó kù, ohun tí oṣù mẹ́fà àkọ́kọ́ ti gbà lọ lọ́wọ́ rẹ, ó yá lónìí Olúwa dá a padà.
1: Àmì Jésù.
0: Kí ló sọ torí àkókò? Ó ní ni a sà fún mi.
2: Ògo
0: mi.
2: Olùgbé
0: orí mi sókè.
2: Bí omi kígbe sí Olúwa.
0: Mo Olúwa ní kò gbàdúrà láàrin oṣù mẹ́fà ti 2026 yìí fi máa kásẹ̀ lẹ̀. Olúwa ní Christian báyìí ti wá ìsinmi gbọ́ bí áńgẹ́lì rẹ ti wí láàrin ọ̀tá ló wà máa sọ́ra. Ẹni yọ ayé rẹ lẹ́nu iná Ọlọ́run kó bọ́ọ̀lù. Kí ló sọ torí àkókò?
2: Ó ló gbó
0: omi láti òkè mímọ́ rẹ̀ wá.
2: Èmi túbúlẹ̀.
0: Mo pa ní àṣẹ ewu tó kù lọ́sẹ̀ yìí Ọlọ́run gbé fò wá dá.
1: Àmì Jésù.
0: Ọlọ́run rán àdúrà kan sí mi, èmi àti rẹ ò ní ní ìdálẹ́bi níwájú Olúwa.
1: Àmì Jésù.
0: Kí ló sọ níbẹ̀? Olúwa máa tì wá lẹ́yìn.
1: Àmì Jésù.
0: Nínú ìgbòkègbodò Olúwa máa tì wá lẹ́yìn. Nínú ogun tá à ń jà lọ́wọ́lọ́wọ́ Olúwa máa tì wá lẹ́yìn. Kí ló sọ?
2: Èmi kì yóò bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.
0: Wo kí ló ń bẹ̀rù fún? Lórúkọ Jésù, ó yá gbagbára.
1: Àmì Jésù.
0: Agbára tó òfin ní bọ́ sọ́wọ́ ogun, ó yá gbagbára.
1: Àmì Jésù.
0: Torí àkókò ẹ bá mi wa Isaiah 41 verse 10 yẹn, kí ló sọ? Ó ní má bẹ̀rù nítorí èmi wà pẹ̀lú rẹ. Ìwọ wo ló ń sáré? Sórí verse 3 yẹn wá sọ gbólóhùn kan. Ó ní èmi yóò ka eyín ọ̀kan wọn, eyín ọ̀kan ọ̀tá rẹ, olúwa kó ka lónìí.
1: Àmì Jésù.
0: Ẹni máa wọ́n fi ara rẹ̀ sínú ààwẹ̀ lónìí ọjọ́ ìṣẹ́gun tó parí, tó láfikún fìyà gẹ̀ pé àti ṣẹ̀dá wa ọ̀run fìyà jẹ́.
1: Àmì Jésù.
0: Isaiah 41 verse 10.
3: Ìwọ máa bẹ̀rù. Nítorí mo wà pẹ̀lú rẹ̀. Má fòyà. Nítorí èmi ni Ọlọ́run rẹ.
0: Oh yes.
3: Èmi ò fún ọ ní okun.
0: Oh yes.
3: Nítòótọ́. Èmi ò ràn ọ́ lọ́wọ́.
0: Olúwa ní ìwọ tó o bá ti ní Ọlọ́run, ó máa wà pẹ̀lú wa nítòótọ́, ó máa fún wa ní okun. Gbogbo ogun tó o ti jà láti January 1 tán jẹ́ kó o ré sí àdúà. Àmọ́ tó o gbàgbọ́ pé ohun gbogbo ni ṣíṣe fún Ọlọ́run, Olúwa kó kó wa lọ́wọ́ ṣiṣẹ́.
1: Àmì Jésù.
0: Kí ló sọ níbẹ̀?
3: Nítòótọ́.
0: Èmi
3: yóò fi ọwọ́ ọ̀tún mi gbé ọ sókè.
0: Ọwọ́ ọ̀tún rẹ̀ ó máa fi gbé wa dúró.
1: Àmì Jésù.
0: Kí ló sọ?
3: Kíyèsí. Gbogbo àwọn tí ó bínú sí ọ.
0: Gbogbo ẹni tó ń bínú sí wa.
3: Ni ojú ó tì.
0: Ẹni tó lépa èmi àti rẹ láti January 1 ó yá kán máa gbèrè tì.
1: Àmì Jésù.
0: Kí ló sọ?
3: Wọ́n sì dààmú.
0: Wọ́n ó dààmú.
3: Wọ́n ó dàbí asán.
0: Ezekiel 25 verse 6 kí ló sọ? Ó ní wọ́n ó dààmú, wọ́n ó dàbí asán. Ẹ tẹ̀síwájú.
3: Àwọn tí ó sì ń bá ọ jà.
0: Àwọn tó bá wàá jà.
3: Wọ́n ṣègbè.
0: Wọ́n máa ṣègbè.
3: Ìwọ́ wa wọ́n.
0: Mo ní gbogbo aṣọ ogun tó lémi àti ẹ̀kiri ó yá kán ṣègbè.
1: Àmì Jésù.
0: Àwọn kan ò rá mi ṣe, mo lọ́tà rẹ̀ máa ṣègbè.
1: Àmì Jésù.
0: Ó là máa wá wọn, àwa kì yóò rí wọn mọ́. Ogun jíjà rẹ̀ ó yá kó parí lónìí.
1: Àmì Jésù.
0: Kí ló sọ, ó ní wọ́n máa wá wọn.
3: Ìwọ ò wá wọn.
0: Bẹ́ẹ̀ni.
3: Ìwọ kì yóò sì rí wọn.
0: Mo ní lónìí ọjọ́ ìṣẹ́gun tó parí lóṣù kẹfà yìí, a ò ní rí ogun jíjà mọ́. Kí ló sọ?
3: Àní àwọn tí ó bá ọjà. Àwọn
0: tí ó bá wàá jagun. Wọ́n máa dàbí asán.
3: Àti bí ohun tí kò sí.
0: Lórúkọ Jésù, ọ̀tá rẹ kó dòfo.
1: Àmì Jésù.
0: Ìsìnkẹ́ yẹn kí ló sọ?
2: Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí.
0: Báyìí ni Olúwa Ọlọ́run wí.
2: Nítorí wọ́n ti pa àtẹ́wọ́. Tí o sì fi ẹsẹ̀ kílẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Tí o sì yọ ní ọkàn pẹ̀lú gbogbo ọ̀rá kan rẹ.
0: Israẹli. Bẹ́ẹ̀ni.
2: Kíyèsí. Nítorí náà. Èmi yóò na ọwọ́ mi lé
0: ọ. Oh yes.
2: Èmi yóò sì fún ọ ní ẹwọ kẹfẹ̀rí fún ìkógun.
0: Lórúkọ Jésù, Olúwa kó dìde fún wa.
1: Àmì Jésù.
0: Ọba àwọn ọba ọyá kó jà fún wa.
1: Àmì Jésù.
0: Ìwé ọba oríkejì ẹsẹ̀ kejì oríkejì yẹn, kí ló sọ níbẹ̀? Tẹ̀síwájú kí ló sọ?
2: Èmi yóò sì kí ọ kúrò láàrin àwọn ènìyàn.
0: Lórúkọ Jésù, gbogbo ọ̀tá àwọn Olúwa gé wọn kúrò.
1: Àmì Jésù.
0: Kí ló sọ?
2: Èmi yóò sì jẹ́ kí ó ṣègbè kúrò nínú ilẹ̀ gbogbo.
0: Lórúkọ Jésù, ọ̀tá àwa máa ṣègbè. Lórúkọ Jésù. Tẹ̀síwájú.
2: Èmi yóò parun.
0: loruko Jesu ota wa ile ko gbe wo mi
2: emi Jesu
0: eh loruko
2: si mo pe emi ni Oluwa
0: hallelujah lori ota re a ba yin Olorun
2: emi Jesu
0: lori ota mi ba yin Olorun
2: emi Jesu
0: eni to ba yin Olorun lori ota re lo bori ogun eni to ba jaja segun lo bori ogun o ya bori ogun re
2: emi Jesu
0: o ile te ko se ni oro wa pelu Olorun oro na si ni Oluwa Olorun si ni oro na o ya wo na ma je mu lo
2: emi Jesu
0: eni fi oro di o oro run ko tu osi
2: Amen
0: Jesus. Iwe abori keje ese keje yen kilo so.
3: Elija si wi fun Elisha pe.
0: Eh.
3: Emi be o.
0: Emi be o.
3: Loko ni yin.
0: Won ma gbo on to fa sele si o. Owo nla kan wa ni waju re. So pe owo nla kan wa ni waju mi.
3: Owo nla kan wa ni waju.
0: Won to beru ni o kilo so ni be.
3: Joko ni yin.
0: Joko ni.
3: Nitori Oluwa ran mi si Bethel.
0: Oluwa ran mi si yin loni.
3: Elisha si wi fun
0: pe. O wi fi pe.
3: Bi Oluwa tin be.
0: Ti e.
3: Ati bi emi re.
0: Bi emi re tin be.
3: Emi ki o fi o si.
0: Loruko Jesu angeli re ko ni fi o si le.
2: Amen Jesus.
0: Gbọ́ lórúkọ Jésù ajẹ́rì rẹ kò ní fi ọ́ sílẹ̀.
2: Àmì Jésù.
0: Kí ló sọ torí àkókò.
3: Bẹ́ẹ̀ ni wọ́n sọ kalẹ̀ lọ sí Bẹ́tẹ́nì.
0: Ó ní bí Olúwa ti ń bẹ. Ti emi re ti
3: be
0: be ni o
3: emi ki o
0: fi o sile gbo wole iseda re angeli re loruko Jesu ya ko ji setan
2: amen
0: o mo bi to tin seru ogo ja wonu ogo re lo ki lo sa tori akoko
3: awon ma won wo ni tin be ni beteli jade to
0: won jade to elisha wa
3: won si wi fun pe
0: eh
3: iwo a mo pe
0: eni to ba ba mi ni Joseph ori kefa ese keta o ni iwo a mo pe
3: eh oluwa yo mu oluwa re kuro
0: loruko Jesu tota wa fi sagbara olorun baaje
2: amen
0: eni ko ra mi se olorun baaje
2: amen
0: eni bo jija kadi oju ayo oluwa mu agbara re da so
2: amen
0: ki lo so nibe
3: o wi pe
0: be ni
3: emi mo epa enu yi
0: hallelujah oro re lenu wo le elisha o ni emi mo o mo pe owo kan fe sise o mo pe loni Jesu yogba temi
2: loni
0: iwo wo lo eje si radio SC88.9 lori FM Adaba o ya wo no kokoro ogo re lo
2: amen
0: bo se si ya kokoro ayo re lo ma si
2: amen
0: bo se si ya lo wo nu ogo lo
2: amen
0: oro ma da omo
2: amen
0: ka angeli re gbodo farahan o angeli lo ya ko farahan
2: amen Jesu
0: waju kilo so
3: Elisha si wi fun pe
0: o wi fun pe
3: Elisha
0: emi be o
3: joko ni nitori Oluwa ran mi si
0: wo ma ba angeli re giga kadi mo so pe mi o ba angeli mi giga kadi
2: mo
0: o gbagbara ta fi bo osoro o ya lo gba olutona lo
2: ni amen jesus
0: ki lo so
3: o wi pe
0: bi oluwa ti nbe
3: emi re ti nbe emi ki o fi o
0: si yes
3: be ni won de jeriko awon ma wo ni ti nbe ni jeriko to elisha
0: won to wa
3: won si wi fun pe iwo a mo pe oluwa yo mu oluwa re lo lo
0: be ni o
3: O si down.
0: O down.
3: O wi pe.
0: Be ni. Emi mo. Be ni.
3: Epa enu yin mo.
0: Oh yes.
3: Gbogbo
0: eni to fe jide ogun si Olosun befa to ku oya Oluwa teri re ba.
2: Ami Jesu.
0: Gbogbo eni to ni ko mo laye 2026. Gbogbo eni to ni ko mo se un te gbe ise ni 2026. Gbogbo owo to je bi pe se lo nbe rinrin ajo ogun ko ran lowo lati be o gbegbe ope. Ta la lagbara to gba kokoro ojo ope lowo re. To wa bo lope so pe tan je kan ki oku orire won wa ji kokoro ojo ayo re pamo ofa o ya ko ba ibi ti kokoro re wa ina olorun o ya ko gbe jade ara orun ko gbe jade owo agbara to sawari akeda o ya orun edide loni o ya igba ogo wa
2: amen
0: jesus waju
3: elija wi fun pe
0: o wi fun pe
3: emi be o
0: emi be o
3: loko ni yin
0: eh
3: nitori ti oluwa ran mi si

0: lórúkọ Jésù ángẹ́lì rẹ ò ní sá fún ọ. Kí ló sọ níbẹ̀?
1: Ó
0: wí pé
1: bí
0: Olúwa ti ń bẹ,
1: àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ,
0: oh yes,
1: èmi kí ó fi ọ́
0: sí, oh yes,
1: àwọn méjèèjì sì jù mọ́ ńlá,
0: wọ́n jọ lọ,
1: àádọ́ta ọkùnrin nínú àwọn
0: lórúkọ Jésù, ibo lolóore rẹ̀ wà tá a fà ó jáde, ángẹ́lì rẹ̀ dà, ó yá kó fà ẹ́ lé olóore lọ́wọ́, kò yí ọ̀pọ̀lọpọ̀ ángẹ́lì Elijah. Ó fa Elisha lọ síbi gíga. Ó jẹ́ kó lu Jericho kọjá. Ó jẹ́ kó kúrò ní gbèǹdéke mọ́ra ànágbà. Ó jẹ́ kó kúrò ní gbèǹdéke tán kì í rí agbára láti wọnú ògo lọ. Ó lèmi kì ó fi ọ́ sílẹ̀. Ó ní títí náà èmi ó fi gba ìṣẹ́po méjì agbára. Àwọn ọmọ ló yẹ kó o bá àdìkáyé rẹ sọ̀rọ̀. Àwọn ọmọ ló yẹ kó o bá àdìkáyé rẹ rìn. Ibo nìran rẹ ti rá kòrò tó ti rá kòrò. Ó yá lónìí lọ máa rìn. Kí ló sọ torí àkókò?
1: Wọ́n sì dúró láti wò
0: ó. Wọ́n dúró láti wò ó lókè rere.
1: Àwọn méjèèjì sì dúró ní ẹ̀bá Jọ́dẹ́nì.
0: Oh yes.
1: Elijah sì mú agbádá rẹ̀.
0: Wọ́n gba gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lónìí lónìí ọjọ́ ìṣẹ́gun. Àmì kan gbọ́dọ̀ dágbére fún ayé rẹ. Àmì tó kì í kíkú oríire. Àmì tó máa dúró gẹ́gẹ́ bí gbèsè ìran. Àmì ìran rẹ tó wà lára rẹ tó jẹ́ kó lóore rẹ máa sá fún ọ. Ò ń pe ọ̀pọ̀lọpọ̀ olóore. Àmọ́ wọn kì í gbé torí ọwọ́ kan wà lára rẹ. Ọwọ́ yẹn wá sọ pé wọn gbọ́dọ̀ ràn lọ́wọ́. Ó yá gbọ́ o, bí Elisha bá bọ́, ó yá wọnú ògo rẹ lọ. Kò yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológun ẹnìkan ní mi ò jagun. Òótọ́ ló ń jẹun àárọ̀. Oúnjẹ ohun tó wù ọ́, ọ̀sán oúnjẹ ohun tó wù ọ́, alẹ́ oúnjẹ ohun tó wù ọ́, wọ́n ń bọ́ ọ lábọ́ pa, wọ́n fi ọjọ́ ayé rẹ̀ ráre. Agbára wo ló ń sọ ìran rere rẹ̀ dòfo? Agbára wo ló ń sọ àsọtẹ́lẹ̀ wòlíì dòkun nínú ayé rẹ̀? Iná Ọlọ́run kò ti àmì jáde. Àmì kan ló wà lára rẹ̀ tí ò jẹ́ kán kí ọ kú oríire. Ọfà kan ló pamọ́ sára rẹ̀ tó ń ba ìran wòlíì jẹmọ́ lára. Ó yá mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Deborah. Mo fọwọ́ lé ìṣẹ̀dá mi. Mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni kọ̀. Ó yá mo gbé àgbélébu májẹ̀mọ́. Ẹni ju ayé rẹ lẹ́nu Ọlọ́run kàn má àgbélébu. Kí ló sọ torí àkókò?
1: Elijah sì mú agbádá rẹ̀.
0: Máa gbọ́ ohun tó ṣẹlẹ̀.
1: Ó
0: sì lọ lù. Ó lọ lù.
1: Ó sì lu omi náà.
0: Ó lu omi náà.
1: Omi náà sì pín sí méjì.
0: Lórúkọ Jésù, bó sì ṣe pín sí méjì, ogun jíjà rẹ parí. Ó ní ó pín sí méjì.
1: Omi náà sì pín sí ìyàn sẹ́yìn.
0: Lórúkọ Jésù Kristì, gbogbo ogun tó fi January 1 jà ní June 31st, ó yá lórúkọ Jésù tó jà mọ́. Aṣọ yẹn ni ó ṣe sí àmì, ó ṣe sí agbára. Mo gbé ọwọ́ mi sókè, mo sọ̀rọ̀, mo kọjú sọ́jọ́. Ẹni fi ayé rẹ̀ ra olójóyá ilẹ̀ gbé mi. Tẹ̀síwájú torí àkókò.
1: Àwọn méjèèjì sì kọjá ní ilẹ̀ gbígbẹ.
0: Ó ní òkun yẹn ṣe kíni, ó pín sí méjì. Ó yá kí ló sọ, ó ná kọjá ní ilẹ̀ kíni, wọ́n kọjá ní ilẹ̀ gbígbẹ. Ó yá kí ló sọ níbẹ̀?
1: Ṣíṣe nígbà tí wọ́n kọjá tán. Elijah wí fún Elisha pé.
0: Wí pé.
1: Ṣé òde ohun tí òní
0: ọ̀sán. Ó yá o, okun tó máa gbé ọ lọ lóṣooṣù, ó yá kó gbẹ lónìí.
1: Àmì Jésù.
0: Ó ní nígbà tó pín omi yẹn sí ìyá, kí ló ló ṣẹlẹ̀
1: síbẹ̀? Elijah sì wí fún Elisha
0: pé.
1: Béèrè ohun tí èmi ó ṣe fún ọ.
0: Kẹ́ ẹ tó débẹ̀ yẹn, gbólóhùn kan jáde ńbẹ̀, ó ní omi yẹn pín sí méjì.
1: Elijah sì mú agbádá rẹ̀.
0: Ẹ̀hẹ́.
1: Ó sì lọ lù.
0: Ó yá owó Ọlọ́run kó pín ogun ayé wa sí méjì. Ó ló pín sí, ó pín sọ́hún. Ohun tó ti jà láti January 1 dé June 31st, ó yá lónìí kó sì gbé.
1: Àmì Jésù.
0: Ẹnìkan níṣẹ́ ohun ti bàjẹ́, má sunkún mọ́. Iṣẹ́ rẹ yá, ó gbagbára.
1: Àmì Jésù.
0: Iṣẹ́ rẹ gbagbára.
1: Àmì Jésù.
0: Ilé rẹ gbagbára.
1: Àmì.
0: Mo ní lọ gbagbára.
1: Àmì Jésù.
0: Ó ní agbádá yẹn, ó pín sí méjì. Ó pín sí, ó pín sọ̀hún. Ọfà ṣe dànù lára rẹ̀ bómi lọ.
1: Àmì Jésù.
0: Kí ló sọ níbẹ̀?
1: Ó sì pín wọn níyà.
0: Ó ló pín wọn níyà.
1: Máa
0: gbọ́ gbólóhùn wòlíì. Ó ló pín wọn níyà. Ọdún dá sí méjì lónìí. Ẹkún rẹ̀ pínyà.
1: Àmì Jésù.
0: Ikú ọmọ pínyà.
1: Àmì.
0: Ọ̀fọ̀ pínyà.
1: Àmì.
0: Abiyamọ mo sọ̀rọ̀ sàmì mẹ́ta. Ikú ọmọ pínyà.
1: Àmì.
0: Mo ló kọ̀ láti sọ fún ọmọ ikú ọmọ pínyà.
1: Àmì Jésù.
0: Ó yá kí ló sọ?
1: Bẹ́ẹ̀ni àwọn méjèèjì kọjá ní ilẹ̀ gbígbẹ.
0: Ó yá wọnú ògo rẹ lọ.
1: Àmì Jésù.
0: Omi wo ló ń dẹ́rù bọ́ lójú orun? Psalm 69 yẹn. Ó ní omi yẹn sì sọ̀bùnmí mọ́lẹ̀. Ó ló fẹ́ wọmú mi lọ. Àmọ́ kò síbi ìfẹsẹ̀lélẹ̀ kò sí. Àmọ́ bí Olúwa ti ń bẹ májẹ̀mú pàpà dìde. Ìwọ́ wo ló retí májẹ̀mú Ọlọ́run nínú oṣù tó kù yé? Ó yá lọ wọnú ògo rẹ lọ.
1: Àmì Jésù.
0: Ohun tó ti fi January di June 31st sonu o ya lo gba pada
1: ami
0: ki lo sasa
1: o si se
0: o se
1: nigba ti won koja tan
0: won koja tan
1: elisha wi elija wi fun elisha pe
0: bi pe o
1: bere o ti emi o se fun o
0: ki ni won na fe lowo olorun o ya angeli re ti wa legbe re lo kole mole
1: ami jesu
0: lo bi mole mo
1: ami
0: promotion letter owo re je oluwa ko fun tele
1: ami jesu
0: I ori ijo mimo kan mo gbo lojo kan iwariri mu okan mi o ni aye gba lawyer baba gbejo mi ro ta lenu to pe lawyer aye ti o o ya oluwa ko gbejo re ro
1: ami jesu
0: awon kan sai case lowo lowo o ya oluwa ko dide fun o agbada agbara ko la aye wa koja ki lo sa tori akoko o wi pe
1: emi bi
0: o emi bi o
1: je ki lopo meji emi re
0: eh
1: mo
0: ba le mi mo ni je ki lopo meji emi re ko ba le mi ko re pelu igbagbo mi mo ba fowo kan Ise ti asore iwo wo lo gbagbo
1: ba
0: o ti e soro

0: wọ́n láì gbagbára ọlọ́run yẹ kò sóhun tó lè ṣe ìwọ́ wo lo nílò agbára gbé ọwọ́ rẹ sókè gbé ọwọ́ kan sí ọkà àyà rẹ kó gbọ́wọ́ kan sókè ó yá gba ìdá agbára tó o bá ti gba ìdá agbára yẹn àwọn wòlíì yẹn fẹ́ sẹ̀rù bá aláìṣà wọn ò fẹ́ jẹ́ kó rí àánú yẹn gbà lọ́jọ́ yẹn wọn ò fẹ́ jẹ́ kí mẹ́sì kó spíkì fún ní wákàtí yẹn àwọn sọ fún pé ìjẹ́ ìwọ mọ̀ pé lónìí a ó mú orí olúwa rẹ kúrò lọ́rùn rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní èmi mọ̀ ó ní kan gbẹnu wọn dákẹ́ nítorí ọ̀rọ̀ ṣáájú ìwọ wo lo ọ̀rọ̀ yẹ kó ti ṣáájú rẹ kó o lè dé pele tó kàn ó yá ọ̀rọ̀ náà wọnú ayé rẹ lónìí ó ní ọ̀rọ̀ rẹ ìmọ̀lẹ̀ ọmọlẹ̀ sáyé ọmọ rẹ̀ bàbá fagbára láàrin òkùnkùn ayé òkùnkùn tó bu ayé rẹ mọ́lẹ̀ kó dágbére
1: nítorí
0: àkókò kí ló sọ ó sọ gbólóhùn kan níbẹ̀ kí ló sọ.
1: Ó sì wí pé ìwọ béèrè ohun tí ó ṣòro.
0: Kí ló béèrè bá jẹ́ kó ohun tó béèrè yẹ kó ní ọ lára torí àkókò kí ló sọ.
1: Ṣùgbọ́n bí ìwọ bá rí mi.
0: Máa gbọ́ ohun tó lùwà sọ lóṣù mẹ́fà tó kú yìí o. Ó ní ṣùgbọ́n.
1: Bí ìwọ bá rí mi nígbà tí a gbà mí.
0: Ìwọ tí ọkàn rẹ ò tí ì bàjẹ́ tán. Ìwọ tó mọ̀ pé bóṣù ìbá ku ìṣẹ́jú ká ó kí ọkú oríire ìwọ tó mọ̀ pé jáde dìsẹ́mbà yìí kò ní lọ láì má fún ọ láyọ̀ ìwọ tó mọ̀ pé 2026 yìí kò ní lọ nínú ayé rẹ láì má dáná ọpẹ́ ìwọ ló ní o ó ní ṣùgbọ́n tí ìwọ bá mọ àkókò
1: bí ìwọ bá rí mi nígbà tí àgbà mi yóò rí bẹ́ẹ̀ fún ọ
0: ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́
1: yóò rí bẹ́ẹ̀
0: ìwọ wo ló ti pòrúru ọkàn àmọ́ máa tẹ́jú sílẹ̀ ó ní ẹ máa sọ́nà kẹsì máa gbàdúrà ẹ máa sọ́nà kẹsì máa gbàdúrà ta ló lè mọ ìgbà tàbí àkókò tọkọ-yàwó lè dé ẹ máa ìwọ wo ló rá mi mẹ́ta ṣe lẹ́yìn oṣù mẹ́fà ó yá lọ wọnú ògo rẹ lọ ó pàpà rí o torí àkókò ni ó pàpà gba agbára yẹn aṣọ yẹn já wọn lọ́wọ́ lórúkọ jésù lọ gba kọ́kọ́rọ́ agbára rẹ wọnú ògo rẹ lọ ó máa rá àánú gbà ìwọ tó gbọ́ ìkànnì àdàbẹ̀ 88.9 FM ní gbogbo ọjọ́ mẹ́jọ bí gbogbo abiyamọ bá fọwọ́ járí ò ní fọwọ́ járí ẹkú àdásí orí rẹ kọ orí mi kọ ẹkú àjùmọ̀sórí wa kọ ewu tó kù lọ́jọ́ tòní títí tí èní 31st máa fi kásẹ̀ lẹ̀ ó yá lórúkọ jésù ọ̀run gbẹ̀sẹ̀ ni o ò ní sunkún ó ti rí bẹ́ẹ̀ o fẹ́ pè mí ni pè mí sí 090-5295-8330 090-5295-8330 081-4266-8722 081-4266-8722 wà láyọ̀.
1: Àmì Jésù.
0: Ó fẹ́ bá mi sọ̀rọ̀ ní pèmí torí àkókò lórúkọ Jésù ò ní bàbá kan náà.
1: Àmì Jésù.
0: Over Jésù Kristi. Michael Mímọ́. Ìjọ Trinity Cathedral Olúwa Sọ́ọ́dì nọ́mọ̀ kan lọ́wọ́.
1: Àmì Jésù.
0: Iná ayé má jò ojó wa.
1: Àmì.
0: Gbogbo abíyá máa ní sunkún.
1: Àmì.
0: Ilé iṣẹ́ àdàbà kó gbagbára.
1: Àmì.
0: Àwùjọ yin Ọlọ́run.
1: Àmì.
0: Jésù Olúwa wa.
1: Àmì.

0: ti ro pe awufu lo le e awufu na la ma fi gbe
1: eh bo ti yoruba so wi pe owo ta ba ise fun aimo na
2: joda mo ran ti pe lana ni meeting lana pe Alhaji Yemi la wa soro kan ti pe nikan wa to ko wa
1: uncle
2: bun lowo ni won bun 1000 won bun la ta nigba yen pe awon ko bun 1000 won le ni ni pe awon ko ri leyin igba die o ko wa lo wa fun awon ni
1: igbo
2: epa bi meji abi meta ara ni pe bo lo se je yan wan so fun awon pe 1000 naira ti awon fun awon ni igba yen epo on wo pe to n ba mu wo ilole pe won fi jeun laarin jo meji meta wo ya tan pe bo n se n lo lon lo ra epa tutu
1: to yan
2: ton wa on gbedele o n be si ni yan leyin to de yan tan lo n di won ma di lo be si ni gbe kakakiri bẹ̀rẹ̀ sí ni ń ta fáwọn èèyàn tó nílò ẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí ni ń ta ó ní in tó ń fún un ní 1000 naira láti fi ṣe yẹn ẹ̀yọ́ pé ó ti di nǹkan tó ń wá di pé tó ń jòkó pé bẹ́ẹ̀ ló ń ti mú ìgò mẹ́ta yìí wá pé ẹ ṣe o fún 1000 naira tẹ̀ fún mi jọ sí irú àwọn tá à ń sọ nìyẹn tó nílò owó ẹlòmíì ní orílẹ̀-èdè nàìjíríà ṣe bówó ẹlòmíì àgbà owó àgbà báyìí ìgbà yẹn lára ti pé o ti pẹ to n ti je bokoto mo lonu ni o
1: agbe o je yan
2: eh igba la lo ibi to tin ta yan to daju ni oba deshida ibe lo ma lo ti ma ri be lo pa kokko lo na sugbon yin to ye ko fi se to wo yen ba wa baje to ba tan mo lowo ijoba na ni ijoba so iru awon to ni lo
1: ati grant o seri ati grant o ati loan ti joba n fun awon eyan ri gege bi owo oselu lati na wipe
2: national
1: cake ni o ti ba wa na o ti gba awon kan tan te ti gba owo kan seyin tan ti gba seyin ti mi o ti e mo ti eni kan wa so mi pe awon na gba nbe eh mo le ori gba oni bi 2-300 kini kan o gba owo tan phone lo kokko lo ra mo ni ah olowo yen o n fi ra phone o bi se mo ni owo tan fun yin wipe ke fi bere ise bi a pe agree kini gba yen pe kan fi se awon
2: nkan ba yen orisirisi na se laye yewe mi efe laye Jonathan
1: akoro wa orisirisi o lo kokko ra phone na se ri awon orori wa ngba mi elomi ati reyin to gba ro ata fun to pe ibe na lo ti ta machine ko ma ti lo tan o wa ibe na yo ti wa baya yo ti wa ti ora
3: eleje ti mu baya wa
2: o mu dani
1: o mu gba to
2: o mu dani
3: gba machine lo de mu baya dani
1: pe to ba ti won gbe odidi machine fun ko mo fi jeun se mo pe awon kan wa to je pe ti o mo mu owo wole die die die en tan gbo machine fun pe mo fi se ko wa gbe fun yan gan pe dakun mo ba n fi pa owo wa die die se ko ni mo ri owo
2: bojo wo deliver
1: eh na owo deliver na mo so sugbo owo ki pe ah hello on ta machine bi million mo 500 wa
3: o ti
1: owo ti o ba se o ti
3: mo o le je machine a kan mi o de tun bo mu baya dani so mo se n ko kini fun lodo ko ti e fo ko fo kun o ko paper fun
1: for what ni o ti
0: se ri nkan kan ti mo ri to da bi to da ipo ye ka tun se ninu awon kini se ri n tooto ti mo ba n ta boya mo je nkan to ni shop nla e fun mi 50,000 mi ma se gba bayi awufu maro boya ki awon to n se kini kan ma se due diligence ki la n pe due diligence kan ma se agbeyewo daada pe
1: nira awon to nilo e
0: sugbon oro Nigeria na ta ba ni kawon eyan kan lo se apo ara won na ni won a tun gbe sina wahala nitori ti mo ro ni pe o ye ka boya ka ma wo pe ta ba lo saarin oja ari e obinrin to n ta iru awon pe rule le ta e fun 50,000 boya le mu lo daada depo pe ka pe won pe o gbo yen wa sibi kan o e wa gba owo iranwo ibi te ba ti ni ki o gbo wa aten to nilo e
1: aten ti o nilo
0: e
1: en to fe fi lo mu gbo kan
0: jaje nlo be ki le ri nkan gba emi ro boya boya ibi ta ba se atunse sire o sugbon na ta ba ni ka se ato awon o la fe ran tori yawo are o le lo ka ka giri ko ma wo gbogbo n ta n so yi awon eyan na la ran pe okay
2: o na mo n so pe ka make sure gan boys ni make sure pe ibi to awon to ni to wo yen ye ko fun gangan po dowo won
0: o de pe le ni o ni je ki awon eyan ma wo gege bi awon because en to n sise to ni se to n se lowo ni se fun 50,000
1: kilawo a lo le
0: kia lo
1: ni o ko re jo pe e ja lo wa lo mugo
0: o da pe boya nti igbese to kan ti mo ro boya o ye ki a tun se ni ka make sure pe awon to nilo owo yen gangan lo bo si lowo boya to ba bo
3: fun
0: wa
3: lowo
0: wa le moye wa de le mulo
2: ti o ba o bo se ti o ba nbo si won lowo se awon offices yawo gomina yawo are won se wa tubo ma se ni won ni tunbo se na won se se so ile to tubo wa de mo le shock pe won ri feedback pe o n de bi to ye kan de awon to nilo e wa ton nilo e lo to okay o da bi aye igba ijoba na Muhammadu Buhari ni ni kan lara awon minister to lo si bonu awon do awon in Nigerians awon kan wa na ton criticize pe abona e ma ko cash lo awon ni northern on fun 20,000 naira awon ya awon yen ni ni bonu ni ni eni o wa o ba busekun ya agbalagba lo ba busekun so in general awon de ma awon royin no ba don
1: pe kilo de ten so
2: kilo de ton so ko mo ausa lo fe nsoro ṣùgbọ́n wọ́n translate yes English ó ní láyé òun òun ò kó 20,000 naira cash dání báyìí rí ní àgbàlagbà for that matter àgbàlagbà iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ṣe tán ṣe kí náà so àwọn èèyàn bẹ́yẹn ta bá wo dáadáa wọ́n ṣì wà wọ́n wà dáadáa ní society tán nídìí àwọn kinní wọn tán ṣe pé ah ṣe bí àwọn ìyá àgbàlagbà kan wà tẹ́ pé ládùúgbò àwọn ló ń ta wórobo
0: àwọn
2: ta spongila.
0: Àwọn kan wà tí ò dàgbà gan tó
2: pé
0: kúná wà
2: tó ń ta pọ́ngilá tó ń ta wórobo tó ń ta bisikíìtì tó ń ta kíní èlò ni wọ́n fi ń ta gbogbo àwọn kíní wọ̀nyí àwọn tó nílò
1: ẹ̀ kò tí ẹ̀yẹ kan jẹ́ ká máa ṣí ká máa ṣí èròǹgbà yẹn ká máa ṣí tú
0: àárí tẹ bọ́ máa fi wo street yín désàlẹ̀ ẹ rí àwọn kọ̀ọ̀kan tó yẹn á ṣe pàtàkì fún ṣùgbọ́n tó máa ń wà wàhálà tó máa ń bẹ ni pé àwọn èèyàn tí ò nílò ẹ̀ ló máa ń sábà pọ̀ jù nínú àwọn tó máa ń gbà bóyá tó máa ń fa I appreciate in
1: ti ẹ tí ẹ wa o rí nǹkan kan ní social media tí wọ́n sọ pé irú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta 50,000 tán fún ẹ yìí pé ṣé kò tó dín àká gan ṣé èlò ẹ mọ iye tó ń ta ẹwà ń sìn ẹ mọ iye tó ń ta òróró ń sìn
2: ẹ mọ iye tó ń ta
1: wọn sọ wípé
2: wọn ní kò ṣẹlọ fi gbé gbá
1: ọrọ àkàrà
0: àfikún ni
1: àfikún náà pé
0: àná àti pé tá a bá ẹni tó ṣe lè 50,000 bẹrẹ àkàrà wà ó bẹrẹ àkàrà
3: àìní nǹkan ṣe ni
0: ó dìpẹ́ǹ lórí lẹ́vù
1: gbogbo wa la ní àwọn èèyàn nílé lọ́dọ̀ nílé oníkálukú
2: tó
1: ẹ pé wọn máa sọ pé àbọ̀dá ẹni nídìí nǹkan báyìí.
2: jọ̀dá kí ní àpótí irú táwọn ìyá onírú kan táwọn yẹn èló ni odidi àpótí irú yẹn gan èló odidi àpótí irú yẹn tí rúkú náà èló ni.
3: Nǹkan tí ẹnjìnìà mo sọ.
2: Ìtàwọn kan lè ń tà lọ́jọ́ba ni ẹ̀tàn jòkó tì.
3: Báwo ló ṣe fẹ́ máa débi tó yẹ kó dé? Because number one, àwọn olóṣèlú tán bá ti dé tán bá ti irú ìyàwó ìyàwó gómìnà wá sí Ondo State nísìn. Àwọn tó yẹ kó rí àwọn kan pè wọ́n ní bàbá lọ́jà ìyálájẹ́ bàbá ìyálájẹ́ kọ́nìkan kìnìkan.
2: Àwọn ẹgbẹ́ ẹgbẹ́ onírú ẹgbẹ́ aláta ẹgbẹ́ oní ẹgbẹ́ ẹlẹ́fọ́.
3: Tó bá jẹ́ pé wọ́n lè máa rí àwọn tó jẹ́ pé tó bá sọ pọ́n fẹ́ rẹ́gbẹ́ onílù sítan rẹ́gbẹ́ onílù ní tòótọ́ wọ́n bá lè máa rí wọn.
2: Ṣùgbọ́n
3: ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé a máa ṣiṣẹ́ ní governor's office ṣùgbọ́n òun gan fúnra rẹ̀ àtúntàjáde.
2: Sunday Ajiboye ṣe pé àwọn kankan náà tún wà tó yẹ pé even lára àwọn ẹgbẹ́ wọ̀nyí ẹgbẹ́ aláta ẹgbẹ́ onítòmátò ẹgbẹ́ onírú ẹgbẹ́ ẹlẹ́fọ́ àti gbogbo ẹ̀tà ń sọ tíjọba bá ti ẹ̀ pòkì gbogbo àwọn association wọ̀nyí wípé true association náà ṣe fẹ́ channel owó yìí sí
1: àwọn members wọn
2: wípé kán fún wọn ní 50,000 ẹyọ kọ̀ọ̀kan mo ṣúọ̀ pé àwọn ẹgbẹ́ wọ̀nyẹn wọ́n lè ní 20,000 nínú owó ẹgbẹ́ náà
1: bẹ́ẹ̀ni
2: ẹ na kó jẹ́ 30,000 ló máa dé ọ̀dọ̀ even nínú 30,000 ẹni tó tún fẹ́ bẹ process ẹ̀ ti ẹ̀ tún dà so irú àwọn nǹkan wọ̀nyẹn ló yẹ kí ìjọba kan kí á tún wò ó ká tún rọ ìjọba kan tún bójú tó pé kán mú kínní kán mú kó bẹ́ẹ̀ ṣèbí data ṣèbí wọ́n ní database gbogbo èèyàn a lè gbogbo association wọ̀nyẹn ok kán wo database wọn phone numbers wà ń bẹ àwọn òun olè fẹ kán ṣe kíní from centralized
0: kíní pẹ̀lú tẹ sọ yẹn
2: from centralized kíní wọ́n dẹ̀ credit wọn directly.
0: ara ìṣòro kan tí nàìjíríà ní nìyẹn database tẹ dárúkọ yẹn identity tá tẹ sọ yẹn ìyẹn gangan lára ìṣòro tá a ní
1: because
0: kóró kíní kò yẹ kó ṣe ẹ̀dí pé wọ́n á ṣe máa lọ káàkiri tó bá yẹ pé database yẹn wà tí tá a ti ní gbogbo kíní yẹn tá a ti mọ̀ pé ẹni báyìí lágbájáwá iṣẹ́ báyìí ló ń ṣe o ẹni báyìí lágbájáwá ibi báyìí ló wà iṣẹ́ báyìí in fact a ti rọrùn jù wọ́n tẹ̀ lè bá kúrò lábújá tí wọ́n á kàn tẹ owó sí gbogbo àwọn tó nílò ẹ̀ ní.
2: ẹ náà
0: ó dà pé ibi tó yẹ kí ìjọba ọ̀nà kan tó yẹ ká tún dojúkọ ní láti lè ṣe àkójọpọ̀.
3: mo ṣe ń ṣe fertilizer
2: nígbà tí mo ṣe ń ṣe ṣẹ́rí ní ọ̀rọ̀ àgbẹ̀ ní ọ̀rọ̀ àwọn àgbẹ̀ agbe oni koko agbe obi isu gbugbe seri ti ijoba ba fe fun olo abi ton ma fe gba grant ko da ton ma fe lo si bank of agric lati gba owo fun kini won ma nko ra won jo ni egbe egbe seri awon association even associations won tu wa awon lo tun ma tun ko mo se ma tun salaye fun won dada mo e ma se cluster no npe ni arin awon agbe won le ko ra won jo mewa mewa abi 20 abi 15 15 or 2020 won ko ra won jo so won ti ni awon clusters won ninu clusters kankan eyan kan ma to ma je focal point bi adari laarin won to ma je representative awon to ku so won lo ma je coordinator so by the time ti kini e to won ba ma ti ready to wa ma de o ma de si each cluster ni so laarin awon cluster for instance to ba je pe eyan mewa ni cluster kankan to ba je 1 million lo de si titi won kini so laarin awon mewa e na ti ma pe 1 million naira yen tori won mo ra won won de ni contact ara won won a pin be yen na to iru e na ba le sele laarin awon petty traders won kon pe won si cluster cluster boya ni road block awon ton sun agbado ni lati road block o titi de Futa North Gate kon se ra won ni cluster boya eyan mewa abi eyan ogun lo ma je okay o awon to je pe bole ni won sun kon se won ni cluster be yen aba awon ton di ankara lati road block titi de Futa North Gate kon se won be yen okay ti iran lowo yen ba ti fe wa ta ni focal point egbe yen awon clusters won ibe lo ma de si won lo mo boye ma se saarin awon to ku bo se bi awon kankan na lati le je ki transparency ati accountability ko wa lawon kini won ni tori ton ba fi tun da awon egbe oniru egbe oni kini kan yin awodi e o
0: se ti eri e je tun nkan kan to wa simi lori nisin ije mo pe awon to n pariwo kiri lori social media e pe ah iyawo are ti ni ka awon lo takara awon odo nkan kan se mo gbe kan wa te pe awon odo gangan no n takara no
2: be awon odo kan wa to n takara
0: ton no n takara iyawo ngba yen
1: be ni
0: te kan ri pe gbogbo street won won de so ngba yen pe
2: awon fine boys awon young boys ton takara boys
1: be ni
0: won so ngba yen pe ise ti o da ni tori mo ri won dada to pe almost every junction
1: ati lo mo ra gidi ni o lekiti o nbe lekiti o nbe bi awe
0: abere akara
1: bi na mo takara
3: a division bi mo pe mo boyo branch wa nbe
0: o si wa gba so yen iyen wa nbe o wa nbe
2: ni ni bi a division ni
0: o wa nbe
2: o de kan wa ni waju yoma bobo kan wa waju yoma ngba yen to ndi akara
0: so gege bi ta so asiko oselu ta wa
1: awon Nigeria like a cruise
2: even akara ta nso even akara ta nso nigba ta wa lo emekun ko si boye laaro kutu ba tin bo lati ile o ni ta ma ya sin waju a division be ni waju area command akara suya gbogbo mo to lo mo emekun ti o ja akara suya bi wa mo se
0: ta ban travel
2: business yen de ti wa nbe ti disin
0: akara osu titi dola
1: o mebe
0: o wa nbe
1: be ni
0: mo de ranti igba kan laye igba kan bado iya lakara kan bere akara iya dun ni la npe ran se e no wa npe akara yen ti awon eyan won wa nfi bicycle poluwe kakakiri ibadan gba yen awon bicycle ton fi ta kini awon elenido ton ka ma so jade ni awon eyan fi awon gripa lo nkiri e kiri gbogbo ibadan e n ba ranti ko lo bere n ba ran gba yen iya yen fi akara gbogbo ibadan patapata so ke wa la ke la gbe ta n gba ta n gba bi en gba gba o se akara tita ise gidi ni awon to n ti nta lo ba to de fi n se nkan re won wa
1: asigbo atoro osilu ti e ni awon eyan na fi se ori pe won awo eleyi to da be
0: eleyi ti o da be
2: eh kini mi mi o ti ri ti o da nbe bayi no mi o won se tumo ni tori mi ri ti o da nbe tori awon to nilo kini won ni won ni won fe fun ton fun won so pe iwo to je university graduate ko wa gba 50,000 ko wa ma bi din akara won ni ko fi bank ele ko wa ma din akara o pe abi ko wa ma sun agbado so 0816251991 oju opo ti e ma to adi odo wa ni lati ba da si eto 0816251991 abre si din gbe awon ipe ti abaje taba padade.
4: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
2: Ọ̀dà ẹ̀yìn ẹ̀yẹ wa ètò àpérò náà ni ẹ̀ṣìn tẹ́tí sí láti lè ṣe àdàbà 8.9 FM. Àkọ́kọ́ òtítọ́ kí ẹ̀yìn náà kí ẹ bá dá sí ètò ọ̀hún. Ẹja jọ pẹ̀kẹ́lú kókó ọ̀rọ̀ elé tí a ń ṣàyẹ̀wò ẹ̀ láti ẹ̀kan.
5: Ẹ kú yálẹ̀ta.
2: Ẹ ṣeun orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
5: Ṣẹ́gun láti lọ́wọ̀.
2: Ṣẹ́gun ẹ ṣeun.
5: Ní àpérò tí bí ẹ̀yìn mẹ́rin tó sọ̀rọ̀ bẹ̀rẹ̀, ẹ̀yọ̀ kan ṣoṣo ní dàpẹ́ òpinì ọ. Ni mo rí pé ó ń sọ nǹkan tí ó dà pé àwọn ará ìlú àbí èmi pásánálì. Owó yẹn ò lè dé ẹsẹ̀ kùkú kẹ́ ń sọ. Ìṣe bí wọ́n jẹ́ ń sọ̀rọ̀ owó. Àwọn tó yẹ kówó yẹn dọ́wọ́ ẹ̀ bí wọ́n ṣe ń sọ tẹ́yìn sọ ká sọ pé àwọn tó wà lẹ́sẹ̀ kùkú ni. Ọ̀dà mo wà lọ́kà, yálù wà lọ́kà báyìí, mi ò tọ́ ẹ̀mí wà lọ́wọ́. Wọ́n ní kó wá gbowó làkúrẹ́. Kó tó lọ látọ̀kà dákúrẹ́, òmòye tá a jẹ́. Kó tó padà lówó yẹn 50,000. Bóyá àgbà tó fẹ́ fún owó òtún pé. Wọ́n jẹ tọ̀ yín nígbà Buhari, Buba president yẹn, ó pín 10,000. Wọ́n jẹ tọ̀ yín lọ́wọ́ ń bí tí mo mọ̀. 10,000 ìgbà tó máa dọ́wọ́ àwọn tó dé lọ́wọ́ lẹ́yìn ogbè, 6,000 ló dọ́wọ́ wọn.
2: Wọ́n ti
5: jà tán. Tókí lásán ni pé owó yẹn wọ́n kàn ń tàn wá ni. Ẹ̀yin tó ń sọ̀rọ̀ yìí, ẹ ti ń sọ̀rọ̀ pé àwọn kan fi àkàrà tọ́mọ. Ṣé 250,000 tí wọ́n sọ ní yunifásitì báyìí, ṣé wọ́n sọ ìgbà yẹn tẹ̀yìn lè fà sí? Ṣé mi lè máa rí fà sí? So it's just a politics something that realistic. Ẹ ṣe ṣẹ́gun láti lọ́wọ́.
2: Ọ̀dà 08162519991.
6: Bàbá.
2: Hello.
6: Hello, sir.
2: Ẹ ṣeun sir, orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè wá.
6: Láti Ọ̀wáàní ni.
2: Ọ̀wáàní, orúkọ yín.
6: Ìdúrànì, Ọ̀wáàní Ìdúrànì. Orúkọ mi ni Yàápì láti Ọ̀wáàní. Ẹ jọ ṣàṣẹ rí ọ̀rọ̀ owó tó ń sọ nípa
2: rẹ̀. Ìyádùn àbí kí lẹ pé.
6: Yàápì.
2: Ok, bí Yàápì yóò dà.
6: Ẹ jọ ọ̀rọ̀ owó tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ gidi ni. Ibi tó kọ sẹ́lòmíì ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ó kàn jẹ́ pé ọ̀rọ̀ owó tá à ń sọ yìí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n ní kán lọ fún. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa tówó yẹn máa dé ọwọ́ ẹ̀. Àwọn tí wọ́n bá dẹ̀ fún yẹn wọ́n máa ń ṣe wọ́n máa ń parọ́. Wọ́n máa ń pa irọ́. Kówó yẹn tó dé ọ̀dọ̀ àwọn tó rán wọn sí. Lóòótọ́ bí bàbá wa tó kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣe sọ, wọ́n ti máa jà tán. Àwọn tó nílò owó gangan, owó yẹn ò ní dọ̀dọ̀ wọn. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀.
2: Ọ̀dà ẹ ṣeun láti Ọ̀wáàní ní Ìdòwàní.
6: Ọ̀wáàní Ìdòwàní.
2: Ẹ ṣeun. Ọ̀dà ẹ ṣe àwọn bá a ṣe ń sọ lẹ́ẹ̀kan pé in tó yẹ ká gbájúmọ̀ ni pé láti rí pé àwọn tí wọ́n máa fi owó yìí rán tó máa wà ní ìdíkíní wọ́n fi jíṣẹ́ kì í ṣe pé wọ́n kẹyẹ pé wọ́n ti yọnú ẹ̀ àbí wọ́n ti ṣe kinní kan.
0: Infact tí ẹni tó kọ́ sọ̀rọ̀ yẹn tó sọ infact mo rí òótọ́ tó mo rí n tó da dìmú bẹ́ẹ̀.
1: Owó òṣèlú.
0: Tó bá ní kó wá láti irú ọ̀wọ́ ẹ wá sàkúrẹ́ wá gbowó yẹn. Ní tí wọ́n àti ná àti jẹ́ kí owó yẹn kí ó lọlẹ̀. Tó bá yẹ pé bá a ṣe mo sọ lẹ́ẹ̀kan pé tá a bá lè rí wọ́n ṣe máa ṣe tó yẹ pé wọ́n á ní representative káàkiri àwọn ẹsẹ̀ kùkú yẹn kò ṣẹ̀ṣẹ̀ ní di pé bóyá òkè ẹ wá sàkúrẹ́ wá gbóná òwúrọ̀ torí tẹ́ wọ́n máa wá sàkúrẹ́ oníye tẹ́ risk wà.
2: Ibo ìyá onírúurú gàba ẹ̀ ó ti ń gba transfer lọ́jọ́ ọba ẹlẹ́ tó túmọ̀ sí gbogbo wọn ló ní account bó jẹ́ bẹ́ẹ̀ náà máa send ẹ̀ sí láti send ẹ̀ láti central kìíní
0: ṣe
2: sọ́dà á lè débẹ̀.
0: Kí wọ́n ṣe tó débi pé kó mọ̀ ẹ́ pé bóyá àkúrẹ́ lẹ̀ máa ti wá gbà.
2: Ṣèbọn ní alága council. Ṣèbọn ní wọ́n ní councillor ní wọ́ọ̀dù. won le fi ran awon won egbe da e lo fu won ka sugbon e beru so tun wa be na ni pe sugbon yen so tun wa be ni pe se ton ba ko no in ton wa be ni pe se ton ba ko 50,000 for counselor abi world chair abi kini egbe ko lo pin fun awon to ni o pe list oruko won ni o phone number won ni o kan wa pade eni be baba ni world abi ni ni world bi to je counselor si se counselor ohun sa ko gbo 50,000 sa ko pe
1: ayo ayo owo orin
2: so ko imi ti e tun wa ninu won imi wa ninu won to je pe a ko pe looto o le ko pe o koko dowo a so ke mama owo ohun ni o sugbon 10,000 temi be so se ti se ton ati fun so a fu 50,000 e looto ba gba 10,000 naira pada se ba ri won won ni se
3: ma ru pe wa ri gba ri ke be o o le ri gba to ba ni so papa ti
2: hello oruko yin ati hello oruko yin ati bi te tin pe wa
7: oruko mi ni asiko lati ilu oka koko
2: e seun asiko
7: den sir se ni gbogbo eto te se yi inu mi dun gidi inu mi dun gidi bi gbogbo nkan se mo ri ni se ri awon olori wa awon lo ti da wahala sile ni orile ede yi gbogbo nkan to ba tin se won ma fi oselu se igba ti ijoba ba so pe awon fe se nkan pe awon fe ran awon eyan lowo ni ilu won wa gbe pati chairman party chairman party awa ma ko duko aburo e aburo iyawo e aburo girlfriend
2: ti o ti o tata o ti o tata ti o tata
7: ti o tata ti o
2: hello asiko
1: ah
2: na pe credit lo tan oga ni asiko e le ko wa pada 0826251991 0826251991 hello
8: akaran
2: sir e seun oruko e ba yi radio yin yen sile oruko yin ati bi te tin pe wa
8: mr ogunfun mi ni wa lati ilu ore ni sir
2: lati ore seun
8: yes sir se ri oro te n so yi oro to da ni to ba je pe ijoba wa won le se bi igba yin je nbe won to n lo sinu oja to n wo bi kan se ri iru mama wa are yi to ba wo nu oja abi adugbo ka awon soja o saaju e ko ma wo awon eyan ko ma woju won ko ma fun won lowo iyan lo ma da e wo emi ti mo so re yo di gbo local government mo wa ijoba fun awon kan lowo eh kan 25,000 lo de owo omo mi ati gba yen owo awon lo nbo si ko de owo omo mi mo ti todun meji bayi won foruko omo mi gba ko de owo e o di gba ti ijoba ba fesi ara rin wo adugbo tan pin lewo awon ti won ba ri ko to de odo wa iro na pa owo oloselu lo ma ra si o owo awon lo ra si
2: loda e seun mrs ogunfunmi ni wa e je ki a gbe ipe hello
9: hello
2: hello e seun oruko yin ati bi te tin ko
9: o ko mi o ja ni femi lati gbokoda
2: oluwa ni femi lati gbokoda e se
9: sorry nkan ti e so yen o ti to ni emi ti mo wa nbi gongongo mo ni ndi won lowo o ti ko oluwa ma yo ti ti e ninu e ni o ni fi juse o better ki ki iyawo ayewo gongongongongo ko danu kan ma pin owo yen to o se lu ni won ma fi ma se won ni pe fun ni yo ona yo kuko pe fun bi to ti wa ni
2: e seun e ja tun gba pe ko to nipa tun soro le lori hello
10: hello
2: e seun oruko yin ati bi te tin pe won e kasun
10: King of Boys
2: lati ore seun
10: dota fun yin amuko won le ru ewo to le ku le wo eh wo sale ja ri oro te so yi o to o to o to ka je gbe lenu o fa ro bo ni pa amo eyan wa to le bo wo yi ko ba se mo won ti ni awon to fe ku ti se awon to koruko le no ma pin dodo e abi ko le so yo bi ko ti to le ko ki wo won ni to e ko ba to ko ba bo si pa ma ku iro bo na to
2: re yesun o da ke ka to e je ka sare mo fe ke soro die sori in ti won so ile to tumo si pe isoro ta ti identify lekan yen o ni issue to wa nbe to ye ki a bere si ni soro le lori ipe bi kini se ma de o da are de iyawo are de se ka sina lana yen ba yin sin o gbe 100 million abi 100 billion abi nkan o gbe owo yen kale le true office first lady iyawo gomina ipinle ohun o gbe owo fun won pe o da ko bere si ni sona be si ma bere si ni pin o ti se ti o ti se tolorun na o wa ku so won commissioner ati gbogbo awon to wa ni in charge commissioner of women affairs gbe wa ri won ta ma so rada pata ni di owo olowo so kaka be
1: owo olowo ra moto
2: kaka be so kon pin owo yi ka ona bo se ma di pe bi oro ta so lekan bi ten jina mo si so lekan yen database yen kini wa very very important o se se na se bi ne oja o ba nsin te ba debe ti o ba to boyin o ba to ti ba sa won ya won yan so pe se wa se transfer mo mi wa se transfer mo ni ki ma se dan kan mo ko ma dan kan won se ipolowo oja fun kini eh mo ni account bayi pe kan se si wa de se si wa de fun e bo je ru 500 naira lo fe ta lo fe ra wa de fun e ni nkan so o se se won le database yen ton ba ti mo gbogbo won ton ti compile oruko won ton ni fi account number details won si ton ti se background check won ton pe yes kini o check out wa de se bo je atabuja won ti ma se bo je atakure won ti ma se centrally e kan je bi only be bank she so salary for one she now be koni as from source about to send the bill everybody my best ni gba lat so dipo ta yo ya counselor ya wa lo ko fa won yen ka counselor ba se ndebe ikan ti e sele ni timothy eri ti mo mo dada so da jibo ikan to soro ni stakeholders meeting ti governor ida ti wa ton se no won awon odo ton se kin meeting stakeholders meeting pelu awon odo ni dome won fi owo fun awon participants awon to wa latona jijin owo ton fi ranse si won awon representative won ti owo yen di owo won bi en ton yen kan fun ni 20,000 abi 30,000 o se pe 10,000 naira ni ti e so o ma fun mi 10,000 mi abi ko gbagbe e o ba ti 10,000 naira ti yen tun reki yen to ba mo yen millions to je iyen tun daja sile laarin won again o tun daja sile so iru awon kan be yen o ye kan wona lati yowo e kuro me so that directly a le di odo awon to need owo won so that you be
3: so
2: collect
3: yes mo ni ilu ita n so yi o possible tori something close to that to sele ni Nigeria yi mo na ti ngba yen ti additional to wa ni African Development Bank nsin we know that one yen I mean Agric Minister ngba yen now on discover pe iru Ondo Ekiti gbugba won state won ton party fe gba fertilizer eni ti o ni ebe oko kan ohun la lo ba ore to wa in charge ton ba ti fun ni gbe
2: awon office farmer
3: a wa pe aboki ohun ko ni ko ti e ni fowo kan fertilizer yen
0: oni foju kan
3: ko ni foju kan a fun ata iwe yen fun aboki la lo ko ninu stop now over this stage kan ni additional wa mu kini wa gbugbu awon ri farmers ori phone na ti allocate fertilizer fun won tan se lo ko it worked then mi wa mo ti se nsin o mo pe nkan to ba ti dana won je o pe lorilede yi so o le se yan is practicable tan ba fe se won a se but awon to ma je nbe na ni o ni je o se se that is the problem
2: so,
3: we have in this country
2: dipo ta fi catch cruise joda ta fi catch cruise anya Moses lori oro e e je ka channel conversation si bi to ye ka con channel si pe iyawo are o owo yi o looto adupe o sugbon awon kan wa awon kolokolo won wa laarin e na to wo ye on diligent ewe ki de ki ni conversation ti mo ro pe o ye ka ma nini e ka le fi ran ara o ki se pe as a guy won ti ni ki graduate la ma di akara bayi o awa be si ni fi catch cruise no e je ka sa
1: pe te ba wo ye aduro owo ti o ti ni ka ni e ta
2: so e lo e ka so ko ya ti mo te tin to re
11: Ibrahim lo soro latowo
2: lati owo Ibrahim e se
11: yes e kan ti mo fe da si oro yi lo n to oloselu le ni na a na n gbun e kan do kan sele ni pe ejo NIN ton ni ka si n gba yen ati registration voters card wa ta ma n se se bi ara data ti wa ni ton le fi no case wa gbogbo nkan wonyi awon leta wa lo n kowo yen ok now ẹlòmíì owó tó yẹ kó tọ́ síyàn mẹ́wàá tó dáko yẹn sáko tó máa ní problem tó máa ní problem lọ́jọ́ wájú wọ́n á sọ pé wọ́n mẹ́ni tọ́ ṣẹ̀ so ẹni tẹ́ ti tu orúkọ ẹ̀ gbowó kẹ mọ orí orí tóun náà gbé wáyé gbogbo orúkọ bẹ́ẹ̀ àwa gbọ́ ní problem ara wa ní kọ́ńtì kò sí pé bóyá èèyàn kan ló ń fi ìyà jẹ wá so yín sà nǹkan tí mo kàn lérí sọ sí ètò yẹn ni ẹ
2: padà òun ni ká jẹran pẹ lẹnu àmọ ò fà fún kò ní fàyẹ sílẹ ṣùgbọn kó a tó kásẹ tán lẹ ẹjẹ káwọ bí a lè gba ìpè ẹyọ kan péré sí 08162519991 08162519991 ìpè kan. Hello. Eyin re di sile oruko yin ati bi te tin pe wa.
12: E ka so.
2: E seun oruko yin ati bi te tin pe wa.
12: Mr. Ade Agbo lati lati Ugbe.
2: Mr. Ade Ade
12: Ade Agbo Ade Agbo lati
2: Ugbe. Ade Agbo lati Ugbe seun.
12: Bẹ́ẹ̀ ni sọ ẹjọ́ ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ gidi gẹlẹ́ ń sọ tí wọ́n bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n bá ẹkọ́ dúró ẹ̀jẹ̀ kọ́ wọn ní kí gbogbo rẹ́gísítà múná àkáàtì nàbà kankan wọn àtẹ́sọ ọgbẹ́ àṣẹǹdì gbogbo ẹ̀ lọ dé ìpín ìjọ ẹgbẹ́ ẹgbẹ́ mìíràn lọ bí sára lọ́dọ̀ ẹ̀ lọ́n ọjọ́ méjì mẹ́ta. Ìgbà yẹn tó ń gbà tó rẹ̀ bẹ́ẹ̀ sì dé báyìí tí lè kan mi nígbà tí bíi tí ló fi wọn kan sàn kẹ́ná gbọ́ ẹ̀tàn kùn sára àwọn ọmọ ẹ̀rọ ẹ̀jẹ̀ tẹ́ sọ ẹgbà lè sí báyẹ owó yà máa dán ẹnì kọ̀ọ̀kan wọn wọn a máa dúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n gbọ́dọ̀ ẹgbẹ́ yẹn àwọn tó máa gbowó fún wá ti kó gbogbo ẹ̀ kápára wọn tó fi tó wọn bẹ̀rẹ̀ pé àtúnṣe wà lọ́wọ́ àwọn ìjọba kan lọ́wọ́ àbáyé àwọn ọ̀kàwé ṣùgbọ́n àkọ́pọ̀ àkọ́pọ̀ ẹgbórí wa ó wọn lọ́wọ́ bó ṣe yẹn fanímọ̀ràn ká ṣe kí á ṣe láàkọ́ ni ká ṣe ká máa ṣe a lè ká gbogbo ayé nípa wá kan wọn sọ pé ó gbógun fún ẹ alóṣèlú kan àpárá náà kó sí.
2: Gíwùn ni kò pọ̀ kò ìdù kò pọ̀ kò pẹ́ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge ọpọ̀ èmi jọ̀dá.
1: Tó ìyókù wa tún di ọjọ́ mẹ́jọ o lágbára lọ́wọ́ ọlọ́run tá a tún mọ̀ pàlẹ́ lórí àpérò ẹjẹ́ àṣàyèrè o.
2: Sunday Ajiboye.
13: Ẹyin ìyẹn wa ọjọ́ mẹ́jọ ṣùgbọ́n kí n tún máa lo ohun fẹ́ sọ fún yín pé mo gbàgbé láti ọ̀bí tẹ́lẹ̀ pé ọmọ kan wà ní roundabout olúwàfíìmọ̀
2: pọmọ àbí ìlọ́lẹ̀ máa fi bẹ̀rẹ̀ pọmọ Sunday Ajibu engineer
0: Moses ọjọ́ mẹ́jọ ló tún máa bẹ̀rẹ̀ ṣé o.
2: Ọ̀dà ẹ̀yin tán bá fún lọ́wọ́ kẹ fún àwọn ìyá lọ́jà àwọn ìyá onírú aláta oní àkàrà kówó wọn jíṣẹ́ ẹ má jó dínlẹ̀ jìn àní sọ jù bẹ́ẹ̀ lọ lásùkàn mi lójọba oní orúkọ tèmi tí mo jẹ́ atọ́kùn ètò àpérò ọjọ́ mẹ́jọ lágbára dẹ́dà oníkẹ́tún pàdéwà nígbà tí a mú kókó ọ̀rọ̀ míì wá sọ ní orí ètò ọ̀hún títí dọjọ́ mẹ́jọ kí tí kò máa gbọ́ wa ní rẹ̀.

0: wherever you are,
1: whatever you want,
0: you can only get it here at Daba 89 FM, the station for all.
2: Ní ìtẹ̀síwájú ìfarajìn láti ṣe ìrónilágbára fáwọn ọ̀dọ́ olùdíje ẹgbẹ́ òṣèlú ADC ní ẹkùn ìdìbò Àríwá Àkúrẹ́, onímọ̀ẹ̀rọ̀ Tèmilolúwa Olúwaládé tọ́pọ̀ èèyàn mọ̀ sí ètò ló ṣe agbátẹrù ètò ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Legacy Football Club 5-a-side Tournament. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù 16 ni ó kópa níbi ètò náà, tí ẹni tó bá jáwé olúborí yóò sì gba ₦250,000. Ìfẹsẹ̀wọnsẹ̀ náà wáyé láàrin ọjọ́ 14 sí ọjọ́ 19 nínú oṣù keje ọdún yìí lórí pápá ìṣeré Legacy Lounge and Club tó wà ní kilometer 4 Becky Parker Secondary School, Ọbaile nílùú Àkúrẹ́. Ètò yìí ó kọjá òròṣèlú o, torí yóò jẹ́ àǹfààní láti ro àwọn ọ̀dọ́ lágbára àti láti dókòwò sí ọjọ́ ọ̀la ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Nípa eré ìdárayá, ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè, àwọn ènìyàn yóò ní agbára sí ní ẹkùn ìdìbò náà. Fún àlàyé, ẹ lè pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706-249-9999 tàbí 0903-998-8151. Ètò ríró àwọn ọ̀dọ́ lágbára àti kíkọ́ ọjọ́ ọ̀la.
3: ACA Integrators up 1972-1976 set of Causa.
4: Golden Jubilee Reunion Celebration. Attention all members of Akunas College, Akure, class of 1972 to 1976. By the grace of God, it is 50 years since we passed out of our great alma mater. Join us as we celebrate God's faithfulness, friendship, and cherished memories at our Golden Jubilee Reunion. Coming up on Friday, 3rd July 2026. Walk-in reception. Time, 10 a.m. prompt. On Saturday, 4th July 2026. Cursive visit to the Catholic Archbishop of Ondo Dawes, followed by our grand get-together party. Time, 1 p.m. Ogiri Hall, Akunas College, Akure, Sunday, 5th July, 2026. Thanksgiving service. Time, 10 a.m. prompt at Mary Queen of Angels Catholic Church, Akunas College, Akure. Come, let us celebrate 5 decades of God's goodness, enduring friendship, and the legacy of Akunas College, Akure, class of 1972 through to 1976. 50 years on, united in faith, friendship, and gratitude. Announcer, committee.
5: Hello, say brother.
6: Mungbadu adaba.
7: Sikoma tún ti tún. Fún
8: agbẹ́yamúyamu ètò automatic miracle hour.
7: Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God.
8: Tó kalẹ̀ sí Àdófùre Ìdànrè Road Àkúrẹ́.
7: Ọjọ́ kìíní lóṣooṣù ni.
8: Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀.
7: Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò.
8: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìdíṣẹ́.
7: Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
8: Oh my God!
7: Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé.
8: Ó ní bipolar disorder,
7: obsessive compulsive disorder,
8: àbí schizophrenia psychotic disorder.
7: Hey!
8: Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyìí ń fẹ́.
7: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
8: From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà.
7: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
8: Bàbá Prophet Samson Olúwa Mọ́dẹ́dẹ́ tún ti gbáradì láti máa ṣí náà àdúrà bọ́lẹ̀.
7: Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate.
8: Olúwa ìwà di àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀. Ọjọ́ kìíní oṣooṣù mà ní o.
7: Ó yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
9: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
10: Ètò ìgbéyàwó láyé.
11: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
12: Kí ló ṣẹlẹ̀?
11: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ẹ ní 2026.
9: Ní tòótọ́.
11: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
9: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDCare wà?
13: Èwo ló tún jẹ́ CDCare báyìí?
9: Bẹ́ẹ̀ ni o, CDCare. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
11: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
9: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
11: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
9: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
14: Ẹ pè CDCare sórí 0707-454-3005.
15: CDCare, sórí ẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
1: ọba ẹgbà mi ẹra mi kalẹ ọrọpọ mi yi ma ti su mi ise lo pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkan lo oko mọ ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
6: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afogede gede doti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufẹ re iwe atebo la fi pelu re ajo nafdac fun tedu gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 aba make sure gbogbo iga ijawa ija osi always guide me
12: yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko akoko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
16: eto igbeyawo laye
11: ejowo eduro najare
17: ah ilo sele
11: ki won to so wapo nje o ranti po oseleri television fun mi fridge nkan ero ofoso ise ile wa ma fowo ofoso nle ni 2026
12: eh ni tuto
11: ka sa so pe o ti ra won abi
12: ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
18: e won lo tun je cdk bayi
12: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
11: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi
12: ah ah lati osu to koja ni mo ti ra won
11: oluso aguntan e so wapo
9: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
14: ẹ̀pẹ̀ CDK sórí 0707454305
15: CDK sórí ẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: fún ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣẹ́ ara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣẹ́ ara yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórin ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si lu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise joko lo se be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni won Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ìbáyàwó tí báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbọ́ ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbọ́ ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíà máa ta ẹlòmíà máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
5: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa ro mí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.

0: wọ́n kí a pé apu dédé wòyí àsìkò ọjọ́ mẹ́ta ọlọ́run àwa pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí àṣẹ ń ba lọ láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn nípa àwọn tó ní àìsàn ìrẹ̀wẹ̀sì ọkàn tí àwọn olóyìnbó ń pè ní depression so a máa ní èní a máa sọ̀rọ̀ lórí bí a ṣe lè ṣe ìtọ́jú wọn ìkíní náà àwọn tó bá ní ìrẹ̀wẹ̀sì ọkàn a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n wà a gbọ́dọ̀ wá iṣẹ́ kan fún wọn láti ṣe bó ti kó kéré mọ nípa eléyìí wọn ò ní àsìkò láti sọ pé wọn ronú tán bá tẹ fẹ ronú ìrònú mú wọn a mọ ní ìwọ̀nba eléyìí ṣe pàtàkì púpọ̀ ẹni tó bá ti ń ronú a gbọ́dọ̀ wá iṣẹ́ kan fún un tó gbọ́dọ̀ máa ṣe ìbáṣeṣẹ́ tí a máa jókòó tá a sì máa ṣiṣẹ́ yẹn ni o a lè fi gba àsìkò rẹ̀ tí ò fi ní àǹfààní láti lè sọ pé òun ronú ìyẹn ṣe pàtàkì púpọ̀ ìgbà míì máa ń wà tó jẹ́ wípé wọn ò gbọ́dọ̀ jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó dánìkan wà irú ẹni bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ àwọn èèyàn gbọ́dọ̀ wà ní agbègbè ẹ̀ kán máa ba sọ̀rọ̀ bí ò bá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ kán sì máa ba sọ̀rọ̀ ká máa jẹ́ kí ó dánìkan máa wà kó dákẹ́ ìfà nígbà tí a bá ń ba sọ̀rọ̀ tó bá dákẹ́ ẹ ṣàjẹ́ kán máa sọ̀rọ̀ yẹn a lè máa fọwọ́ tọ ká fọwọ́ kàn án pé ṣé o gbọ́ lágbájá nìkan tí mò ń sọ bó tẹ̀ jẹ́ pé a máa sọ pé à ń yọ òun lẹ́nu ṣùgbọ́n nígbà tá a bá ń sọ rí eléyìí a tó àsìkò kan tó gan fúnrara ẹ̀ ká sọ̀rọ̀ jáde tó àwọn èèyàn gbọ́dọ̀ pọ̀ ní ọdọ ẹ̀ tó bá jẹ́ pé hospital báyìí à ń pè wọ́n ní group therapy ṣùgbọ́n ní ayé ìsinyìí tó bá jẹ́ pé ibi tẹ́nìyẹn ń gbéra sí tọ́jú ẹ̀ tó dẹ̀ jẹ́ pé òun ni à ń pè ní community psychiatry yẹn gan ló dáa jù àwọn ìdílé wọn ò gbọ́dọ̀ fílẹ̀ kán máa bọ sọ̀rọ̀ ní òrèkóòrè ìgbà míì máa ń wà à ń pè kínní kan ní psychotherapy òun náà ni àwọn tó bá ṣe clinical psychologist àwọn ló máa ń ṣeré lè tọ́jọ́ pé wọ́n á tọ́jú ẹ̀ tó jẹ́ pé a fi lè máa hùwà bó ṣe yẹ kó hùwà a lè máa ronú bó ṣe yẹ kó ronú a lè máa sọ̀rọ̀ bó ṣe yẹ kó sọ̀rọ̀ irú àwọn èèyàn náà ṣe pàtàkì wọ́n á lè ṣe ìrànlọ́wọ́ fún un láti ṣe pé ó rí ìwòsàn kúrò nínú ìrẹ̀wẹ̀sì ọkàn ẹni tó bá ní ìrẹ̀wẹ̀sì ọkàn ó ṣe pàtàkì fún wa níbikíbi ìbáṣe pé inú ilé wa ló wà ní o ìbáṣe ní ilé ìwòsàn ní o gbogbo nǹkan tó bá lè fi para ẹ̀ ló gbọ́dọ̀ mú kúrò bí ọ̀bẹ bí abẹ bí àdá bí okùn bí igi ńlá tó lè fi gbára bí òkúta gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá lè ṣeé ṣe láti tètè mú láti fi para ẹ̀ a gbọ́dọ̀ mú kúrò ní ọ̀dẹ̀ pátápátá torí pé ọ̀nà kan náà máa ń gbà láti tètè para wọn ṣùgbọ́n tí a bá mú ìtàn bá rí kankan láti fi para wọn àti pé wọ́n á wà láàyè eléyìí ṣe pàtàkì púpọ̀ gbogbo nǹkan tó bá lè jẹ́ nǹkan tó lè fi para wọn a gbọ́dọ̀ mú kúrò lọ́dọ̀ wọn then a gbọ́dọ̀ máa bẹ̀ wọ́n wò ká máa wò wọ́n lóòrèkóòrè bọ́n ṣe ń sọ̀rọ̀ bọ́n ṣe ń rìn bọ́n ṣe ń jókòó bọ́n ṣe ń ṣe a lè mọ̀ bóyá ẹni fẹ́ ṣe nǹkan búburú ṣe ìjàm̀bá fún ara ẹ̀ ni a tètè lè gbé ìgbésẹ̀ ní orí ẹ̀ ẹ mọ̀ pé mo sọ ọjọ́ ìjẹ́jọ́ wípé wọn kì í ní àsìkò láti jẹun torí pé ìrònú ni sá nítorí náà irú ẹbí bẹ́ẹ̀ tí a bá ti nírú àwọn èèyàn yìí ó sọ pé ibi ń pa àwọn ibi ò pa òun ká sáà gbà níyànjú pé ó jẹun ó jẹ ti àárọ̀ ó jẹ ti ọ̀sán ó jẹ ti alẹ́ kí ó má bàa ṣe àkóbá síwájú àsíwájú sí ọpọlọ ẹ̀ then ní hospital ó ní àwọn oògùn tán máa ń lò fún wọn pàápàá jùlọ ẹni tó bá ní àwọn ìpèníjà yìí ó gbọ́dọ̀ lọ rí àwọn dókítà tó mọ̀ nípa àìsàn ọpọlọ tí a bá dẹ̀ ń ṣeré lè a rí pé a mú kí ó tètè ní àlàáfíà ìkan míì tó tún ṣe pàtàkì ó ní ó yẹ ká fi ìfẹ́ hàn fún irú ẹni bẹ́ẹ̀ kò yẹ ká máa sọ pé à ń sọ̀rọ̀ búburú sí ẹlòmíì nígbà tó máa ń sọ̀rọ̀ sí èèyàn ọ̀rọ̀ ẹnu ẹ̀ kò dáa rárá ó lè mú kí ẹlòmíì kó pokùṣo ọ̀rọ̀ tá a máa sọ irú ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì ọkàn yìí ọ̀rọ̀ ìfẹ́ ni kì í ṣe pé ìfẹ́ inú ẹ̀ ló ń fi lùgbàdì ìrẹ̀wẹ̀sì ọkàn ká fìfẹ́ hàn sí kí a sì sọ̀rọ̀ ìrètí fún wípé a ti wà òkè ká ti dá a ti rí ìwòsàn kì í ṣe pé ká sọ pé ó ti tán fún ẹ o rí àwọn ẹgbẹ́ ibi tán ti dé o mọ̀ pé wọ fúnra ẹ ló fọwọ́ ara ẹ fà á gbogbo àwọn ẹ̀kan báyìí kò lè jẹ́ kó tètè ní àlàáfíà sọ ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ àwọn èèyàn wa gbogbo àwọn tó bá ti nípèníjà àìsàn ọpọlọ jọ̀wọ́ lẹ́ẹ̀kan sí ẹ fìfẹ́ hàn sí wọn tẹni tó ṣẹlẹ̀ la rí àmọ́ kan tá ṣẹlẹ̀ ní ọjọ́ ọ̀la ọlọ́run wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa lẹ́ẹ̀kan sí àwọn tó ní ìpèníjà ọlọ́run yìí sọ gbogbo àwọn ibi tẹ́ ti gba ìtọ́jú pàápàá tún ní ilé ìwòsàn bí ẹ ṣe ń lo oògùn tán fún yín a máa ṣiṣẹ́ bó ṣe kó ṣiṣẹ́ fún yín o ẹ eyan bi na ti awon eyan yin wa olorun a ma pese fun yin iru ikan buburo ni sele si mo abo olorun adaju lori wa o to ba ti di ojo mejo ati ma tesiwaju alafia olorun ni ku o ni ibise aye wa dabo
1: Oro fatara Olorun yo ma ba wa gbe yo si dara fun wa ni oruko Jesu Christi amen adupe lowo arakunrin Peter Oluwadare Adeoye onimo nipa ilera opolo bakan na adupe fun igba nimoran ati atileyin lori oro ilera lati odo dokita Ayotunde Omole eje ki a ma tele awon oro ilera wonyi alafia pipe lara lokan ati lemi yo je ti enikokan wa yo si dara fun wa ni oruko Kristi Jesu amen akoriṣe iranṣẹ toni ni alafia ti oju imo eda lo alafia ti oju imo eda lo eje ki a gbadura olorun tin gbadura apata yoraye bi sadi wa eje wa fe ni kokan wa lokan bale e fi otito oro yin ye wa e to wa sona igbala ki o le dara fun wa gbogbo ki o si je teyan olorun ni oruko Jesu Kristi oluwa ti olugbala wa amen adupe pupo pupo lowo olorun alaye olorun alase pe eni to mu wa mo ojo oni olorun to da emi eni kokan wa si ni agbara olorun isegun tomo olorun yo je te eni kokan wa ero ni ba wa yo si dara fun wa ni oruko Kristi Jesu amen eje ki aranti ilere olorun gege bi o se wa ni Isaiah ori kokan din ni adota ese ikarin dini ogun ati ikarin dini ogun Isaiah 49:15-16 olorun so fun wa wipe obirin ha le gbagbe omo omo re bi ti ki yo fi se iyonu si omo inu re looto won le gbagbe sugbon emi ki yo gbagbe re kiyesi emi ti ko si atelewo mi awon odi re nbe niwaju mi nigba gbogbo baba ati mama arasikunrin ati arabinrin gbogbo olugbọ eto yi olorun gbagbe ni kankan wa olorun to da emi wa si to mu wa mojo oni olorun to ba wa irin ajo ni bi ta de lodun yi ni agbara olorun yo mu wa laja eja fokan bale isegun ni tomo olorun olorun gbagbe wa o yo dara ni oruko Kristi Jesu amen fun tesiwaju ise iranse yi eti akori re je alafia ti o ju imo eda lo gbogbo wa la mo wipe isoro wa yi wa ka gbogbo e si di o dabe ni pe kilona abayo aye wa kun fun isoro ko si enikan ti o ti ja ajabo lowo gbogbo isoro aye yi se ti lu ni tawujo ni oro ilera ni idile ni tabi orile ede oro nipa isuna ni isoro po kaakiri ibase onigbagbo tabi alaigbagbo ko seni tiko to bombe to tiko ni atowo gbogbo ohun to wa kaakiri inu fu edo fu tori oro abo olorun wa lori ite ibere ti wa jeyo ni pe nje o seese lati ni alafia tooto ninu aye yi nje o seese olorun wa nikan lo le funyan ni alafia bi a si se ma gbe oro olorun yewo emi olorun yo tumo re fun wa yo si dara fun wa ni oruko Jesu Christi amen iwe Johanu ori 16:24 ese keta le ni ogbon John 16:33 olorun so fun a wipe nkan wonyi ni mo ti so fun yin tele ki eyin ki o le ni alafia ninu mi ninu aye eyin o ni iponju sugbon etujuka mo ti segun aye Jesu Christi ni o soro nibe o ninu aye eyin o ni iponju sugbon etujuka mo ti segun aye iponju ndide papa julo nigbati omo olorun lokun labi lobirin ba pinu wipe oluwa ife re ni mo fe se wipe ona to to ni mo fe gba pe mi o ni ba won se kona mi o ni ba won huwa eto mi o ni ba won huwa ti o bojumu iponju a wa ipenija a wa sugbon jesu ni ki a tujuka awon ti segun aye siwaju si ti a ba tun wo Filipi ori kerin ese ikefa ati ikeje olorun so fun wa Philippians 4:6-7 olorun so fun wa wipe e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun olorun ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo se okan ati eroyin ninu Kristi Jesu alaafia ti o ju imo eda lo alaafia yi olorun nikan ni o le fi fun wa ebe olorun yo ran wa lowo lati le duro ninu igbagbo nigba ti isoro nla ba de ba wa ese yi ti a ka yin so fun wa wipe ki a ma se damu sugbon ki a gbe isoro na to olorun lo ninu adura olorun yo koju isoro na yo si mu isoro na kuro tabi ki o so di ibukun fun wa o ye ka tile ma dupe fun idahun si adura wa nitori ohun ti o wu ki idahun na je didara ni fun wa bi a ba gba ona yi wo isoro wa a o ni alaafia ti o ju imo eniyan lo nitori pe olorun o gbagbe re olorun o gbagbe mi e je ki a wo korinti keji ori kejila ese ikeje titi de ikewa 2 Corinthians 12:7-10 olorun so fun wa wipe ati nitori opolopo isipaya ki emi ki o ma ba gbe ara mi gari koja a si ti fi egun kan si mi lara iranse satani lati pon mi loju ki emi ki o ma ba gbera gari koja nitori nkan yi ni mo se be oluwa nigba meta pe ki o le kuro lara mi oun si wo fun mi pe o re ofe mi to fun o nitori pe a so agbara mi di pipe ninu ailera nitori na tayo tayo le mi kuku ma sogo ninu ailera mi ki agbara Kristi ki o le ma gbe inu mi nitori na emi ninu didun ninu ailera gbogbo ninu egan gbogbo ninu aini gbogbo ninu ninu inibini gbogbo ninu wahala gbogbo nitori Kristi nitori nigba ti mo ba je alailera nigba na ni mo di alagbara apostle Paul ni olorun fi se iran nipa emisi ni o so ile fun wa ti e ba wo be olorun se lo apostle Paul olorun lo to be je to je wipe ise iyanu ise iwosan ohun ti ara re jade wa ti a ba wo akosile ti o wa ni ise apostoli ori kokandini ogun ese kokanla ati ikejila Acts 19:11-12 e o ri wipe aso ilewo eto loyinbo n pe ni akashifu ti iranse olorun apostle Paul n lo awon to kan lara won ri wosan keyan fara ka aso ilewo iranse olorun ori wosan o to be oju be lo agbara olorun po ninu aye apostle Paul sibe isoro kan wa nipa ilera ara ohun lo so fun wa ni Korinti keji ori kejila ese keje titi de ikewa e o lo n gbadura gbadura o n be olorun joba mi mu soro ikuro olorun so pe rara rara kii se pe inu bi olorun si pe sugbon won mo mo fi isoro yi sile ki o le je ki Paul ko rera re sile ko ma gberaga kini ohun ti a n gbiyanju ati so ti a ba gbadura olorun n gbadura bo ti wu ki isoro wa to olorun se tan lati ba wa so ke isoro na di petele to ba wa je pe a n gbadura nkan ta n fe ko ti te wa lowo e je ka ni gbekele ninu olorun ka fokan bale nitori pe olorun o gbagbe wa to ba te de wa je pe nkan na agbagbagbagba ko te yi pada e je ka wo oro apostle Paul ka fi se awokose lati le fi ogo fun olorun ni olorun yo duro ti o olorun yo si duro ti emi na a o so itan ayo e je ka wo Rome ori kejo ese ikejidini ogbon Romans 8:28 olorun so fun wa wipe awa si mo pe ohun gbogbo le o sise po si rere fun awon ti o fe olorun ani fun awon eni ti a pe gege bi ipinu re ohun gbogbo sise po fun rere ki oluwa ki ran wa lowo penija to wa bayi ni wipe baba ati mama arakunrin ati arabinrin gbogbo olugbo eto yi nje iwo nigbagbo ninu ilere olorun nje iwo nigbagbo ninu Jesu Kristi bi nje iwo nigbagbo ninu awon oro iyebiye ti olorun fun wa lori ofe ati maa se alabapin pelu re losoose ninu eto yi Johanu ori kini ese ikejila John 1:12 oro olorun so fun wa wipe sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon na ti o gba oruko re gbo nje iwo nigbagbo ninu oruko Jesu Kristi oruko Oluwa ile iso agbara ni awon lododo sa wonu re won si ye won si ri igbala ati kona wi pe ni oruko Jesu Christi ki gbogbo ikun ki o wole ki gbogbo ahan ki o si jewo iko Jesu lo Oluwa ti wo ba gbagbo ninu re yo soro re dayo okan re yo bale iwo yo si ni alaafia to ju imo ida lo e je ki a wo ilore Matthew ori keji le le ogun ese iketa di ni ogoji Matthew 22:37 Olorun so fun wa wipe Jesu si wi fun pe ki iwo ki o fi gbogbo aya re ati gbogbo okan re ati gbogbo inu re fe Oluwa Olorun re igbagbo yo mu iha tuntun iha ifokansi sinu aye wa to be je pe gbogbo aye wa a o fi sin Olorun yo si dara fe ni kokan wa awon ti won gba Jesu sinu aye won ti won si fi gbogbo aye won sile fun patapata awon ni a n pe gẹ́gẹ́ bí ìpinnu Ọlọ́run kí Olúwa kí ó ràn wá lọ́wọ́ kí ó sì túbọ̀ máa fi ọ̀rọ̀ iyebíye wọ̀nyí yé wa síwájú àti síwájú sí i. Jòhánù orí kẹjọ ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n John 8:29 ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Olúwa. Bíbélì mímọ́ fi yé wa wípé ẹni tí ó rán mi sì ń bẹ pẹ̀lú mi kò jọ̀wọ́ èmi nìkan sí i nítorí èmi ń ṣe ohun tí ó wù ú nígbà gbogbo. Jésù Kristì ni ó sọ ọ̀rọ̀ yìí. Tí ìwà àti èmi náà lónìí tí a bá sọ pé Olúwa ràn mí lọ́wọ́ mo fẹ́ ṣe ìfẹ́ rẹ Ọlọ́run yóò dúró ti ìwà àti èmi níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé ìfẹ́ Ọlọ́run ni à ń ṣe Olúwa yóò sì ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Àwọn ọ̀tá tí ó gbèrò àti pa Jésù nígbà náà wọ́n yí i ká gbogbo ohun tí Jésù ń ṣe ni wọ́n túmọ̀ sódì bí ogun ọ̀tá náà ti le tó kò dín àlàáfíà àti ìbàlẹ̀ ọkàn rẹ kù nítorí ó mọ̀ pé bí òun bá ti ṣe ìfẹ́ Ọlọ́run Ọlọ́run wà pẹ̀lú òun. Irú àsìkò tí a wà yìí náà ohun tọ́lọ́run ń fẹ́ ni pé kí ìwà àti èmi ká yọ̀ǹda ọkàn wa yọ̀ǹda ayé wa wípé Olúwa mo fẹ́ ṣèfẹ́ rẹ mo fẹ́ tẹ̀lé ìlànà rẹ gẹ́gẹ́ bí ó ṣe wà ní Bíbélì mímọ́. Ìṣòro tó wù kó dé ìpèníjà tó wù kó jẹ́ Ọlọ́run yóò bá wa borí Olúwa yóò mú wa làájá. Ìwọ ṣàpinnu wípé Olúwa tìrẹ ni mo ṣe mo fẹ́ ṣe ìfẹ́ rẹ nígbàgbọ́ nínú Jésù Kristì yóò sì dára fún ìwà àti èmi ní orúkọ Kristì Jésù àmì. Ẹ jẹ́ kí a wo ìrere Matthew orí kẹwàá ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n títí dé ìkọkànléníọgbọ̀n Matthew 10:29-31 Ọlọ́run sọ fún wa wípé ológoṣẹ́ méjì kí a ń tà ní owó idẹ kékeré kan bẹ́ẹ̀ ni kò sí ọ̀kan nínú wọn tí yóò ṣubú sílẹ̀ lẹ́yìn bàbá yín ṣùgbọ́n gbogbo irun orí yín lè a kà pé ṣánṣán. Ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n nítorí náà ẹ má fòyà ẹ̀yin ní iye lórí ju ọ̀pọ̀ ológoṣẹ́ lọ. Ológoṣẹ́ jẹ́ ìkan lára àwọn iye kékèké tó máa ń fò láyìíká wa bọ́ ṣe kéré mọ́ Ọlọ́run mọ̀ nípa wọn wọ́n sì sọ fún wa pé kò sí ọ̀kan nínú wọn tó lè lulẹ̀ tọ́lọ́run ò mọ̀. Nítorí náà ẹyẹ kékèké tọ́lọ́run bá ń tọ́jú wọn irun orí ìwà àti èmi yálà ọkùnrin ni wà àbí obìnrin ṣáàtẹ̀ lè fi ọwọ́ tú káàkàá wò Ọlọ́run mọ iye irun orí ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run ní ètò rere fún wa Ọlọ́run mọ ohun tó ń ṣe nípa ọ̀rọ̀ ayé wa yóò sì dára fún wa bí a ṣe ń fi ìgbàgbọ́ wa rọ̀ mọ́. Ẹ jẹ́ kí a wo Rome orí kẹjọ ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n àti ìkejìléníọgbọ̀n Romans 8:31-32 Ọlọ́run sọ fún wa wípé ǹjẹ́ kí ilẹ̀ àwa ó wá sí ìwé sí nǹkan wọ̀nyìí bí Ọlọ́run bá wà fún wa ta ni yóò kọ ojú ìjà sí wa. Ẹni tí kò dá ọmọ òun tìkára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò wá ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Tí Ọlọ́run bá wà fún ìwà àti èmi kò sí òun náà tí yóò borí ìwà àti èmi. Ọlọ́run yóò bá ọ ṣẹ́gun Ọlọ́run yóò bá mi ṣẹ́gun yóò sì dára fẹ́ nìkọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristì àmì. Kí ni ìwà Ọlọ́run mẹ́ta tí ó mu dá wa lójú pé gbogbo ohun tí ó bá ṣe ni ó dára jù èyí ló fi jẹ́ pé ìwà àti èmi kí ìgbàgbọ́ wa kó lè rọ̀ mọ́ Ọlọ́run wípé ó yí Ọlọ́run Ọlọ́run mọ nǹkan tó ń ṣe ètò rẹ̀ fún ayé wa òun ló sì dára jù. Róòmù orí kọkànlá ẹsẹ̀ 23 Romans 11:33 Bíbélì mímọ́ sọ fún wa wípé ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run àwa má rí di ìdájọ́ rẹ̀ ti rí ọ̀nà rẹ̀ sì ju àwa rí lọ Ọlọ́run wa àwa má rí di ni. Kò sẹ́ni tó mọ ìbẹ̀rẹ̀ rẹ̀ kò sẹ́ni tó mọ òpin rẹ̀ ó pọ̀ ní ọgbọ́n ó pọ̀ ní ọ̀rọ̀ ó pọ̀ ní ipá ó pọ̀ ní agbára. Ẹ jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó rọ̀ mọ́ yóò sì dára fún ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristì àmì. Ìfẹ́ rẹ̀ fún wa o po to be ge nitori pe nipase Christ Jesus to fi fi emi re lele fun iwa ati emi ki a le ri igbala eyi ni o wa ni ese bibeli ti Amos Johanu ori keta ese ikerin di ni ogun John 3:16 bakan na o tun wa ni Johanu kini ori kerin ese ikejo 1 John 4:8 eje ka ko wo Johanu ori keta ese ikerin di ni ogun oro Olorun so fun wa wi pe nitori Olorun fe araye to be ge ti o so bibi re kan soso fun ni ki enikeni ti o ba gbagbo ma ba se gbe sugbon ki o le ni iya ni pekun je wo gba Jesu gbo bi Johanu kini ori kerin ese ikejo 1 John 4:8 eni ti ko ba ni ife ko mo Olorun nitori ife ni Olorun Olorun wa o feran re o feran mi o si ni eto rere fun gbogbo wa irere Luke ori kini ese iketa dini ogoji Luke 1:37 eje ki a gbo oro Olorun oro Olorun so fun wa wi pe nitori ko si ohun ti Olorun ko le se nitori na arakun ati arabirin ma gbagbe ogbon Olorun wa ko lopin oro re o po ife re ko lafiwe ko si si ohun ti Olorun wa o le se awon iwa Olorun meta yi o je ko da wa loju wi pe a le fokan bale ka jowo aye wa fun ka fi eto aye wa ka fi le Olorun lowo alaafia ti o si ju mo eda lo yo ma ba wa gbe okan wa yo bale won ni kipe baba yo si gbo alagbawe eda ni gbogbo bukata re aniyan re jowo re fun jowo re fun jowo aye re fun ipinu ti re ni pe Oluwa ran mi lowo lati se ife re Olorun yo si na eni kokan wa lowo yo si dara fun wa ni oruko Jesu Christi amen eni ti a ba fi le Olorun lowo

8:28 ohun gbogbo n ṣiṣẹ́ pọ̀ fún rere ni fún ògo ọlọ́run. Ọlọ́run lè yanjú rẹ̀ tàbí kí ó fi sílẹ̀ bí ó bá ti rí i sí. Ohun tí yóò ṣe fún wa lẹ́ànfààní gbogbo nǹkan tó máa ṣe wá láǹfààní òun lọlọ́run ń fẹ́. Nínú irú ìgbàgbọ́ báyìí ó ń fúnni ní àlàáfíà tó ju ìmọ̀ ẹ̀dá lọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ǹjẹ́ o ti fi gbogbo ìgbésí ayé rẹ fún Ọlọ́run bí? Bí èyí bá rí bẹ́ẹ̀, àlàáfíà yìí yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ìṣẹ́gun, ògo ni fún orúkọ yín. A dúpẹ́ torí pé ní ètò rere fún wa, a dúpẹ́ torí pé ò gbàgbé wa. Bàbá mímọ́, ẹ jọ̀wọ́ ẹ fún wa ní ìgbàgbọ́ tí kò ṣiyèméjì láti gbà yí pé nígbà tá a bá ti fi ara wa fún yín pátápátá, tá a yọ̀dà gbogbo ohunkóhun tí ẹ̀yin Ọlọ́run bá ṣe fún wa, ohunkóhun tó bá ṣẹlẹ̀ dídára ni ayọ̀ ni. Ẹ fi wá lọ́kàn balẹ̀, ẹ bá wa ṣẹ́gun èṣù, ẹ bá wa ṣẹ́gun ayé, òkùnkùn ayé kó má ṣe borí wa. Ju gbogbo rẹ̀ lọ ká lè dájú ogún ìyà ní pẹ̀kun ní orúkọ mímọ́ ti Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa.

080-66-76-4072 tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 070-68-44-16-53. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 080-33-89-74-70. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹni àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun.

0: Eko dede asiko yi etu kaabo sori eto wa eto ise owo salafia lapa gbogbo yin etu wa nko fiti lojo toni etu wa je mukutu ede bo tun de lojo toni ibare loni oba koda ye ibare loni oba sake orun opa to ti wa kaye to wa ti o wa nigbati aye oni simo oba ti gbogbo awon oba ye ri ton se kabiyesi fun oba to fi oro da eda ti soro jade oba nla oba koda ye asake orun oba lewi lese a lese lewi oba se yowu oba pa yowu oba je yowu oba ke yowu oba fe yowu oba yan yowu ololo ti ologbo gbe dabo ka afata ibare mo tun se lojo toni oruko temi ni bobola gbenga master one of entertainment ka afata emi gogo lasa no eto beni se na yawo adire eto beni diragun agbeto gege beni gbomo kekere lowo gbogbo ara mi kiki oro ni bo tun de se yin lojo toni mo de se yin lorun ewo mo tun de lojo toni mi ni ko roko ma re roko ko ja ti gbe radio edani mi ni ko lodo ma le rodo ko ja ti gbe radio edani ko gbe sunu opo ki radio ma ba bomi lo ni e sa mo ba se seto lojo mejo mejo abala meji gangan la bala ti a peto esi abala koko la pe ni isele akoni logbon nibi kan la ti ma mu awon isele to ki gangan to ki bi igba te eyan ba po milk papo ta ti ma mu wa ke eyan le ma fi se dun aye abale lekeji la pe ni asiri ise owo nibi gangan lati ma gbe awon ojogbo to moyun gbe ninu ikara ninu ise ton se ninu ise ton yan laayo ta ti ma nfi ibere ta ti ma nbere to ti ma tu perepere gbogbo asiri to so mo ise yi to ti ma so fu wa to ti ma fu wa ni free mentorship fun eni keni abi eyan ke eyan to ba nife to le kan si won to pe won ko te to jo ni oro ajosopo ti won ko attend ken to ba fe se wu ise ta le se lori eto ina ni oya e wa nkan fiti lojo toni e tori eyin te ti get e ke bale get e se n get e and get e e wo tori akoko e ja sare wa balala kokolo lori eto yi abala isele akoni logbon se n get e and get e
1: ìṣẹ̀lẹ̀ akọni lọ́gbọ̀n tòní gbogbo ẹ̀yìn abiyamọ àtẹ̀yìn onílàákàyẹ̀ ẹ̀dá tẹ sábà máa ń ní àròjinlẹ̀ ẹ jẹ́ ká tún jọ gbọ́ eléyìí ìyá kan bẹ tó bí ọmọkùnrin ẹ̀kan tí wọ́n jọ ń gbé pọ̀ ọmọ yìí jẹ́ ọmọ tí kì í sábà máa ń gba ìmọ̀ràn tàbí ìtọ́sọ́nà lẹ́nu ẹnikẹ́ni rárá ní ọjọ́ kan ìyá rẹ̀ yìí ìyẹn Jumoke wá pe ọmọ náà torúkọ rẹ̀ ń jẹ́ dàpọ̀ bí kọ́ lọ bá òun fa omi wá ní kànga dípò kí dàpọ̀ ó lọ jẹ́ iṣẹ́ tí wọ́n rán ìṣe ló lọ rèé sùn torí ó jẹ́ ọmọ tí wọ́n ọ̀làjú ayé òde òní ti gba ìwà ọmọlúàbí sọnù lọ́wọ́ rẹ̀ kò pẹ́ sí àsìkò tí wọ́n ní kó lọ rèé fa omi wá yìí ìní àwọn ọ̀rẹ́ rẹ̀ má dé o kí a tó ti rí wọn náà ló ti sáré lọ rèé wọ aṣọ láti lè bá wọn jáde kí wọ́n lọ rèé gbá bọ́ọ̀lù lórí pápá inú bí ìyá rẹ̀ púpọ̀ sírú ìwà ìkòbìkítà yìí ó sì fìbínú yìí ṣépè fún un pé tí kò bá ti lọ pọn omi náà kó tó di pó jáde kì í ṣe ẹsẹ̀ ara ẹ̀ ló máa fi rìn padà wá gbígbé ni wọ́n máa gbé e wá dàpọ̀ kò tilẹ̀ dá ìyá rẹ̀ lóhùn ní gbogbo bó ṣe ń ṣe ìpè yìí ìṣèlú bínú jáde tó sì tẹ̀lé àwọn ọ̀rẹ́ rẹ̀ bó ṣe ń lọ yìí làwọn bàbá kan ti ń tayò lẹ́gbẹ̀ẹ́ ilé wọn pé bí kó lọ dá ìyá rẹ̀ lóhùn ṣùgbọ́n dàpọ̀ kọ etí kó sí wọn ó sì bá tiẹ̀ lọ níbi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù lórí pápá ẹni dàpọ̀ ti fò sókè láti fi orí gbé bọ́ọ̀lù tí wọ́n ń gbá bọ̀ wá sílé tiẹ̀ ó ṣe eléyìí torí kí bọ́ọ̀lù náà ó má bàa wọlé
2: ṣùgbọ́n ẹsẹ̀ dàpọ̀ sì kọ ara lójijì dàpọ̀ sì ṣubú lulẹ̀
1: gbogbo àwọn ojúgbà rẹ̀ sì sá sí láti gbé torí ẹsẹ̀ náà ti kán sí méjì ní kíákíá
2: ha wọ́n gbé dàpọ̀ ó dilé wọn
1: kété tíyà rẹ̀ fojú kan eléyìí èló bú sẹ́kún gbaragada tó sì kégbe mọ́ wọn pé kí ló dé tí wọn ò fi gbé ìyà sí ilé ìwòsàn tí ń bẹ nítòsí pápá ìbá bọ́ọ̀lù kí á láìfàkókò ṣòfò àwọn ọ̀rẹ́ rẹ̀ sì gbé padà lọ sí ilé ìwòsàn náà láti lọ ṣe ìtọ́jú rẹ̀ níbi tí ìyá dàpọ̀ ti ń ṣe gbogbo wàhálà yìí ẹni kan lára àwọn bàbá tó ń tayò lẹ́gbẹ̀ẹ́ ilé wọn ti pè é ó sì sọ fún Jumoke ìyẹ́ ìyá dàpọ̀ pé lásìkò ìgbà tó fi ń ṣe ìpè fún ọmọ rẹ̀ pé tí ò bá ti fa omi nínú kànga kó tó jáde pé gbígbé ni wọn ó gbé padà wálé wọn ní ìgbà yẹn gan ni bàbá kan tí wọn jọ ń tayò ti ṣe àṣẹ sí ọ̀rọ̀ náà bàbá yìí ní àfi kí Jumoke ó tètè lọ fẹsẹ̀ ilé tọ́ o tó bá jẹ́ pé ó ń fẹ́ kí ọmọ náà ó sì fẹsẹ̀ ara rẹ̀ rìn láyé ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ́n tẹ́nìkan fi ránṣẹ́ sí wa rèé o ẹ jẹ́ kí a fi kọ́gbọ́n ẹ̀yẹ tẹ́ ẹ máa ń fi ìbínú ṣépè fọmọ ara yín ẹ lọ ṣọ́ra ẹ̀yin ọmọ náà tẹ́ ẹ máa ń hùwà táwọn òbí tàbí ẹnikẹ́ni fi máa ń ṣépè fún yín ẹ lọ yí padà se tu wa ri eyin na te kan dede ma nki epe mole lati se fe ni keni ateni to se yin ateni te ti e ba pade ri sugbon teni kan ti fi abo si se baje re lodo yin eye da e lo sora tori odindi emi kan ni epe ti ki ba ti se ni to degele ni lori lo se epe yi ah tabeni te eyan kan se loju koju epe ki ma dede lo mo ni ati wipe gan ti ori eni te ran si o ba ti gba ise ni epe ma yi oju pada sodo eni to ran nise eyi te fe na lati ma se pe boya laarin ile tabi lori ero aye lojara e lo sora o eni tinu ba ti nbi ko firu oro be le olodumori lowo epe atawewe tin tani loju bi na jojojo epe okunrin kanka to ma nfi binu ja nigba teni ti won ran si o lero bo ba nbe nikan sosoja asiko gbugbu awon olusogbe eni be sinu hila ilo ah epe e mama fi bayan sere mo o dede eyin te feran lati ma se pe epe ki dede mo yan o e lo sora tori nigba mi ewe bori eni ran si ba jori ti o gba yo pada sode eni to ran o e ma se pe fomo yin e ma se pe fara ile oro ipe asofuya to isele akoni logbon toni ko di ju bayi lo eyin te ba tun ni isele akoni logbon mi e fi ranse si wa e ku dede wo yo e se people
3: e ma ku orire ti technology siri to de yi o
1: nibi to kun fofo fo lowo gbogbo to ni se pelu solar
4: light
3: abi le muna lo ki won muna lo so lati wa lowo poku
1: a den dupe lowo awon akoni eda to gbele gos wole yi wa
3: tasiri oye ti solar n ba jade lati factory wa tu si wa lowo
1: ni technology suite ti ralepo palace arakale
3: gbogbo wo bamba bamba ti won fi n seru bayin te fi ro pe yin o to lo
1: fai e gba gbe
3: e ma bo tara ni technology suite
1: e engineers ateyin contractors pelu individual
3: e wa ma ko leyo leyo dobudobu dosi dosi plenty plenty
1: lawon original durable and affordable solar components and material
3: bi solar battery,
1: solar panel,
3: solar freezer,
1: solar cable,
3: solar fan ati solar freezer nayo,
1: titi dori hot plate ati controller,
3: ati gbogbo nkan ta ba fe lori solar,
1: bush installation tabi repair tabi rebuild tabi recomput tabi upgrading,
3: ki ye tin lo tele wa dotu pada,
1: e ma bo ni shop 217,
3: Iralepo Palace Arakale Akure,
1: telephone
3: 070-3065-6274,
1: bonus ati promo den lo lowo bayi o ni technology city,
3: let's go,
1: there.
0: Fun eyin te ba fe kosi wa ile ise technology city solar ile ise to gbonje fegbe to tu gbawo bo ile ise to dangaja ninu ka se solar nle yi eyin te ba fe kosi wa a wa ni shop 2 and 7 ife kekegbe Iralepo Palace gangan ibe gangan lakale si ko so n te ba fe nipa solar ta ni nbe iwo ni solar hot plate ni gbogbo nkan solar freezer ni solar block making machine ni solar battery ni igba ta tun gbo information general information baye pe ka ma pe empowerment ati guguru ati agbado ati eyan to fe di akara iwo to ba fe sewu ise yi kan si ile ise technology city ko wara solar play ko le jire dada ewo gbogbo nkan to ni se pelu solar ile ise technology city ni o tin lo solar kan tele ni o n gbadun e sugbon o gbadun e mo kan si wa iwo to o sese fe do solar kan si wa iwo to n lo solar ti solar e wa n wuko ti solar o sise bi daada bi tele mo kan si wa gbogbo nkan to ba ni se solar o n lo battery kan tele ni o sise daada ni sugbon bayi ko sise daada mo ni gbogbo e ile ise technology city solar cleaning kiyin gangan ti mo le fowo e soya ni o gbogbo awon to tete n da ko mo wa gbogbo lo n ko sara sise opolo ile ise technology solar en te ba fe kan si wa ibi kibi te ba tin bo e cha ti ma so pe Iralepo Palace gangan ibe gangan ni mo lo shop 2 and 7 gangan lakale si en te ba fe po wa e le po wa sori 090 32 37 3011 090 32 37 3011 tabi 070-3065-6274 is 070-3065-6274 ewo eja wa bala lekeji lo lori eto yi abala ashiri ise owo fun ose meji seyin la so nipa ba se nsose ni mo mu agboje wa sugbon loni a ma bere akori tutu ti a pe ni isoju loge make up awon mi tun ma pe won ni atun awon ta npe ni make up artist to ye pe isoju loge gangan le specialize le bi a se isoju loge awon ta nlo gbogbo asiri to somo gbogbo asiri e la ma tu perepere lojo toni o ye tu won ko fidile e tu lo mutaka da yin ke tu wa joko ke wa ko gbomogbon e lo mutaka da yin ke wa joko ke tu wa ko imo ku imo e mo pe this is your balanced diet of radio program oku fofo pelu imo entertaining educative and informative gbogbo lo kun sori eto yi lojo toni oya akoko yo ma ja akoko aruwo loni mo tutu wa pelu agboje to kun fu imo oye ti gbogbo ti fun tedo ninu ka soju loge to ye won koja be to ye won koja ka si nkan ton monyu powder ninu makeup ton monyu gbogbo awon ton popo ninu makeup won tutu wa pelu mi lojo toni e ka bo sori eto wa
5: e ka
0: san
5: sa o
0: e ka e kule
5: o
0: gbogbo
5: le e soro dada soke o gbogbo le baba mi nile iya mi loko e kule o
0: e se gan le ma ki loruko yin
5: oruko tebi je elu titi layo joy
0: okay ise ogongon leyan layo
5: ise makeup ni sise ojuloge
0: okay sise ojuloge gan ki la pe ni sise ojuloge
5: Sise ojuloge je ona ti a fi n bo ewa kun oju wa nipa fifi awon ohun elo kan tabi meji pelu ewa wa.
0: Ona pe ni sise ojuloge.
5: Bẹẹni.
0: Okay. Sise ojuloge gan, ki ni anfani e?
5: Anfani e po repete bo a kan soro nipa meji. Sise ojuloge n bo ewa kun ewa wa. O de n je ki arewa bi omidan ta ba ti se oju wa loge tan.
0: Awa je ke eyan dabi omidan.
5: Bẹẹni.
0: Ara di ni yen nigba mi te eyan a ba bi omo 50 pade.
5: Sugbon
0: to ba pade nta to ti soju e loge. Awa dabi omo 20.
5: Igba
0: to ba foju le ya wa mo ka.
5: Ah,
0: ela mo ki grandman mo gbe wale o. Okay now. Okay, tori a mo ko so on to ni anfani na ti o ni ti safani. Ti o ni ti savatages. O lo npe ni ti safani. Okay now. Kini o kude kude to wa ni sisoju loge?
5: Ko si kudie kudie to po na lo titi o kan je pe to ba tin kun oju lojojumo oju e a ma yato iyan mi ania se iyan ti mo ri lana leleyi bo ti o ba ti kun oju koni dara lewa so koni anfani ti o da lo titi beyen
0: okay ala to wa wa mo ki ko oju e iba te eyan ba wa kun oju oju yo wa ni dunwo dada
5: okay to ba ti n po ju ni o
0: to ba ti n po ni okay se awon ti a fin ko oju loge se ko si awon ti o da abi ati ti o da ati to da e gbogbo e te yan ba lo loju na arewa
5: beni kin se pe o si ewon to da bi ti o da o kan je pe to ba makeup artist mi pade to ba nlo awon fake fun e o le ma fe ti ewa oju re so but to ba tin lo awon nkan to da tori awon nkan ta nlo yi o si fake o si original bi eyan se wa na ti fake eyan wa ti original eyan wa be na ni awon product won ta fin se oju loge
0: okay la ta ba ti se to e fi fake eyan bi o oya e ja to tesiwaju nipa sise ojuloge se le ka e le so awon elo te eyan nilo lati fi soju e loge
5: beni ani powder ani foundation ani lipstick
0: ego e ma binu foundation tori oda on brickly amo ti ma gbo ko won se foundation se cement lo fi se ye abo no ton pe foundation
5: o no ton je foundation lodo ti wa na
0: okay o ye te soju
5: ani bronzer ani eyeshadow ani concealer, ani mascara, ani blush, ani moisturizer, ani eyeliner, ani primer ati be lo na.
0: Okay. Lara awon elo te so fun wa te ka sile. Se boya laarin iseju kekele se le ma so ise ti ikokan nu e se.
5: Beni.
0: Okay.
5: Se ni eyi ti a n pe ni eye pencil ta won yan awon mama won yin mo si led. Iyen lo la ma fi fa nkan ta npe ni arc lodo wa a fi draw ibi irun oju so iyen be yen ta ba ti fi draw e tan a ma a fi powder a fi set a fi foundation a fi shade da ko le dun wo tori ta ba fa soju ti o a se bi pe omode mu edu okun soju ti o se dada bo ile yi bayi a gbodo kun ka fa dada ka le fi eye pencil ati kini ka le fi foundation na ka fi tu se ati powder ta n pe ni setting powder a fi set e ko le duro dada
0: okay to le dal ko kon se o le le awa irara le ka won na le get e en te yo ba fa led soju en te yo ba fa ada bi gba te eyan ba lo edu te yo ba fi awo foundation te ati paye se
5: setting powder a fi set e ko le duro dada
0: to ba ye pe boya ko wa si led se eyan le lo edu ni ko wa fi set powder yen
5: dada ko le lo edu
0: okay
5: na se pe an se re omode
0: okay oyen te
5: so
0: aju mami
5: so ani ti powder na powder na a ma fi kun oju na ni atomode atagba lo fi kun ju bo ti wa yi o ni ona ta fi ta ma nlo to se pe a fi mu a fi fun wa ni ewa to po lo titi
0: okay se le te so wa din pe lawon ilo yesi ati se
5: okay ani blush blush yen ani color orisirisi oni ele bayi blush yen o le ma ri pe tabakun foundation ta kun gbogbo etan a ma ngbe ile iyen lo ma la ma o ma se color pink bayi a fi si egbe reke a de tun ni kini na primer na a ma fi kun oju ni orisirisi primer lo wa o si mi a se bi omi o si mi a se bi cream bo e ta wa ma nloju ni cream iyen bayi a fi koko pa isale oju na a je ki oju gbe gbogbo eyan to ba n sweat bayi iyen la ma n lo fun won ta ba ti fi kun oju won gbogbo sweat yen a dry ko n throw out jide won le gbe fun ejide ojo kan ko ni gbe oju won ni sweat yen a block gbogbo sweat won yen
0: okay emi lara won edo te daruko leko e tesiwaju
5: iyen ani eyeshadow la ma kun si la ma le si bi oju wa loke bi o a ni odin shine to ma tono awon omode won ni tono wa risi bo a wa nti wa ma pe ni eyeshadow yen a fi le oju a kun powder si ibe na ka to kun yen na so a ma je ki oju wa ko don yato na
0: okay ewo lo tun tele leyin
5: eyeshadow ani bronzer na a de ni lipstick la ma to sete ta orisirisi lipstick ani pink ani brown ani black orisirisi lani so iyen la ma n to si ete wa
0: se n get e and get e ewo eja sare de le ise technology city mu n bo wa gbogbo ara mu fi n bo
6: Hey, ẹ mà kú oríire ti technology siri tó dé yìí o. Níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sólà.
4: Láì iná máa wálé ogungun wa lọ ìmọ́lẹ̀ dé.
6: Bára abílẹ̀ múná lọ kí wọ́n múná lọ sólà ti wà lówó pọ́ọ́kú. A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbélé gọ́ọ̀sì wọlé yìí wá. Fáṣírí oyè tí sólà ń bá jáde láti fáàtì wá tú sí wa lọ́wọ́. Ní technology siri ti rálẹ̀ pọ̀ pàlà sàrà kálẹ̀. Gbogbo owó bàǹbàǹbà tí wọ́n fi ń ṣẹ̀rùbà yín tẹ́ fi rò pé yín ò tó lò. Láì ẹ gbàgbé. Ẹ máa bọ̀ tààrà ní technology siri. Ẹ̀yin engineers àtẹ̀yìn contractors pẹ̀lú individual. Ẹ wá máa kó lẹ́yọ̀lẹ́yọ̀ dọ́bùdọ́bù dọ́sídọ́sì plenty. Láwọn original durable and affordable solar components and materials. Solar battery, solar panel, solar freezer, solar cable, solar fan àti solar pressing iron, títí dorí hot plate àti controller, àti gbogbo nǹkan tá ẹ bá fẹ́ lórí solar. Bó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recoup tàbí upgrading. Kí yẹn ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà. Ẹ máa bọ̀ ní shop 217 Ìrálẹ́pọ̀ Palace Àràkálẹ̀ Àkúrẹ́. Telephone 070-3065-6274. Bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní technology city. Let's go there.
0: Ìwọ́ tó bá fẹ́ kàn sí wa nílé-iṣẹ́ Technology City tó fẹ́ gòdì ẹ̀ pẹ̀lú wa tó fẹ́ jẹ mùkútù sólà tó fẹ́ lóná yàlàyòlò bẹ́ẹ̀ ni lomi òjò tí ò sí pàkan yọ̀kan tí ò sí pé mo fẹ́ tọ TV ó yá lọ́kùnrin yàrá ẹ̀ ó yá mo fẹ́ tọ fáànù ó ó yá ṣégòsẹ́ni tó tọ́ná o tó fẹ́ máa lóná tó fẹ́ máa jẹ̀gbá ládùn lọ mùkúlùmù kẹ́kẹ́ ilé-iṣẹ́ Technology City àgbọ̀jẹ̀ bàbá wọn solar clinic gangan tí mo mọ̀ fún sáà ta wà ìtọ́nà rọ́bà mi ń yọ̀ǹda ẹ̀ fún àwọn latest technology nípa solar system àwọn artichoke panel tó yẹ pé tí bòjì bá wà lórí ẹ̀ tí yóò fi bẹ́ẹ̀ tó yẹ pé efficiency ẹ̀ tí yóò fi bẹ́ẹ̀ máa affect much of its efficiency gbogbo ẹ̀ ló kúnlẹ̀ bà nílé iṣẹ́ technology city tó ń ké múmi tó ń ké fàmífàmí ìwọ tó ti fowó solar dáláyà tó rò pé ò lè ẹ̀ bá ṣe solar kó o tó kú kọ̀ sí ilé iṣẹ́ technology city tutọ́ ẹ̀ dànù awon solar fan lorisirisi with 50,000 naira awon starting fast solar fan to ti ni panel battery gbogbo e lokunle biba freezer ni tabi oni sile tele to fe ko ba e se solar to le gbe ko si wa nile ise technology city eyin te ba fe kan si wa ibi kibi te ba tin bo eni iralepo palace gangan le nlo tabi ke ma pe wa sori 090-32-37-3011 090-32-37-3011 tabi 070-30-65-6274 070-30-65-6274 gbogbo awon kan ti e ti daruko yi alejo wa bawo gan ni a se ma apply bawo la se ma fi gbogbo e soju ta se ma pelu epo to fi ma dobe
5: a man lo won ni o si ba se lo won one after the other la man lo won a le kokon lo lipstick bayi ka to kun foundation a le lo kokon lo powder na ka to lo setting spray so step by step la man lo won
0: se le salaye step by step ta se ma apply soju to fi dobe
5: te
0: ba kokon fe se makeup fun eyan ba la se se
5: la kokon a kokon noju customer wa ta ba ti noju re a ba carve bro e ta ba ti carve bro e a wa lo primer a fi pinle re primer yen la je ki gbogbo sweat e ba se ti so lekan gbogbo sweat yen la gbe danu to ba ya ta ba ti kuro lori yen a wa lo a wa koja si bi oju iroju yen a tu se a fa lara e kuro ewon to ba yan mi ati fa lati le obo wa a ko si be se fa ti yin lati le a wa si tu si wa se ta ba ti se yen tan a wa bere nipa eye pencil a fi fa oju yen a fi foundation a fi tu se after that I set eyebrow ta ya yi a set awa ma awon mi ma koko kun foundation na awa o depend lori ibi to ba ti kose iyan mi a koko kun foundation na iyan mi a koko ya eyebrow yen na ko to kun foundation after that awa set pelu powder ta ti so lekan awa kun foundation si awa se eyeshadow ta ba ti kuro lori eyeshadow a le eyelashes after lashes awa
0: okay tori akoko wa ejo odijo meje ka to tesiwaju e da loko ero ipade soro yin
5: 081-62-26-5179
0: leko se
5: 081-62-26-5179 iyen ni whatsapp number mi
0: ibi kan la o tun gbe danduro lori eto yin eto wa ise owo ope kanka lowo iko to meto iwa lojo mejo mejo ogbe kanka lowo to mogun olubumi titi dojo mejo popo lagbenga lo ni o dabo o dijo mejo eya dabaida gbe mi ile ya
7: mo ngbadun adaba
8: Baba kere wa de balẹ kasagua lori itoju ilera ati aile se dede olomokunrin nikan soso chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le du be lo simi jekuje debi po ti wa so idakure te lodo lolufe re baba kere wa ni o foro re lo lori aile se dede tin bo ofira idakole arara ti eko sun lo opa eyin dudun ara titara gbigbona inu kiku inu kekun aya tin lu pipipi ma le gba pa ma le gbese owa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa pe mi debe
9: bazo olorun ma jaro gun aiso
10: Moki olile moki alejo ani faisan logba oruko ti emi ni baba ngana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
11: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
10: phone number mi 081-64-12-27
7: 7-7 kí la mọ̀ sí Stand Action Koboko. Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ baba ńlá wa ni. Baba wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹ ṣe ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá. Bàbá kéré wà.
11: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
7: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. 08164122777 Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúkún ń ro ẹ́ ni, oríkèríkè ara ń ro ẹ́ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jílòwúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ́ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
0: Bàbá ń gana, bàbá kéré wà.
11: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
7: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
0: Phone number mi 08164122777.
7: Àgbo Marugbó Takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
11: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
0: Bàbá ń gana, bàbá kéré wà. Phone number mi 08164122777 08164122777.

0: mo fi n kí wa káàbọ̀ sí orí ẹ̀tọ̀ nínú yí ọ̀la fún tòní èyí tí ìjọ àpọ́sítẹ́lì ti kristi cac motherland ministry ṣe onígbọ̀wẹ́ ìránṣẹ́ ọlọ́run alààyè prophet adésùnmọ̀ jẹ́ adéjùmọ̀ fèrè jésù ni ọlọ́run máa ń lò fún wa lórí ètò yìí bàbá tó ti wà níkàlẹ̀ láti bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run matthew adékúnlé ọ̀làdíjì lórúkọ tèmi o tí gbogbo èèyàn ń pè ní òdòdó ọyá ẹ jẹ́ kí àwọn ní ètò ọ̀hún lọ.
1: Sòwípé ìwásọ́dọ̀ mi gbogbo ẹ̀yẹ tí ń ṣiṣẹ́ tí a sì di ẹ̀rù wọlé lórí ṣèlérí ìsinmi fún ọkàn wa. Ìdúró èyí tá a ṣe ń kó gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ wa. Ní àwọn àkókò ìsìn wa wọ̀nyí nínú ìjọ wa. Christ Apostolic Church Motherland Ministry. Olú ìjọ wa yìí wà ní kìlómítà 1 Àkùngbá Road. Súpárì àkókò ẹ̀kan náà ní ìlú Adó Èkìtì. Ìjọ yìí wà lẹ́yìn Second Mass Ìṣọ̀kan Street. Ìta ẹ̀kan odò Adó Èkìtì. Àtàwọn ẹ̀ka ìjọ wa mìíràn. Níbi tí Ọlọ́run ti ń gbàdúrà. Ìsìn ọjọ́ ìsinmi wọn ń bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Láago méje sí mẹ́jọ àárọ̀. Nígbà tí ìsìn ọjọ́ ìsinmi gangan ń bẹ̀rẹ̀. Láago mẹ́jọ àárọ̀ sí mọ́kànlá àárọ̀. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Adésùnmọ̀ jẹ́ Adéjùmọ̀. Ọlọ́run kúkọ́ kọ́rọ̀ ìjọ yìí lé lọ́wọ́. Fún àdúrà àti ìgbaniníyànjú. Pé wọ́n sórí nọ́mbà yìí. 0706119572 tàbí 0805646211. Láago wá gba ìgbàlà. Ìmúláradá ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ Jésù. Nítorí pé Jésù ni Olúwa.
0: Àwọn ètò ìsìn àti ìpàdé àdúrà ní CAC Motherland Ministry olè ti gbọ́ yẹn. Ọlá ẹjẹ́ máa kí bàbá káàbọ̀ sí orí ètò níwò yìí ọ̀la fún tòní.
2: Mo kí gbogbo ẹ̀yìn ọmọ Ọlọ́run tó ń gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀ lórúkọ Olúwa dára fún wa. Mo kí wa pé ẹkún ìfẹ́ wa o. Àwa kọ́ la mọ̀ ń ṣe jù, àwa kọ́ la mọ̀ ń sọ jù, àwa kọ́ ni a lè sọ̀rọ̀ jù tàbí tí a lè wàásù jù. Ṣùgbọ́n ìfẹ́ lẹ ní sí wa. Mo kí wa pé lórúkọ Olúwa gbogbo ibi tí àwọn ọmọ yín bá dé náà wàá bá láàánú pàdé. Mo kí wa pé ẹkún ìtẹ́tíléko.
3: Every fourth Sunday, a máa ń ṣe tàlítà kọmi. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, fourth Sunday ibi tó bá ti bá ọ, máa bọ̀ ní olú ìyá ìjọ wa, Súpárì Ọ̀gangan Street, Súpárì máa bọ̀ ńbẹ̀, ibẹ̀ ni ìyá ìjọ wa wà. Every fourth Sunday, aago méje ni Sunday school máa ń bẹ̀rẹ̀. Èmi ò kí ń parọ́ fún yàn, ọjọ́ ìyá máa ń pẹ́. Torí àdúrà la máa fi ń gbà àti ọ̀rọ̀ Ọlọ́run. Mo gbàdúrà pé májẹ̀mú amúni wáyé asán ó máa gbiná sọ.
2: Láàmì Jésù.
4: Gbogbo ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé bí mo ti ń sọ fún wa. Sunday tàlítà kùnmi ní fourth Sunday lóṣooṣù. Ọjọ́ Sunday ló bọ́ sí ní tàlítà kùnmi. Ó máa ní agbára gbogbo ẹ̀yìn ọmọ Ọlọ́run. Má mí sí ẹ tá a bá ti ṣèyàn tán tó bá ti dá ọjọ́ Friday ọjọ́ kẹwàá oṣù keje ní 24 hours ọjọ́ yẹn ní 24 hours ó máa lé ọjọ́ yẹn ní 24 hours má mí sí ẹ má jẹ̀mú máa ṣiṣẹ́.
2: Ẹ gbọ́ mi ṣàmà ìpàdé àdúrà kan ń bọ̀ lọ́nà tí mo ń pariwo ẹ fún gbogbo wa. Yéè Jericho must fall làkórí ẹ. Odi Jericho nínú ayé ẹ ó máa wó lulẹ̀. Jericho must fall. Ó máa ní agbára. Ẹ̀kan lọ́dún la máa ń ṣe. Bẹ́ẹ̀ ni sà. Tá a bá ti ṣe lọ́dún yìí báyìí, ó tún di ọdún tó ń bọ̀. Ẹ̀kan lọ́dún ni rírú omi yẹn. Má jẹ́ kí áńgẹ́lì ẹ ó kọjá ẹ. Má jẹ́ kí áńgẹ́lì ẹ ó fò ọ́ ru.
3: Jericho must fall. Ní September ló máa wáyé. Ẹ kọ́ sílẹ̀ mọ́ gbàgbé.
4: Mo máa ń sọ àwọn kan wà ogun ayé wọn ò lè ṣẹ́. Kì í ṣe pé àwọn ni ẹlẹ́gàn. Gbogbo wòlíì ló ní rọ́ lọ́dọ̀ ẹ̀. Gbogbo wòlíì ló ń parọ́ lọ́dọ̀ ẹ̀. Gbogbo wòlíì ló fẹ́ jẹ nǹkan lọ́dọ̀ ẹ̀. Wọn àbẹ̀ gbá rí wọn ló ń jìbìtì rí o. Ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ ẹlẹ́gàn kò lè change. Ẹ̀gàn yẹn náà lá máa pa títí tó gun á fi borí ẹ̀. Ogun ayé ò ní borí wa. Mọ́ mi sí ẹ̀ ọjọ́ Sunday ìtàlítà kún mi. Ó máa bẹ̀rẹ̀ láago mẹ́fà àdúrà tí máa bẹ̀rẹ̀ láago mẹ́fà àárọ̀. Ó máa ní agbára. Ọjọ́ Friday yìí tó máa tẹ̀lé ní 24 hours. Mọ́ mi sí ìjájọ Baptist pàdé.
2: Nọ́mbà yìí ló máa pè mí sí. Wọ́n ti pè mí báyìí. Mo sì wá prógráàmù ìwọ náà ń gbọ́ báyìí. Pè mí sí nọ́mbà yìí. 070-611-9572 gbọ́ lẹ́ẹ̀kan sí 070-611-9572 bó o bá gbàgbọ́ tó ṣe àmì ò ní wáyé asán. Níbi tí àwọn aṣáájú ẹ ti ń ṣerú ìwọ máa rógbo lò ń bẹ̀. Mo ní ò ní wáyé asán. Àánú máa fọ̀ fún ọ. Ìrànlọ́wọ́ máa fọ̀ fún ọ. O máa jẹ́ èèyàn. Ọkàn ẹ dẹ̀ máa balẹ̀. O ti rí bẹ́ẹ̀ o.
1: Sùwípé ìwá sọ́dọ̀ ní gbogbo ẹ̀yẹ tí ń ṣiṣẹ́ tí a sì di ẹ̀dùn wò ní lórí ṣèlérí ìsinmi fún ọkàn wa. Ìdúró èyí tá a ṣe ń kó gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ wa ní àwọn àkókò ìsìn wa wọ̀nyí nínú ìjọ wa. Christ Apostolic Church Northern Land Ministry owó ìjọ wa yìí wà ní kìlómítà 1 Àkùngbá Road Súpárì Àkókò lẹ́kàn náà nílùú Adó Èkìtì. Ìjọ yìí wà lẹ́yìn Second Mass Ìṣọ̀kan Street ìta ẹkùn odò Adó Èkìtì àtàwọn ẹ̀ka ìjọ wa mìíràn. Níbi tí wọ́n ti ń gbàdúrà ìsìn ọjọ́ ìsinmi wọ́n ń bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láago 2:00 àárọ̀. Nígbà tí ìsìn ọjọ́ ìsinmi gangan ń bẹ̀rẹ̀ láago 8:00 àárọ̀ sí 11:00 àárọ̀. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Adesina J. Adéjúmọ̀ ni Ọlọ́run kó kọ́kọ́rọ́ ìjọ yìí lé lọ́wọ́. Fún àdúrà àti ìgbaniníyànjú pé wọ́n sórí nọ́mbà yìí 070-611-9572 tàbí 0805-646-2211. Inú àbọ̀ wá gba ìgbàlà ìmúláradá ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ Jésù nítorí pé Jésù ni Olúwa.
2: Orúkọ Jésù gba ọpẹ́ wa, gba ẹ̀yin wa, gba ọpẹ́ wa, gba ẹ̀yin wa, gba ọpẹ́ wa, gba ẹ̀yin wa. Ọlọ́run bá wa sọ̀rọ̀, Ọlọ́run bá wa sọ̀rọ̀, Ọlọ́run bá wa sọ̀rọ̀, Ọlọ́run bá wa sọ̀rọ̀. O ti rí bẹ́ẹ̀, Jésù Olúwa wa. Gbọ́ sàmà. Mo fẹ́ jó farabalẹ̀ gbọ́ ìwàásù yìí. Bóyá ò ń gbọ́ mi fúngbà àkọ́kọ́, má fi ìwàásù yìí ṣeré. Má fi ṣeré rárá jọ. Mi ò fẹ́ jó fi ṣe àwàdà pé wòlíì wo tún leléyìí. Àwọn wòlíì tún dé rárá o. Ìwàásù yìí ní agbára jù. Ohun tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa tó ń ṣẹlẹ̀ sí wa, Olúwa ní àlọ́ ọ̀rọ̀ lé lórí báyìí lónìí. Ohun tó ń ṣẹlẹ̀ sí wa Lolúwa ní ká lọ sọ̀rọ̀ lé lórí. So ẹ̀yin ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, mo fẹ́ jẹ́ ó farabalẹ̀ gbọ́ ìwàásù yìí, torí wàásù tó ní agbára ni. Bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ lórí àkòrí ńlá kan, àkòrí ńlá ẹ̀bi ẹ̀jẹ̀. Ẹ̀bi ẹ̀jẹ̀ ẹnìkan ní kí ló ń jẹ́ ẹ̀bi ẹ̀jẹ̀? Bẹ́ẹ̀ ni màá ṣàlàyé fún ọ. Onírúurú ẹ̀bi ẹ̀jẹ̀ ló wà. Ẹ̀bi ẹ̀jẹ̀ lọ́sẹ̀ tó kọjá la sọ̀rọ̀ nípa ègún amúniwà, bí òbí ẹni ṣe wà. Yé ẹgbọ́n ẹ̀yin ọmọ Ọlọ́run, lọ́sẹ̀ yìí àwọn kéèsì tá ń tìrìtì kìí ṣe kéèsì tó gbọdọ̀ miss, torí ohun tó ń ṣẹlẹ̀ sí wa gan ni o. Alleluia o.
5: Alleluia.
2: Ẹ gbọ́ mi ẹ̀yin ọmọ Ọlọ́run, ohun tó ń ṣẹlẹ̀ sí wa gan jù là ń ṣiṣẹ́ lé lórí. Àkòrí tí Olúwa ń fún wa yìí, ó jẹ́ àkòrí tó ní agbára, tó jẹ́ pé nǹkan tó ń ṣe wa gan. Ó ń ṣe wá ní Nàìjíríà, ó ń ṣe wá ní state, ó ń ṣe wá nílùú kọ̀ọ̀kan. Ẹ̀bi ẹ̀jẹ̀ yé gbogbo ẹ̀yin tí ẹ̀bi ẹ̀jẹ̀ ń ké lórí yín, lórúkọ Jésù Olùgbàlà, a ó tú wa sílẹ̀. Oh Jesus, a ó tú wa sílẹ̀. A ó tú wa sílẹ̀. Ẹ̀bi ẹ̀jẹ̀ ẹ gbọ́ mi. Èmi ò kì í ṣe wòlíì aláṣọdùn tàbí wòlíì onírọ́ tàbí wòlíì tó kàn máa ń sọ̀rọ̀ lórí rédíò kan sa le mo be ya ohun to so yi boya asodun tabi kan le mo be oro e kan le gbo rara o ohun ti oluwa lo me fun kesi kan ni mo fe so ki gbogbo eyin omo olorun ke mo ti won pe ni ebi eje ebi eje o le ma ke lori omo ologo ebi eje o ma ke lori oba ilu ebi eje o ma ke lori ijoye ilu ebi eje o ma ke lori alufa ebi eje o ma ke lori woli ebi eje o le ke lori apostle ebi eje o le ke lori reverend ko seni te bi eje ti o le ke lori e o enikan wo pe ki la npe ni ebi eje enikan wo pe ki lo nje be ko le gbo dada eja lo Psalm 51 verse 14 yes
5: olorun gba lowo ebi eje
2: olorun gba mi o lowo ebi eje mo nbo kini eje nkoko si example kan fun yin bi odun di eseyin Oluwa lo mi fun baba kan won mu wa sodo Christi latara mi ki sodo emi na mu wa tori eyan la so le mi elerara bi temi na ni bi ti e na le mi na won mu wa ri Christi lati ara mi igba to de bi mo ti nbo bo ti yo lo kan bayi iranse olohun kan na lo mu wa o se se ki iranse olohun yen ko ma gbo iwaasu mi bayi be ni sa o to luwa lo mi fun le mi so yi o se se ki iranse olohun yen ma gbo iwaasu mi bayi bo ti de bo ti yo olohun kan bayi ni mo ri eje lara e eje lo bu aso baba yen latoke dele oluwa ki le leyi bi mo ti gbadura oluwa ki lo sele baba ni dadi e jo sa e mo wule gbadura pe ohun to n ba wa ni pe ohun bi mo mefa merin ti ku oluwa ki lo de mo ba gbadura oluwa so fun mi pe nigba ti baba yen n wa moto mo yo fi na ilu kan si ilu kan ni o oluwa ni ki n beere lowo e pe ta lo pa ebi eje ni mo n salaye fun yin eyin odo oniruuru egun laanja oniruuru egun lo wa lori wa laade mo pe egun ni a nilo adura to to adura a nilo adura to to adura ebi eje mo wa bere lowo baba oluwa le bere pe ta lo fi moto pa mo wa bere lowo baba pe ta le pa nigbati e wa lodo baba ye wa so fun mi pe okunrin kan o lo sin orile ibi e ta n pe ni copper ejo please and please I want everybody to listen to me carefully mo sun aso tele egun to n ja lori e majemu ma re dano oluwa wi pe ki n beere e gbo o mo wa beere lowo baba yen pe baba ta le fi moto pa baba yen wa so fun mi pe nigba to n wa ni youth copper kan n bo o de fi moto gba o de sa lo nigba to wa ni youth oluwa wa so fun mi pe iya yen omo kan soso to bi niyen to de jiyato iya yen wa sepe pe eni to fi moto po mo to sa lo bo ti wo ori laye bo ti wo dagba to bo ti wo bimo to ko ni je won mo pe gbogbo omo e na lo ma fowo are gbesin e gbo mi sa gbogbo eniyan igba ti baba yen ma dodo Christi baba yen so fun mi pe omo eleekarun o wa lori aisan bayi bayi e bi eje lo nja awon omo baba yen logun lo de npa omo mo baba yen lowo gbo ese ta won obi e ti se eni odo to nbo woli ese ti baba e ti se to ko ya je o a o re egun yen danu lori e e bi eje e ka bibeli yen psalm 51 verse 14
5: olorun gba mi lowo e bi eje
2: olorun gba mi lowo e bi eje bibeli wi pe awon baba lo jeso awon omo leyin kan o popo lo sele siwa lo je pe ese awon baba la baba wa ni e bi eje a ma wa nilu e bi eje a ma wa ni dile e wu awon baba la baba wa ngba yen ti won ma nda fa awon yen won ni fa ni ki won mu eyan ka fi ru ebo haleluya o
6: haleluya
2: won de mu odidi eyan bayi won fi ru ebo te ba de mo kiyesi eni yan a fi eguburu ku sile pe ninu yi o tori pe fo rubo omo ilu yi kankan ko ni gberi te ba de kiyesi ko so omo ilu yen ta gberi looto e bi eje niyan e bi eje a ma ja state ipinle ti olukaluku wa ti jade a mo tan fi pinle e bi eje niyan e bi eje a ma ja dugbo e bi eje a ma ja Nigeria o le ja another country ko si bi ti e bi eje o ti le sise be ni sa awon ti won ka dede ku lai nidi e bi eje o le ma ke lori won aya iskapolia da rubia kapalia e bi eje to ke fu esan lori emi ati yin majemu ma re danu loru oluwa majemu ma re danu egbo ti we mi ma so Genesis 9 verse 5 to 6 yes
5: ni toto
2: eje yin
5: ani
2: emi yin
5: lọwọ gbogbo ẹranko le lo bere rẹ
2: yes
5: ati lọwọ eniyan lọwọ arakunrin olukuluku eniyan le lo bere emi eniyan
2: ẹnikẹni
5: ti o ba ta ẹjẹ eniyan sile lati ọwọ eniyan ni a o si ta ẹjẹ rẹ
2: hallelujah bohun ti bibeli so ẹnikẹni tó bá ta ẹjẹ èèyàn sílẹ gbọ ìtumọ ẹ ni pé ẹjẹ a máa ké fún ẹsan àwọn ẹjẹ kan wà tó ń dààmú ayé ọmọ tó ń dààmú ayé bàbá tó ń dààmú ayé òbí a máa ké fún ẹsan ẹ tú sì sìn yẹn kàkà gbọ o ẹnikẹni tó bá ta ẹjẹ èèyàn sílẹ
5: láti ọwọ ènìyàn ni a ó sì ta ẹjẹ rẹ sílẹ
2: máa gbọ kò sí ohun tó wù láyé bó o bá ti pààyàn ikú kan náà ló máa pa ẹ bó o pààyàn kó tó dórí ipò bíbélì wípé a ó ta ẹjẹ tiẹ náà sílẹ bó o ti wù kó pẹ tó láyé wọn máa padà tẹjẹ tiẹ náà sílẹ ni ìsídà kó kú ní ẹdíẹ tàbí kó kú lẹẹkan wì ìsídà kí àìsàn burúkú ó pa ọ tàbí kí ọlọrun kan jákó ẹmí ẹ lójijì kì í ṣe pé ó ẹ tó bẹ yẹn ka Genesis 9 verse 6 yes ẹnikẹni tí ó bá ta ẹjẹ èèyàn sílẹ
5: láti ọwọ
2: ènìyàn la ó ta ẹjẹ rẹ sílẹ bọ gbogbo ẹyin alágbára yé gbogbo ẹyin tẹ ẹ fẹ fagídí débì kan gbogbo ẹyin tẹ ẹ fẹ gbìyànjú àti pa èèyàn tàbí láti tẹjẹ èèyàn sílẹ kẹ ẹ tó dórí ipò ẹgbọ́n tí Genesis 9:6 sọ yes.
5: Ẹnikẹ́ni tí ó bá ta ẹ̀jẹ̀
2: èèyàn sílẹ̀. Ẹnikẹ́ni tí ó bá ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀.
5: Ó sọ wọ́n ènìyàn ni a ó sì ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀.
2: Gbogbo ibi tó wù tó fẹ́ dé láyé, gbogbo ẹ̀yin tí ẹ máa ń fẹnu pààyàn, gbogbo ẹ̀yin tí ẹ máa ń fẹnu báyé èèyàn jẹ́, ó lè má fìbọn para yìí. Ẹlòmíì àní ni òkúkú fìbọn pa, ṣùgbọ́n tó fi pá jùbọn lọ. Ohun tó fi pá jùbọn lọ, ẹni tó wò ṣoṣoṣoṣo tó fẹnu ba yí ẹ̀jẹ̀, tó fẹnu ba ṣẹ́ ẹ̀jẹ̀, ó ti pádànù. Ẹlòmíì á fẹnu ba ṣẹ́ ìránṣẹ́ jẹ́, ó ti pa ẹ̀bí ẹ̀jẹ̀, ó dẹ̀ ń ké, ó ń ké lórí ẹlòmíì. Ẹgbọ́n mi ẹ̀yin alàgbà tó ẹ̀bí ẹ̀jẹ̀ ń ké lórí yín, ẹbí ló lu pásọ̀ yẹn pa, ẹ̀bí ẹ̀jẹ̀ wà lórí ẹ̀ o. O le ké lórí ọmọ ọmọ, o le ké lórí ìrànkíní títí dé ìrànkẹwàá. Bẹ́ẹ̀ ni sà, ẹ gbọ́ mi sà, gbogbo ẹ̀bí ẹ̀jẹ̀ ó ké fún ẹ̀sán lórí ayé ẹ. Májẹ̀mú máa parẹ́
5: ọdún.
2: Yà ẹ ń dákẹ̀lú bí a dì mórí akọ̀pọ̀ àlè. Ẹ gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń gbọ́ kírísì látọjọ́ pípẹ́. Yàárí pé ó máa ń ní agbára kí n tó sọ pé kẹ́ ẹ gbàdúrà. Ṣùgbọ́n lónìí ẹ gba gbólóhùn àdúrà márùn-ún yìí. Ẹbí ẹ̀jẹ̀ ẹ sọ bẹ́ẹ̀.
5: Ẹbí ẹ̀jẹ̀
2: tó ń dààmú ìran mi.
5: Tó ń dààmú ìran mi.
2: Ẹ parẹ́ lórí mi.
5: Ẹ parẹ́ lórí
2: mi. Oya oya oya. Yéè ẹbí ẹ̀jẹ̀ tó ń dààmú ìran
5: mi.
2: Ẹ parẹ́ lórí mi.
5: Ẹ parẹ́.
2: Jésù olúwa wa ẹ wí tẹ̀lé mi. Ègún ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn òbí mi tó ń jà mí lógún. Ẹ dáwọ́ dúró. Oya bàbá ègún ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn òbí mi tó ń jà lórí mi. Ẹ dáwọ́ dúró pẹ̀lú àṣẹ Olódùmarè. Jésù olúwa wa ẹ wí tẹ̀lé mi. Ohun tí àwọn òbí mi ṣe.
5: Ohun tí àwọn òbí mi ṣe.
2: Tó ń la ẹ̀jẹ̀ ẹ̀san lọ.
5: Tó ń la ẹ̀jẹ̀ ẹ̀san lọ.
2: Tó ń ké fún ẹ̀san lórí mi.
5: Tó ń ké fún ẹ̀san lórí mi.
2: Olúwa fọ́dànù lórí
5: mi. Olúwa fọ́dànù lórí
2: mi. Ẹ sọ̀rọ̀ lórí mi. Jai lomi akasaida. Ohun tí àwọn òbí mi ṣe. Tó ń la ẹ̀jẹ̀ ẹ̀san lọ. Tó ń ké fún ẹ̀san lórí ayé. Fọ́dànù lórí mi. Jésù olúwa wa àṣẹ àbẹ̀lẹ̀ bú o. Torí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe wá láti pàṣẹ ìṣòro. Jésù fi ẹ̀jẹ̀ ẹ̀rú bọ kí ó má ṣe sí ẹ̀jẹ̀kẹ́jẹ̀ tá a ké fún ẹ̀san lórí wa mọ́. Ẹ̀gbọ́n wòlíì gbogbo ẹ̀jẹ̀ ọ̀dájú tó ké fún ẹ̀san lórí wa májẹ̀mú fọ́dànù. Ayáṣà báàlì Rúndíálé Kàbúlé Amasaida mèmí pàṣẹ gẹ́gẹ́ bí wòlíì gbogbo tó ń dààmú ayé wa májẹ̀mú re dànù. Ẹ ó di àṣẹ
5: gbà
2: ọjọ́ mẹ́jọ kájọ pàdé láyọ̀. Jésù olúwa wa nọ́mbà tí màá fúnra mi gbé ni 07061119572 bọ́ lẹ́ẹ̀kan sí 07611119572 tó o bá pè yẹn tí n bá gbé pélé 08056462211 08056462211 wàá rí àánú gbà.

ẹṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: ogbona na tutu leyin bembe royin ogbona na tutu leyin bembe royin bembe royin ti de losan toni gege bi ise re nu bembe royin ni kani adaba fm 88.9 akure ile laramo kinla wa ta tin gbo nsa tagun bembe royin ọlájí gbanaku ń lóni kú àkúdájí ọlábàǹbàǹ lólókìtì àtàfẹ̀yìn rálẹ̀ bẹ̀m̀bẹ́ ròyìn òun lóni ròyìn tí ọ̀lẹ́jà ń bá kàn nú bẹ̀m̀bẹ́ ròyìn òun ní bẹ́wúrẹ́ ẹyin bá sọnù ní ẹmọ́ wa dọ́dọ̀ òun tòórọ̀ kì í sẹgbẹ́ bàbá gbẹrangbẹran bàágùtàn bọ̀lọ́jọ́ yín ń lọ́bá sọnù ní ẹmọ́ wa dọ́dọ̀ òun o tòórọ̀ kì í sẹgbẹ́ bàbá gbágùtàn gbágùtàn bọ́bájọ́mọbìnrin rọ̀gbọ̀dọ́ yín ń lọ́sà lọ́lẹ́tẹ̀rí òun ni ẹ mọ́ wá dọ́dọ̀ òun tòórọ̀ kì í sẹgbẹ́ bàbá gbáyagbáya ṣùgbọ́n tó bá jẹ́ ròyìn lẹ̀ ń wá tẹ̀rí bẹ̀m̀bẹ́ ròyìn ọlọ́dọ̀ ni ká ẹ mọ́ wà bọ̀ torí àwọn kọ́ńbọ́kì ròyìn ó tún ti kójọ lọ́sàn tòní láti tún máa jálẹ̀ bí àpò yèrè ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mì jẹ́ o àtúntìdé lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣewanù ọ̀yẹ́ ẹja mọ́ mú kọ̀ọ̀kẹ́ èjèèjì àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti jáde ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn kàyéfì ńlá lélẹ́yìí obìnrin ìyàwó ilé kan lọ́wọ́ àwọn ikọ̀ elétò ààbò ló ti bà ṣe ló gbàbẹ sí ọkọ rẹ ọ gbàbẹ sí lọrùn ó gbìyànjú láti dú nígbà tí ọkùnrin ọhún tó sùn bẹ̀m̀bẹ́ ròyìn onírú kí a wá lélẹ́yìí ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́ ẹkùn àfa ìbẹ́jì jàgbọ́mọ ẹranko hanu ọwọ́ wọn ti ba bàbá kan àtọmọ rẹ̀ mẹ́ta lórí ẹ̀sùn ìjínigbé nípínlẹ̀ ondo ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn àwọn agbébọn ṣekú pa ọlọ́pàá méjì àwọn míì wọ́n farapa nípínlẹ̀ rivers ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn mo tún kó ń bẹ̀ ìbò ni kí n tún lọ ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé ọyẹ́ ẹ̀tún gbọ̀ ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn kì í ṣèròyìn mọ́ wípé kọ̀ǹdọ̀ ogún òṣìṣẹ́ elétò ààbò aṣọ ojú ọ̀nà ọmọgun nípínlẹ̀ èkó òǹlẹ́lẹ́yìí ti ṣẹlẹ̀ ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn mo tún tajú kan rí ìròyìn kan ọwọ́ ba bàbá ẹni 50 ọdún tó kí ọmọ kékeré mọ́lẹ̀ lọ́ọ́bá rọ́bọ̀n mi fọ́mọ ọlọ́mọ nípínlẹ̀ bauchi ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ń lò ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ wádìí lórí ẹ̀sùn bí àwọn ọmọ ogun bí wọ́n ṣe ni wọ́n kan àwọn akẹ́kọ̀ọ́ lábùkù ní uni ọ̀sùn ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yá nípínlẹ̀ èkìtì mo tún tajú kan rí ìròyìn bẹ́ẹ̀ àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá ọwọ́ wọn ti ba àwọn fìríǹdì ọ̀kẹ́ alọ́kólóhunkígbe wọ́n rí ọ̀kadà wọ́n rí gbà lọ́wọ́ wọn ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ́ lọ́sàn tòní ọ̀yẹ́ wá nǹkan ká ẹ fìdílé ẹjẹ́ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀ ná ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: yíga ó ṣẹlẹ̀ òkè bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ níléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ wàláì ogbonanu fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí ẹkàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ a division lọ́ba adéṣídà road àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806 904 6714. Bẹ̀ẹ̀bẹ̀ ròyìn. Ẹgbẹ́ àjọ máa gbọ́ lọ.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
3: Wòlíì tòótọ́ lady evangelist Kúnmiláyọ̀ Christiana Ọjọ́ alias Ìyá Ọjọ́ ó ti fi wá sílẹ̀ lọ ní tòótọ́ àmọ́ ìgbàgbé rẹ kò rọrùn fún wa ó dàárọ̀.

0: odun meji ti pe regi ti ranse olorun alaye ni woli toto to ti lo simi lese olugbala gbogbo ebi ara ore to fi mebi sade ni lu ido ikiti won daro re pupo pupo lati 2024 la won mo re ti mikan wipe mother in a million ti gborun lo okuta bi kan won to si mo ko siru yo lepe ka wa gba porun lakabani abati wa fi lara ise to gbe li aye se nigba na han ofere
1: so pe oluwa
2: taylor
1: yo pa gun re soke
2: rise your rod of war
1: ogun yo kun do pori mi
2: because you must overwhelm me
0: o ma se o ma loja odo aye ye tuketuke o ma loja meje kan na lorijo o daro ikede yi wa latodo awon omo atawon omo mo loruko gbogbo ebi
3: oye ka bo pada lati oke lohun o gbono no tutu leyin bembe royin e je bere ni papapa lati leka ti leka sorode lati ipinle ondo awon iko amotakun won mo baba ato mo meta lori esun ijinigbe ajo eleto abo ibile ta mo si amotakun na ti fi kele ofi gbe baba kan eni odun 64 Iliasu ati awon omo re meta o lori esun ijinigbe ni oba akoko ni joba ibile iwo orun gusu akoko nigba to nba won oniroyin soro nilu akure en to je adariko amotakun akogun adetunje adeleye to se afihan awon afurasi 28 lori awon oniru awon esun ti won fi kan won o so duna pe eyan awon eni ohun ni won jigbe lasiko ti o n pada abo ni oba oni oba akoko adetunje ohun oni bo ti je pe awon ebi won ni won san 1.6 million naira tawon ati lawe ohun tan bere fun sugbon koda yin se ni won o tun tun won le ti won tun se kilo wi pe kan ma lo ba won o ise leto abo sugbon won fi to awon iko amotakun leti ani nigba ti won tun pe won ibe ni won ti bere ni se iwadi finifini iwadi won ohun ni won fi toka sere lo si odo baba kan ati omo re meta ohun ti o se pe won ri won mu gege bi iroyin bo si wa fi ye ni won ni koda eni ti won jigbe ohun o je bade samuel won ni oniru ogbe na ni lo ti da si lara pelu ada ti o je pe won gbe lo si ile iwosan ani koda owo ti won gba ohun lowo awon ti oje bi eni ti won jigbe ohun won ri ida bi 15 nu owo won ri gba pada atawon oniru nkan ni won ri lakata won awon to wa ba ohun to tun je awon omo ni usman wahabu ati yakubu o gbonanu otutu leyin bembe royin iwe royin vanguard onugbe jade losan toni oya mo ku nbe o di ipele ekiti mo ku olondo iroyin eleyi to to wa lowo mi re oye egbo oyin o gbonanu otutu leyin bembe royin awon iko eleto abo olopa awon ti fi kele ofin gbe awon firindi oke aloko lohun kigbe kan an tori okada won ri gba lowo won atawon nkan idan loro ni ipinle ekiti awon iko adigun jale kan ti won to bi merin oni ro fi eni pe won ni won yalu ilokun ni nilu adu ekiti nibi ti won ti ja awon eyan lori lole pelu ibon lowo won ani owo awon iko eleto abo lo baba won awon afurasi ohun ni won ni won gbe won gba fonu bi merin ati laptop meji to fi mo awon eso ara eyi to we to to bi milionu lona obo milionu mejo naira ani won to gba okada kan pelu ti pelu okada boxer bajaji kan pelu tvs iroyin fi ni pe en to je agbenso ile ise olopa sunday abutu o ma fidi isele ye o fi mule fawon oniroyin o lawon iko eleto abo rrs ina se iwadi lori isele na lebi pe won gbe na woju awon ti o je afurasi ohun nibi ti won sa lo ninu gbokan ni ayegunle ni ilogbo ekiti ibe o na lo je pe logan ti won ri awon iko eleto abo na ba sa ti won si bere si ni yin ibon si won lawon iko eleto abo na gbe na woju won owo sa ba won kan o gbonanu otutu leyin bembe royin oya lati ipinle ekiti mo ko nbe iroyin eleyi to to wa lowo mi re oye egbo oyin o gbonanu otutu leyin bembe royin kondo kan ni won ni o ti gun osise alamojuto oju popo ni ipinle eko ogun kọ̀ndọ́ kan ni ìròyìn fi ẹni pé wọ́n ni ọmọ̀gùn òṣìṣẹ́ àjọ tó ń mójútó ojú pópó nípínlẹ̀ èkó lásìkò tí ó ń ṣiṣẹ́ rẹ̀ ní ojú ọ̀nà márosẹ̀ èkó sí abẹ́òkúta ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ lasma ọ̀gbẹ́ni ọlálẹ́kan bákàrẹ̀ òkè ó fojú eléyìí lédenu àtijáde tó fi ta ó ní awọ ẹni tó jẹ́ kọ̀ndọ́ awakọ̀ náà ìnogun òṣìṣẹ́ lasma lásìkò tí wọ́n fi kẹ́lẹ̀ òfin gbé gẹ́gẹ́ bí wọ́n ti ní wọ́n ta sí àgẹ̀rẹ̀ wọ́n lu òfin ojú pópó ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìwé ìròyìn punch onígbéjáde lọ́sàn-án tòní. Ọ̀yẹ́ jẹ́ ń sáré lọ sí ìpínlẹ̀ Kano ìròyìn eléyìí tí mo rí ń bẹ̀ onílé ẹjọ́ ló ti ju ìyá ọlọ́mọ kan sáhàámọ́ ọgbẹ̀wọ̀n lórí bọ́n ṣe ni ó ṣe púpọ̀ ọmọ tuntun eléyìí tóbi ilé ẹjọ́ magistrate tó wà nípìnlẹ̀ Kano ló ti ju ìyá ọlọ́mọ kan Jumia Ahmad ló ti jù sí ẹ̀wọ̀n báyìí lórí pọ́lẹ̀ dé àpòpọ̀ tí wọ́n sì ṣekú pa ọmọ tuntun jòjòló tó ẹsẹ̀ bí ilé ẹjọ́ ọ̀hún lábẹ́ onídàájọ́ Aulatu Magaje Kankarovi ìlọ́pàá àṣẹ wípé kí wọ́n lọ fi obìnrin ọ̀hún sí àhámọ́ lẹ́yìn tí àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n wọ́ díẹ̀ wá sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìlẹ̀dẹ̀ àpòpọ̀ wùwọ̀ ọ̀daràn àti ìṣekúpani ìròyìn fi ẹnu pé ẹ̀sùn ọ̀hún ni iléeṣẹ́ náwó ni àwọn ará ìlú ọ̀hún ni wọ́n wá sọ níléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì ní Jumia lọ́lẹ̀ dé àpòpọ̀ pẹ̀lú ìyá rẹ̀ tí wọ́n fi ṣekú pa ọmọ tuntun tó ẹsẹ̀ bí náà wọ́n ni wọ́n ti wá fi sí àhámọ́ báyìí ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn daily post onígbéjáde lọ́sàn-án òní. Ọ̀yá mo kú ọ̀bẹ̀ obìnrin ìyàwó ilé kan lọ́wọ́ àwọn ikọ̀ elétò ààbò ti bà ọgbọ́bẹ sí ọrùn ọkọ rẹ̀ ìṣe lọ́fẹ́ rẹ̀ féwú lásìkò tí ọkọ̀ náà tó sùn lọ nípínlẹ̀ Katsina. Obìnrin ìyàwó ilé kan tó jẹ́ ẹni ọdún mẹ́tàlélógún ní ìròyìn fi hàn pé àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá ni wọ́n ti mú báyìí nípínlẹ̀ Katsina lórí ẹ̀sùn wípé ọkọ lu ọkọ rẹ̀ pẹ̀lú ọbẹ̀ nígbàtí ọkọ rẹ̀ ọ̀hún tó sùn tó sì gbé ọbẹ̀ lé ọkọ rẹ̀ lọ́ba rẹ̀ ní ibi ọrùn ṣùgbọ́n ìròyìn fi ẹni pé níṣe ni àwọn ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Katsina yìí ni Abubakar Sadiq Aliu ó fìdí ìṣẹ̀lẹ̀ ó fi múlẹ̀ nínú àtẹ̀jáde ọ̀hún ló ti ní Jamilu Ibrahim ìlọ́wọ́ sọ níléeṣẹ́ ọlọ́pàá wípé ẹ dákun ẹ gbà mí ẹ wo ọrùn mi ìṣe ni ìyàwó òun ìlọ́gbọ̀bẹ sóun lọ́rùn ìyàwó rẹ̀ náà pokọ rẹ̀ ní sàdí àláwà ìṣe ni ọrẹ ní ọrùn nígbàtí ó ń sùn lọ ọ̀pẹ̀lọpẹ̀ pọ́ẹ̀tì dìde wọn ní ìbárí ọrùn jáde ìròyìn wá fiyé ni pé afurasí ọ̀hún wọn ní ìṣe ni wọn ní ọwọ́ bá níbi tí ó ti gbìyànjú láti rẹ ọrùn ọkọ rẹ̀ pẹ̀lú ọbẹ̀ ni wọn ní wọn tètè gbé ọkùnrin náà dìgbàdìgbà ó dìde ìwòsàn fún ìtọ́jú wọn ní ọwọ́ sáà ti bá afurasí ọ̀hún báyìí ó ti wà lákọlọ́ àwọn ikọ̀ elétò ààbò ìwádìí ti ń tẹ̀síwájú ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìwé ìròyìn vangard daily post àti ìwé ìròyìn punch ó gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yá mo tún kó bẹ̀ ibo ni kí n tún lọ ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé ọyẹ ẹgbọ́n bàbá ẹni 50 ọdún kan lọ́wọ́ ti bà nípínlẹ̀ Bauchi ọmọ kékeré ń lọ jẹran sunkún sí ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Bauchi ló ti fi kélé òfin gbé bàbá ẹni 50 ọdún kan lórí pé ọbọmọ ọdún mẹ́sàn-án ọba alájọṣepọ̀ ní Bukachuwa níjọba ìbílẹ̀ Katango ní ìpínlẹ̀ náà wọn ní afurasí ọ̀hún náà pokọ rẹ̀ ní Muhammadu Audu wọn ló ti wà ní akólú àwọn ikọ̀ elétò ààbò tí wádìí tó ti ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe fiyé ni wọn ní ńṣe ni ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé nígbà tí bàbá ọmọ ọ̀hún tí wọ́n ní ó fi ẹ̀sùn kan afurasí náà pé ńṣe ni ọ̀tàn ọmọ ọ̀hún lásìkò tí ó ń kiri wàrà tí afurasí ọ̀hún tó sì lọ rún ọmọ náà mọ́ ibi tó jẹ́ ilé àkọ́kù kan níbi tó ti ṣe láabi ọ̀hún wọn ní ṣe ni wọ́n gbọ́mọ lọ sí ilé ìwòsàn láti ṣàyẹ̀wò ẹ̀ tí àti ìtọ́jú náà afurasí ọ̀hún ni wọ́n ní ó ti jẹ́wọ́ o lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ náà san ni ọmọ lórí aliyu ó ti wá bẹnu àtẹlùṣẹ̀lẹ̀ ọ̀hún báyìí wọ́n ní ìwádìí ti ń lọ lọ́wọ́ o kódà wọ́n ní ńṣe ni ọkùnrin ọ̀hún tó dúnkùkù lájà mọ́ ọmọ ọ̀hún pẹ̀lú ọ̀bẹ pé kọ́ mọ̀ sọ fún àwọn òbí ẹ̀ ìwé ìròyìn daily post ló gbé jáde lọ́sàn-án òní. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. ilese omo ogun orilede nigeria nlo ti pase bayi wipe awon tin se iwadi lori esun ikani labuku eleyi to waye ye je bi ilese omo ogun nilu osogbo ti won ti ni won ti bere iwadi bayi lori esun ikani labuku yi ti won ni awon osise re omo ogun kan ti won ni won se o ye je bi ile university igbimo alase university osun iye ni union osun bi won ti kegbajari lori isele yi ninu atijade iyi ti en to je alukuru iko awon omo ogun na iyi ni yaya ibrahim to fita no ti ni awon iko omo ogun iran ti pere iwadi finifini lori esun bayi iwe iroyin daily post lo gbe jade loso tuni o gbona no tutu leyin bembe iroyin 08162519991 08162519991 ogbona no
4: o tutu leyin bebe iroyin
3: e seun
4: oruko temi ni Titus Olorun gbadela lati ju alafia ni party obe obere atoko iyawo to fe gigogogo oko eyan mo fe soro npa
3: o ya n boyin
4: eni to fe gigogogo oko e ngba to wo ti te yi ewon to ba ma da fun to ba ma kuro nbe o gba be lo si le mo le die oko ye ko ma tun pada si sakani e mo tori ko ma je o lo ma si pupa peyin
3: o lagbara e seun 08162519991 ogbona no
4: o tutu leyin be nbe royin
3: e seun
4: opo ye mejo da
3: e ma seun
4: e ku eto
3: an boyin
4: afa wahid lati awuli akure
3: o ya idasi
4: oro leri en to fe gugugugu oko ki lo wa se fun ki lo so ko dese ni
3: o lagba
4: o de ti je ti oko ko fe yawo le to ni nkan to tun mo nda wa la leju nu ki lo gbo awon okunrin na ka sora se o kan lo lo le ja soro buruku o
3: ami eshun eshun 08162519991 eya tun welu mi o gbona nu hello hey o ti ja 08162549991 ogbona no
5: o tutu leyin
3: ben beroyin
5: emi joseph olam lati ba ko ni lo soro
3: o ya ngo yin
5: awon to no mu lo bayi awon to bayi ko ma je ko bombe tori oloko oloko ba fe ma loko iyan ma beru ki iyan ba fe lo mi iyan ma beru ire de o sele ri ma je ko bo nibe
3: esun
5: dagbe
3: oro temi ni esun 08162549991 ogbona no
5: o tutu leyin bembe royin
3: esun
5: tule latundu
3: o ya ngbo yin
5: awon baba ati omo ti won se kini yen o ye to pa won ni oko n so ipo fulani on yo wa na ti di fulani bayi to pa won danu ni
3: esun ero ti yin na nu e ja wo ero elomi ogbona no hello o tutu leyin bembe royin gboyin dada te ba la nfani e pe pada ogbona no
6: o tutu leyin bembe royin
3: esun
6: comrade dele akaribo latondo
3: o ya ngboyin
6: okunrin to fipa ba omode yen lupo to se tun to tun threaten with adabi obelepe o je bi esun so abe awon agbofiro kon je ki owo fi ko te ko lo fi aso pinpin roko oba e se pupo
3: e seun 08162549991 ogbona no
7: tutu leyin
3: bembe
7: Adedeji Akinola lo sọ lati Akunmi Akoko.
3: O ya ngbo yin.
7: Se ri pe aye nlo si opin be. E se wo ni oko le se fun iyawo ti o bi mo fun ni ta gbe obe si lorun ta fe dun. Aye nlo so pin o. Kolo ma gba wa o. Obirin yen idajo ti o to ati ti o ye ni kan se fun. Barrister Adedeji Akinola lati Akunmi Akoko.
3: E seun. 08162549991 ogbona no
8: hello hello
3: ogbona no
8: o tutu leyin bembe
3: oya e dasi oruko yin
8: oruko mi ni ten lati ilu akure
9: tẹ́rí arábìnrin tó fẹ́ gé ọkàn ọkọ rẹ̀ hun kán mú ọwọ́ méjèèjì náà kán gé kó máa bá yíbà náà àti pé mo fẹ́ rọ ìjọba tẹ́rí arákùnrin tó tọmọ lọ́mọ lọ sí ilé àkọ́kù yẹ ó yẹ kí ìjọba ní iléeṣẹ́ kan kó níléeṣẹ́ ọ̀yá tá máa ìtẹ́ lọ́ya kó máa bá yíbà kó wòye nílé kó gbà náà.
3: ẹ ṣeun ẹ jẹ́ àwọn ẹlòmíì nǹkan ọmọkùnrin nígbà mí ẹ dákun ó gbóná ná
10: òun ti tu lẹyìn
3: bẹ̀m̀bẹ̀ ròyìn
10: ẹnìwálẹ̀ la gbọ́ ọlọ́run
3: àmì ẹ̀ṣin
10: òfin àwọn ọ̀mọ̀tẹ́kùn wa pé wọ́n kúṣẹ́ takuntakun ṣùgbọ́n bó fi wà pátápátá bàbá àti ọmọ ẹni tó kùdẹ̀ káàtó ayé tí náà pín ní gbọ́ wọ́n ti bá wọn báyìí dájú tó yẹ kó gbélé nu àwọn tó kọ́ àlèmáta ẹ̀yìn yan wá ẹ̀jẹ̀ ká máa ṣọ́ra o.
3: ẹ ṣeun 0816251991 ó gbóná ná ó gbóná ná
11: ó gbóná ná
3: ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.
11: ẹ kú ètò.
3: ẹ ṣeun.
11: Babalọla ló ń sọ̀rọ̀ látọ̀wọ̀.
3: ó yẹ dá sí.
11: tẹ̀rí pé kì í ṣe kìkì Fúlàní nìkan ló ń gbé ló ń jiyàn gbé ń sè àwọn Yólàní gan tẹ Yólàní ti tẹ̀lé wọn. tó ní pé ní ọba ilẹ̀ bíbá yìí táwọn Yólàní tún ń gbèèyàn.
3: èwo tó ń Yólàní.
11: ọlọ́run kó wa yọ o.
3: ọdẹ ẹ ṣeun ẹ ṣeun o.
11: ẹ pé ètò.
3: ẹ ṣeun. ọlágbá àwòlẹ̀ tó sọ ń Yólàní báyìí. ẹ já mọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run ò kú sàánú wa. ìyókù yóò tún di ọ̀la tẹ́tù mọ́ pàdé wa lórí bẹ̀m̀bẹ́ ròyìn. ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. èmi ò ní bó kọ baba tèmi jẹ́ ìwọ náà mọ́ bàjẹ́. ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
12: Live it.

0: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Come to Wesley University, Ondo, today, where excellence lead the way. We've got the right path for you. From College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food Science and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, so the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, sub-degree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Management announcer.
1: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
2: Aba, ayo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure, koro jogogun bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 Aba Make Sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, a fo gede gede do ti ara danu, logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nada ki fun te gba o da lagu ara 24/7 Aba Make Sure lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 Aba Make Sure gugu iga ijawa ija osi always guide me.
3: Admission Sheikh Aba College Ijodo provides a rare opportunity to pursue a certificate program in the September 2026 admissions in following areas: health and social care, healthcare assistance skills, healthcare management. Choose either online or on site as it suits. Download your application form online at www.sheikhabacollege.com or come to Sheikh Aba College, number 1, Akinlose Aba Street, Badore, Ijodo. For inquiries, call 081-4977-9479.
4: Sheikh Aba College Ijodo. Wọ́n fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yìn akẹ́kọ̀ọ́ tẹ́ ń gbáradì fún ilé ẹ̀kọ́ gíga pé ètò ìgbaniwọlé ọdún 2026 yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún tí a wà nínú. O lè gba fọ́ọ̀mù rẹ ní orí ẹ̀rọ ayélujára www.seyiabacollege.com àbí kí o lọ sí Seyi Aba College tí ó wà ní nọmba 1 Akinlose Aba Street, Badore, Ijodo. Àbí kó o pè sórí tẹlifóònù yìí 081-4977-9479. John Okungade, Olùkéde.
5: Oh yes, kò bá tún ti tún. Àgbẹ̀ yamuyamu ètò automatic miracle hour. Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God. Tó kalẹ̀ sí Àdófùre Ìdánrẹ́ Road Àkúrẹ́. Ọjọ́ kìíní lóṣooṣù ni. Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀. Torí ibẹ̀ lolúwa bá ti ń ṣoore kálukú fún lónípòjípò.
6: A kì í ṣoore yasọ́jọ́ ni mo ṣe mi náà rẹ̀.
5: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yaléyalé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́. Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies ló kúnlé ayé. Àwọn bíi bipolar disorder, obsessive compulsive disorder, àbí schizophrenia psychotic disorder. Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson Olúwabodede tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate. Olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀. Ọjọ́ kìíní oṣooṣù mà ní o. Yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
7: Ní ìtẹ̀síwájú ìfarajìn láti ṣe ìrónilágbára fáwọn ọ̀dọ́, olùdíje ẹgbẹ́ òṣèlú ADC ní ẹkùn ìdìbò Àríwá Àkúrẹ́, onímọ̀-ẹ̀rọ Tèmilolúwa Olúwaládé, tọ́pọ̀ èèyàn mọ̀ sí ètò ló ṣe agbátẹrù ètò ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Legacy Football Club 5 Aside. side tournament. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́rìndínlógún ni ó kópa níbi ètò náà. Tí ẹni tó bá jáwé olúborí yóò sì gba ₦250,000. Ìfẹsẹ̀wọnsẹ̀ náà wáyé láàrin ọjọ́ 14 sí ọjọ́ 19 nínú oṣù keje ọdún yìí lórí pápá ìṣeré Legacy Lounge and Club tó wà ní kilometer 4 Becky Parker Secondary School, Ọbaele nílùú Àkúrẹ́. Ètò yìí ó kọjá ọ̀rọ̀ òṣèlú torí yóò jẹ́ àǹfààní láti ro àwọn ọ̀dọ́ lágbára àti láti dókòwò sí ọjọ́ ọ̀la ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Nípa eré ìdárayá, ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè, àwọn ènìyàn yóò ní agbára sí ní ẹkùn ìdìbò náà. Fún àlàyé, ẹ lè pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706-249-9999 tàbí 0903-998-8151. Ètò ríró àwọn ọ̀dọ́ lágbára àti kíkọ́ ọjọ́ ọ̀la.
8: Ọdún pò, ọdún pé ọdún jọ, èrò wìtìwìtì nílùú Ìfira Àkókó, níbi tí Òjò Àjànà AK Karachi ọba ètùtù tìpínlẹ̀ Ondo ti ń pa àwọn èèyàn síbi ọdún òòṣà oko, òòṣà oko festival 2026.
9: Àwẹ̀ òwọ́rùn mi lálẹ́ máa sí o, àwẹ̀ òwọ́rùn mi.
8: Tuesday, ọgbọ́njọ́ oṣù yìí lọ́dún bẹ̀rẹ̀ pẹ̀lú ètò bíbọ ifá lówùúrọ̀ kùtù àì. Lẹ́yìn èyí láàbọ̀ àwọn alálẹ̀ ká tó darí sídi Ògùn lákà yí ó ṣe mọ́lẹ̀ tá fún ní jíjẹ mímu tiẹ̀. Wednesday, ọjọ́ kìíní oṣù kejì ọdún yìí gan ni pọ́bámbẹ́rì. Ká wà lọ bọ òòṣà oko ṣàdúrà fún gbogbo aráàlú.
10: Òrìṣà oko àti ọdún ifá òun ni a fẹ́ ṣe. Níbi tí ifá ti sọ pé nínú ọ̀sẹ̀ òyẹ̀ kú, ifá ní ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ ọ̀yẹ̀ mi ọ̀yẹ̀. Adéfá fún òrìṣà oko àgbà ìràwọ̀. Ilé ìtura yá àpèsìn pérépéré. Ẹ̀bọ̀ làwọn ní kó ṣe, ó sì gbẹ́bọ̀ níbẹ̀ òórùn bọ, ó ní èròpo èrò ọ̀fà. Ẹ wá báni ní wọ̀wọ́ rí, ọ̀wọ́ rí là ń báni lẹ́sẹ̀ ọba
8: òrìṣà. Òjò Àjànà Karachi ọba ètùtù tìpínlẹ̀ Ondo ló ní pé ọdún òrìṣà oko tọdún yìí ìrọ̀rùn ló gbádé.
11: Integrators up 1972-1976 set of Kausa.
12: Golden Jubilee Reunion Celebration. Attention all members of Akunas College Akure, class of 1972 to 1976. By the grace of God, it is 50 years since we passed out of our great alma mater. Join us as we celebrate God's faithfulness, friendship, and cherished memories at our Golden Jubilee Reunion. Coming up on Friday, 3rd July 2026. Walking in reception. Time, 10 a.m. prompt. On Saturday, 4th July 2026. Cursive visit to the Catholic Archbishop of Ondo Dawson. Followed by our grand get together party. Time 1 p.m. Ogiri Hall, Akunas College, Akure. Sunday, 5th July 2026. Thanksgiving service. Time 10 a.m. prompt at Mary Queen of Angels Catholic Church, Akunas College, Akure. Come, let us celebrate 5 decades of God's goodness, enduring friendship, and the legacy of Akunas College, Akure. Class of 1972 through to 1976. 50 years on, united in faith, friendship, and gratitude. Announcer, committee.
13: But you might run.
14: Gbogbo ìdílé Akinyeye ilé Laboye ń kéde ìpapòdà bàbá àti bàbá bàbá wa Timothy Akinyeye ilé Laboye ọmọ ọdún 91 bá wa kí wọn tó kí ayé kó dìgbò ṣe. Bí ètò ìsìnkú bàbá onínúure ṣe lọ nìyí. Friday ọjọ́ kẹta oṣù keje ni a ó gbé ara bàbá kúrò ní General Hospital Ondo lọ sí ilé rẹ̀ tí ó wà ní number 6 ọ̀dọ́ ọ̀ràn míyàn compound òkè Igbó. Àṣálẹ̀ orin onígbàgbọ́ yóò tẹ̀lé ní aago 5 nílé olóògbé. Sátidé ọjọ́ 4 oṣù keje ni ìsìn ìdágbére yóò máa wáyé nínú ìjọ àgùdà tó wà ní àdúgbò Òdùdùà nílùú Òkè Igbó ní dédé aago 10 àárọ̀. Lẹ́yìn èyí ni bàbá yóò wọ káàlẹ̀ sùn. Ayẹyẹ gbígba àlejò yóò máa gbéra sọ lórí pápá St James College Òkè Igbó ládùúgbò Òdùdùà. Pa Timothy Akinyeye ilé Laboye ọmọ ọ̀pá ọwákọgun ọmọ ọ̀pá ọ̀rànmíyàn àlùjáṣọwákọgun ní sẹ̀kún dìde máa gbọ́run rẹ sọrun rẹ o. Binada means being a role model, a confidant, a coach, a mentor, and a friend. Sun re o baba oninure awa omo ati omo omo ni olukeje.
15: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtò ní.
16: Ètò ìgbéyàwó láyé.
17: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
18: Kí ló ṣẹlẹ̀?
17: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
15: Ní tòótọ́.
17: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí.
15: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
19: Èmo ló tún jẹ́ CDK báyìí.
15: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
17: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
15: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
17: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
15: Pẹ̀lú CDK care. O le ra phone, television, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
18: Ẹ pè CDK sórí 0707 454 3005.
20: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró nájàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwá máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o tí ì rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, san díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
6: Ẹ kú jẹ́jẹ́ wòye o, ẹ̀yin tèmi.
7: Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park.
8: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ́.
9: Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní ìtú ti wá. Wọ́n máa bọ̀ kò sí ònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn. Máa bọ̀ lọ́dọ̀ wa, nọ́mbà wa rèé 0706532683. Lẹ́ẹ̀kan sí 0706532683. Àwọn oògùn tó kójú owó wà níbí. Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó wọ́n dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apáluṣe múnú ẹ̀ máa ṣe dùn, inú rẹ̀ lòdì sí ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni wọ́n tó jẹ́ jáde. Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbà? Ọlọ́run ní pé ká sì máa yìnbọn ìdí. Ẹ̀sùn ṣe kí ni? Ká sì yìnbọn ìdí. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé kí ni yóò ṣe é ṣe? Kí ló dé? Kí ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run ọba? Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Ṣá máa bọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀kọ́ tó ń ṣe ọlágbára ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀. Kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Lágbára Ọlọ́run. Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn àti gbéra. Ẹ̀rọ mi àwọ̀ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè. Ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park. Ibẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
10: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ọ̀kan já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn ń gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa àṣẹ Elédùmarè. Máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
11: Ẹ kú dédé ìwòyí o. Èmi aya Fẹ́mi Alágbó ló ń kín. Tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹ̀gbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
12: Ká máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st títí di on the 26th ní oṣù July oṣù keje ní 77 Hotel.
11: Tabori wo obirin to ti wa nile oko lojo to ti we to ore yo pe ro nise ma bo nile se Femi Alagbo tabi wo obirin ti nkan osu re ndin ni tabi o nle ni ma bo nile se Femi Alagbo tabi wo ti o le gba bo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo Femi Alagbo asiri ti mo fi wa lodo Femi Alagbo di sin ma bo ka fi fun e help mi help oko mi nile se a nreti yin
9: bi yawo mi se so ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ò bẹ́ẹ̀ ni obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o àwa ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
8: ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ̀.
9: a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́tà ní Yola ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí Ogbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo àsìkò rèé tẹ ẹyin tèmi kẹyìn náà wàá jà fà ní Fẹmi Alágbo a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń dúpọ̀ lọ́kàn o tẹ́ ni pé à Fẹmi Alágbo aṣẹ́ o ògùn tẹ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o Fẹmi Alágbo kọ́ ó dìgbà tẹ bá wá kẹyìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Olódùmarè gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹmi Alágbo àlàáfíà yín kò máa yín di fíafíà o.

0: ẹjẹ kí a máa kí gbogbo ẹyin olólùfẹ wa níbikíbi tẹ wà tẹ tí náà fàní àti máa gbọ wa yálà nílẹ yìí tàbí nílẹ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń tòní jẹ, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn ó di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí wọ́n ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
1: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhabayin tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
0: gas ni o.
1: Bẹ́ẹ̀ fẹ́ ra aga, ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta àwọn kíní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún àwọn àtàrí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
0: Ogójì ọ̀sẹ̀
1: ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
0: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
1: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà máa gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì, tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sá.
0: Kí ni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ó tó di pé ẹ gbé ọjà fún wọn?
1: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè máa sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
0: eléyìí
1: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
0: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ rà fún wọn?
1: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò inú làpẹ́ àti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín á jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá rárá.
0: Níbo ni ọ́fíìsì yín?
2: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Factochi Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
1: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
3: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 07074542995. Lẹ́ẹ̀kan sí 07074542995.
1: Ẹ ṣeun olóòtú.
0: Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tẹ́ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bá àdẹ tí ó ní dúkìá.
4: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
5: Wo ọ̀rẹ́, ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò. Gáàsì ní da wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
4: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
5: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
4: CDCare, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti

Júlẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ọ̀gbọ́n Yégúnlẹ̀ lókòrókòrò gate High Court Lakúrẹ́ lẹ́kọ̀ọ́ lọ láti ṣàyẹ̀wò ara rẹ̀ oríṣiríṣi ẹ̀rọ ìgbàlódé nílọ̀dọ̀rin o ẹ̀rọ òun léde àtú àṣírí ibi kò jòjò sápamọ́ sí lára rẹ̀ a dẹ̀ fọ ọ̀nà àbáyọ sí o a dẹ̀ fún ọ lámọ̀ràn a dẹ̀ ní National Clinic ibi kan tá a tọ́jú rin bẹ́ẹ̀ la dẹ̀ ní o National Herbal Product ká a má rẹ̀ jí pépé wákàtí mẹ́rìnlélógún lọ́fíìsì lọ́sà ẹ̀ àlùṣíṣí pẹ̀lú ìhàn ṣẹ̀ṣẹ̀ ọkọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ kàn sí a lójúlé kẹrìndínlọ́gbọ̀n ọgbọ́n Yégúnlẹ̀ lókòrókòrò gate High Court Lakúrẹ́ 08038

ilé iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

gbogbo iye owó iṣẹ́ ọ̀hún ló jẹ́ tírílíọ̀nù mẹ́ta àti mẹ́sàn-án náírà. Ọgbà bẹ́ẹ̀ ló wá ṣe àgbéjáde àwọn ìpínlẹ̀. Eléyìí tọ́rọ̀ kan ti ṣe ojú ọ̀nà náà yóò ti wáyé níbi tí a ti rí ìpínlẹ̀ Adamawa, Benue, Cross River, Ebonyi, Èkìtì, Kogi, Kwara, ìpínlẹ̀ Èkó, Niger, ìpínlẹ̀ Ondo tá a wà yìí, ìpínlẹ̀ Ọ̀sun, ìpínlẹ̀ Ọ̀yọ́, Plateau, Taraba àti ìpínlẹ̀ Yobe. Umayi fi kun pé ìgbìmọ̀ ló ti buwọ́lu ṣíṣe àtúnṣe ojú ọ̀nà ní kìlómítà 401 ibùsọ̀ nípínlẹ̀ Niger, eléyìí tó jẹ́ pé yóò ná wọn tó tírílíọ̀nù kan àti mẹ́jọ náírà. Ó ní àwọn onírúurú ọ̀nà mìíràn tó ṣe kókó ṣe gbòógì ni wọ́n tún ti buwọ́lu láwọn onírúurú apá orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti ṣe lálàyé pé òun ti parí ojú ọ̀nà oníkìlómítà 180 tó jẹ́ ojú ọ̀nà Abuja Kaduna Kano, eléyìí tí iye rẹ̀ ń lọ bíi 370 billion náírà. Mínísítà fọ̀rọ̀ sí òde nílẹ̀ yìí, David Umayi, ló fi ojú ọ̀rọ̀ ńlédè nígbà tó ń dáhùn sí ìbéèrè àwọn oníròyìn nílùú Abuja. Oní kìlómítà 84 eléyìí tó ṣẹ́kù tó jẹ́ ara ṣe ojú ọ̀nà náà ni yóò parí títí oṣù kọkànlá ọdún tá a wà nínú ẹ̀. Umayi ní ààrẹ Bọ́lá Tinubu ló ti buwọ́lu àwọn iṣẹ́ ojú ọ̀nà tó ń lọ bíi 77 mìíràn, eléyìí tíye rẹ̀ ń lọ bíi 3.3 trillion náírà ní àwọn ìpínlẹ̀ 15 nílẹ̀ yìí. Lójú náà ti mú kí àgbéǹde túbọ̀ bá àwọn amáyédẹrùn pàápàá jùlọ iṣẹ́ ojú ọ̀nà nílẹ̀ Nàìjíríà. Ó fi kún pé ìgbìmọ̀ ìṣèjọba ló ti fọwọ́ sí onírúurú àwọn iṣẹ́ ojú ọ̀nà bí ojú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn tó fi mọ́ ṣíṣe afárá olóbìrí po tuntun àti àwọn iṣẹ́ ọlọ́kan òjọ̀kan mìíràn láwọn apá orílẹ̀-èdè Nàìjíríà. Iṣẹ́ mìíràn tó ń lọ bí àwọn èèyàn bíi 460 ọmọ ilẹ̀ Nàìjíríà ló tún ti di gbádàgbà wọn balẹ̀ bàgẹ̀ sí orílẹ̀-èdè yìí láti orílẹ̀-èdè South Africa lábẹ́ ìṣàkóso ètò ìjọba àpapọ̀ láti kó àwọn èèyàn wá sí ilẹ̀ yìí padà. Ọkọ̀ ojú òfurufú àwọn èèyàn ń lọ balẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Mohammed tó wà nílùú Èkó ní nǹkan bíi 11:00 àárọ̀ òní. Àwọn aṣojú iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ yìí tó fi mọ àjọ tó ń rí sí ìwọléwọ̀de nílẹ̀ yìí àti ìgbìmọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí nílẹ̀ òkèrè ló gbàlejò àwọn èèyàn náà. Kíkó wọn padà wá sí ilẹ̀ yìí ló jẹ́ ara ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ ilẹ̀ yìí tó ti fínífíndọ̀ láti padà wálé látàrí kò bá olè eléyìí tó ń wáyé lórílẹ̀-èdè South Africa. Pẹ̀lú àwọn tó ṣẹ̀ṣẹ̀ darí wálé báyìí ló mú kí àpapọ̀ àwọn ènìyàn eléyìí tó ti darí wá sórílẹ̀-èdè Nàìjíríà kó máa lọ bí 500 níye àwọn èèyàn báyìí, pẹ̀lú ìròyìn pé ńṣe ni àwọn mìíràn yóò tún darí wálé láìpẹ́ láìjìnà sórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti ṣe lálàyé wípé ńṣe ni yóò bá àwọn aláṣẹ tọrọ kan sọ̀rọ̀ papọ̀ lórílẹ̀-èdè South Africa lójú náà ti lè jẹ́ kí wọ́n sanwó gbà mọ́bínú fún àwọn ọmọ ilẹ̀ yìí eléyìí tí wọ́n ti lọ́pọ̀pọ̀n láti fi okoòwò wọn tó ń ti dúkìá wọn sílẹ̀ látàrí kò bá olè tó ń wáyé lórílẹ̀-èdè South Africa. Ọ̀rọ̀ ni wọ́n fi ojú rẹ̀ léde láti ọwọ́ Adelé ọ̀gá àgbà ilẹ̀ yìí sí orílẹ̀-èdè South Africa Alessandro Ajayi lásìkò ìfọ̀rọ̀wérò papọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn. Ajayi ṣe lálàyé pé ìjọba àpapọ̀ ló ti bẹ̀rẹ̀ ṣíṣe àgbéyẹ̀wò gbogbo àwọn dúkìá náà. Ó fi kún wípé àkọọ́lẹ̀ àwọn okoòwò náà àwọn ọkọ̀ tó fi mọ àwọn dúkìá ni wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí báyìí lójú náà àti lè jẹ́ kí àwọn tọ́rọ̀ kan gba owó gbà mọ́bínú láti ọwọ́ ìjọba orílẹ̀-èdè South Africa. Ajayi ló ti wá ṣàtìlẹyìn fún àwọn ọmọ ilẹ̀ yìí tọ́rọ̀ kan lórí ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú pé ọ̀pọ̀ àwọn ènìyàn ló gba ọ̀nà tó tọ́ wọlé tó sì jẹ́ wípé ṣíṣe àtúnṣe ìwé ìrìnnà wọn la kò déédé bá láti ọwọ́ àjọ tó ń ṣe ìwọléwọ̀de àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìwọléwọ̀de lórílẹ̀-èdè South Africa. Wáyé o, àwọn gómìnà tí wọ́n dìbò yàn lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC òun ni wọ́n ti ṣàgbéyẹ̀wò àbájáde ìpinnu ẹgbẹ́ ọ̀hún lórí èsì abẹ́lé àti pé ńṣe ni wọ́n ti fi ìgbàanú kan sọ̀jà tí wọ́n sì ti yanjú gbogbo ohun tó wà nílẹ̀ báyìí pẹ̀lú àwọn aládarí tọ̀rọ̀ kan pẹ̀lú
alaga gbogbo egbe oselu ohun ne ojogban ne tawe yi wada lori imora sile fun awon eto idibo ile ti o tun waye lojo waju bakana alaga igbimo awon gomina ninu egbe oselu All Progressive Congress gomina opuso dimati ipinle imo ohun lo pa bi yabidun oro ohun lasiko ipade awon egbe awon gomina ohun eleyi to pare tan ni afemojumo oro oni nilu abuja o se lalaye pe igbimo ohun lo tun sa gbeyewo eto idibo eleyi ti ko yo eto idibo to waye laipe ni ipinle ekiti sile ati awon etun atundibo kankan eleyi to waye laipe yi uso di ma se laipe awon gomina lo ti fori kori fi gbanu kan so jaba yi lati sise papo pelu awon aladari egbe oselu APC loju na ti le je ki agbende ko tumo ba iso kan ninu egbe oselu ohun ati lati le wona abayo si awon ipenija olokan jokan eleyi to ba suyo ati lati le je ki isijoba to mo yanari ko wa to sise laipe on se ni won tin gbara di bayi fun eto edibo gbogbogbo ti ati awon ile asofin eleyi ti ye waye lodun 2027 wa yo egbe kan eleyi ton se ipolongo lese koko fun tinubu nipinle ondo iyen gmt nipinle yi lo ti benu atelu oro eleyi ti commissioner fun ra awon obinrin nipinle yi seun osamaye so lori abajade gbogbogbo eto ile asofin ile yi egbe ohun ninu atijade kan ti won fi ita to si di bibu lati owo oga agba won saka yusuf ogunleye benu atelu osamaye ni bi ohun ti won ni bi o ti se tako ipinu to n ti ase awon igbimo amuseja egbe ohun ni gbangba wole to isapejuwe igbese ohun gege bi eleyi to doju ti nigba egbe gmt se lalaye pe commissioner ohun lo ti se ni secretariat apapo egbe ohun teleri to si tun je okan lara awon amugbalegbe nile asofin leyi tele ati pe gbogbo apade ati alude bi nkan ti se nlo lo ti mo gbogbo bi nkan se nlo ati pe agbara to n ti alakale ofin igbimo amuseya na egbe ohun lo wa se kilokilo fun awon ti won ba yan sipo lati se suru ati lati jami lori oro eleyi to ba le dabaru alafia to n ti isokan egbe oselu na ogba be ni won to wa ke si gomina loki ayedatiwa lati towo awon won to yan sipo bo aso ati pe ki won bo fun ipinu to n ti ase egbe na bakan na ni won wa ki awon to gbegba oro soke ti won si tun ro awon tinuba nbi lati gba fun olohun ki won si sise papo pelu fun itesiwaju egbe oselu APC bakana ajo eleto idibo le yi lo ti se idapada to si ti gba bayi lati le je ki egbe oselu Nigeria Democratic Congress NDC ko lanfani lati foruko aladari gbogbo egbe re to n ti oludije re oludije re Peter Obi ko fi oruko re lede sori itakun ti ajo eleto idibo le Nigeria Dixon lo fojo oro nlede to isapejuwe igbese naa gege bi eleyi to duro re bayi bi o tile wo wipe o se ni won ti koko pe ojo ko temi lorun lori iyidajo eleyi ti ile ejo giga papo to wa ni lokoja ti koko gbe sita o si lalaye pe egbe ohun lo tin se gbogbo ohun to wa ni kawo re bayi loju naa ti ile je ko foruko awon toro kan eleyi ti o yo oruko oludije sipo aare ninu egbe ohun sori itakun ti ajo INEC ati wipe gbogbo awon toro ba kan eleyi to kí wọ́n forúkọ wọn síta léde ni wọ́n ó se kí gbèdéke ọjọ́ eléyìí tí wọ́n fún wọn kó tó kó gbá wọlé Dixon wa rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti wà ní sùúrù tó sì fi dá wọn lójú wípé àkókò ló sì wà lójú náà ti lè jẹ́ kí wọ́n parí gbogbo ètò eléyìí tó yẹ kí ọjọ́ tí wọ́n fún wọn kí gbèdéke ó tó bá a bákan náà lọ́wọ́ agbórin fún àjọ elétò ìdìbò tó sì ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí àjọ eléyìí tó mọṣẹ́ rẹ̀ níṣẹ́ àti wípé ń ṣe ni wọ́n dúró re tí wọ́n sì wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ òfin ilé ẹjọ́ gíga àpapọ̀ ló ti ṣe àgbéòde ìlànà tuntun àátọ̀ mìíràn tó jẹ́ ti ọdún 2026 eléyìí tí yóò lè jẹ́ kí àkóyawọ́ kó wà fún ètò ìdìbò tó mọyán lórí láti lè jẹ́ kí wọ́n yanjú àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tó sábà máa ń súyọ ṣáájú ètò ìdìbò nílẹ̀ yìí adájọ́ john tọ́ṣọ́ ṣe lálàyé pé àlàkalẹ̀ tuntun ló rọ́pò tọdún 2022 àti wípé ń ṣe ni ó wà ní ìbámu àlàkalẹ̀ òfin ìdìbò ọdún 2026 láti mú kí àdínkù bá àwọn wàhálà tó ń tí rògbòdìyàn
eleyi to ni se pelu idibo alakale on lo tun ro awon egbe oselu eleyi to ma npe ejo tako isowo dari ati akijade esibo abere lati fowo suwopo pelu awon toro kan lori ejo ti won ba pe lati le je ki ile ejo farabale gbo rogbodiyan na ile ajo giga leyi to wa nilu Abuja ohun lo ti ni kun won gba bele omo yele sowore bayi pelu 100 million naira pelu awon eleri meji to gbe won pelu iye owo ohun adajo Mohammed Umar lo gbe idajo re kale to ise lalaye pe a lara awon eleri meji ohun nikan nu won gboro je ori ade ni ilu ti sowore ti wa ati wi pe elekeji lo gbodo ni dukia si ilu Abuja ile ejo lo tun wa pa lase fun sowore lati le je ko yonda iwe rin na le okiri re sowo igba keja kowe ni le ejo na adajo Umar se lalaye pe gbigba bele sowore ko seyin bi won ti sese lalaye pe won se ni sowore finofino ti o si gba lati le je ki idajo ko wa ati lati ati pe won se ni won ti lopopon tabi ki won fi kele ofin gbe ko to di wi pe o wa si ile ejo en to je agbejoro ti sowore lo wa fi to ile ejo le ti wi pe iwe ninna le okiri re lo si nbe pelu ile ise asoju ile America to wa ni ipinle Eko ati wi pe yo gba won to ojo melo kan lati le je ki won gba pada lojuna ti le je ki won ba lojuna ti le je ki won se nti ile ejo pa won lase lati le je ki won se lalaye pe o wa se lalaye pe gbigba bele sowore o ni won gbogbo awon ilana eleyi to ro mo se laipe laijina ajo to ngbogun ti awon to ba ko wa ara lu mi bi kalokalo EFCC ohun lo ti se lalaye pe o ti gba bilionu meji ni ogoji o le mẹrin din ni adọrin pada bayi to ji owo to nti awon dukia miran latari ifimufunle to nti iwadi eleyi to nse nipa bi awon kan ti se ko owo eleyi to wa fun atunse ile ise ipopo le yi mi bi kalokalo won se lalaye wipe won se ni won ti gba bilionu mẹsan o le mẹrin ati bilionu bi ati milionu mọkanlelogun o le meji owo le okere ninu iwadi ele ti won se na e ba gbagbe lodun 2021 ati odun 2023 ni won gbe owo kan ton lo bi bilionu meji o din ni 80 owo le okere kale lati le je kun o se awon atunse nile awon se ipopo le yi to wa ni Port Harcourt wari ati ti Kaduna lokan ojo kan adon se lalaye pe owo ni won ti ri gba pada bayi latare ifimufunle to nti iwadi ati bi awon kan ti se lodi papo lati le je kun o dabaru owo na ki won si je mole lowo ta wa yi adon to fi kun wi pe o ti se iforowanilemuno fun awon asoju bi 80 niye to fi mo awon agba sese eleyi to lowo eleyi ti won se akole won ninu sise owo na kuma kuma nje be ba se n gbo wa iroyin asalere lati le se radio adaba ife 88.9 Yakure lo la ramo kin la wa ta tin gbon sategun baba padade e gbo iroyin le okere abala awon amuludun ton ti iroyin re daraya e ma yin kuro nbe an pada bo e ku kale

0: èmi ọmọ yín náà ni o jọlí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ Maggi chicken flavor sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC

0: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀. Oníkòkó, onítòmáàtì àti ata, àgbẹ̀ oníkòkúmbà, akẹ́hìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó. Kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rí. A máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn. Gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ṣe ìkórè.
1: Lẹ́dùmarè mọ̀ gbà mí tá wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún. Ta mo ṣẹ̀ okokòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè okokòkó èmi ò rí nǹkan kan mú bẹ́ẹ̀. Kí lè ṣe mi Ẹlẹ́dùmarè ṣàánú mi.
2: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú?
1: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, okokòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá líkì ńkà. Mi ò rí nǹkan kan mú jáde nínú okokòkó mi bó tilẹ̀ kó mọ́.
2: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò okokó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá. Ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń duta náà ni, bó o ti sọ léṣì náà ni, o tún ti gbé edé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ìbántí ẹ. Ìkórè lọ́dọọdún, ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gáza o, má jẹ́ nǹkan ra tèmi mọ́ o.
2: Jẹ́ ń tún ajá ẹ sí. Bá a bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
1: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n níbo o gan lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
2: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
1: Ó dá o, jẹ́ ń dán wo kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wò báyìí, òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́.
2: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀, dán wò lónìí kó o rí pé rere ni Olúwa.
1: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyìí olómọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ tí là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
2: Àbábejì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ́rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi ló ń tẹ gbà.
3: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o, ẹ̀yin àgbẹ̀ oníkòkó. Ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kérè oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko, kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkó rírà. Èrè láàmú ẹjẹ́ o, àní ṣàṣe dànù.
0: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀. Oníkòkó, onítòmáàtì àti ata, àgbẹ̀ oníkòkúmbà, akẹ́hìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó. Kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rí. A máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn. Gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ́ ẹ jarọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
4: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
6: Me and Maggie, so good together.
7: Baba kere wa de balẹ kasagwa lori itoju ilera ati aile se dede olomo okunrin ni kan soso chai idunnu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le do be lo simi jekuje debi pe ti wa so idaku re te lodo lolufe re baba kere wa ni o foro re lo lori aile se dede tin bo ofira idakole arara che kosun lo opa eyin dudun ara titara gbigbona inu kikun aya tin lu pipi pi ma le gba pa ma le gbese owo atese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lugo si lara ati e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa pe mi debe
8: bazo olorun ma jaro bo aiso
9: Moki onile moki alejo
10: ani faisan logba
9: oruko ti emi ni
10: baba ngana ti gbogba aya ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
11: ni ile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
10: phone number mi 08164122777
9: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e sada re ko le ma gbera abi oruko ti e ti tiri pada si boda asukesuke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egunje egun o saju osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun lo baba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e sara re o gbera dada agbore o le kan bi agbo abi e sara ti re kere ju ojo ori re lo ada fo re o le gbera dada ma fi degula
10: baba kere wa
11: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street Akure
9: ibenuwa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa oni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi reni ni gbogbo igba e ri keri kara ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to ba bi dagula o le pe mi sori ero bani soro mi
10: 08164122777
9: boya won se eyo e marun e mefa kile to mo bo se se eyo lo se mo mi abi to ba ye se eyo ti e a ma yun e boya ara ta e ni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro e ni ori kere ke ara nro e ni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe nija ninu iso ara ni iye olomokunrin ni pe ko jilowuro ki kan omokunrin re ko duro dede to ba tri pe kan omokunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu iso ara ni se mo pe ogogo wa nu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to mi ngba wole omi o ni le gbabe wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu iso ara omo olomokunrin iso ara kan wa to sise pato ti iso ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda sukesuke abi won ti e ni aisan ti a pe ni arun jedijedi won fe se gati e nkan ma jade nibi gati e won ma fo ti sinu iru nkan bayi yo da kan si mi
10: baba ngana baba kerewa
11: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
9: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse iwo olomo okunrin ninu agbo ara ninu iso ara olomo okunrin nikan ni mo npe o
10: phone number mi 08164122777 sẹwo sẹwo
9: agbo marugbo takebe ohun ni agbo temi n gbe kaakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun daada bo se sun te tele gbogbo ruko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tu pada si bo se nse ni iru ko bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba e lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomo okunrin nikan ni ti e ba ri olomo obirin ni odo mi boye o wa nitori oko re
11: kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street Akure
10: Baba Ngana Baba Kerewa phone number mi 08164122777 08164122777
12: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
13: S E L E R R I E salary
12: ah boda mi espresso espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
14: T U R M E R I C turmeric
12: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
15: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada
16: Ah, my dear, you need to learn your job mentally. Oh, Bella, Bini, is your own salary now money? Probably, Ugala, my Romi, Sara, your mafa, Miso, Lati, Barai, DDS, no man, Romego, go, Debbie, pay your labor, a monk, and let you say, Oh, my uncle, I just said, Mazi, my coming go, Oda, no, Rusu, Dede, oh, that much be a jubilee, and you run up by your day. I don't say, Was to me. I go, he, she loses, Jalope, she will, when you papa. Oke ogun ni ogulugo ade tun fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro tun jo mo eda lenu iwo na gbianjo ko si ba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode tun fi wi atego sewosan
17: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba Emi ti mo n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura boya o fe bere nkaka bo fe bere oni imore ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 kini le ese baba oke ogun ti n gba awon eyan ni momore lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ati eyi to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won ti n ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara pelomi ba fe sun lale bayi ati ronun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba nlo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege de epo hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba si kini won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se ara wa be ni nkan ko ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yi na la wa na lo iwa na wa janfa ni ewe atebo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alaafi ara wo ni bifi abia ojuba
18: Mo ngbadun adaba
19: Mo ngbadun adaba
18: Mo ngbadun adaba
19: Mo ngbadun adaba

0: ẹ̀yin náà ti mọ̀ pé tẹ́ bá ti ń gbórin tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ti mọ ètò tí ọkàn tún sún kàn nìyẹn níléeṣẹ́ rédíò tẹ́ ti ń gbọ́ wà yìí àbáláyé náà ni ètò tí ẹ tún ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ o ìdí rèé tí mo fi ń wí fún yín wípé èèyàn tó fẹ́ lọ ṣe ṣíṣe ní ọjọ́ mẹ́fà ẹ̀ní tó lọ ra aṣọ ọ̀pá mẹ́fà tó sì fi han èèyàn mẹ́fà ọyẹ kẹ mọ̀ pé nígbà tó bá máa lo aṣọ yìí ẹ gbọ́ báwo lè ṣe rò pé ó láti rí àjẹ́ pé kò ní yìí mọ́ nìyẹn lọ́lẹ̀ lẹ́dùnmarè gbogbo ibi tá a bá ń rìn sí káàkiri àgbáláyé a máa níyì ń bẹ́ o iyì wa kò sì ní wọ òkùnkùn ọ̀làdélé ọmọdé lóko tèmi ń jẹ́ jọ̀wọ́nà ní olé ọmọdé ló ń wí fún yín pé lórí ètò àbáláyé lálẹ́ ti tìní ẹ̀tún jájẹjọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kájọ gbọ́ bá mi ajẹ̀rù lóògùn wọn tún bẹ ní tòsí ọ̀dọ̀ wa ń bí.
1: ayé la yẹ èyí tí ò yẹ nìkan ọ̀run lọ́run rú ti rú ìyẹn lójú.

0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3 0 1 2 8 1 6 0706 3

0: Bami, e kabo si ile agodo leni.
1: E kule olotu.
0: E si kuiri, e kwetu ni jejo.
1: E to niye oka wabale, ya tu walowo.
0: Ame, ashedu mani.
1: Babi te, maso peka mafo jojumo, chie ito ya, awate jiseto jepo nika lukute utube. Elu mene peka gbaida wakati kan.
0: Mene,
1: wana. Mba ileni tu unso pe oke, okay, upeka gbaida wakati kan, tu bale bawasan uwo.
0: Tansi abifo wosi.
1: Ali so pe ka ma chi but atojo ta ti jo nche eto yi imi fun ala mi ni mo mu ninu ago oju mi ti mo fin so owo 30 minutes so ta bayi ni fe eto yi e le dawo ke sura
0: abi kan se afikun re
1: oko gbogbo wa ba le ato wa lowo
0: ami ase
1: oran mi lo ni ajale boboro baba lawo oke lo de fa fun oke
0: baba
1: oke lele oni sokun ona wo lu wa gba to wa ye oni fi kaun tawo ta oni fi kaun to wa de loruko teun laye o wa so fun oke pe nkan meji ni ebo to oke aru ona kini won ni ko rubo isegun ona keji won ni ko de gbon ko rubo pe kaye le mo oke gbo oke rubo ekini orubo ikeji igba te awon oko awon ada ton so pe won fe ba oke ja oke be si jenu won titi to awon fun ala won fi ton fi gbo sonu oke to ru ebo pe kaye le mo won ni ko lo tedo se eba ona oke lo tedo se eba ona eni to ba yin lo a ri oke le lotun eni to ba yin bo a ri oke lo si bo se da pe aye tun mo oke niyan ton tun fi die juwe wa ni to ba ku die gege ko de oke bibele yi won fi won mo oke niyan won fi juwe eni ton ba mo won le ma so pe kon fi juwe fun eni keji gbogbo wa patapata la segun ota la tun de ni ta ya mo lawujo a ri ba ti se arona gbegba ire a to wa lowo emi ni ajeru loogun lati ilu ita ogbolu ilo ta ogbolu ni mo ta kan mo le si ti mo tin sise ilewelegbo to ba ni eda tun wa wa bo lokunrin ni lobirin ni kan ye ko wa ba wa ni ilo ta ogbolu a ni ile ise mi ju ilo ta ogbolu a ni se ko a ni se ibadan a ni sakure yi sugbon ilo ta ogbolu ohun la ta kan mo le si sugbon to ba ile n to ni sese ko to ni sese ibadan to ni sibomi o to ba pe wa a le so pe ka lo ka fi la lo de ka lo se ise teniyan ba be wa ko de sise meji ta gbe mu dani du ise ifa yi lo yala eniyan fe se ayajo ifa ni boya ri mole si bi oja eni eniyan fe da fa ilu ni won fe da fa ile ni gbogbo e patapata ohun irin to je pe o pa wa lese da ta ba ti so pe irin pa wa le lese da pe a lo ise ifa la fojojumo je kakiri te eniyan ba sa ti de ilu to ogbolu kan ye bole ni ile epo to ti akure na local government secretariat idoju koju ile epo yi leni ya ti ri patako ajuwe wa patako ajuwe ni kan ye ton si sale ko to rin opo na marun abi opo na bi mefa leni ya la ri le wa ni apa alaafia number kan soso to je number titi wa ohun ni 070 63 01 2816 070 63 01 2816
0: E seun baba wa ifa ma je ewe a ma je ogun a ma je
1: ache
0: ifa si ma gbun
1: ache
0: lele dun mari ba mi ajeru logun eni itaji ekiti lo ti bere to bere oni je eni to dabe npe ise re koni akoyo nje iru eni be le wa si odo yin fun itonisona
1: da eni to da be ni pe bo se nsise lo nje gbese tabi to je ya le leyin ise gbogbo to ba se teni yen ba wa a ba eni yen kokko bere boya ise teni yen se boya ise da eni tori ki se gbogbo ise patapata ni la ni gege bi fa se la kale ise mi wa to je pe be eni pe eyan se nse ase danu ni ori bi eni kan lenu ojo meta e na afi oruko bo eni yen le lasiri eni e wa lati pinle odo ina ni oni ohun gege bi headmaster ibi kan oni sugbon ije mo mo pe aso to wa lorun yin pe aso okirika to hun ra leyin aso oni otunku aso kan to hun ni mo oni iyawo ohun lo n bohun nigba to di headmaster mo wa bere pe owo e nkan oni ohun ti ya lonu ki lo fi owo olohun se olohun ra ma se oni igba to ngun machine oni o le tun gbe machine lo ile o ti kole kan oni o te ti ra ile se bi ibe lo ti re n tun chokada lasan to kole to ti den to cho kada lasan to je pe o tun ni dukia ebe no de ti den to nchi gate man to je pe olodumore oba ti be gbe ga to to bukun igba ta wa ba da fa awa je ko mo pe ise to nchi pe ni ti nchi se pe ise ibile igba ta ma ti ifa yen lo pe wa je ka mo pe ise to nchi ninu ibile ohun o pe ona pe ni pe won ti se ode nbe pe ona ke ji pe won ti egun ti won ti ni ile un pe se ise ode ni ko ri lo se ni abi se egun ni ko ri lo se ni lai wa be se mo fo se pa ti fa nta ti fa to ise yi wa mo pe ko se ni to se ode ti o ki ja ewe ko se ni to se ode ti o ki je egun ko mo bo ba je pe ogun meji meta kan lo mo ninu bi be pe iwo fun alara e wa le ti ṣùgbọ́n bíru egun tó ń gbé nílẹ̀ wà máa bá wọn bọ egun wà máa ṣe bẹ́ẹ̀ tó bá ìwú ẹni ẹ tó bá gbọ́nran àwa mọ̀ pé iṣẹ́ ẹ̀dá ẹni kò kìí nílé lára láti jẹ́ àsọ pé kó lọ rìsáì níbi iṣẹ́ o ìmọ̀ kó mú iṣẹ́ ilé kó tún mú mọ́ iṣẹ́ tó ṣe kó mu ní ọ̀kúnkúndùn kí lè bà lè dé ńbẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ pé ó tẹ àtẹ̀jíṣẹ́ ẹ àjẹkẹ́ni ẹ mọ̀ bóyá iṣẹ́ tó ń ṣe ò bóyá iṣẹ́ ẹ̀dá ẹ̀ ni tàbí pé kì í ṣiṣẹ́ ẹ̀dá ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ayé ló ń di lọ́wọ́ ń bẹ̀ pé iṣẹ́ ẹ̀dá ẹ̀ pé ayé ló ń di lọ́wọ́ oníkan tá a sọ tí fá là kalẹ̀ pé kó fi bẹ ayé sórí gbogbo gbogbo bẹ̀ ẹni tó tẹ àtẹ̀jíṣẹ́ ò lè wá.
0: Ó dà tó bá rí bẹ́ẹ̀ bàbá mi gbogbo àwọn tó tẹ àtẹ̀jíṣẹ́ yìí àti àwọn tó sì ń gbọ́ wa ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tá ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ wọ́n gbọ́ bí ẹ ṣe ṣe àlàkalẹ̀ yìí ẹ̀sọ́ nọ́mbà yín lẹ́ẹ̀kan sí fọmọ Nàìjíríà kan lè mọ nọ́mbà tá à ń pè sí tá bá ń wá yín bọ̀.
1: Nọ́mbà kan ṣoṣo tó jẹ́ nọ́mbà mi òun ni 070-63-01-2816 070-63-01-2816.
0: Tí a bá ti ń wá wọn bọ̀ ẹ̀yìn ti pè kẹ́ tó gbéra nù lẹ́ lọ́lẹ̀ ìlédùmarè gbogbo tí a bá sì bá wá ire ni ó máa já sí lọ́lẹ̀ ìlédùmarè
1: ire
0: àti ayọ̀ náà kò ní a máa tàn yín lẹ́yìn o bámi ajẹ̀rùlógún ẹ wá wo lẹ́tà yìí o onú ìlú òtú ètò àbáláyé ó ní mo kí yín o ó ní ẹkú iṣẹ́ ó ní mo sì kí gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ ètò yìí ẹ bá mi forúkọ mi pamọ́ ọmọkùnrin ni mí mo sì níṣẹ́ ọwọ́ mi dání tí mo sì ń rí ṣe mo ní ẹ̀gbọ́n kan obìnrin ni ó ń gbé nílùú òkèèrè nǹkan kò dánmọ́rán fún wọn mọ́ níbi tí wọ́n wà ìyẹn níbi tí wọ́n ń gbé débi wípé láńlọ́ọ̀dù ilé wọn fẹ́ da irú wọn síta mo sì wá ní kí wọ́n máa bọ̀ ní ilé ọ̀dọ̀ mi bàbá dídé tí wọ́n dé ilé ọ̀dọ̀ mi ọ̀rọ̀ kò yé mi mọ́ o ẹ̀gbọ́n mi kò fẹ́ rí àwọn ọmọ mi sójú bẹ́ẹ̀ láṣìfẹ́ kí n máa ṣe ohun tó tọ́ fún àwọn ọmọ ti tòun ọkọ rẹ̀ tó ti lọ a máa bínú pé mi ò pe ọkọ òun yìí tẹni ẹ sì ti kó ẹrù kúrò nínú ilé rẹ̀ láti bí ọdún díẹ̀ sẹ́yìn báyìí iṣẹ́ kò wá déédé fún mi mọ́ èyí tó wá jẹ́ ìyàlẹ́nu fún mi ni pé ẹ̀gbọ́n mi yìí wá lọ bá láńlọ́ọ̀dù ilé ibi tí mò ń gbé ó ní kó kó ẹrù mi síta ẹ dákun bàbá ṣé kì í ṣe pé mo ṣe àlejò gbà sílé báyìí ó jẹ́ ìyàlẹ́nu fún mi ẹ̀rù ń bà mí ètò yìí ni mo gbọ́ tí mo fi kọ ìwé ìbóyá mo lè rí ọ̀nà àbáyọ ń bẹ̀.
2: Ayé la yé èyí tí ò yẹ́ nìkan ọ̀run lọ́run rú tí rú ìyẹn lójú.

0: ẹ ti ń gbọ́ pé ó dẹ̀yìn ètò.
1: Bẹ́ẹ̀ni, continuously.
0: Tó bá ti ń dẹ̀yìn ètò, ètò ti bẹ̀rẹ̀ nìyẹn o.
1: Bẹ́ẹ̀ni.
0: Àti dé sí yín lọ́rùn, ẹ mọ̀ ká lẹ́nu lé yìí. Ìbára Ọlọ́run ọba bẹ́ẹ̀bẹ́ẹ́ tó ti ń bẹ ká tó mọ ọbẹ̀ o.
1: Kábíyèsí.
0: Ìbára Ọlọ́run ọba wà wà tó ti wà ká tó mọ wà. Àrí ìró àlá ọ̀kan kókó kì. Olóòní ọ̀fọ̀ ní ọlọ́nà ọ̀fànà. Ọlọ́la ọ̀fọ̀ la rú gẹ́gẹ́ ná ẹ̀rù bára ọ̀jẹ̀jẹ̀. Ọba tí mo gbójúlé, ọba tí bàbá àlára
1: fẹ̀yìntì.
0: Ọba tí gbogbo tèèyàn tẹbọra tó ń wárìrì fún. Ìbà ẹ, Akinyemi o.
1: Ẹ dáhùn.
0: Èní lóṣù kẹfà parí.
1: Bẹ́ẹ̀ni, kọdún.
0: Ó yá yímọ́, yímọ́. Àti ìdétán, à ń débọ̀ díẹ̀, díẹ̀, ó ń dà.

0: Ẹ̀dánwò.
1: Bíere bíere.
0: Nkẹrẹkẹrẹ.
1: O ja tikẹti. Tikẹti July o ti wa lọwọ wa.
0: Lọri alagbara Ọlọrun alafia lamulo.
1: Kaka wọnu ẹ ni. O ku how many hours ni isin?
0: Wakati bi mẹta abọ si mẹrin abọ.
1: Temi wa lọwọ mi.
0: Ẹ lọ mi naa.
1: Ibare Ọlọrun ọba.
0: Kabisi.
1: Pẹlu ba ṣe fọmbu to. Akiyemi. Ṣọ́ọ̀ṣì yín wá ní ẹ̀jẹ̀ ká lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa lọ́jọ́jọ́
0: lójijọ́ Sunday
1: ṣe Sunday ni kì í ṣe Saturday pẹ̀lú bá ṣe fọ́ọ̀bù tó pẹ̀lú bá ṣe wọ́ọ̀bù tó
0: bẹ́ẹ̀ni
1: pẹ̀lú bá ṣe pé tó tá a rìn wọ́kọ̀wọ́kọ́
0: ọ̀pọ̀lọpọ̀ kọjá yìí
1: tá a kọjá yìí wa in tí ò yẹ ká jẹ́
0: atọ́wò.
1: Atọ́wò àbá jẹ́
0: látọ́wò
1: ẹja jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa
0: kẹ́ yẹ ká jẹ́
1: atọ́wò
0: ṣe látọ́wò a lè jẹ́
1: etí ò yẹ ká mú yẹn kọ́
0: àmúbarun ni
1: a fi yẹn bàánu ni ok ìrìn tí ò yẹ ká rìn ìyẹn kọ́
0: rìn wọ́gọ́wọ́gọ́ àmọ́sẹ̀ bá àsọ́nà rẹ̀ sẹ̀ pa.
1: Ok ibi tí ò yẹ ká lọ tí ò yẹ ká dé a dé bẹ̀.
0: Bẹ́ẹ̀ ni a lọ abọ̀ abọmọjẹ́.
1: Ibo mi wa akiyemi.
0: Ọmọ ti bàjẹ́.
1: Ọmọ
0: ti bàjẹ́ kéjìdé bẹ̀.
1: Ok. A ti dé sí yín lọ́rùn torí ẹ̀yìn tẹ́ promise oṣù kẹfà èló mo jẹ́ gan máa sọ nípa ní oṣù kẹfà ẹjọ́ olówó ń sọ lọ́wọ́ àṣírí ẹ̀ ló bò tó bá di parí june on the 30 adékarán yín létí
0: ni
1: ṣáà kó wọn láyà jẹ́
0: síbò ń lé promise síbò ń lé kilẹ̀.
1: Ẹ mọ̀ ká lẹ́nu lẹ́yìn kẹ̀dẹ̀kẹ́ abẹ́ ẹ̀dẹ̀ tí sùn kẹ̀dẹ̀kẹ́ ẹ tí lè sùn kẹ̀dẹ̀kẹ́ ó dẹ̀yìn ètò kẹ̀dẹ̀kẹ́. Ètò náà ni ó ga síbẹ̀ tí akọni ọmọ méjì Akiyemi Michael àtèmi ọmọ kékeré olú ọmọ fẹmi kí ló ṣe tó ṣe.
0: Ọmọ kékeré kì í wù àgbà àbí ọmọ kékeré kan lóòrìn àgbà lọ́sẹ̀.
1: Òde o ètò mo ti ní ká kúkú máa tú àṣírí ara wa.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bọ̀tọ̀ Ọlọ́run kì í bu àṣírí náà gbà kí í tú.
1: Kò ní gbà kó tú.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Olú ọmọ fẹmi Ògúndàyí sí lórúkọ tèmi Motunde Láṣálẹ̀ Tòní. Màrò ní ṣorógùn ọkà màsọ́màsọ́ ní ṣẹja òjijì lálẹ́ odò ọ̀rọ̀ rọ̀ mí lọ́rùn Akiyemi o ojú ẹ̀ kọ́lọ̀ torí bí mo jí
0: ọ̀rọ̀ ni
1: bí mo sùn
0: ọ̀rọ̀ ni
1: bí mo wakọ̀
0: ọ̀rọ̀ ni
1: bí mo jẹun
0: ọ̀rọ̀ ni
1: bí mo tún jẹun
0: àjọlékele ọ̀rọ̀ ni
1: ọ̀rọ̀ tún jẹ́ rọrùn sùn
0: ó di sùn tẹnu bẹ̀rẹ̀ sí jì wúyẹ́wúyẹ́
1: mi ò wá dá wá sórí ètò tèmi Akiyemi Michael. Bàbá òlá.
0: Bàbá òlá rìn jìnnà mo kí n lébi gẹ́gẹ́ gbọ́ mi fọyín ra ṣubú dáná.
1: Ewo ni fake.
0: Àrùn mo yẹ fake ligboro.
1: Ok.
0: Mo kí ìwọ ọkùnrin abalẹ̀ ní ṣubú dáná ní kọfẹ́ dáná ra dálù yín kalẹ̀.
1: Ami. Èrò ti pọ̀ bíbà lórí Facebook Live, thank you so very much. Àti ní dárúkọ Akiyemi.
0: Bẹ́ẹ̀ni lè
1: ní. Àti decide.
0: Bẹ́ẹ̀ni ìṣẹ́jú máa dógún àbógún ìṣẹ́jú.
1: Lẹ ká tó kí anybody. Ó da ago mẹ́wàá ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mú wa mọ́lẹ̀. Ẹlòmíì á sáwọlé after 2 minutes.
0: Afẹ́ gbé Aligbogbo.
1: Afẹ́ gbé Aligbogbo. Tọ́ bá ti fún ní kírẹ́dìtì tán, ó sájáde. Ẹ dúró ń bẹ̀. Ṣùgbọ́n àmọ́ àwọn tí ò lè sáwọlé sájáde. Dárúkọ méjì.
0: Àbá ṣọgbọ́n.
1: Ọ̀ṣọ́gbọ́n wá.
0: Ẹ kó mọ́ọ̀gì lè jáde.
1: Ẹ kó mọ́ọ̀gì tù.
0: Yèyé bọ́ba ṣe yẹ gan-an, ó dúró ti pọ́n.
1: Yèyé bọ́ba ṣe àti Ṣekódù. Ok, Afolásadé Àlùkò. Ẹ kalẹ̀ gbogbo yín àbẹ́ ti sùn. Ẹ tí lè sùn. Ó dẹ̀yìn ètò.
2: o ma ti daraba o kariraye o ni isu daraba o gbona tunyo
3: iwo ni wa darapo pelu awon gbajumo ati celebrity ti won gbe gade won laruge latodo ni isu gbo suit ati shirt ati trousers ati shoes ati bed ati sandals and slippers to get to talk italian tabi spain tokunrin ni tobirin lomode atagba oluwa n t-shirt tin san sinu pantan yoga rich watches awoka senator dressing resource control ni isu otagba ntagba to tagbaragada se bi gbaragada nigbagede ogbagbabu yekete nibi tawon ogbagba ti gba oja pataki kale si
4: oh my god
3: bi odin de oja iluko loke okun ni military and paramilitary accessory
4: awon officers boot
3: ni ti civil defense soldiers police peace corps atamutekun
4: ati bet ati fila ati layadi won ni nbembe
3: gbogbo schools ni ko tete wa ma order for uniform container and sandals
4: all says price de lawon oja won yi
3: ipe ise leyo leyo tabi dosi dosi
4: eyi te fe kose lati di ase bata
3: aye wa fun yin ati bi te ma gbe
4: oya ni number 85 for badeshida ni dojuko town hall akure
3: telephone 080-3452-0455
4: ni yesu
3: abibata koko ka
5: ara adekunre ko se pe lo ti ko bo ni kegbedun
6: iyo se likete ara dun mi ke re mi to tose
5: ko ri ti lo ba e
6: awogba arun.

0: kẹrìndé lọgbọ
1: ọgbọn ayégúnlẹ
0: lọkọrọkọrọ gate
1: high court lakurẹ
0: lẹkọ ọ lọ
1: láti ṣàyẹwò
0: ara rẹ
1: oríṣiríṣi ẹrọ
0: ìgbàlódé
1: lọdọrin ọ
0: ẹrọ ọhún léde àtú àṣírí
1: ibi kò jòjò sápamọ sí lára rẹ
0: adé fún ọnà àbáyọ sí ọ
1: adé àfún ọ lámọràn
0: adé ní
1: national
0: clinic
1: níbi kan tá a tọjú rin
0: bẹẹ ládé ní ọ
1: national
0: herbal product
1: ká má rẹ jí pépé
0: wákàtí
1: mẹrìnlélógún
0: lọfíìsì lọsà
1: ẹ àlùṣíṣí
0: pẹlú ìhàn ṣiṣẹ
1: ọkọṣẹmọṣẹ
0: ẹ kàn sí a
1: lójúlé kẹrìndínlọgbọn
0: ọgbọn ayégúnlẹ
1: lọkọrọkọrọ gate
0: high court
1: lakurẹ
0: 08038
1: 1

rìn tó ta lẹ́yìn lọ́dọ̀ òṣèré tíátà tó súnmọ́ olórin Fuji Chinja Ajibola Pasuma. Òṣèré tíátà yìí Technical College ló lọ, ibẹ̀ ló ti kọ́ṣẹ́ fọ́níṣọ̀ ní Technical College kó tó di pó di òṣèré tíátà. Ẹni tí mò ń sọ yìí Akinyemi o, Ọlọ́run ti dá lóhun tó jẹ́ pé òun náà ó ní iléepo Mega Station Lẹ́kọ̀ọ́ kó tó di pé ó ń wọlé jáde Samẹ́ríkà. Ta lọ lọ́jọ́ bí tí mò ń sọ, ẹ̀ka alẹ́ mò ń bọ̀, àbẹ́ ti sùn, ẹ̀ tí lè sùn, ó dẹ̀yìn tó.

0: ọjí taiwo ni mo ń sọ tẹ́ ẹ bá tí mọ̀. Òun gangan gan ná pè ní ọmọ bánkẹ. June 25, 1974 nábí nílùú Èkó lẹ́yìn primary àti secondary school. Ó lọ iléèwé kan tó ń pè ní Ìjẹ́bú-Òde Technical College. Furniture making ló kọ́ jáde ńbẹ́. Àṣẹ ìdí furniture kọ́ lògo ẹ̀ ó ti bú jáde. Akinyemi o. Nbo logo ti ẹ ti bú jáde.
1: Ká dúpẹ́ lọ Ọlọ́run.
0: Iṣẹ́ kan ni ẹ. Iṣẹ́ kan ni ká dúpẹ́ lọ Ọlọ́run. Ó darapọ̀ mọ́ ẹgbẹ́ Association of Nigerian Theatre Arts Practitioners, ANTP. Ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ sinimá. Òun gan làbá máa pè ní ọmọ líle nínú fíìm. Torí bí ò ṣe tọ́ọ̀gì, a ṣe àmì rọ́bà. Bí ò ṣe àmì rọ́bà. Iṣẹ́ tó fún lókìkí gan-an ni ipa tó kó nínú fíìmù ẹran ìyá Òṣogbo. Nínú ẹ̀ gan lorúkọ ọmọ Bánkẹ́ ti jáde. Ó ti kópa nínú àìmọye iṣẹ́ lára ẹ̀ ní jagunjagun, lára ẹ̀ ní Líṣàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà tí ó fẹ́yàwó, ó fẹ́ Alhaja Adenike Khadijat. Mo láyọ̀ láti sọ fún yín pé ọmọ ẹ̀ obìnrin wà ní United States Navy. Ìyẹn ni pé ọmọ Sọjí Bánkẹ́ tó jẹ́ obìnrin Navy jagunjagun ojú omi ni ó l'Amẹ́ríkà. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé pump attendant ni iṣẹ́ tó kọ́kọ́ ṣe ńgbà tó dé Amẹ́ríkà. Bàbá Lára.
1: Ẹ dáhùn.
0: Ṣé o máa ti ń jẹ́ bẹ́ẹ̀? Àwọn
1: ìran tepotepo.
0: Bẹ́ẹ̀ ni àwọn tí ń tepo nídìí pọ́ǹpù nílé epo. Iṣẹ́ tó kọ́ ṣe ńgbà tó dé Amẹ́ríkà nìyẹn. Tó jẹ́ pé tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ni nínú ẹ̀ náà ló ti rówó mega station tó náà wá dalé epo tiẹ̀ sílẹ̀ ní ìlú Èkó. Happy birthday Sọjí ọmọ Bánkẹ́. Ẹ ká lẹ́nu ilé yìí. Akinyemi.
1: Ẹ dáhùn.
0: Jẹ́ kí wọ́n wọ́n kalẹ̀ lójú òpó yìí. Gbogbo yín tẹ ìrànjú mọ́ wa àtàwa tá ìrànjú mọ́ yín.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ojúkòrò.
1: Ẹ pọ̀ ojúkòrò jẹ́.
0: It's not killing.
1: Ojúkòrò.
0: Ojúkòrò abẹ́ ti sùn.
1: Ẹ
0: tí lè sùn. Ó dẹ̀yìn tó.

0: Ọ̀rẹ́, congratulations! A kú ayẹyẹ ìfẹ̀yìntì. Lẹ́nu iṣẹ́,
1: ó ṣe jàre ọ̀rẹ́ mi, ṣùgbọ́n ìṣòro kan tí mo ní ni wípé mi ò mọ ohun tí máa fi owó ìfẹ̀yìntì gratuity àti àjọ tí mo ṣẹ̀ṣẹ̀ gbà ṣe.
0: Wá gbọ́mọ̀ràn tèmi, ó yá lọ́dọ̀ ọba àwọn awórin tó nira, Adidas Fabrication and Allied Services, Nigeria Limited, Àlùjọ̀nà Àfinrin Dábírà.
1: Láti lọ ṣe kíni, ṣé wọ́n bá ní kówó pamọ́ ni?
0: Ọ̀rẹ́, Adidas kọjá bẹ́ẹ̀, wọ́n bá ní ṣe oríṣiríṣi machine tó lè mọ owó wọlé fún ọdọọjọ́ ugbó. Àwọn bíi palm oil presser, fish dryer, crusher machine, hammer mill machine, mace sheller, èyí gan tí mo kọ́ ṣe ni sand mixer, dínpo kọ̀ǹkẹ́rẹ́ blọ́ọ̀kù àgàgà, electric block making machine, èyí tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́dọ̀ ẹ̀ ni palm oil digester machine, tí ń ṣe epo pupa palm kernel cracking and separators. Mo fi yòókù owó tèmi ṣe electric garri frying machine àti cassava grater machine fún ìyàwó mi.
1: Ìmọ̀ràn gidi ló máa fún mi, ọ̀rẹ́ mi, níbo ni ọ́fíìsì wọn àti telephone number?
0: Jẹ̀gẹ̀lẹ́ village along Ado Road, Ìgòbà, Àkúrẹ́ ni wọ́n wà. Wọ́n tún bá ọ service ẹ, repair ẹ, bó ṣe soap tàbí paint mixer, expeller machine. Telephone number 003-473-3508.
2: Hello, hello, ó mà sọ ní báyìí o. Èwo ni Kọ́ndẹ̀ fẹ́ bá ní jẹ́ yanrìn ká pèpèpè títí kó má dáyàn lóhùn?
3: Lọ́rìn ló fẹ́ já tó kàn sí Generate Global Innovations Limited. Ilé-iṣẹ́ tí ń bá ní jayọrin jákúta Dalatrite, ṣe granite ni wọ́n fẹ́ dá ni tàbí stone dust, asphalt, block tàbí cement. Wọ́n tún wá jẹ́ general contractor ní gbogbo tẹ́ ẹ bá ń fẹ́. Wọ́n bá ní kọ́lé bá ní ralé bá ní ralẹ̀. Real estate management wọ́n kọjá bẹ́ẹ̀. Àbí wọ́n tiẹ̀ wá design lé tó dá gidi tó máa dóore. Architectural design wọ́n kọjá bẹ́ẹ̀ jọ. Come to Generate Global Innovations Limited for your building constructions, building contractor, real estate, architectural design, and for your quarry products such as granite, stone dust, and chipping, sand and latrites. Wo ọ̀pọ̀rọ̀ kágbọ̀n. Hausa ni gan ni afiji iwo na kan si won ni office won to wa ni number 36 Okearo Street Odo Sai Bus Stop to wa ni dojukojo Mass Okada ni ilu Akure nipinle Ondo tabi ko pe tabi ko WhatsApp number yi 0806-940-4860 tabi 0708-226-8986 for your reliable dependable contractor ti n ba ni danyorin yakuta Dalatrite laisi damu kan si Generate Global Innovations Limited gbogbo wa la o kole ayo.

0: ti gbọ́ pé bàbá Ìjèṣà ti bímọ lẹ́yìn oṣù méje tó kúrò ní ọgbà ìtórí ẹniṣẹ́ àbí bàbá
1: àlàyé. Ọgbà ìtórí ẹniṣẹ́ ni.
0: Ọ̀pọ̀ èèyàn ni òun obìnrin tó bímọ yìí. Akinyemi.
1: Ẹ dáhùn.
0: Mo tún dé sẹ́.
1: Abolúṣù wá kángun.
0: Màá wá kán gbòǹgbò. Oh my God. Mo láyọ̀ láti sọ fún yín pé ọmọ bíbí Èkìtì ni.
1: Ìyàwó.
0: Àna mi ni Bàbá Ìjèṣà. Kì í ṣàna ìlara.
1: Ṣàna ìlara.
0: Akinyemi.
1: Ẹ dáhùn.
0: Fashion designer ti ń ránṣọ àwọn gbajúmọ̀. Celebrity tailor, àwọn olówó ló ránṣọ. Lọ́dọ̀ ìyàwó Bàbá Ìjèṣà, pẹ̀lú ìyàwó gómìnà gan, àtàwọn olórí ọba. Akinyemi.
1: Ẹ dáhùn.
0: Ọ̀rọ̀ á pọ̀ díẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí n tó tẹ̀síwájú. Mo ń wo táwọn kan ronú lé. Pé ṣé kò ní fún wọn ní àwọn nọ́mbà ní Yíṣù, Lobsam, Adidas àti Gymrate. Akinyemi.
1: Ẹ dáhùn.
0: Gbèsè ò dáa lọ́rùn bíi góòlù. Ó yába mi fún wọn.
1: Nọ́mbà Lobsam. 0803.
0: Kó o tó pe Lobsam yìí. Mo fẹ́ ká fi òkú kan payẹ méjì. Ìwọ tó bá ti jáde iléèwé tó jẹ́ biochemist ni ọ́. Àbọ̀ lọ sí School of Nursing, School of Midwifery, School of EdTech tó ṣe kọ́ọ̀sì tó yanrantí. Biochemist. Hot cake ni o. Akinyemi.
1: Ẹ dáhùn.
0: Hot cake ni o.
1: Le biochemist.
0: Bí mo ti ń sọ̀rọ̀ yìí, bójú bá ti ń mọ́ lọ sí number 26 Ayégúnlẹ̀ Street nítòsí High Court. Títì tó dojúkọ High Court yẹn. Lọ́bẹ̀ kó o bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Then wọ́n tún nílò security. Ṣé wọ́n ti gbọ́ mi?
1: Ọ̀tún gbọ́. Nọ́mbà náà.
0: Ó yá fún wọn ní nọ́mbà.
1: 0803.
0: Yes.
1: 817. 7268. Lẹ́ẹ̀kan sí. 0803. 817-7268.
0: Okay. Èyí lè tó tún kù ń kọ́.
1: Ti ní Yíṣù.
0: Ní Yíṣù.
1: 0803-425-0455. Lẹ́ẹ̀kan sí. 0803-425-0455.
0: Okay. Kó tó di pé a lọ sí ọ̀dọ̀ Adidas. Bó jẹ́ microbiologist ni ọ́. Tó jẹ́ pé microbiology ló ṣe jáde. Iṣẹ́ wà ní Lobsam fún ọ. Lóbì ṣe dẹ̀ṣe. Mú application lọ́bẹ̀. Ṣe interview kó o bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. London one. Mo ṣe yín lóore lálẹ́ yìí o. Kọ́lọ́wọ́n bá ṣe èmi náà lóore.
1: Sankwale. Lọ́pọ̀.
0: Akinyemi.
1: Ẹ dáhùn.
0: Ó yá fún wọn ní nọ́mbà Adidas.
1: 0803-473-3508. Lẹ́ẹ̀kan sí. 0803-473-3508.
0: Adidas yẹn ní ṣe oríṣiríṣi ẹ̀rọ o. Tá a bá padà dé, à á fún yín ní nọ́mbà Gymrate. Orin yìí dà, a sì fẹ́ jó àbọ̀n, a fẹ́ dance.

0: ìníyà.
1: Mo padà sórí Bàbá Ìjẹ̀ṣà àti ìyàwó ẹ̀. Ìwé invitation sọmọ lórúkọ ti jáde o. Akinyemi o.
2: Ẹ dáhùn.
1: A fẹ́ sọmọ wa lórúkọ.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Mo la fẹ́ sọmọ wa lórúkọ.
2: Bẹ́ẹ̀ni, ó di dandan ká sọ lórúkọ.
1: August 27 la fẹ́ sọmọ wa lórúkọ.
2: August 27.
1: Ṣé òun lọ ibìkan ni?
2: No, ọ̀fọ̀ ọmọ fúnra rẹ̀ léra rìn dé ọ̀dọ̀ pásítọ̀.
1: Ṣé pé a ti dàgbà? Ṣé bọ́n sọmọ lórúkọ lóṣù mẹ́ta?
2: Dáadáa, ọlọ́dún mẹ́ta gan.
1: Ládùúgbò bo. Akinyemi o.
2: Ẹ dáhùn.
1: Aṣọ ẹbí wa ti jáde.
2: Jáde.
1: Owó ẹ̀ ò wọ́n. Pọ́kú lowó ẹ̀ náà fi ṣe. Ẹ̀yin obìnrin mo kí yín kú oríire. Owó aṣọ ìsọmọ lórúkọ Bàbá Ìjẹ̀ṣà àti ìyàwó ẹ̀. Ẹ̀yin obìnrin 350,000 naira.
2: Péré.
1: Ṣé òun ló fi pe péré báyẹn?
2: Only le olóyìnbó akọsí yín rẹ̀. 350,000 only.
1: Ẹ̀yin obìnrin 350,000 naira. Ọ̀fẹ́ ganan fún àwa ọkùnrin torí 250 ni ti àwa ọkùnrin. 250,000. Ṣé o mọ̀ pé àwọn obìnrin anígèlè?
2: Anígèlè.
1: Ẹ̀hẹ́n.
2: Bẹ́ẹ̀ni.
1: Ó dẹ̀ lè lọ jẹ́ aṣọ oníwò.
2: Anina.
1: Ẹlòmíì àwa fi tiẹ̀ ṣe kọ́sẹ̀tì náà pé tá fún okùn mọ́ra wọn lẹ́yìn yẹn. Àgbàlẹ́ yín ò sí ta. Ó yá ẹ wá jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ lórí ìyàwó tó bí ọmọ fún Bàbá
2: Ìjẹ̀ṣà.
1: Ok, nọ́mbà tó dé Gymrate Global. Gbogbo ẹ̀yin tẹ́ nílò building materials ní ìlú Àkúrẹ́ tẹ́ ní kábàámọ̀ pé èyí ṣe tẹ́ fi lọ síbi báyìí. Níbo ni Gymrate wà ti pé kí ni nọ́mbà wọn?
2: Nọ́mbà 36 Okaro Street, Odo Side Bus Stop, Àkúrẹ́ Léa.
1: Nọ́mbà 36
2: Okaro Street,
1: Odo Side
2: Bus Stop.
1: Kò sẹ́ni tí ò mọ Odo Side. Àrán tí ẹlẹ́ tó kù yẹn. Lọ́nà dẹ̀rẹ̀.
2: 0806 940 4860
1: Lode Gymrate Global. Ok. Ṣé kí n wọlé?
2: Wọlé.
1: Kí n wọlé?
2: Wọlé bàbá ọmọ ọmọ lèrú.
1: Orúkọ ìyàwó Bàbá Ìjẹ̀ṣà. Abiodun Fọláṣadé Tokunbọ̀. Alias Lumini. Ọmọ Boni. Ọmọ ìlú kan tán ń pè ní Ìjẹ̀ṣà Iṣu.
2: Ìjẹ̀ṣà Iṣu. Lọ́nà Kọ̀lé.
1: Ìjẹ̀ṣà Iṣu. Ìlú Kẹ̀kẹ́.
2: Ìlú Kẹ̀kẹ́ Àwàdà.
1: Kẹ̀kẹ́ Àwàdà. Ọmọ Benin. Ṣé kí n tẹ̀síwájú Akinyemi?
2: Tẹ̀síwájú.
1: Abiodun Fọláṣadé Tokunbọ̀. 26 November 1980 náà bí. November 26, 1980 nílùú Ìjẹ̀ṣà Iṣu. Ó lọ léèwé, mo fẹ́ ge kúkùkú. Ó lọ léèwé, ó lọ college lẹ́yìn ìgbà náà. Ó lọ polytechnic lẹ́yìn ìgbà náà. Ní poli kò tó dìpọ̀ kúrò ń bẹ̀, banking and finance ló ṣe jáde. Ní polytechnic Ìbàdàn lẹ́yìn ìgbà náà ló lọ Èkó tó gboyè degree ní business administration ní LASU, Lagos State University. Ọdún 2013 ló dá iléeṣẹ́ tailor ẹ̀ sílẹ̀. Kì í ṣe tailor tí ń bá ní rán àwọ̀tẹ́lẹ̀ o. Kì í ṣe tailor tẹ́lẹ̀ ní.
2: Bá mú lẹ́gbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì.
1: Akinyemi. Oh, nice yo. Ṣé o mọ̀? O mọ̀ pé o nice.
2: Mo mọ̀.
1: Kì í ṣe tailor tí ń rán ìró àti bùbá 350 naira. Ẹlòmíì ga tún ní.
2: Àbí tailor kò àyà bá kò ara òwú dání.
1: Ṣé pé wọ́n máa ń rò òwú dání lọ fún tailor?
2: Tell her, no, tell her, go, tell her, my bomb,
1: any. Eh, one more minute. Eh, my bomb, bro.
2: My bomb, boy, tea, you really.
1: For my lonely, I'm

0: bọ́sẹ̀ dé olúwa tọ́yìn sí kọ́dùn mo rí ẹ o dúró dédé olówó kéré ecomog o dúró dédé olóyè ọ̀ṣọ́gbọ́n ti ìlú àkúrẹ tí ó ṣe ayẹyẹ ọdún kejìdínlógún tó ti gorí àpèrè ńlá bàbá wọn ẹ̀ka lẹ́ńbẹ̀ àjọṣe ni o lágbára ọlọ́run lágbára àti àṣẹ ọlọ́run ọba gbogbo àwa tíìmù wa náà láàjọ wá síbẹ̀ tá a daṣọ ẹ̀yẹ tá a dàbò yín mo padà sórí ìyàwó bàbá àjìṣà obìnrin àkọ́kọ́ tọ́lọ́run ọba mi ń lò fún láti pòkìkí ẹ̀ òṣèrébìnrin onítíátà tí ń jẹ́ mercy àìgbè ni mercy àìgbè lórí iṣẹ́ ọwọ́ ẹ̀ lórí instagram ló bá pé ló bá gbéṣẹ́ fún aṣọ tó gbé fún lọ́dún 2016 aṣọ yìí ló wọ̀ lọ sí African Magic Viewers Choice Award African Magic Viewers Choice Award ní 2026 iṣẹ́ yìí ló pòkìkí ẹ̀ táwọn òṣèré tíátà táwọn gbajúmọ̀ àwọn olówó àwọn ìyàwó ọba alayé nílẹ̀ yorùbá tí wọn ò ní dárúkọ tán bẹ̀rẹ̀ sí ní gbéṣẹ́ fún tó sọ di ààyò gẹ́gẹ́ bí èmi fúnra mi gan ṣe sọ razor stitches tí mo sọ di ààyò fashion designer láti ìgbà náà akínyami o owó dé kódà o ṣí studio ránṣọ kó o fi ya fọ́tò kódà akínyami ó dá iléèwé school of fashion sílẹ̀ tó jẹ́ pé bí iléèwé náà ni tó ń gboyè diploma ńbẹ nílùú ìkẹjà bí mo ti ń sọ̀rọ̀ lálẹ́ yìí akínyami obìnrin tó bímọ fún bàbá àjèṣà yìí ló ń ran aṣọ àwọn tí mo fẹ́ dárúkọ yìí orí rédíò mo wà gbogbo ẹnu mo fi sọ mercy àìgbè ṣọlá ṣọ́bọ̀wálé fẹ́tí àbálógún ẹni ọlábàdàn kẹmi àfọlábí pẹ̀lú ọ̀pọ̀ àwọn òṣèré tíátà tí olóyìnbó àti tàwọn ọmọ ibo ìyàwó first class ọba kan nílẹ̀ yorùbá kábíyèsí ọba alayé kan tí wọn ò ní dárúkọ nílẹ̀ yorùbá akínyami olóránṣọ ẹ
1: adúpẹ́
0: ṣe rí pé èkìtì is hard working
1: bẹ́ẹ̀ ni
0: kì í ṣọmọ lára o
1: èkìtì kan bá gbẹ́ran lájà
0: mi ò mọ rí èkìtì ò tẹ kí ló dé ẹ fẹ́ jára kì wá ni
1: èkìtì kì í ṣe tí lọ́kọ̀ dà lábá tẹ ọmọ rí a nílé èkìtì èkìtì jìká ní ṣọ́ọ̀bù bá ṣe tẹ rí a
0: kò sẹ́yìn èkìtì tó ń ṣe jìká ní ṣọ́ọ̀bù wọ́n ń ṣe lápá ibi tí mo náwọ́ sí
1: lákàsádìbé
0: ibo mo náwọ́ sí
1: lákàsádìbé ọ̀nà ìfàkìlì
0: ibo ọ̀nà ṣọ́ ìfàkìlì mo náwọ́ sí ṣé tí kábíyèsí olúfàkì bá lọ gbọ́
1: fún ọmọ òun ṣe jìká ní ṣọ́ọ̀bù láti bẹ́ẹ̀ tàjọmọ ẹ̀kẹ́ jálè
0: nínú lẹ́tẹ̀ tí wọ́n wá yìí inú yín ó dùn ni inú ò ní dùn yín o a béèrè lórúkọ akínyami michael abẹ́ẹ̀ ti sùn ẹ̀ tí lè sùn ó dẹ̀yìn tó.

0: ọ̀gá olórin yìí ó ṣeun fún ìpolówó pàtàkì yìí. Aboyún ilé kó bí wẹ́rẹ́, àgàn kó tọwọ́ àlàbosùn, gbogbo ẹ̀yin alábìyamọ pátá, ọmọ wa ò ní yànkú. Gbogbo ìlú tí ẹ bá wà, ọ̀dọ̀ ìyá Ṣíkà ni kẹ́ ẹ máa lọ. Gbogbo ọjà tí ẹ bá rà, ẹ̀dínwó ni ní yanturu. Ẹ̀bùn pàtàkì wà fún yín ní òpin ọdún bí ẹ bá ṣe ra ọjà sí. Wọ́n kalẹ̀ sí nọmba 1 Ararọ̀mí Junction ní dojúkojú wo garage ní ìlú Àkúrẹ́. Tẹ́ ẹ bá fẹ́ wọlé sí Ararọ̀mí Junction, ẹ ó ti rí signboard wọn lọ́wọ́ ọ̀tún tó ga fíofío bí ilé alájà máa ń dógún. Ẹ pè wọ́n 08164603007 tàbí 08036258239. Gbogbo aláboyún pátá, ká gbóyìn yá, ká gbọ́ tọmọ. Ìyá Ṣíkà Babies Palace, ògo olúwa, ọ̀rọ̀ bọ̀ Jésù ló sọ bẹ́ẹ̀.
1: Bóyá lọ́dọ̀ ìyá Ṣíkà ó ká lọ rẹrù ọmọ.
2: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ já sáré fún yín ní nọ́mbà Ṣẹ̀yẹ Ọ̀pẹyẹmí.
3: 0806-303-1351.
2: Ẹlẹ́ tó dọ́dọ̀ ìyá Ṣíkà, ó wà ní nọmba 1 Ararọ̀mí Street, táwọn ọlọ́kadà ń dúró sí yẹn lórí ìta yẹn gangan. Nọ́mbà wọn ni ó ẹni fẹ́ ra nǹkan ọmọ.
3: 0803-625-8239.
2: Ok. Àǹtí Ramọ́ta. Bàbá Lára.
3: Ẹ dáhùn.
2: Ṣọ́mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀.
3: Àǹtí Ramọ́ta.
2: Ó dà pọ̀ ọmọ Lára ni àbí?
3: Ọmọ Lára ni.
2: Ọmọ Lára ni?
3: Lára náà ti jẹ́ Ramọ́ta.
2: Káwọn ará alẹ́ má rò pé ọ̀tọ̀ ni Ramọ́ta tó jọmọ Lára o. Àǹtí Ramọ́ta oní tíátà. Eléyìí ẹ ṣe ọmọ Lára o. Ká má ní orí ètò yìí náà ti gbọ́. Òun ló ti sọ̀rọ̀ sókè pé Ọdúnladé Adékọ́lá oní tíátà pé ó ṣẹ̀hún gidigidi. Kódà ó ní kò lè tán nínú òun bọ̀rọ̀ o. Kí Ladékọ́lá ṣe fún Bàbá Lára. Ó ní kò pé òun kò fún òun invitation nígbà tó ń ṣòkú bàbá ẹ̀ ní ọ̀tún Èkìtì ní August 2025. Lọ́dún tó kọjá nínú oṣù kẹjọ Tọ́dúnladé ṣe òkú bàbá ẹ̀, ó ló fún gbogbo àwọn èèyàn ní invitation card. Ó ní ṣùgbọ́n ó yọ òun kúrò kò fún òun invitation card. Akíyẹmí.
3: Ẹ dáhùn.
2: Kí lẹ ní sọ?
3: Ebi ọyìn wọn ni kò wá ti wá ká yú pàtí rẹ láyú.
2: So Ọdúnladé ò fẹ́ kó wá.
3: Sáfìsì rẹ lu.
2: Ó dẹ̀ lè jẹ́ pé kò fẹ́ kó ṣe wàhálà. Ìyẹn tó ń kọ́.
3: Sáfìsì rẹ lu túmọ̀
2: lẹ́yìn. Ẹ mọ̀ ká lẹ́nu léyìí kẹ́ yèyé bọ́ba Ṣẹ̀yẹ àbó ti sùn.
3: O ti lè sùn.
2: Torí o máa ṣí géètì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ẹ ká lẹ́mẹ̀ẹ́, à ń padà bọ̀ àti ìdè.

0: Gbẹ̀ngà ọlọ́mọ ló máa rọ̀jà nírú àkókò yìí. Orin tó yẹ ká máa gbọ́ nìyí nírú àkókò yìí. Ọlọ́run wá dá sí wa. Tí bàbá ń jí jáde ní 4:30 ìdájí kó lè avoid owó oúnjẹ àwọn ọmọ. Nírú àkókò Akinyemi. Nírú àkókò yìí. Tíyàwó ẹnu ọkọ ò káyàwó mọ́ torí àti jẹ. Ṣé bẹ́ẹ̀ tó bá fowó ọbẹ̀ lẹ̀ fún.
1: Ọpẹ́ kí Sànni Adédè kọ́ lónìí.
0: Ìgbà tí Sànni kọ́ yẹn gan.
1: Ẹ ti sún kọ́ ṣẹlẹ̀.
0: Kọ́ yín kankan tí ìṣẹlẹ̀ ńgbà yẹn. Jọ Evangelist Mary owó ẹ̀yẹ náà lẹ̀ ń gbọ́ ẹ bá mi gbé sókè nírú àkókò yìí. Ó ṣẹ̀ṣẹ̀ jáde ní o tuntun yanran yanran.

0: lomo mu e lomo pin e lomo ko evangelist Mary Owoyemi niru akoko yi Akinyemi niru akoko yi to je pe adura na
1: olomo fe gbo mo sile ke gbaja
0: so she mistake ni
1: oh look here
0: Akinyemi o so mo pe o sere onrin Fuji kan olorin Fuji mo pe o oni pe ni ja oju ti ori na mo
1: olorin dariji
0: o de ti se die sugbon package ni to ba tin lo korin loju agbo won dimu lapa otun dimu lapa osi
1: be for guide re
0: o ti get o mo pe awon oni Fuji na ele to ti o ni pe ni ja oju gan won guide won ni taleni na ele ta fi ma tu pere pere oro omo boni iya omo boni baba e sugbon meji to sheku well light oil and gas ati love sam e jagbo mejeji ka wa fi yen ka se nle e ka lenu le yi o mo bere loruko Akinyemi Michael abetisun e ti lesun
1: o deye to
2: Asumo ki lo soko e
3: o dabi pe epo petrol lo ton be mo se loko kan ton ni te ko ti ya ton oro awon ile epo yi ti sun mi be owon gogo ni ti mita won o tu pe
2: o je lo ma ra ni ile epo well light oil and gas
3: check in se ile epo well light oil and gas to wa ni idojuko abatio songo adoro
2: be ni tinta petrol cooking gas ati kerosene opo orira mo ngboro mita won pe pere pere
3: awon driver kan ti so fun mi tele pelu awon lokada emi ni o gbo sugbon mo ti gbon
2: o ya ni well light oil and gas tinta po 4 hours to santoru be ni supermarket won kun fofo won wine lori sisi oti alagolo to tutu dododo beverages provision creams baby food ogbeyin pelu bread ojo tin gbona feli feli apo rice onje size by size titi kan semo ya repo se faji o tun fomo to e ni modern car wash to wa nbe eyin taxi driver olokada awako iju ita ogbolu ikere adu ekiti well light oil and gas so doju ko sangu abatio akure adoro lodu telephone 003-522-8076.
4: Ilé ìwòsàn Lobsan Natural Health ni ẹni bèrè ọ̀nà ni kì í ṣìná fún ọ̀rọ̀ àbọ̀ràn ìtọ́jú ẹni ọ̀rọ̀ ìyànjú fún ìlera wa Lobsan Natural Health Clinic Ajégúnlẹ̀ opposite High Court Gate Àkúrẹ́ ní bàbá wọn àìní ìmọ̀ tó ní fi kọ́ ìtọ́jú ọ̀pá ni àìsàn tí ń ṣe ọ́ ọwọ́ ayé kọ́ o wá fún àyẹ̀wò ara rẹ lónìí àti ọ̀nà àbáyọ tí ènìyàn fi ń bọ́ lọ́wọ́ ikú òjijì oògùn tiwantiwa ti wà ńlẹ̀ fún ìtọ́jú yín wọ́n sì ń tọ́jú arúgbó ẹni lọ́nà ìgbàlódé wá wo ọ̀pọ̀ irinṣẹ́ ìgbàlódé láti US UK Germany India China, Japan, Egypt, Indonesia, Malaysia, Israel, ati bebelo. Bela won ogun tiwantiwa se po lata won orilede ti won mo nipa ogun tiwantiwa. Dr. Lobsan ti go worldwide lowo ji o. Gbogbo eyin olugbo mi wa je ninu awon anfani ji. E wa toju awon arugbo yin ile ise yi. Ma je wa nigba ku gba te ba ti nbo. 24/7 ni ise won. Won si mo nipa eto ilera dada. E pe won soyago 080-38-17-72-68. Lobsan ilera
0: Akabo pada Akinyemi number Lobsan Natural Clinic to je wi pe won nilo biochemist bakana no tun nilo microbiologist ateni ba le se security number wonder
1: 0803 817 7268
0: Lekosi
1: 0803 817 7268
0: Ta lo lorin ti mo ni to o ti ni ipenija oju Remi Aluko omo bibi Ujesha mama omo bibi ilu Abeokuta ni baba ni Olesha Olaya Remi Aluko lo ja wi pe to ninu iforo wa ni lenu wo to se loni to ohun ti se orisirisi surgery itoju to n lo si orile ede India papa sibe na ko san pe to ohun ti gba fun Olorun eka lembe mo bere opolopo ni o fe mo kini di ojo mejo ki lo fa Ẹja ma fẹ́ lè kásẹ̀ ńlẹ̀, Akinyemi. Òṣèré tíátà kan tó ti di pásítọ̀. Ó jáde láyé lánàá o, Pásítọ̀ Taiwo Adéṣínà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò ní mọ orúkọ yìí tí n bá wá sọ pé Elégbèje Àdó. Elégbèje Àdó ti lọ o, tó ti di pásítọ̀. Bá a ti ń sọ̀rọ̀ yìí, ó ti jáde láyé lánàá. At the age of 66, ọdún 66 ló jáde láyé. Wọ́n dẹ̀ múra àti ṣe òkú alàgbà bàbá Dr. Kọ́lá Oyèwọ̀ nínú oṣù kẹlòó, nínú oṣù kẹjọ ni, títí dọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí àkọ́tún ètò. Akinyemi.
1: Agbára Ọlọ́run ọjọ́ mẹ́jọ ni lápàdé.
0: Ọjọ́ mẹ́jọ lágbára àti àṣẹ Ọlọ́run ọba. Tó bá lóhun tẹ̀ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò 08035 30428 Alhaji Tóyìn Ọlọ́pàá Ẹlẹ́ran Lókìtì Pupa. Bàbá ẹ mọ̀ káàlẹ́ o, orun ayọ̀ ni gbogbo wa ó sùn. Ó dàárọ̀ sà, ó dàárọ̀ mà, ó dàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ wa.

0: baba mori mori agaga nwaju ni mori aga nla kan ni waju
1: ko be lu aga to wa
0: aga ye mo de ri akole kan be oruko mi lo wa nbe won ni ki lojo ko sori e
1: se be wo lo ni ape lo oruko ti mo ko ti ri aga
0: be ni oruko mi ni
1: o de tira ka lati de be
0: lati de be
1: e ko buru emi oni o ma lo si bi aga igbega
0: se baba
1: sugbo oni se to se ko to le
0: ri se bi bo
1: oni iyele to gboro san
0: idiyele ba o
1: idiyele to so re kilo won waju re
0: ah mori agba mori agba drum
1: agba nla ni
0: agba nla drum ni bo
1: ko ire si ti ja
0: ba ni
1: o ya gba lowo mi
0: ba ah apere re
1: eh ajade apere ni
0: ajade apere
1: eh wo waju re kilo turi
0: ah drum nla re
1: eh o de turi odo kon le
0: pe turi odo yi
1: turi odo tori o ya gba ajade apere
0: ah
1: fi mere si ni po mi si nu agba nla hun
0: ah
1: o ni ojo to ba fi ajade apere to ba fi po mi kunu agba nla yi o ba kunu re
0: ah
1: o to lojo ko si bi
0: bawo mo se ma fi ajade apere po mi si nu agba
1: iyo kan mi o idiyele te mi o gbe fun oto
0: ah idiyele yi lagbara ju mi lo
1: oko kan mi
0: bawo mo se be se
1: o mo bi mo se je ni
0: ah
1: emi ni emi esan
0: ah
1: e so de kere o godo sun kan ko to le re koja re
0: ah
1: sugbo mo ye je esan ninu aye yin o di ojo mi ojo re ki to salaye fun
0: ah
1: emi ni emi esan ikori ta ti ma nlo re
0: e
1: ba ti fe sasiyo te ba
0: le
1: o ya lo fi apere yi ko lo bi komi sinu aye
0: ah
1: agbon lo komi sinu
0: ah
1: oju be lo
0: ah
2: agbara let your wa
3: nevo
2: o ye ko gbi oja gbagba agbara lẹtọri tẹmi ma wa mo sọ tẹlẹ báyìí lọlúwa wí o kó gbé ọjà gbẹngbẹ agbara lẹtọri tẹwa ọwọ olúwa tó ní agbara kó pa ṣe ìṣirun láyé. Owó agbára olúwa dẹ̀. O yẹ kó gbé ogun mi láyé. Owó agbára olúwa dẹ̀. Owó agbára olúwa dẹ̀. O yẹ kó tú ọ sílẹ̀. Owó agbára olúwa dẹ̀. Owó agbára olúwa dẹ̀. O yẹ kó tú ọ sílẹ̀. Owó agbára olúwa. O yẹ kó tú ọ sílẹ̀. Lọ́wọ́ mìíràn ilé. Tó gbé iṣẹ́ òdìlẹ̀ ọlọ́wọ́ tí òjò kú èrè kan lọ́wọ́ mìíràn ilé tó gbé ajáde apẹ̀rẹ̀ lé ọlọ́wọ́ tó ní o máa fi pọ̀mi sínú àgbà
3: lọ
2: kéde ó yẹ kó já ọgbà ọwọ́ olúwa nìkan ló lè já ọgbà
3: láìsí
2: ọwọ́ rẹ̀ ó lè rí ìtúsílẹ̀ ó lè bá lọ́wọ́ mìíràn òmìnira máa yọ ni
3: lẹ́nu
2: bí ọlọ́run ò bá jáde láti já láti gbọ́ àdúrà dáníẹ́lì bí ọlọ́run ò bá dìde láti gbèjà dáníẹ́lì jà ẹ sà ọjọ́ tó ti gbàdúrà ni ọlọ́run ti gbọ́ ṣùgbọ́n òmìnira balógun pàṣíà ó dá èsì àdúrà dúró for 21 days fún 21 days balógun pàṣíà kò jẹ́ kí áńgẹ́lì ẹ̀rí ó lọ bá bí ọlọ́run ò bá dìde kò lè já gbàsà ọlọ́run nìkan ló lè já ọgbà lọ́wọ́ mìíràn ẹ mọ kẹ́dẹ́ òmìnira ilé yín o ó yá ajá ọgbà lọ́wọ́ ọ́ ajá ọgbà lọ́wọ́ mọ kẹ́dẹ́ ni o pẹ̀lú àṣà májàmú ìpè mi o ìpè ọlọ́jídé o ìpè oko tó jẹ́ èṣù o ìpè báyọ̀ mi samuel ojú adébáyọ̀ ọ̀tọ́rìtì mọ kẹ́dẹ́ ajá ọgbà ajá ọgbà ajá ọgbà ajá ọgbà mo dẹ̀ ń gbóhùn olúwa ajáde apẹ̀rẹ̀ ayé wà máa kẹ́ ni o ajáde apẹ̀rẹ̀ ayé tá a gbélé mi lọ́wọ́ láti january ẹ máa lànà lọ́wọ́ ẹ gbàdúrà yẹn o àbò fẹ́ gbọ̀nmọ́ yóò bá tètè jẹ́ ká jáde apẹ̀rẹ̀ jóná yóò bá tètè yọ̀ǹda rẹ̀ fún wọn padà ẹ̀sà ẹlòmíì sódà kó bọ́wọ́ òfò jáde lọ́dún
3: yìí
2: ẹyin tẹ fẹ fi owó òfin parí ọdún
3: yìí
2: ẹyin tẹ sì fẹ kó irin ọdún
3: yìí
2: ẹyin ni mo ń bá wí
3: o
2: ajẹdi apẹẹrẹ ayé lọwọ mi
3: kẹkẹkẹ
2: láti january wa ẹlànà o ajẹdi apẹẹrẹ ayé ẹmọ ọlànà o ẹlànà o oyé adúwà.
3: Ajadi apẹẹrẹ ayé lọwọ mi láti january december oyé lọnà o.
2: Angeli anu ti benu odun yi Angeli ranlowo to ku lodun yi Angeli sina yomi ya kadabaru ejo egbadu yi eyin ko ni omiran ile wa ten fi omi je ati damu mi gba eje lowo mi
3: use my tears and talk to take price for me
2: kadabaru ejo egbadu yen o eyin ko ni omiran ile wa minda karo be jada ma eyin ko ni omiran ile wa
4: Te
2: fi omi je mi. Ati eje mi. Gba idiyele lọwọ mi. Ajade laya. Egba ida. Akọni omiran ile wa. Te fi omi je mi. Ati eje mi. Gba idiyele lọwọ mi. Egba ida. Ti bimo ti loko.
3: Ti
2: bimo
4: ti ni yawo te fi omi je mi ati eje mi be je lowo mi be idiye le lowo mi egbe ida oye
3: Oh, yeah, I got it.

0: àpótí ẹ̀rí méje.
1: Yes sir.
0: Orí pẹpẹ ló máa wà. Ó máa lágbára.
1: Mo jẹ́ mo nẹ.
0: Ibikíbi ọba wà.
1: Yes sir.
0: O gbúdọ̀ wọ ilé sà.
1: Má bọ̀.
0: Òṣìbógun rẹ̀ ṣe le tó. Tí àwọn nǹkan yìí. Tí ò ní dojú ìjà kọ. Ọ̀rọ̀ méje ló gbélé ayé lọ.
1: Yes sir.
0: Èdìdì méje.
1: Méje ni.
0: Ló gbé ọ̀run ró. Ọ̀rọ̀ méje.
1: Méje ni.
0: Orí igi àgbélewu.
1: Yes sir.
0: Iná kí á bá
1: dẹrù. Yes sir.
0: Ọjọ́ méje ni a fi dé ayé. Ní ọjọ́ kẹfà.
1: Yes.
0: Ó dé ènìyàn. Ní ọjọ́ keje.
1: Ọjọ́ keje.
0: Ó sinmi.
1: Yes sir.
0: Ẹ̀yin wọlé náwó sinmi.
1: Lórúkọ Jésù.
0: Má jẹ̀mú ọjọ́ keje. Oṣù keje.
1: Yes sir.
0: Èdìdì ọjọ́ keje. Ẹ̀yin tẹ́ fo sókè lọ. Ó máa ṣiṣẹ́ fún ẹ.
1: Méjọ́.
0: Ẹ múra lẹ̀.
2: Ayé
3: Bíẹ̀rọ.
0: God bless you.
2: Ọlọ́mọ àbúkọ wọ́n yóò.
0: Yóò dára fún ọ.
2: Amen.
0: Ìwọ gángan.
2: Lẹ́ẹ̀rí kan.